0: ẹ kú àjẹ káàbọ̀ sórí ètò àti gbàdégbà tá a mọ̀ sí ni gbogbo ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́jọ ni a tó ti délé ní kọ́lọ́wọ́ tún bá wa ṣe bó ṣe máa ń bá wa ṣe ní gbogbo ìgbà ìní lọ́jọ́ kejìlélógún ní oṣù kẹjọ ògbólógún ọdún 2026 síbí náà lábẹ̀rẹ̀ bí àná yìí ọjọ́ náà ṣàǹsáré lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ni ní jẹ gbèsè gbèsè ní jẹ wá torí tí ẹ bá jẹ gbèsè tó bá dá ìparí oṣù ẹni ló ti parí ẹni pé tó lágbára díẹ ọlọ́run aṣàánú fún gbogbo wa ǹjẹ́ kábíyèsí lédè ìmọ̀ràn ọ̀rẹ́ tó ti ń bẹ́bí abẹ́bá wà tó ti wà bí ẹ̀wọ̀ ọba tí ó sì mọ wà nígbà tí bẹ́bí ọba sí mọ́ kábíyèsí ọlọ́run ìbẹ̀yìn àgbààgbà tó ń bẹ nílẹ̀ yẹ wá jẹ́ wa ní ìhòhò tí a ò ìbá ọmọ kékeré ìbá oyún ní ìbá àṣẹ ẹbí ìbẹ̀yìn tọ́lọ̀ ń gbélé ayé lé lọ́wọ́ ìbá ni mo ṣe wá jẹ́ wa ní ìhòhò tí a. ìbá wòlíì tọ́lọ̀ ń rán ìbẹ̀yìn àáfàá tó ṣe déédéé tó ṣe bẹ̀yìn aláṣekù ẹlẹ́sìn kan àbáláyé ìbáláṣeò ìbá wọn tí wọ́n jù wá ìbá wọn táwọn yẹyẹ gbé àwọ̀gbọ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn wá ẹjẹ́ ó jẹ́ wàá ṣe ǹjẹ́ ní orúkọ kábíyèsí ọba muritado adébáyọ àkàrí àbá tó dálé iṣẹ́ ilé ìṣẹ́ ní kí wọ́n fi ṣàlàyé lórí bá ń ṣe
1: kábíyèsí o àwọlẹ̀ forí adé o
0: ní orúkọ ọ̀gá pátápátá nílé iṣẹ́ ìtúndé ọláwíwo bẹ́ẹ̀ ni àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn gmo kinu tó ṣe lórí gmo ṣàlẹ̀ tí wọ́n sí ẹnu ìlú fún wa tá a fi wọlé sínú stúdíò láàjì yìí ní orúkọ abímbọ́lá sodiq tí ó jẹ́ máa gbọ́ wa òní máa gbé wa sókè gbé wa sílẹ̀ ìrìn lọ́wọ́ bọ́tìnì wa nílé akú gbogbo tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí bòde ti anu ìyá wa ìyá láyà
1: àbí o
0: ǹjẹ́ ní orúkọ ọ̀gá àti wa adésòye ọmọtọ́sọ ìkìlọ̀
1: àgbà bá o
0: ó mọ̀ yẹn ní orúkọ ọ̀sìnyà olómọ́fútà wọn ní orúkọ wọn ara ó le o
1: kára ó lé o
0: ó ṣe ní orúkọ dr titus ale ní orúkọ akim ọlálẹyẹ fàbú ní orúkọ ọlọlá rẹpẹtẹ pìrìsẹńtà lórúkọ tóde òyìnwó olùkùwà ní canada ní orúkọ sarafadine ọláìtàn
1: àbátakú
0: àti gbadébọ ọláwọyìn
1: babapupa
0: àti mayowa òní ní orúkọ
1: àwọn
0: ìyá oyin ní orúkọ àwọn wọ̀nyí láàfin kí wọn káàbọ̀ sórí ètò àti gbàdégbà láàjì ọlọ́run wa bá wa ṣe tó jẹ́ pé tèèyàn atúndùn tí wọ́n gbá tó kán sí láṣẹ elédùmarè ọmọ sáàní igọ̀ kò mọ́ orúkọ ara ẹ̀ dr tavik lèmejì ọmọ tọ́sọ lórúkọ bàbá mi ìkírun àgùnbẹ́ onílé òbí ẹ lórí ètò àti gbàdégbà láàjì a tún ti dé o.

0: Emi ato luku mi lori eto laaje se ki mo so fun pe la kola bo Olorun dare aye oke ati le ni ale ati ojumo
1: meji meji
0: be kan mo po wa bi kan mo po wa bi
1: o seun Dr. Tawiki bi ga be mi ti mo so wi pe atabi tete ni jejo o Olorun wa je ki tete wo da double sisi to da nlo mo je ke ri wa ni aje ti ni o a dupe fun Olorun to so wa to je wi pe awa lawa eyin na si tun ni atunba oju ti e fin wo wo omo ni fun etite si n gbo omo ni di oruko temi oyo kogo kan yato Bola Teru ni oruko ti temi iya n kaduna yin ni re o mo tun de lori eto leni o e de tun gbadun wa loni pelu ase Olorun ti o tun dun ti gbagbo to kan si o e ma ba wa ka lo
0: Gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí mọ̀ pé lége-lége ni a ṣe abala ètò yìí abala àgùnbẹ́léwò labala àkọ́kọ́ tá a sì mọ abala àbáyín bí labala àkọ́kọ́ àgùnbẹ́léwò labala ẹlẹ́ẹ̀kejì tá a ti máa gbèsè gbà ara wọn àtòmí àtẹ́pẹ́ tá a pẹ́ dandan ìkan láti wo jùlọ àwọn lọ abala àyọkà àbí ìmọ̀ràn ló máa ń gbá oúnjẹ tá a sì máa fi òwe lẹ́sẹ̀ rán tá a máa fi ka oúnjẹ ẹ̀ lẹ̀ ṣùgbọ́n bá ṣe rèé láà bá ṣe máa rìn rẹ́ láàrin lénìí torí àkókò wa tí ó tó nǹkan sẹ́rí abala àbáyé bí òun àti abala àgùnbẹ́léwò wà á dàpọ̀ mọ́ra wọn nígbà tá a bá lé gáfíìs àgùnbẹ́léwò lẹ̀ nígbà tẹ bá wá pè wọlé ẹ wà á dárúkọ yín ẹ kí àwọn tẹ bá máa ké ẹ wà á sọ̀rọ̀ nípa àgùnbẹ́léwò tá a bá gbé lẹ̀ á wà á kà nílẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kan kò yé yín torí àkókò wa tí ó tó nǹkan bá ṣe máa rìn rẹ́ láàrin tọ́lọ́run sì bá wa rìn láṣẹ ìlẹ́jùmọ̀ rẹ̀.

0: Eyin agba na e ma ja ija odo la ko la san ni so ni. E ri ta fi sagunbe ni wole ni ta da ko ma ba yin bi ni pe. O mo pe eto ati gbadegba eto eyin agbalagba ni eto ayin eyin awon agba mo odo so pe ati gba nti gba kan denu gba kan ni a wa fe lo si gba ajo ohun ana nigba ajo ohun ana tori mo ranti pe ngba ti awa wa ni odo baba wa la gbe baba ni special aso ti mo fi nbura blanket ni baba mo pe ngba na o le baba ba gbe blanket mi a si ri pe awon aso yi wa lori serisi to je le ko wo di ndi dalada yanju pe aso obura lele papa julo awon ti won ba to lo ba to wa ro loro se won si lo si aji wo ra aso kan bo bi aso ara mi bayi white na ni wo ma fi bora asa je white be ni sugbon awon ri pe lasiko yi o da pe kiriyin ti pare die die awon ni ka gbe se gbara won se aso obura ti awon baba ti won ma di nko wo rogurogu lo ra ngba na pe to mo fe ra so ti ma fi ma bora se nje iru e ti e wa mo lasiko yi se eni ati eni aso kan ni pato pe eleyi ni aso bora mi mo ni aye ijo ohun a ti mo pe aso bora baba nu nje ta ba ti fe lo fo be a gbe lori apata ni lodo awon gbo mo le se nkan kan be awon mi aran bi office bo white na ni mo je elomi ase ran awon teru yen na awon kinuruko aje white na but lasiko yi se aso kan wa ni pato pe aso bora mi re yin la fe ka fi kunra won ka fi gbara won ka wa ye wo se ra won pe se bo se wa laye jọun se be lo se wa laye asiko yi se be ni o si mo wa ti lai lai abi aso bora yen o si pare na ni gbagba na sawon odo awon couple awon tokotaya asin ti won ti ni adaye ri pe ah ele la so bora mi abi ti ba ti ri na na fi bora abi won ti e wule bora mo eh yi la fe ka jo penu lu ka wa no to so bi meji meta le lori eh ka to ma tesi waju le ni eh ijoda number ta ma nlo na ni 0912307695 awon ati neja ni awon roke okore +23481424910006 +23481424491006 Hello.
1: Hello.
0: Ba.
1: E ko ti gbadu ba o.
0: Eto gugu wa ni ba.
1: Awa la mo lu gba o gba o nlo wa.
0: Ami Eleduwa re.
1: Jo meji meta o.
0: E se baba.
1: Oruko ti mi ni Eda SVO. Ti mi yi.
0: Baba o.
1: E o te ba wa na e te mo wa ni o o to ni. Sugbon awa nta wa o. Je emi ga bi eni kan. Àtàwọn àbúrò mi ọ̀dọ̀ ọ̀yá àyàlà gbé dàgbà bá lọ bá ti borí débà tó ń pa tó ń lọ ọdún wa wọ́n sì kó àbọ̀ ọ̀gbọ̀rọ̀ tóró kó làwọn gbé dàgbà lọ ọ̀tà tó ìyá ìyá mi àwọn abóhùn láyé ṣùgbọ́n bàbá bàbá mi láyé tó ìyá máa kọ́dà kò síbi tí a ń lọ báyìí àjọmọ àtẹlẹra wa àwọn sì máa ń ṣe ìnájànú lábà pàdé lábà máa olómi ṣàìdí yóò ti máa parí kí wọn sọ ibẹ̀ yáyà mi ti máa ń tajà ẹran àpasá ẹranko bí ìtẹ́ máa ń fi ní ohun báyìí pérépéré tí wọn ti máa gbé láti lébò tí wọn ó fi okùn ẹran báyìí wọn ó fi gáìdì ẹ wọn ni a máa ń tà pẹ̀lú àpasá kò sí ohun ìfín mẹ́jà ńgbà náà so ẹ jẹ́ kí àwọn èèyàn wa náà torí kí n má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ mo kí dr taofiki ọ̀dẹ̀ kí ọ̀nà ìbúbọ́ látàrí mo kí gbogbo àwọn èèyàn wa pátá àwọn tí ẹ ti jọ wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí a náà tún ti gba space mi lọ gbogbo àníṣúró pàdé ara wa mo kí gbogbo àwọn olólùfẹ́ ètò ìpátá àbálẹ́dẹ ayọ̀dẹ́lẹ́ adédọ̀kun mọ̀ kí wọn mo ki alaja n ba yasis nagbara olorun ni dumare ni se tele ko wale o ki gbogbo awon omo ilu ibadan pata mo ki gbogbo awon adeji ibadan
2: gbogbo won na won gbo yin
1: o je je pe atawon te abala kan bi awon ta jo ma ra wa soro lale ni awon na ti bi omo ibadan bayi azo fun tawbi
0: be baba
1: adupa ile olo mo ni baba won ni dasile ni ise yi won pe fun o ati mama wa na
0: amen
1: gbara olorun ni dumare awon na kajo gbadun
0: amen ile dumare
1: pa mo ki awon mama mama wa pata eya teacher mama sani
0: Okay,
1: I believe for that's all that you know. The people want bam bam bam before when you have people want to put your mama.
0: Yes,
1: you want the key on the baba by you could not possess.
0: Yes,
1: you are excited by your own. I am a poor. I was you. But don't you know what some of them? I saw why you look for this.
0: I need you,
1: buddy. And can you put your mother to
0: a shoe, baba?

0: Eh, ekwaji.
1: Atata vita kaza.
0: Eshi waba.
1: Ya ta nke.
2: Eshi o.
1: Oje ki baba ri da sile ile se.
0: Eshi o.
1: Ara je kan pe fun wa.
2: Ami o.
1: Le ki ngu awon se pa la ta nbe.
0: Eshi o.
1: Ki governor wa. Ki baba Olubadan.
0: Eshi o.
1: Atun gbo ma bala patapata. Atun gbo to ngbo eto yin. Aje ki aye gbo ada.
0: Ami o.
1: Ẹ̀yin náà tí a sì ń gbọ́ náà ayẹ̀ ká yín máa dáa.
2: Àmì ò.
1: Nípa ìwà tẹ̀sán, ó sì wà ṣùgbọ́n àwọn ẹlòmíì ó láwọn ọ̀dá tí ó nínú lè rà nípìn. Àwọn ọmọ tó wà tẹ̀sán tá a wá dàgbà wọ́n sì dà nínú. Àwọn ẹlòmíì láìkì, àwọn ẹlòmíì láìkì. Ó láàjẹ̀ kí ayé wa dáa tí wọ́n mi kele lágbọ̀.
2: Àmì ò.
1: Ẹ ṣe gbogbo àwọn iṣẹ́ nǹkan wa náà. Ayé ti inú wọn dá.
0: Àmì.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun.

0: àti gbàdégbà o.
1: Ètò gbogbo wa ni.
0: Ẹ̀lẹ́ parẹ́.
1: Àmì ẹlẹ́dùnrà rẹ̀.
0: Mo kí gbogbo láti bẹ̀rẹ̀ dúkọ̀ gbogbo yẹn. Pátá mo kí àti bàbá wa tán bàbá Olúbàdàn. Ọlọ́jọ́ ni ó gùn lórí oyè o. Ọmọ yín ní sọ̀rọ̀ pé wọ́n mọ bàbá ò láti bẹ̀rẹ̀.
2: Ẹ sọ̀rọ̀ tí ò lówó ná.
0: Ó ṣe ń ba ya. Kódà iṣu tó fún mi lọ lọ ní nípa fún yẹn. Ọjọ́ àfún yẹn mo sì láìgé ni mo jẹ nígbẹ̀jẹ̀
1: ní. Ẹjọ́ tẹ́ẹ̀bà tó gbóyàn mí ẹ rántí pè mí o.
0: Ó ṣe wà
2: láà.
1: Ẹ ṣe o.
0: Yóò máa rọrùn fún mi. Gbogbo ẹṣẹ́ wà lókè ìwọ̀n ní parẹ́. Ẹ nífẹ̀ẹ́ mẹ́nu bàtẹ́ sí èké nítorí ẹlù mi. Bàbá wa ti wọ́n kọ́pọ̀ ìpẹ́ bí ẹ. Mi náà ti mọ́kọ̀ lórí ẹ. Ó wà ní ẹ̀sìn ṣùgbọ́n ẹlòmíì papamọ́ ni. Ṣé wọ́n kọ̀ sí ẹ̀ka papọ̀. Ayé ti dáyé tó wà ní táàlú ló báyìí.
1: Tó wẹ́ ìlà ń dàgbà rẹ báyìí. Àbíkálómi ò múrò ìyàwó ẹ̀ tí ó lò mọ́.
0: Mo ṣe rí nù. Tí jìpá lásán ó gbé. Yọ́ máa rọrùn fún ẹja sísun kí bá rí apọ̀ lórí gbogbo ẹjọ́ wà lẹ́yìn odò wọn ní lágbájú.
1: Àmì ẹ ṣeun. Ẹ
0: kú ewúre.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Hello. Hello. Hello.
2: Bàbá o.
3: Ẹ pẹ̀lẹ́kún ní bàjẹ́ fún yẹn mọ lọ́rẹ́ máa bọ̀ rẹ̀.
2: Àmì o.
3: Àti àbàbá àbáwa ni káwọn ìyá wa.
1: Ẹ ṣeun.
3: O ní kọjú kú láyé.
2: Àmì o.
1: Àmì.
3: Ṣé rí ọ̀rọ̀ tẹ mú ààyè ẹyìn pẹ́ṣẹ́. Ẹgbẹ́ ni wọ́n bá rí oorun sùn ní ọ̀dà sọ́gbóra. Ẹ ń bá rí oorun sùn ní
1: ọ̀dà
3: sọ́gbóra. Abẹ́ mọ̀ ni.
2: Bẹ́ẹ̀ni.
3: Yóò wà tó wá lọ gbàṣọ ọ̀gá ní òfẹ́ kù.
1: Ẹ̀rọ ojú òpó yóò tọ́ rá. Ojú òpó yóò tọ́. Ẹ bá tó kó ọlọ́wà jẹ́ wọlé. Hello.
4: Hello, ẹ kalẹ́ sáwọn.
1: Ẹ kalẹ́.
4: Ẹ kú ètò yìí o.
1: Ẹ ṣeun.
4: A máa ju ṣe fún wa o.
1: Àmì ẹlẹ́dùnrà rẹ̀.
4: My doctor, ó tó kíjọ mẹ́ta tí mo ti gbóhùn yín mi sílé.
1: Ìyá, ṣe bá mú nǹkan bọ̀.
4: Olúwa ṣe.
1: Ẹ bẹ̀rẹ̀. O tún rí ìyá. Hello.
2: A ti ń gbọ́ báyìí, a ń gbọ́
3: báyìí.
1: Bàbá o.
3: Ẹ ń bá sùn, ó rò sùn ní ọ̀dà sọ́gbóra. Ẹ fẹ́ ní gbà ní ara ìyá sọ.
0: Hello.
1: Ẹ ṣeun.
0: Àtìgbàdégbà.
1: Ètò gbogbo wa ni o.
0: olóyè ayọ̀ délé adédò.
1: Bàbá o.
0: Ilé ẹ̀dẹ̀.
1: Ẹ ṣeun.
0: Mo kí gbogbo àwọn tá a ti sọ̀rọ̀ ṣáájú mi.
1: Ẹ ṣeun.
0: Ẹyin atọ́kùn ètò.
1: Bàbá.
0: Ọ̀nàrẹ́bù Bọ́lá Táíwò.
2: Ẹ ṣeun bàbá.
0: Àti dọ́kítọ̀ wa Rafiq Kọ́mọ́tọ́sọ.
1: Ẹ ṣe bàbá.
0: Bàbá ń balẹ̀ bàbá ń balẹ̀ àti ìsìn nígbàgbé ilé o. Ẹ̀kẹ́ gbàgbé ilé ẹ̀ nígbàgbé ìmọ̀. Ayé òní gbàgbé ẹ̀yìn náà ọ̀rọ̀ ẹ̀ lákájú o. Abẹ́kọ̀ ọmọ. Bàbá rè ní ìyẹn títẹ̀ jí mi o. Bàbá ẹ̀kọ́ ọmọ ẹ̀yìn lẹ́jí mi o. Fáwọn ẹ̀mí sì kìí Àbàdàn. Kàtísà. Fáwọn ẹ̀mí sì kìí Àgbẹ̀bẹ̀ lọ. Mo sì wọ́lọ́ yín fún àti mọ́lá lọ wọlé ẹlẹ́ẹ̀kejì o
1: ẹ
0: máa tẹ̀síwájú
1: ránṣẹ́
0: nípa ránṣẹ́ ní kágbéyẹ̀ o nígbọ̀n ni aṣọ ń ṣe pàtàkì ẹ̀wọ̀n bí ó ṣe pàtàkì dé òwe kan bẹ tó jáde ńlẹ̀ wọ́n dandan lówó orí
2: túláàsì láṣọ
1: ọ̀bọ̀ra
0: ẹ ó ti dáná ó ti dúró skul tó wẹ̀nù láṣọ ọ̀bọ̀ra ní ẹsẹ̀ ìtú ajé àsùnmọ̀ fanfan níjọ ọkàn balẹ̀
1: ọkàn balẹ̀
0: tẹ́gbẹ́rẹ́ lásán bá tẹ́gbẹ́rẹ́ bá sáré gbè níwájú táyé ṣe èyàn mọ̀ jìnà bẹ́ẹ̀ jù ọkàn balẹ̀ hàn kọ́lọ̀ ní ọkàn wọ́n balẹ̀
1: àmì elédùúrà
0: ẹ̀ nígbàgbé mọ́ o
1: àmì àmì
0: kúrò àti láṣọ ọ̀bọ̀ra níjọ ni o tó wẹ̀ láṣọ ọ̀bọ̀ra ní ìṣẹ́ o
1: ẹ ṣe o ẹ ṣe o. Olórí bu Bọ́lá Táíwò so ní nǹkan méjì àjùmọ̀ ẹyọ kan sọ sí.
2: Ẹ ṣeun Dr. Tawiki, mo ní nǹkan sọ sí. Torí wípé gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń sọ, aṣọ ọ̀bọ̀ra ní ìjọ àwọn àgbàlagbà ló sábà bẹ́ẹ̀ ti sọ bọ́ ti ṣàlàyé wípé owó rọ̀gùrọ̀gù náà ń kóra láṣọ táwọn wí nísìnyí náà àwọn àgbàlagbà kọ̀ọ̀kan náà sì ń rà wọ́n sì ń rà ṣùgbọ́n àwọn aṣọ àwọn ẹni sọ ní ìsìn wípé aṣọ ìyàwó ẹlòmíì nìyà àwọn míì lò ìyàwó àwọn ọmọ sí igun tí ẹ̀ tó fẹ́ nírò mọ́ ìmí tọba ní ìyá ni ọlọgbà lára sọ ìró ìyá rẹ báyìí tí ó nìkan fún un tọdú ọmọ sí ò ní wọn rọrùn débi tọkọ gòrí ìró ẹnìkan sì ti sọ wípé pijama sì ti ẹ̀tún ni táwọn kan ń lò bọ ẹni wọn bá fẹ́ jáde tó sì ń lọ bìkan tó sì ní tí ó sì ní ìdí aṣọ ìbora tí èsì ṣe pé òtẹ́ẹ̀lì ni ó sùn náà tí ó tún rí nǹkan fi bora yọ padà lọ bọ́yọ́ ọ̀dọ̀ ya rẹ̀ bí ọba nírò sí ibẹ̀ ni ó ti mú jù tí ó lò
1: pijamas ò kí ń ṣaṣọ ìbora
2: kì í sì ṣaṣọ ìbora wíwọ̀ ni ṣùgbọ́n kí ẹ dúmẹ́sì àbí dúfè dúfè dúfè òní tán lò ìyún ẹni ọba ni nílé ìtí ọba ní aṣọ ìbora ìyá rẹ ni ó lò àbí àìró ìyá rẹ ni ó gbà.
1: jẹ́ ń gbé kópó ìyá ẹ̀kẹ́ máa fi dùn wọ́n ẹ̀lú. ó dá ayé ń lọ à ń tọ̀ náà ni láyé ìjọ òun wà náà àwọn bàbá máa díndín fowó ra kí mo fẹ́ lọ raṣọ ìbora ni ṣùgbọ́n lásìkò yìí kò sí mo fẹ́ lọ fowó raṣọ ìbora kankan mọ́ ẹlòmíì ìró ìyàwó ẹ̀ tí ò bá lòmọ́ ní ń dáàbò àbí kó jẹ́ tó wẹ́ẹ̀lì tó fi ń nura àwọn tá à ń sọ̀rọ̀ ẹ gan sáré aṣojú fi náà lọ raṣọ ìbora bí tó wẹ́ẹ̀lì làwọn náà ń dáàbò ra ó ti bọ́. ṣùgbọ́n pé ká sọ ni pé tayé gbani àti tayé ìsìn rà pé ní títa lárasọ ọ̀bọ̀ra dé tayé gbani ó ládùn ju ayé ìsìn lọ torí àwọn tí wọn ń wo òfin gbà náà wọn dídí máa hùn kan tí wọn máa pè láṣọ ọ̀bọ̀ra lé pé tí wọn bá ti rà báyìí wọn fẹ́ fi bora ni. hello.
0: hello.
1: Ẹ rọra sa o.
0: Akọ àti gbàdúgbà o.
2: Ẹ ṣeun ètò gbogbo wa ni.
0: Adé Agboola láti Ìràgbòrí.
1: Ẹ jẹ́ bá a sọ̀rọ̀ sókè díẹ̀.
0: Mo jẹ́ kánú àwọn tó máa ń gbọ́ ètò mi nígbà gbogbo.
1: Ẹ ṣeun.
0: Bàbá pèpè kí n wọlé.
1: Ìyá ẹ ló
0: gbọ́. Ṣẹ́run tí agbésílẹ̀ ní ọ̀hún ṣe pàtàkì púpọ̀. Irú àwa tí a bá àgbà lò nínú ìmí nìsín.
5: owo mo ni aso obora bi mo se wa white ni mo si ti lo ni so odun me wa seyin eh unti o gba aso obora na ni nta mo wo da pe ni 90 olopo mo tun o na ki mo wo ni shati ya ti se ko ti ba yi ni amara ni lo gba aso obora
1: it 19 years in the key is aso obora aso
2: wiwo ni
1: aso awo so ni ki is aso obora so
5: yes wiwo ni one me think o wan ti yan ba ba gba je ba gba mu ni le se ni mo bo do ni aso obora in white
1: yes you
5: no ma lo so ya wo ni lati fi bora ko da to aso funra wa baba la so bora alora boya white abi fele fele kan
1: Thank you. Issue, Baba. Issue.

0: mi o fe fi dun eni ni o eh o le je ni ti o wole ri na lo wole la fi gbe. Hello ese o
1: ese oruko mi ni Kọláwọlé Agbọ́dẹrin.
0: Kọláwọlé Agbọ́dẹrin ese o
1: lati omi abi o
0: ese baba
1: peri oro aso bura te wi ni gbogbo nkan lo laju gba sonu lo wa ọ̀làjú òjò káti ẹ̀fẹ́ mọ̀ sí nǹkan kan bẹ sí yí pé àwọn bàbá wáyà kan tọ̀ sẹ́ńpè lásọ̀ òbúra ṣùgbọ́n wa tá a gbọ́dọ̀ àwọn àgbà àwa la mọ̀ wípé dandan ni pé ká ní aṣọ òbúra yàtọ̀ sásọ̀ ìyàwó wa pípé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin aṣọ ìyàwó wa ńlá ìyẹn fi ń sùn kò sì dá ìgbé yìí a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì dúpẹ́ lọ́dọ̀ ẹ̀yin elétò wa
0: nítorí
1: wípé àṣàyè ń parẹ́ tán lọ́nu ọ̀pọ̀lọpọ̀ ló sì yẹ kí àwọn ọmọ wa sí kí wọ́n mọ gbọ́ lórí ẹ̀ ẹ ṣe
0: ẹ ṣeun bàbá
1: ẹni gbogbo wa gùn
0: àmì ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ
2: ṣeun ìgbà nígbà o
0: ètò gbogbo wa ni o
2: lẹ́yìn ni láti bọ̀ kó
0: ẹ ṣeun ọmọ méjì hello ẹ ṣeun ètò gbogbo wa ni o
3: ẹgbẹ́ ọ̀rọ̀ aṣọ òbúra tí mo mọ́ dídá ó náà máa bá wa àwọn ìlera àwọn ni wọ́n máa ń ta aṣọ àti àwọn àjèṣà wọ́n máa ń pe àwọn kan níbi kéèdì tí ó ṣe bí ṣéèdì ṣúgbà oríṣiríṣi ara mẹ́rìndà ṣúgbà ilé ẹ̀rọ ọ̀jọ́jọ́ bí alákòókò táwọn gbìnláyé ní nọ́mbà bíi wáìtì tí ó tún ní gbẹrẹgbẹrẹ méjì òun ni bàbá wa máa fi ń sùn gbà yìí bẹ̀tí yóò ṣe àti àní ọ̀rọ̀ aṣọ wọn ọ̀rọ̀ mọ́ àwọn ìlà náà sí mọ́ àwọn ìgbèsà náà sí mọ́ tá bàbá wa bá jí láàárọ̀ tí wọ́n bá gbàdájà aṣọ bàbá báyìí ó kò sì ṣe ya bí abẹ́tí ajá rọ́rọ̀ sí nílé tó wọ́n á yí wọ́n á kí gbogbo ọyẹ àlàpẹ̀ ẹ̀ka káàkiri ẹ̀ka àárọ̀ ẹ̀ka àárọ̀ wọ́n ṣàdé àfọ̀nà arúgbó
0: ìjọba
3: tó fún ọ̀dà ẹ̀jẹ̀ ẹ̀mẹ̀jẹ̀ sọ̀lù wàhálà ẹ̀jẹ̀ ẹ̀mẹ̀jẹ̀ ẹ̀rẹ̀ sọ̀lù wàhálà oṣùbìnrin náà ni òun náà lásọ ẹ̀pẹ̀
0: ẹ̀kú
3: báyìí ṣe obìnrin tí ń ṣe èyí náà ló ṣe lóṣooṣù tó jẹ́ pé aṣojú ọmọrin náà ni ọkùnrin ẹ̀dàbọ̀là kò dá ìdákọ̀ọ̀kọ̀ ni rárá kọ́pọ̀ ni ọ́ dá aṣọ ti ẹ̀ mí ìbá ìṣẹ̀lẹ̀ pàtàkì méjì nípa bá lọ sí ọmọ àbùkù yìí
0: ó ti dàrú ẹ ṣeun
3: ọlọ́run fi ìgbàdí arọ́rùn
0: àmì elédùúrà rẹ ẹ ṣeun
3: ọlọ́run jẹ síbẹ̀ síbẹ̀ yìí gbàdá àgbọ̀dọ̀ gbàdí àtàrí ìgbà
0: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ rí lórí ọ̀rọ̀ aṣọ́bùrà tá a sọ yìí ọ̀rọ̀ yìí kẹnu dáadáa gidi ni o ṣùgbọ́n lẹ́kùn làwọn bàbá tá a jọ ṣètò ìwọ́n rí níwọ́n lóde wọ́n ló gbà nígbà tí wọ́n àwọn sọ yìí tá a bàbá máa ń ní aṣọ kan ní pàtó lásọ ọ̀bùrà ọ̀pọ̀lọpọ̀ bàbá náà sì tún ló gbà lọ́wọ́ báyìí ṣùgbọ́n pijamasi tí àwọn olóyìnbó ń lò tí ó ń gba aṣọ ìbúra lọ́wọ́ wa ìyẹn ò kí ń ṣe aṣọ ìbúra aṣọ ìwọ̀sùn lásán nìyẹn àwọn bàbá wa láyé ẹjọ́ wọn máa díndín lọ rán wọn ran bí ó fi báyà wọn kan wà dìtà dídìlẹ́ pé ni wọ́n díndín mu wọ́n máa ń hun bí ọ̀já báyìí ó wàá jọ yẹn pọ̀ bíi mẹ́ta làwọn bàbá máa fi ṣaṣọ ìbúra ń gbà náà wọ́n sì rí àwọn bàbá onífàájì ìgbà náà ó tún pa kájà rẹ̀ lọ́sàn án gan wọ́n pa kájà rẹ̀ látàárọ̀ wọ́n lè wọṣọ kí wọ́n wọṣọ lé gbogbo owó ka kájà ìbúra yẹn tẹ́ bá kàn wọ́n nínú ńláńlá wọn gbà náà ṣùgbọ́n gbogbo ẹ̀ ló ti parẹ́ kọ́lọ́run kó ṣàánú fún wa àwọn ọ̀dọ́ ọ̀sìn bíi kí mi ò lé aṣọ ìyàwó ẹ̀ mú ní òtútù bàbá kò fi bọ́ra ni ọjọ́ tó tutù bàbá kò wẹ̀ ní ìdá nǹkan kan bọ́ra aṣọ wíwọ̀ ni ó wọ̀sùn ni à ń pè pijamasi wọn àbá sọ míì tí olùjáde máa ní ọmọ àwọ̀ tó bá ti fẹ́ sùn òun yóò fi sọdá sọ̀ sùn. ẹ̀rí ẹja fẹnu ẹ̀gún lẹ́m̀bẹ̀ yẹn mo rí gbogbo ẹ̀yẹ tẹ́ ń pè mo rí ṣùgbọ́n a lè gbé wọn lágbàlá yẹn a lè gbé wọn lágbàlá yẹn ọlọ́wà wá pẹ̀lú gbogbo wa. Ẹja tẹ̀síwájú ká bọ́ sábàlá yọkà léyìí tí ọ̀nàrẹ́bù abala ìmọ̀ràn léni ìmọ̀ràn láfẹ́ gbà léni léyìí tí ọ̀nàrẹ́bù tó bọ́lá tọ̀ yìí tí ó ṣe àkóso ọbẹ̀ yẹn ó yá ẹja lọ.

ẹ káàbọ̀ sí abala ìmọ̀ràn lórí ètò àtìgbàdígbà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí náà ni Bọ́lá Táírò. Àkórí ìmọ̀ràn mi tèní, kódà yóò fẹ́ gún gbogbo nǹkan tí à ń sọ ní àtòní, ṣùgbọ́n ó dá lórí ètò ìṣúná wa pẹ̀lú bí ọrọ̀ ajé wa ṣe rí lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo wa la mọ bọ́rọ̀ ajé ṣe rí, bí nǹkan ṣe rí nílùú, tí a sì kálukú sì mọ báwo ni nǹkan ti ń wọlé fún wa àti àwọn ibi tí a ná sí. Ilé ilé ìfini ni àmọ̀ràn yìí fi wá pé tọ́ka tún ṣe tara wa ra ní ká tún tara wa lólè bó ká tún tara wa jí lórí àwọn ètò ìṣúná wa. Torí ètò ìṣúná wa ní ìsìn bí nǹkan ṣe rí, kí a gbìyànjú wípé a ti ẹ̀kọ́kọ́ mọ kí ni nǹkan tí wọlé fún wa lóṣù, ká sì ní ìpinnu lórí bí a ó ṣe náà. Torí àwọn nǹkan kan wà tó jẹ́ pé dandan ni n tá a gbúdọ̀ ṣe, gẹ́gẹ́ bí oúnjẹ, gẹ́gẹ́ bí àwọn nǹkan àlonú ilé tí ó wúlò fún wa, gẹ́gẹ́ bí àwọn owó nǹkan tí a san, bóyá nǹkan tá a yà, bóyá owó ilé, bóyá owó ṣọ́ọ̀bù, àtàwọn nǹkan tí à ń lò, bóyá bí owó iná, bí owó omi, àtàwọn nǹkan ìnáwó míì tó tún lè wá lórí ìrìn àjò, ìrìnà wa, bóyá rin ọkọ̀, à ń wọkọ̀ ni o, àbí à ń lo ọkọ̀ tàárẹ̀ epo sọ́kọ̀ o, àti níní àjẹṣẹ́kù nípa fífi owó pamọ́. Bẹ́ẹ̀ náà ni lórí kò sí bó ti wù ká rí, oníkálukú níbi tí ó ní nǹkan tọrọ sí, bóyá a ní gbèsè tá a bá fẹ́ san. Lẹ́yìn rẹ̀ nínú ètò ìṣúná tá a ṣe, kí a sì gbìyànjú láti mọ́mọ ná àwọn ìnáwó tí ò nítumọ̀. Bí àwọn bàbá wa ti mọ sọ wípé òtútù ni ó ṣe kinní kan fún onítòbí, ni ó kìlọ̀ fún onítòbí. Gbogbo wa náà láti mọ bí nǹkan ṣe rí nísìn, bó ti ẹ̀jẹ̀ wípé àdínkù díẹ̀ ti ń bá a ṣe máa ń ṣe àwọn ìnáwó kan tẹ́lẹ̀ pẹ̀lú ìsìn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a tún gbúdọ̀ tún ṣe ìtanilólobó àti ìtanilójì lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, kí a tún wo bí mo ṣe sọ wípé bówó ṣe ń wọlé, bí a ṣe ń ní owó lọ́wọ́, bá a sì ṣe ń ná, ká mọ̀mọ̀ ná owó ìlanilójú. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ńgbà míì, bóyá báwọn kan ṣe ń ṣe tí ò sì ṣe págbára rẹ̀ wà, téèyàn náà wá lóun náà ṣe àwòkọ́ṣe rẹ̀, owó ìlanilójú lásìkò tá a wà yìí, kí a mọ̀mọ̀ kí a gbìyànjú kí a jìnà sí. Bẹ́ẹ̀ náà sì ni kí a gbìyànjú láti dín àwọn ìnáwó tí ó lágbára, tàbí tí ìnáwó yẹn ga púpọ̀, ká gbìyànjú gẹ́gẹ́ bí àwọn ìnáwó kan tó lè máa wá, bí ayẹyẹ, kì í ṣe ìnáwó ayẹyẹ, gbogbo àwọn ayẹyẹ kan bẹ tó jẹ́ wípé kì í ṣe nǹkan tá a lè náwó gẹ́gẹ́ sí, ká gbìyànjú rẹ̀. Bí àwọn nǹkan míì bí aṣọ rírà ní ìsìn, àwọn kan bẹ tó jẹ́ pé ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni wọn ò lè mọ́ rí ìnáwó, bẹ́ẹ̀ náà sì ni ọ̀sẹ̀ẹ̀sẹ̀ náà ni wọ́n mọ̀ gbá sọ wá tí wọ́n mọ̀ rà. Gbogbo irú nǹkan báyìí kí a gbìyànjú kí a dínkù, kí a sì mójútó ìyàwó tó jẹ́ ìnáwó nǹkan tí a sì nǹkan tí a jẹ, àti àwọn nǹkan tó bá ṣe é dínkù, tí ìyàwó ìnáwó nǹkan rírà tó bá ṣe é dínkù tọ́jọ́ lówó gegere, ká gbìyànjú rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, kí a ní àwọn ààtò pàjáwìrì. Ìnáwó pàjáwìrì tọ́ba lè yọ sí wa, kí a ní bíi kí ọ̀nàwó sì lálẹ́ gbà ní irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, bíi kí a mọ̀ ní àwọn owó kan tí a mọ̀ rántí níjọ̀ àwọn bàbá wa, kò síbi tí wọn ò lè fowó sí, bóyá wọn lè fi apárá àbí bíi kan tí wọ́n rà mọ́ fíbẹ̀ díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ náà ní mọ̀ rántí gbà táwa náà wà kéèké, tá a mọ̀ ní kóló owó kóló alámọ̀ téèyàn mọ̀ fi sí láwọn owó kan, téèyàn mọ̀ fi sáwọn ibì kan, oríṣiríṣi ọ̀nà la lè gbà ní ayé ìsìn.
ki a gbiyanju ki a ma se ti o fi ni je pe gbogbo wa ti nkan ba sele boya bi ta ti mo lo ya owo nla mo wa opolopo owo ta nya nisin pelu awon tin tele ni orun ka gbiyanju ni ka tun ta se tani loji re funra wa ni elekeni ki a wa mo sora nipa jije gbese ele ni wipe ka gbiyanju lati mo ya owo fun awon nkan ti a ba fe se tori pe nigbati ta opolopo gbangba ta ba ya owo awon ele abawon nkan mi ti o mo gun ti o tun ni wa je mo ti o tun mo ko ipa yin keke ba wa lele to tun ni tun se ipalara fun eto lera wa ki a gbiyanju ki a sa fun leyin eleyi ki a wa gbiyanju lati se alekun ona bi ti owo ba ti n wole fun wa tori pe aye ta wa yi ona kan ode oro tin di pe ona kan owo ja mo ona bonde ni o ba du lori pona kan ni in ti n pada n wole nibe ko to nkan sugbon o lori eleyi o ka kan mo ro lu nkan o wa bi nkan ta ba mo nipa re ka gbiyanju ki a sora nibi yun orisirisi awon nkan la le tun pada mu ku nkan ti a ba n se eleyi da lori oju ona ti onikaluku ba n to ni asuko ti awa ki a dakun ki a gbiyanju ki a ri wipe awon nkan ti a ba n se ka se alekun bi owo se mo wole leyin eleyi o iwon ba ta ba tun ni a tun le mo tun da oko owo mi niba nibomi nibi ti a ba mo wipe o fi okan bale ti o se leyi ti o je alagbeda tororisirisi ona na lo wa tawon eyan so ta ba ri aridaju wipe nkan ba leyin yun lori yun na bo nkan oko wo mi ta ba si to fe dawo le lori tele ti a ba ti ni aridaju re ki a mo ko gbogbo owo si ki a pin tori ti ewu abi alebu kan ba le je yo nibe ko ni je nkan ti yo gun wa lapa tabi ti yo koro iroye emi okan ti o ko ba wa leyin eleyi a tun wa le ni ilana lati se alekun nti wole fun wa pelu bi eto nawo ati won pe kini kan ni exchange rate bi igboke gbokudo inawo bi o se lagbara si ni isin lele to le se ipalara tabi to le ni ipalara lori awon nkan ti a nlo ninu ile wa gbogbo awon nkan ti a ba mo pe a ba ma ra nta mo ra sinu ni ka gbiyanju ka mo mo ra nkan ta ba mo pe le tete baje lele ti o mo ko wa si inawo ni iru apere rele lasuko ti awon nkan kankan bi ata nkan kan ba npo ti elomi bara sile boya eto yoro boro na se ri mona mona ibi ti an ba gbe si ti o di nti o mo baje asuko sin ka gbiyanju papa julo awa ta je yale tori ngba mi awon baba mo ra to ti won wa ni se lojo dada ti o di nti o baje ti o wa di nti o yo mo ko irewesi okan ba won ti gbogbo ru nkan bayi ka gbiyanju ki a jina si ki a si mo pe ki a si ri pe opolopo awon nkan ti o ba da to lorin to le kenka ni awon nkan ti a mo ra lasiko ki a si mo sa fun opolopo nkan to po ti agbaro ba ti ka tori opolopo wa ni o ni ba se mo ra nkan sile tele sugbon ni isin pelu bi ilu se ri ati bi eto osuna se ri oro aje se ri ki a gbiyanju ki a se dede ku re.

0: tẹ̀síwájú kí a gbìyànjú láti dín àwọn ìnáwó tá a bá mọ̀ wípé kò pọn dandan ká gbìyànjú láti dín wọn kù àwọn ọ̀nà tí a bá fi gẹ́gẹ́ bí mo ti sọ síwájú pé gẹ́gẹ́ bí ayẹyẹ bí a sọ rírà àti àwọn nǹkan gbádùn tí a bá ń ṣe ṣùgbọ́n n tí a bá mọ̀ pé n tá a nà sí ẹ̀mí wa ó ṣe pàtàkì ní eléyìí tí ò ní pa lára tí ò ní pariwa lára kí a sì ṣọ́ra fún àwọn ìdókòwò tí a bá mọ̀ dijúdijú kí a yẹra fún wọn ní ìparí kí a rí wípé à ń gbìyànjú láti ṣe àlékún àwọn iṣẹ́ ọwọ́ tá a bá ní nǹkan tá a bá mọ̀ pé jẹ́ iṣẹ́ ọwọ́ àbí nǹkan tá a bá mọ̀ pé mú owó wọlé fún wa ní àsìkò tá a wà yìí ká gbìyànjú kí a ṣe àlékún rẹ̀ ní àkótán ẹ jẹ́ kí a gbìyànjú láti máa dín àwọn nǹkan kọ̀ọ̀kan tí a bá ń ṣe kù gẹ́gẹ́ bí mo ti sọ kí a sì mọ̀mọ́ gba jíjẹ gbèsè láàyè ju bí ó ṣe yẹ lọ kí a sì mọ̀ ní àwọn ìfowópamọ́ àwọn ohun òye kan sọ wípé téèyàn bá ń gba ẹgbẹ̀rún kan fún àpẹẹrẹ tí ọba ti ní iye tó lè fi pamọ́ níbẹ̀ tó bá ń gba mílíọ̀nù kan kò ní fowó pamọ́ tó ká gbìyànjú kí a sì ṣe ká mọ ní kí a ní ìwòye tó péye lórí n tí ń wọlé fún wa bí ìgbà ṣe rí ọlọ́run ò ní jẹ́ kí ìgbà yìí kó gbé wa lọ gbogbo ìdojúkọ lórí ètò ìṣúná ọlọ́run ó jẹ́ kí a borí rẹ̀ tí ó sì fún wa ní ìkápá láti ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ.
1: Àmín.

0: torí ẹ̀ lára bàbá máa fi ń pa lóye pé mo jogun mo pọ̀ àlèfíwẹ́ ni tí ò jẹ́ rárá ọlọ́run kú ní jẹ́ ká ṣe ká sí rìn láyé wa a sì ní kó sọ wa bínú ẹni ìgbà ó náà máa ń pa òwe èyí ìgbà téèyàn bá sá sí èèyàn lọ́wọ́ ni bóyá tí nǹkan bá mú ìtọ́ tí wọ́n ti ń sọ fún tẹ́lẹ̀ pé a sọ̀rọ̀ mọ́lẹ̀ kínní ó ṣe ẹ̀ tó bá wàá ṣe mo wàá sọ fún pé tọ́lọ́run bá yọ ń bẹ̀ kó mọ́ dàrú ẹ̀ wò mo jogun mo pọ̀ àlèfíwẹ́ ni tí ò jẹ́ rárá o. Torí ìdí èyí ọlọ́run ní ni wá lára ṣe mọ̀ pé téèyàn bá kó sínú wàhálà tó bá tiẹ̀ bọ́ ńbẹ̀ kò ní fi wé ẹni tí ò kó sínú ẹ̀ rárá tí àwọn bàbá wa máa ń rọ́pò tí a máa fi ń báyàn gbàmọ̀ràn àbí kí a máa fi ń kìlọ̀ wà fún yàn nù. Kí wá ló bí òwe tèní? Ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ni mo máa ń sọ fún wa pé ká máa ṣe àyẹ̀wò ara wa. Màá ní ó kéré tán lẹ́ẹ̀mẹta lọ́dún ká máa ṣe àyẹ̀wò general body bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yà ara wa o. Ṣùgbọ́n ó kéré tán lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ká máa yẹ ìfúnpá ara wa wò. Àwa kàn ń sọ bí èèyàn ni ọgbọ́n náà máa ń gbanú wá ó máa ń gba ẹnu wá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà fẹni tó bá ní làákàyè tó sì lójú iná. Ọ̀rọ̀ kan já rìnrìn lọ́wọ́lọ́wọ́ báyìí nípa aláàjì Taiwo Hassan Ògógó. Kí Ọlọ́run kó bá wa mú bàbá ẹ̀ ní ara kó lòun bá wa mú lára le.
1: Ọlọ́run ẹjọ́ ṣe ní bẹ̀bẹ̀rẹ̀.
0: Kọ́lọ́ sì bá wa wò sàn. Nígbà tí àwọn ọmọ bàbá ẹ̀ pariwo níbi ìjẹta pé bàbá àwọn sáàárẹ̀ o pé cancer ni pé ó sì ti wà ní stage 4.

jẹ́ kí n ṣàlàyé stage cancer yẹn fún yín kó lè yé yín dáadáa torí kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti mọ̀ nípa ìlera rárá. Ṣé ẹ rí tí cancer bá wà ní old stage ìyẹn nígbà ni cancer ṣẹ̀ṣẹ̀ wọ inú lára. Ó lè má mọ̀ rárá tí ó fi bọ́ sí stage one. Tó bá bọ́ sí stage one ni ó jẹ́ ni ó mọ̀ pé bóyá àbí ó ní cancer lórí ọyàn ni àbí ó ní pancreas cancer ni àbí ó ní cancer of lung ni àbí ó ní cancer of kidney kan ni o nígbà tó bá wà ní stage one ni ó mọ̀. Tó bá ti ń dé stage two ó ti ń lágbára díẹ̀ díẹ̀ nìyẹn yóò ti mọ̀ mú ìnira dání díẹ̀ díẹ̀. Tó bá ti wá ń dé stage three ó ti kárí gbogbo ibi tó mú ibi tó ti já ibi tí cancer mú yẹn gangan ó ti kárí ibẹ̀ tó jẹ́ pé ó ti fẹ́ mọ́ náwó gbá ibòmíì lára ní stage three. Ṣé ẹ rí tó bá wá di stage four tí wọ́n ní Taiwo Asanu Ogoni ó ti mú gbogbo ara bẹ́ẹ̀ ni. Mo sì máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé kí àìsàn tó jáde lára kìí ṣe ìmọ̀ràn ọdún kan ọdún méjì bẹ́ẹ̀ ni. Mo wá bèrè lọ́wọ́ ọmọ bàbá yìí pé stage four kí lẹ̀ ń wò tó fi dà bẹ́ẹ̀ wọ́n nígbà tí àwọn ọ̀dọ́ hospital náà pé kò tíì ju bí ọ̀sẹ̀ méjì péré lọ. Ẹ tó túmọ̀ sí pé stage zero stage one stage two stage three ó ti wà lára bàbá yìí tipẹ́ tí wọ́n fura. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ń tẹ̀lé mọ̀ràn mi pé ká máa yẹ ẹ̀yà ara wa gbogbo ẹ̀yà ara wa wò bó kéré tán lẹ́ẹ̀mẹta ẹ̀ẹ̀mejì lọ́dún ṣe mọ̀ pé kó tó ti pé yóò dà bẹ́ẹ̀ mú ó ti mọ̀ pé nǹkan báyìí ṣe wọ́n ó ti dojú kọ́. Mo máa sọ pé a lè yọwọ́ àwọn olóyìnbó sẹ́yìn torí àwọn ni wọ́n ṣe àwọn máṣíìnì ìgbàlódé tó ń ṣe àyẹ̀wò gbogbo organs gbogbo eríkèéríkèé ara bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n tá a bá ṣe àyẹ̀wò yìí a tètè mọ ibi tí nǹkan bá ń ṣe à ń lè tètè dojúkọ bẹ̀ gan-an. Ṣùgbọ́n tá a bá ṣàyẹ̀wò yìí tó bá fi fẹ́ wá jáde fúnra rẹ̀ ó ṣeéṣe kó ti kọjá stage kejì kẹta kó jẹ́ pé stage kẹrin ni ó tún fara hàn lára. Tó bá wá rí báyìí ṣe rí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ni ó mọ bèrè fún ìtọ́jú bẹ́ẹ̀ ni. Tó sì jẹ́ pé téèyàn bá tètè mọ́ ó lè jẹ́ pé nǹkan kékeré ìyẹn téèyàn máa ná ó lè mọ́ ju bíi 20-50,000 lọ bẹ́ẹ̀ ni tọ́lọ́ ó fi gbàkóso lórí ẹ̀. Ṣùgbọ́n torí pé èèyàn ò tètè mọ̀ yẹn ó fira rẹ̀ hàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù wa lè gbọlẹ̀ síbẹ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ kó tó wá mẹ́mí lọ. Ṣé ẹ rí pé mo jòògùn mo pọ̀ nù a lè fi wẹ́ni tí ò jẹ́ rárá. Ní ẹ̀ mo fi máa ń sọ ní gbogbo ìgbà pé ká máa yẹ ẹ̀yà ara wa wò ká máa yẹ wò lóòrèkóòrè ọlọ́run ní fàárẹ̀ ṣe wá. Pàápàá jùlọ ẹ rí pé tọmọ kékeré bá wà immune system tí wọ́n máa ń quality ó máa ń high gan. Ṣùgbọ́n lágbà bá ti ń dé ní immune system yẹn yóò máa lò díẹ̀ díẹ̀. Kí ni wọ́n ń pè ní immune system gan? Ṣé rí immune system yìí ló máa ń ran ẹ̀yà ara kọ̀ọ̀kan lọ́wọ́ láti ṣiṣẹ́ bí ìgbà tí àwọn rìwáyà tí wọ́n bá fi relay tí wọ́n bá fi sí hànù yóò ràn hànù lọ́wọ́ láti pariwo gan. Tí wọ́n bá fi relay tí wọ́n bá fi sí ara ọ̀tánítọ̀ á ran ọ̀tánítọ̀ lọ́wọ́ láti chaje battery gan. Ẹ̀rí tí wọ́n bá fi relay yìí sára fúláìt mọ́tò á ran fúláìt lọ́wọ́ láti mọ́lẹ̀ gan. Àwọn tó wá ran ẹ̀yà ara yìí lọ́wọ́ ni wọ́n ń pè ní ìmọ̀ yẹn bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n béèyàn bá ṣe ń dàgbà sí náà ló máa ń rẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ rí pé téèyàn bá mú irin ẹ ṣàkíyèsí pé téèyàn bá mú irin tuntun gan téèyàn bá fi sílẹ̀ tí bá ti ń pé yóò mọ rọ́ọ̀sì tó bá ti rọ́ọ̀sì tẹ bá fọwọ́ lásán ká yóò kà bẹ́ẹ̀ ni ó ti rẹ́nu. Ṣùgbọ́n kí wá là ń wò tí gbogbo ọ́gánsì fi tó fi ń wíìkì bẹ́ẹ̀ ni. Orí ìdí
yìí ó yẹ ká máa ṣe àyẹ̀wò ara wa ká máa ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè ìlú sì la máa fi ṣe ó bẹ́tà ju kó wá dìran tó ká tó máa sáré káàkiri lọ. Mo fi àsìkò yìí gbàdúrà fún Alhaji Hasan Ogogo pé k'Ọlọ́run kó bá wa mú lára dá. Kí Ọlọ́run kó bá wa ṣe àlékún àlàáfíà fún bàbá yìí. Àwọn ẹgbẹ́ onítìátà wọn náà kóra wọn jọ léni tí wọ́n ṣe àdúrà kíkankíkan fún. Mo nígbàgbọ́ pé Ọlọ́run gbàdúrà torí ẹ̀ lọ́rọ̀ fi níbi ká pé òun ó sì jẹ́ wà bẹ́ẹ̀ ni. Àwọn afásikò yìí pé Ọlọ́run á fi ọ̀gànjọ́ yìí pé gbogbo àwọn ibi tí wọ́n ti ń ṣèṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo yẹ lẹ́sìn kìrìsìtẹ́nì ní àbẹ́lẹ́yìn mùsùlùmí. Mo sì jẹ́ lẹ́sìn kan àbáláyé táwọn náà ń ṣe ọdún lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run ó wọlá àwọn t'Ọlọ́run fẹ́. Ọlọ́run á wọlá àwọn t'Ọlọ́run yàn. Ọlọ́run á wọlá àwọn t'Ọlọ́run nífẹ̀ẹ́ tí wọn ò sì mọ́ra wọn. Ọlọ́run á bá wa jogún àlàáfíà. Ọlọ́run á bá wa jogún àlàáfíà tó péye fún Alhaji Taiwo Hasan Ogogo. Torí ìdí èyí ẹ jẹ́ ká máa fura ká sì máa ṣe àyẹ̀wò ara wa o. Ká má jẹ́ pé kí ìsinmi ó béèrè fúnra ara rẹ̀ ká tó fún un.

rí kò wá sẹ́ni tó gbọ́ o kò sì sẹ́ni tí ẹni ìjà ò bá ní pera rẹ̀ lọ́kùnrin ní orúkọ ọ̀gá mi kó la olóòtú. Kò sẹ́ni tí ó lè mú kò sí rí ẹnìkan pé bóyá ẹnìkan special lọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni. Ìwé ètò ṣe pàtàkì ni pé ká máa ṣe àyẹ̀wò ara wa ká sì máa gbégbèsẹ̀ lórí ẹ̀yà ara wa. Ọlọ́run ní fi san ara wa dèwà o, àmì. Ṣé ẹ mọ̀ pé láyé ijọ́ wà náà àìsàn lóríṣiríṣi báyìí kò pọ̀ tó báyìí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n láyé àsìkò yìí gbogbo ń tà ń jẹ pátápátá kẹ́míkà ni. Tó fi dórí omi tá à ń mu kẹ́míkà ni bẹ́ẹ̀ ni màá ṣàlàyé ẹ̀ fún àti òye wa. Láyé ìgbà wáṣẹ̀ omi odò tó ń ṣàn lálọ́ ọpọn tá à ń mu tí ó sì sin tí ó ṣe èèyàn bẹ́ẹ̀ ni. Àbí kẹ́yìn ò gbẹ́ kànga sínú ilé kó sì máa tó tún ẹ̀ kó sì máa pọn kó máa mú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ omi pure water kankan tá à ń mu sí kẹ́míkà ti wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Bí wọ́n bá fi kẹ́míkà sí omi tí wọ́n rọ láìlọ́nù tí wọ́n romi sí kẹ́míkà wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni. Kò dẹ̀ sí omi pure water náà tẹ́rì tí wọ́n ní tẹ orúkọ sí lára tí wọ́n fi tẹ orúkọ tí wọ́n tẹ̀ sí lára yẹn tí wọ́n fi tẹ orúkọ yẹn kẹ́míkà náà ni. Ọgbọ́n wa la fẹ́ dá sí. Ṣùgbọ́n tó lè ràn án lọ́wọ́ ni pé ká máa ṣe àyẹ̀wò ara wa ní gbogbo ìgbà ká lè mọ ibi tí àìlera ara wa bá dé. Sọ pé láyé ìwáṣẹ̀ àìsàn ò pọ̀ tó báyìí. Ṣùgbọ́n ti di tọ́rọ́ fán kálé báyìí kọ́ náà kó ṣàánú fún gbogbo wa. Ọlọ́run ní já sẹ́sàn àṣẹ̀wọ̀n sì ní í ṣe wá. Màá wá fún wa ní nǹkan lénìí, màá fún wa ní nǹkan méjì tó jọ mọ́ nǹkan cancer tá ń sọ yìí. Lákọ̀ọ́kọ́, àtẹni tí ò tí ì mọ tí ò tí ẹ mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ àtẹni tí ń bá ń ṣàkíyèsí ẹ̀ lára. Orí ọ̀pọ̀lọpọ̀ ó ti ẹ̀ pọ̀ jù lásìkò yìí tó jẹ́ pé àwọn obìnrin cancer ń mú wọn ní ọyàn. Wọ́n á fa ọyàn ẹlòmíì púrò, á sì tún ran ìkejì. Obìnrin kan ti ẹ̀ wà lẹ́nu ọjọ́ mẹ́ta ló jẹ́ pé ọyàn méjèèjì náà ti fá púrò. Ó ti bí ọkùnrin báyìí lórí òun náà wọ ẹsẹ̀ ṣopọ̀ wọ gbèsè àmọ́. Ọlọ́run kó ṣàánú fún wa pẹ̀lú àwa tá ṣe tó ń ṣiṣẹ́ ìlera oríṣiríṣi rẹ̀ là ń rí. Ọlọ́run kó ṣàánú fún wa. Ṣùgbọ́n kí a lè bá a máa pìfẹ́ǹtì ẹ̀ ká lè bá a máa ṣe múra sílẹ̀ dèé. Ọlọ́run kó má fi kan ẹnìkankan nínú wa. Ṣé ẹ mọ̀ pé ọmọ eléníyàn ni àzánù gbogbo tó láàánú ìlú àti kankan ni wọ́n ń dìde ìrànlọ́wọ́ sí wọn bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kan sì wà lókè pé àṣìbàbá ẹ̀ ń sọ fàáfẹ́ báyìí. Ká wá mọ̀ wẹ́ ni tí ò lẹ́nìkan fọlọ́run ọba. Gbogbo olé ni ẹ ṣe léyìí, ẹ máa fọ́mọ, ẹ máa fún ìyàwó, kíyàwó náà sì máa fọkọ ẹ̀ mú. Anti cancer ni kí cancer ọmọ bá a mú wa, bàbá wa, wọ́n ro tiwa mọ́ tí wọ́n pọ̀.

0: ẹni tó bá ti wá gbọ́rọ̀ kánsà níbi kíbi lára rẹ̀.
1: ó ń bọ́ ní bàbá bàlágbà nínú tuntun tó tún lákọ.
0: èyíkéyìí tí ìbá jẹ́ ẹ bá mi wá kànáà fúrù ẹ bá wá kànáà fúrù ẹ bá wá àtàrẹ náà kó náà pọ̀ díẹ̀ ẹ bá wá ìyèrè kó náà pọ̀ díẹ̀ ẹ bá wá ẹrù àlàmà kó náà pọ̀ díẹ̀ ẹ wá kó gbogbo ẹ̀ ẹ sọ́ di pàwùdà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tẹ́sọ̀ yẹn ẹ sọ́ di pàwùdà ẹ wá kó wọn sínú àdíẹ̀ yẹn kò yé yín kan àmì kànáà fúrù àtàrẹ ìyèrè ẹrù àlàmà ẹ kó gbogbo wọn pọ̀ ẹrù àlàmà ni kì í ṣe ẹrù àwọn káwọ ẹrù àlàmà ẹ bá kó gbogbo wọn pọ̀ ẹ lọ wọn ẹ sọ di pàwùdà ẹ wá dà wọn sínú àdíẹ̀ yẹn tẹ bá ti wá dà sínú àdíẹ̀ yẹn ẹ kàn máa mú síbi mẹ́rin láàárọ̀ síbi mẹ́rin lálẹ́ tó bá jẹ́ pé ẹni tó ti mú lọ́yàn ni ẹ̀yẹ́ kó máa tọ́ sọ́wọ́ kó máa fi pa á tó bá jẹ́ pé ibì kan ló bá ti mí tán tó bá ti mú tán kó wá máa bù sọ́wọ́ kó máa fi pàbí tó bá mú láṣẹ elédùmarè ọlọ́run máa ń lò ní sábàbí ṣùgbọ́n ọlọ́run dá ewé àtegbò fún lílò wa ni nítorí ìyẹn wa ló fi dá ọlọ́run á sì jẹ́ kó bá wa náà lára mu bẹ́ẹ̀ ni.

èrí lórí ọ̀rọ̀ ọrọ̀ ajé èyí tá a máa ń bára wa sọ tá a máa ń fúnra wa. Màmá ní pé nǹkan kan là á bù sínú gbátá ni kẹ mọ̀ gan. Èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ wá iṣẹ́ kó níṣẹ́ lọ́wọ́ ná kó níṣẹ́ lọ́wọ́ kó wá máa gbìyànjú lórí iṣẹ́ tó ń ṣe. Orí iṣẹ́ tá a bá ń ṣe léèyàn ń gbìyànjú rẹ lórí tó lọ́ sí máa bóyàn láṣìírí lórí ẹ̀. Ẹni tí ò bá ṣiṣẹ́ tí bá ń wá owó blablabla irú àwọn yẹn ni wọ́n máa ń lo ẹ̀jẹ̀ fún iṣẹ́ tí wọ́n bá ń wá owó biribiri. Ṣùgbọ́n kò sí bí ìbá ṣe rí èṣù ò ní fúnni ládì ẹ̀sìn kò má gbòdìdì ẹni bẹ́ẹ̀ ni. Ẹ̀jẹ̀ téèyàn bá sì lò yóò máa ké tantantan ẹ́ rí pé tá a bá ba bomi sílẹ̀ omi àwọlẹ̀ tí ẹ̀jẹ̀ bá bọ́ sí orí ilẹ̀ ẹ̀jẹ̀ òkè ń wọlẹ̀ yóò dùn olókè téńté báyìí ni ó ń ké tantantan fún ẹ̀sán nu. Ṣùgbọ́n àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ̀rẹ́ tí ò ní ẹ̀mí nínú yìí ẹ̀jẹ̀ á máa lò ká sì máa ṣiṣẹ́ wa ẹ̀ máa nínú ẹ̀ làwọn oníjọ́rẹ̀ àwọn ẹlẹ́rìn máa fi hàn pé ẹ máa gbàdúrà kẹ̀ sì máa ṣiṣẹ́ lọ a ló lè mọ ìgbà ẹ máa gbàdúrà ni ẹ sì máa ṣe gbìyànjú bẹ́ẹ̀ ni. Mo tún wá fẹ́ fún wa níṣẹ́ àánú kan lénìí ọlọ́run sì jẹ́ kó bá wa lára mú lẹ́yìn tọ́lọ́run bá fún láǹfààní láti ṣe ṣùgbọ́n ẹni tí ò bá lè ṣe àwọn èèyàn máa ń kàn sí wa tá a máa ń ṣe tá a máa ń gbé fún wọn àkànbówó péréte lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni. Èyí tá à ń sìn fún náà tẹ́yìn náà lo ọ̀pọ̀lọpọ̀ máa ń pèsè a máa ń dúpẹ́ wọ́n sì máa ní ká fáwọn láàyè káwọn máa fi ṣe testimony time ní kò sáàyè lórí ètò àṣẹ fọlọ́run ni. Ṣùgbọ́n ẹni tó bá wù láti sanwó oúnjẹ ẹ̀gùn wọn náà lè fi ránṣẹ́ sí wọn àwọn náà ní kọ́ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni iṣẹ́ àánú tí mo fẹ́ fún wa láàjì ẹ lọ wá ìwé àdùn. Ìwé àdùn ni wọ́n ń pè ní ìwé ìwúrò kó lè yé wa ìwúrò làwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ onítọ̀jú wọ́n lè pè ní ìwé àdùn tí wọ́n bá pè ní ìwé àdùn náà ìwúrò ni wọ́n sọ ẹ lọ bá ń wá ìwúrò ẹja kó jẹ́ 16. Ẹ bá ń wá èso gégé mọ̀ ẹ lọ sódò àwọn tó ń tàgbọ́ ẹ sọ pé ẹ fẹ́ ra èso gégé mọ̀ ẹ bá ń wá yẹn mẹ́ta péré. Ẹ wá epo ọ̀bọ̀ tó fín mọ́ dáadáa ẹ wá yẹn kó jẹ́ díẹ̀. Ẹ wá bá ń wá káfúrà pẹlẹbẹ ẹ wá náà kó jẹ́ mẹ́ta. Ewé ewúro ẹwà kó jẹ́ 16. Èso gégé mọ̀ mẹ́ta. Èpo ọ̀bọ̀ tó fín mọ́ dáadáa ẹwà yẹn kó jẹ́ díẹ̀. Kànáfùrù àmì káfúrà pẹlẹbẹ ẹ bá wá káfúrà pẹlẹbẹ bíi mẹ́ta ẹwà gún àwọn èròjà ẹ̀gún wọn papọ̀. Tẹ́bá ti wá gún wọn papọ̀ lọ́dún kúnná ẹwà fi ọsẹ kó o ẹwà ọsẹ dúdú àbí ọsẹ gánà ẹ̀gún papọ̀ mọ́. Ṣùgbọ́n ẹ wàá wá omi òkun lẹ́ẹ̀ fi pò ó kò yé yín omi òkun lẹ́ẹ̀ fi pò ó tẹ bá ti wá pò tẹ wàá kó sínú òkè ẹ kó sínú igbá tó ní ajé lára tẹ bá sọ pé igbá alájé tẹ bá ti bèrè lọ́wọ́ àwọn tó ń ta ewé wọn pé igbá alájé igbá tó ní ajé lára ẹ kó sínú agbá ajé yẹn ẹ wàá rán aṣọ funfun ẹ gbé jù sínú aṣọ funfun yẹn tídìrì ò ní kanlẹ̀ mọ́ inú aṣọ yẹn ló máa wà inú aṣọ yẹn lẹ́ẹ̀tì wá máa bù lẹ́ẹ̀tì máa fi wá wẹ̀ láàárọ̀ láṣẹ elédùnmarin ẹ̀ta ni ẹ̀ta kọmọ ẹranko yòókù ò tó ta nítorí wọn mọ̀ ta wìrìwìtì ni bẹ́ẹ̀ ni.

0: Olorun agbadura wa ni ni ofin sin baba wa Mr. Larry Ogunwale afi John Olari waju Ogunwale afi sin baba yi afi sin won so na gbogbo papapata la lo ko se ni ti oni ku ko se doko baba re oni digboro oda wale to ibi te doju ko Olorun a je ko da eyin te fi sile Olorun ni je ko baje o baba yi wa lara won analysis
1: ijoko agba
0: be ni office oko to anu nbe afeyin sugbon oluwa afeyin ju wa lo orun ri o Mr. Wale Ogun Wale Larry Ogun Wale Olorun a wa pelu awon omo ni ana eni ya adura kini gan ya adura kini gan ya wa ni o ba gboro ko mama ya imori ekiti imori abi kan ko ni ya ma sojo bi ya igbodun ojo kan ni o eni sare e si ni je omo lori are Olorun a wa pelu yin e ti so du odun yin e si opolopo laye won fe se ajodun na lenu ku pe ku pe igbon ma ma so lori eto gba ti mo ba ti mo jo ti mo fe se be ni o si tun fi asiko yi ki Dr. Tunde Ali awon na fe se ojo obi leni Dr. Tunde Ali baba wa ni ati America kini physiotherapy abi physiotherapy abi kini ko ko se ta mo se awon do po ti ma toju awon to ba sai ko kini kan ni ba kan ni to ba pada lo to fe kowo be to sign ba kan to wa fe gbowo lona to ba sign ba kan wo yari fo pe sign titi to se ni ni ko jo ti tana so won ni fun e lowo e ka wa mo bi kin to wo mo si mo se ri pe o ni ra si banki be ni sugbon teyan ba ni property eyin yo ma appreciate si ni tin to n ba lo titi tin to n ba to lo awon mo ri to jogun e be ni tori idi eyi awa n ba ni mojuto ile morale rani kaakiri te ba le ti ni saye to n se to ba fe yan blogi to ba ti le legberun meje a gbe masin wa be ta ba yo sibe Olorun si ma n ba wa se lopolopo gba gbọ́n à ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí púdọ́ọ̀tì kan àti káńsà yẹn tá a bá parí ẹ̀ á fi tó yín létí káwa ní ó ra káwa máa lò ó ká máa fi pìfẹ́ǹtì ara wa Olorun gbàdúrà wa à ní sáré. ẹnì fẹ́ kàn sí wa níbikíbi tí ẹ̀ bá ti wọlé akálà tó bá ti sọ ní Ọlákúndé ẹ̀kan ìbẹ̀rẹ̀ olúpòyì central mosque opposite olúpòyì central mosque yẹn ibẹ̀ ni ọ́fíìsì wa wà ibẹ̀ ni the king property àti ọba ní Abba Remedy wà Olorun ti ń bá wa ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà. Olorun gbàdúrà wa wà láwọn wáyé náà láwọn balaṣẹ Elédùmarè. ẹ má fi dùn yín torójú òpó yẹn ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Hello.
2: Hello, doctor.
0: Ẹ ṣe bàbá.
2: Ẹ ṣe kẹ́ẹ̀gbé ìpè.
0: Ẹ ṣeun.
2: Ilé ìyàwó ti dá ẹgbẹ́ ìkòkò látẹ̀dẹ̀.
0: Bàbá o.
2: A ti tọ́lọ ọyún náà ni.
0: Ẹ ṣeun.
2: Ẹnu kí ìgbà tún ní èdè.
0: Àmì.
2: Ah, ètò òní tó lágbára o.
0: Ẹ ṣeun.
2: Ẹ jẹ́ àmọ́ èyí ká ń kà wá.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ mọ kí ló ń fẹ́ pè gan ni pé ẹ jọ̀ọ́ lórí ti ìfúnpá.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ dábàá bá a tọ àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ti ìrìnbó lọ. Ibi tó yẹ ó wà gan tá a fi sáàtì ní sáàtì ọkàn ọ̀fì balẹ̀. Gbàgbé bíi wá ń tẹ́ ṣokùnrin kan látọ̀rẹ́ bá a là á kó tó yé wa.
0: Tó bá dijọ́ mẹ́jọ màá ṣàlàyé ẹ̀ tí ó yẹ iye dáadáa.
2: Ìṣòro kò dé náà nígbà tí ń bọ̀ ní kì í sò ní. Ibi tí yóò dé. Ibi tí yóò dé tá a fi máa
0: mọ̀ pé ó tún bọ̀ lóògùn. Ṣàlàyé ẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọ̀nà.
2: Ẹ dákun ràn wá lọ́wọ́.
0: Ẹ ṣeun. Ẹ
2: nígbàgbé mọ̀.
0: Àmì Ọlọ́run.
2: Ẹ̀yin ò ní sáìsan o.
0: Àmì. Ẹ ṣeun.
2: Ẹ dábọ̀.
0: Yes sir. Hello.
3: Ẹ kúkú ní dáàmú.
0: Àmì.
3: Gbogbo ìyá Ìbàdàn, ìyá Kísà, ọ̀yẹ́ a máa gbọ́rọ̀ ọmọ lọ́jà eja na oju opo le e ti wo mo baba o la
0: oju opo ye di ni oju opo di ni
3: eh ni so alu arika lo
0: ami ami ami ami
3: o je ri oda bi e se wupe to ojo ti lo ko ti wo ti
0: meji o ojo ti lo eh
3: papa papa ori ke mi ma pe mo ma wo time ni olohun ni jo pa
0: ami ami
3: eh ri te ni a ma sayewo oda eni to ba ma la
0: beni
3: agbo la gbewo temi ni nkan ba ti nse mi die ni se agbo ẹgbẹ́ tó máa mọ̀ tí bàbá wa mọ̀
0: ọ́
3: ṣàyẹ̀wò wọ́n sì máa ti ń ṣe wọn ààrẹ mọ́ ọmọ gbọ́
0: ó
3: bí n ti ń ṣe ọ́ tọ̀ ń dé mọ́ra lọ ní.
0: Ẹ ṣeun ẹ ṣeun.

si ofurufu un fi se owo re o ojo de ojo iyan fo un jade orude

0: ọrẹ ọmọ mi òní roko ààrẹ mọ́bọ̀ àdúgbò kò ní ká torí ọmọ rẹ o àdúgbò kò ní kárìsọ torí ọmọ rẹ àbíyamọ òní rọjọ lọdì lọdì torí ọmọ rẹ ládùúgbò òkùnkùn kò ní jàkóso ayé ọmọ rẹ o wọn wo ìṣe tí a kan ọmọ rẹ wọn máa pẹ́ létí odò ọmọ rẹ ò ní fi bà sí àkógun wálé o ìran afáṣẹ́ gbèjò kò ní ran ọmọ rẹ níjẹ́dé tòru tòru dáadáa ní gbẹ̀yìn eré òṣùpá lórúkọ jésù gbẹ̀yìn ayé ọmọ rẹ máa dára ẹni mẹ́lẹ́kì ọkọ Naomi fòṣẹ́lẹ̀ lórúkọ jésù ọmọ rẹ ò ní dágbére fáyé ọkọ rẹ kò ní dágbére fáyé o Naomi fojú sunkún Maloni àti Kílíọ̀nì ọmọ rẹ ò ní fojú sunkún ọmọ rẹ ogun ayé tú Naomi dá lórúkọ jésù ìrírí ayé kò ní tú ọdá tọmọtọmọ wọn ni Naomi sí òhò wọn ní ènìyàn sí òhò ogun tó lè kẹǹkà yìí kò ní kàn ìdílé rẹ ogun bẹ Naomi wò lọ́jọ́ ọgbọ́n nígbà tó yẹ kó máa jẹ wọn mọ ogun òní bẹ owó lọ́jọ́ ọgbọ́ ẹpọlọrun oníyangé òní bá tiẹ jẹ oníyangé alábí Naomi apaniláyé jẹ kò ní mọ̀nà ilé rẹ o ẹ̀yà ara ọmọ rẹ kò ní gbógunti ọmọ rẹ ò ní ṣẹlẹ́yà ọmọ rẹ ò ní jẹ̀sí odúrólẹ́ kristi apẹ́tẹ́ ẹsẹ̀ ọmọ rẹ ò ní yẹ alápọ̀ṣẹ́ tó ń gbógun ti ọmọ rẹ yóò fọwọ́ ara rẹ̀ ṣe ra rẹ̀ ọwọ́ ayé ò ní ti ọmọ rẹ o ayé ò ní gbẹ́kọ̀tọ̀ jíjì torí ọmọ rẹ o ní bọ́ bàtà fọ̀ sẹ́nu ọ̀nà ilé rẹ o ní mọ́gi apapa dọ́dọ̀ torí ọmọ o wàá dúró jẹun ọmọ o ní kájú lọ sọ́run àjàǹtẹ tọmọtọmọ àfẹyí sí ni bádìjà kò ní dọ̀rẹ́ rẹ o abẹ́lẹ́kùn sunkún torí ọmọ kò ní yalé rẹ o ní barajẹ́ torí ọmọ torí àkọ́bí rẹ o ní gbàlejò ọ̀ràn o ní kígbe ọ̀rọ̀ torí àkọ́bí rẹ ẹkún ò ní gbọ́ torí àkọ́bí rẹ o ní fi wàhálà ọmọ fi ọ́ lákàlàkà o dẹ̀ ní fi wàhálà àkọ́bí àtàwọn ọmọ yòókù fi ọ́ lókoloko apanilẹ́kùnjẹ ayé kò ní fọwọ́ kọ́ ọmọ rẹ lọ́rùn o àṣẹ òdì kò ní gbé ọmọ rẹ ṣubú ní bèbè àṣeyọrí àkọsílẹ̀ rẹ yóò ṣe lórí àwọn ọmọ rẹ lónìí o ọlọ́run máa dúró tì ọ́ tọmọtọmọ tọjú alẹ́ ọmọ rẹ ò ní di alágídí ọmọ ògbó ọmọ rẹ ò ní wọmi ayé ò ní gbọ̀ngàn lọ́wọ́ rẹ bí sọ torí pé jésù fi ẹ̀yẹ wọ Jerusalem lórúkọ yẹ wàá gba ìwà gbẹ̀yẹ tọmọtọmọ ẹni bá gbọ́wọ́ kọ́wọ́ torí ọmọ rẹ yóò jẹ̀bi ọlọ́run ayé ọmọ rẹ ò ní takú sọ̀nà ìjàmbá ò ní ṣe wá tọmọtọmọ olùwà yóò fọ rere tẹ́ gbogbo wa lọ́rùn oṣù yóò ní gbẹ̀yìn ọmọ rẹ ìwọ ló máa rẹ́yìn oṣù ayé ò ní fi wàhálà ọmọ bá fáàrí wa jẹ́ òru òmẹ́ ní ọ̀wọ́ ọmọ rẹ ò ní rìnrìn àlọ ìdé o ọ̀sán ò ní sán ọmọ rẹ mọ́lẹ̀ ọmọwọ́ ò ní wọgbó ogun o ní tàràkà lórí ọmọ o o sì ní tàràkà kó tó jẹun kàńpẹ́pẹ́ ayé kò ní tàwọn ọmọ wa orí rẹ dorí ti ń fa rẹ mọ́ra orí rẹ dorí ti gbogbo ayé ń wárí fún wàá dé ní àtàtà tọmọtọmọ igbá ìjẹun ọmọ rẹ ò ní fọ́ àwọn eléyìí ò ní fàyà ayé ọmọwọ́ ní tapa òbí gúgúrú o ní jìyà orí rẹ dorí ọlá o dorí ọlà orí ọmọwọ́ ní gbábọ́dé o jésù olúwa wa ha èrí ti pọ̀ jù ńlẹ̀ èyí tí àkókò bá gbà wá láyè láti gbé òun la máa gbé ẹnjiníà yìí sọ́kè tán.
1: Nígbà tí a lọ sí orí fídì tí a gbádùn àti bàbá ni pé àwọn ọmọ tiwa náà máa travel pé wọ́n máa lọ sí wọ́n máa wọ plane èmi náà gbàdúrà gbà táwa níbí báyìí ní last week so ọmọ mi ṣàpè mi first mọ̀ mi ó níyà wípé níbi iṣẹ́ àwọn ò pé òun ní ìròyìn ayọ̀ kan fún mi máa ní òkè ìgbà tí mo wá délé wá ṣáà wálé ó ní wọ́n ti bóun gba passport àbí kankan ṣàṣìwúgbẹ̀ wípé àwọn travel ní àti ibi iṣẹ́ àwọn so wọ́n ti wà lọ́hùn báyìí kọ́nà bá mi ṣe
2: ó ti wà rán plé ó ti lọ ṣe òun ló jẹ́ kẹ̀ṣẹ́ makeup.
1: Rárá
2: gbogbo ẹ̀yà bí amaláyé ló kọ jésù ẹ̀yin náà máa dé lóyìnbó tó bá máa lọ lọ sọ bẹ́ẹ̀ méje pé mi ò sí ilé mo ti travel.
3: Mi ò sí ilé mo ti travel.
0: Ẹ jẹ́ wo bí nǹkan kékeré ṣe di ńlá nípa agbára Jésù.
4: Mọ́ǹtù tẹ pín níjọjú ní ọjọ́ kìíní àná ó ṣiṣẹ́ àmì ó ṣiṣẹ́ ìyanu nínú ayé mi lórí ọjà mi èmi onídìríkà mẹ́ta ráìsì mo fi dìríkà ráìsì fi bẹ̀rẹ̀ kò lọ́bẹ̀.
2: Kò lọ́bẹ̀. Irú ráìsì olóúnjẹ kò lọ́bẹ̀.
4: Mọ̀ ń dì sí tí bá ti ṣe é màá dì sí white nylon màá wá fi sínú cooler màá wá se ọbẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ tó bá ra ráìsì wọ́n ra ọbẹ̀ nǹkan tí mo ń ta nìyẹn. Ṣóyè Inísì.
2: Ó yé mi.
4: Mo wá gba mọ́ǹtù níjọjú mo wá so mọ́ cooler mi mo dúpẹ́ pé Ọlọ́run ṣe ìyanu mo rí owó tí mo fi ra bag of rice méjì.
2: Báàgì ráìsì méjì láti dẹ̀ríkà bẹ́ta.
4: Mo yin Ọlọ́run fọ́kẹ́yẹ lọ́gbọ̀gbọ́.
2: Bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ yẹn nìkan ń gbọ́ mi nù lé ó yá ẹlọ́dì ńlá.
0: Bẹ́ẹ̀ ni òun ló gbẹ̀yìn ojoojúmọ́ ni Jésù ń ṣiṣẹ́. Òun náà ló tún fẹ́ gba ṣe ṣe ní sáfìsì ọ̀la. A pè é ní ìsìn.

0: CAC. Ago mẹ́fà ni gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Mọ̀mọ́ kò sí ọrẹ tó dá lórí ọmọ rẹ tó gbé. A máa fi ọrẹ kọ̀ọ̀kan porí ọmọ kọ̀ọ̀kan. Iye tí agbára rẹ bá ti ká ló máa fi ránṣẹ́. Tó bá ti fi ránṣẹ́ wà máa sọ pé Olúwa jẹ́ kí àwọn ọmọ mi ó yàn kan yanjú kán rí ògolo láyé. Ní ilẹ̀ alààyè ọmọ rẹ máa rí ògolo. Ìsọjí ìlú Èkó ti dé tán. September 16 ló máa bẹ̀rẹ̀. Kò sí sẹ́ẹ̀tì tó bá wọ gbọ́dọ̀ wà ní ìsọjí yìí. Ọ̀tún Ọ̀yọ́ Èkìtì Kàdúná Òǹdó ibikíbi. Èkó ni gbogbo wọn máa wà ní September 16. Màmá ẹ kọ́lẹ̀. Èmi ò mọ bó ṣe máa ṣe ìdí tí mo fi tètè sọ nìyẹn. Àwọn tó ti máa wá ìsọjí bàbá alábìyamọ. Wọ́n ti mọ̀ wípé tá a bá ti ń kéde rẹ̀ báyìí. Ìyẹn túmọ̀ sí wípé Jésù ti lọ́wọ́ sí. Wọ́n ti mọ̀ wípé ìsọjí bàbá alábìyamọ kì í ṣe ìsọjí tí ò lẹ́rìí nú. Wọ́n lè mí mọ̀ wípé ẹ̀yin ọmọ Ọlọ́run ti múra lẹ̀. Ìtọ́ni tí ẹ̀mí mímọ́ fún wa lórí ìsọjí yẹn mo ti ń ṣiṣẹ́ lé lórí. Mántù fún ènìyàn 20,000 àti òróró abiyamọ fún ènìyàn 20,000. Gbogbo rẹ̀ náà dẹ̀ ní kí n pín ní ọ̀fẹ́ níbẹ̀. Tó bá ti dé ìlú Agége gbogbo ènìyàn ló mọ àmọ́ open ground. Ọlọ́run bàbá alábìyamọ o.
1: Ààyè ló wà.
2: Hello, hello, prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jẹ mọ́.
3: La la la la gelu FM jagaba gogo retio.

ọjọ́ ọdún 2026 22nd of August ọjọ́ Saturday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí. Ẹjẹ́ àjọ yin ológun àjọbọ àrí ìró àlá ajíwẹ̀rí ọmọ dákedáke. Ìnílá Ísírẹ́lì ọ̀bánirìn kí ìyà kò tán. Gbígínìkì awúwo bí àtẹ ẹlẹ̀kẹ̀. Awúwo má ṣe gbé Ọlọ́run àwọn bàbá mi. Bàbá mi ẹni tó pa wá mọ́ lọ́sàn-án àti lóru. Ẹ̀yin tẹ́ ẹ mọ rírì orí ẹ̀, ẹ̀yin tí ẹ mọ agbára rẹ̀, ẹ̀yin tẹ́ ẹ mọ iṣẹ́ agbára ẹ̀. Ẹjẹ́ àjọ yìí láàárọ̀ yìí ò torí pé ṣeun torí pé àánú rẹ̀ dúró láéláé. Bàbá hallelujah méje òun la fẹ́ ké sí ẹ nílá wímá yẹun ò bá jẹ́ àjọ kí o hallelujah méje 1 2 go.

0: bá bí ọ ní ẹ̀bẹ̀ kan láàárọ̀ yìí kó tún jẹ́ ká jọ gbàdúà gẹ́gẹ́ bí ṣe wa ní àárọ̀ yìí mo ṣì wà lẹ́nu ẹ̀ tí olúwa fún mi tí mò ń tẹnu mọ́ láti bí ọjọ́ bíi mélòó ẹ ránṣẹ́ pé pétérù mi wá ẹ kíyèsí ní àárọ̀ yìí olúwa rán mi ní ohun tí ó ní agbára màá kàn bẹ̀ ọ́ tó bá ní oore ọ̀fẹ́ wọn náà jájọ gbàdúà láàárọ̀ yìí kó o lè rí ara tí olúwa ń ṣe nínú àdúà èyí tí ẹ gbọ́ mi ní àárọ̀ yìí ohun gbogbo tí wọ́n ṣe sínú òru rẹ tí o fi rí àánú gbà lójú ọjọ́ bí wọ́n bá jẹ́ kó o ṣàmẹ́ iṣẹ́ ibi náà bàjẹ́ o ojú àlá ni Cornelius ti rí pé kán lọ pe pétérù wá fóun ẹ kíyèsí pétérù fúnra rẹ ò ní wá kò tiẹ̀ ní dáhùn nítorí yóò sọ wípé aláìkọlà ni ṣùgbọ́n pétérù fúnra rẹ lójú àlá ni áńgẹ́lì yọ sí òun náà ẹ wá kíyèsí o olúwa ń sọ ilé ìtòró fẹ́ ká mọ̀ iṣẹ́ tí àlá mọ̀ ṣe mo ti sọ tó pọ̀ nípa àlá ṣùgbọ́n ibi tí olúwa ní kí n sọ̀rọ̀ sí ní àárọ̀ yìí tá a sì fi gbàdúà àwọn ènìyàn tí wọ́n ba òru wọn jẹ́ bẹ́ẹ̀ ni bíbélì sọ pé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún èpò sínú àlìkámà ó sì bá tiẹ̀ lọ ẹ̀yin kan wà ń bí gbogbo iṣẹ́ òkùnkùn tá a ṣe sí òru rẹ tó o fi rí àánú gbà lójú ọjọ́ bí o bá ṣàmé iṣẹ́ yẹn bàjẹ́ bí o bá ṣàmé iṣẹ́ náà bàjẹ́ ẹ̀sà ayé a máa pe nípa ní ojú oorun ẹ kíyèsí àwọn èèyàn a máa ṣègbéyàwó ní ojú oorun tí wọn ò ní jẹ́ kán lọ́kọ̀ lójú ayé ẹ̀sà èèyàn a máa pọnmọ ní ojú oorun tí wọn ò ní fàyè lẹ̀ kó gbé ọmọdé lójú ayé kí ni wọ́n ṣe sí òru rẹ̀ kí ni iṣẹ́ àṣepatì tí ọ̀tá ṣe sínú òru rẹ̀ mo dúó bí iná sírì ní àárọ̀ yìí mo sọ tẹ́lẹ̀ gbogbo iṣẹ́ òkùnkùn tá a ṣe sí òru rẹ̀ bó o bá ṣàmẹ́ lórúkọ jésù má jẹ̀mú baṣẹ́ náà jẹ́ ẹ̀sà ẹ̀yin kan wà ń bí òru kọ́ lo lálàá ọ̀sán gangan ni ṣùgbọ́n àlá rẹ ló dá ọ dúró ẹ̀yin kan ń gbọ́ mi ohun gbogbo tí àlá bàjẹ́ nínú ìrìn àjò rẹ ohun gbogbo tí àlá bàjẹ́ nínú iṣẹ́ rẹ bí o bá ṣàmẹ́ àánú túnṣe láàárọ̀ àánú túnṣe láàárọ̀ àánú túnṣe láàárọ̀ já gbàdúà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àkọ́kọ́ ẹ wo bí ẹ pe orúkọ jésù kẹ́ ẹ pe ẹ̀mí mẹ́mọ́ ẹ̀yin tẹ́ ẹ fi àlá mi tẹ́ ẹ fi yọ mi lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ lu àlá tẹ́ ẹ fi gbógun tì mí ẹ gba ìdájọ́ kíkorò láàárọ̀ yìí gbogbo ẹni tá a bí nínú obìnrin tó ń fi àlá mi yọ mi lẹ́nu ẹ̀yin tí ẹ fi àlá mi gbógun tì mí ẹ gba ìdájọ́ kíkorò ẹ gba ìdájọ́ kíkorò láàárọ̀ oyin àdúrà
1: ọgọ́jẹ́
0: gbàgbẹ́gbà màlẹ́ àgbàdáyàbàyà ẹ̀yin tí ẹ fi àlá mi yọ mí lẹ́nu ẹ gba ìdájọ́ kíkorò ẹ̀yin tí ẹ lu àlá mi láti yọ mí lẹ́nu ẹ̀yin tí ẹ lu àlá mi láti já mi kulẹ̀ ẹ gba ìdájọ́ àmì mẹ́ta jésù olúwa wá ẹ̀yin kan wà bí kìí ṣe wípé o ní ọjọ́ ayẹyẹ kìí ṣe pé ọjọ́ ògo kò sí fún ọ kìí ṣe wípé kò sí ọjọ́ ara kìí ṣe pé kò sí ọjọ́ ìkíni kú oríire agbára kan lọ ṣáájú ó sì fún ọ ní ọjọ́ ìbànújẹ́ lójú oorun ẹyin kan ṣàmì láàárọ̀ yìí gbogbo májẹ̀mú èyí tó ń ba òru rẹ jẹ́ gbogbo májẹ̀mú tó yọ àlá rẹ lẹ́nu bó o bá ṣàmẹ́ iná gbáadá lò bí o bá ṣàmẹ́ májẹ̀mú kí májẹ̀mú tó yọ àlá rẹ lẹ́nu májẹ̀mú kí májẹ̀mú tó ń ba òru rẹ jẹ́ lónìí iná gbáadá lò òbí wàá ti kọ́kọ́ ṣe rere lójú àlá kó o tó ṣe rere lójú ayé ẹ̀sà èèyàn kì í ga ju àlá ẹ̀ lọ àwọn ẹ̀gbọ́n jósẹ́fù wọn ò lè dàbí jósẹ́fù torí wọn ò ní àlá jósẹ́fù ló ní àlá ẹ̀sà ẹni tó bá lálàá ó nìkan ló lè dùn nílé ọba ẹ̀yà mákàdáyà nọ́nà dàlíà gàdàs ẹ̀yìn kan gbọ́ mi lónìí a tú àlá rẹ ṣe ẹ̀sà ohun tó burú ni bí ènìyàn kì í bá lálàsà bẹ́ẹ̀ ni ètò wá burú jù òní kéèyàn máa lálà kó má rántí ẹ̀sà ìyẹn burú gan torí tí ó fi kú kò lè mọ̀ wọ́n mọ̀ sọ fún lójú oorun pé ìjàmbá ń bẹ wájú o mọ̀ nítorí pé kì í rántí àlá kò lè mọ̀ olúwa ń fi ọ̀tá rẹ̀ hàn lójú oorun bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ ó tún jí ó tún lọ fọ̀rọ̀ rẹ̀ lọ́ọ̀tá ẹ̀ ìgbà tí ò rántí ó lálàá mọ̀ kò rántí ni ẹ̀yìn kan gbọ́ mi mo sọ tẹ́lẹ̀ májẹ̀mú burúkú èyí tó yọ àlá rẹ lẹ́nu bó o bá ṣàmẹ́ iná gbá wọlẹ̀ iná gbá wọlẹ̀ iná gbá wọlẹ̀ iná gbá wọlẹ̀ ní ọdún 2015 pé màá kọ́kọ́ pàdé ẹni tí olúwa yóò lò fún mi ojú àlá ni ọdún 2017 pé màá kọ́kọ́ mọ̀ ibi tó yẹ kí n tẹ̀sí lẹ́yìn ìgbà tí olúwa ti farahàn mi ojú àlá ni ẹ kíyèsí sá ní ọdún 2019 pé mo máa mọ̀ pé lóòótọ́ ó yẹ kí n dúró sí àpẹtẹ ojú àlá ni ọdún 2021 ni mo rí bàbá Matthew Ashimilọ́wọ̀ lójú àlá tí wọ́n sì kọ àdírẹ́sì báyìí wọ́n fi sínú ìwé báyìí wọ́n sì fún mi pé ọmọ ọdún mẹ́ta ló lò bí àkókò ti tó ibi tó tún lọ lélẹ̀ àlá a máa jẹ́ kí ìrìn àjò ènìyàn sáré ẹ̀sà àlá a máa jẹ́ kéèyàn ju ẹgbẹ́ ẹ̀ lọ ẹ wo bí ẹni tí ò bá lálà kò lọ́la ẹ̀sà bí èèyàn ò bá lálà ẹ lọ sọ fẹ́ni náà pé kò ṣe kíni kò ní ọ̀la jósẹ́fù lálà ó dẹ̀ ní ọ̀la rúbẹ́nì ò lálà kò dẹ̀ ní ọ̀la abájọ tí ní mose fi pariwo pé kí rúbẹ́nì má ṣe kú irú ọmọ rẹ̀ kó wà láàyè torí kò sí àlá tí ò bá dẹ̀ ti sálà ikú ń bọ̀ lójú ọ̀nà ẹ̀yìn kan lẹ̀ gbọ́ mi ní àárọ̀ yìí mo sọ tẹ́lẹ̀ olúwa tú àlá rẹ ṣe àwọn ẹgbẹ́ jósẹ́fù wọn péjọ wọ́n fẹ́ pa jósẹ́fù ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ní ẹ wò ó alálàáni ló ń bọ̀ yẹn ẹ mú ẹjẹ́ apá á wo bí àlá rẹ̀ yóò ti ṣe ẹ lè pa jósẹ́fù torí alálàáni ẹ̀sà wọn ò kí ń pa àlá ènìyàn ni wọ́n máa ń pa màyá dẹ̀kú àdáyá náà ṣẹ̀dálíà ìgbà tí wọ́n wá mú jósẹ́fù wọ́n fẹ́ pa rúbẹ́nì wá ní ẹmẹ́jà pa o ẹ jẹ́ ká bọ́ ṣọlá rẹ̀ ẹ já jù sínú kòtò tá a bá gba ṣọlá rẹ̀ kò ní lè débi tí ó sọ pé ò fẹ́ dé ẹ̀yin kan wà bí àlá rẹ ni kó o bẹ̀bẹ̀ kí olúwa bọ̀ túnṣe torí tí àlá rẹ bá gba ìtúnṣe sá o lè débi tó lọ mo sọ tẹ́lẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ̀ mẹ́mọ́ ayé rẹ kó gba àtúnṣe ọ̀pọ̀ àwọn èèyàn tó bá wá bá mi pé dádì mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa màá béèrè lọ́wọ́ wọn pé kí ni àlá rẹ esa mi o ni bere lowo wo pe se oluwa pe o tori ibi to ti mo pe oluwa pe o oni ninu ala re ibi to ti mo pe oluwa ran oni kan oni ninu ala re to ba ri ninu ala ko le gba loju aye esa eyin kan wa bi won ti ba ala yin je won lo si oju ala won de ko nila eya ka baru abadaya daza won lo si oju ala won de gba iserere lowo e awon kan obi eyin kan gbo mi bayi ibalopo lo ni loju oro o ti wa be ko ti le ni odun metala idi to fi ri be re won ti ri oju ayeye kan ni waju e won si je ko ma fi oju ayeye igba na e to nbe ni waju won fe ko ma fi sigba ni ise so ki oju ayeye ye ko ma ba wa saye eyin kan gbo mi bayi e je loju oro o meji ni sa ti eniyan ba je loju oro insider ki won fe fi aisan ba ti e je abi ki won fe fi onje da oduo e kiesi eyin kan gbo mi laaro yi gbogbo majemu ogun ta gbe dide si oloju ala bi o ba same loruko baba oma ati ememema oluwa tu ole
1: amen
0: oluwa tu ole
1: amen
0: oluwa tu ole
1: amen
0: oluwa tu ole
1: amen
0: oluwa tu ole
1: amen
0: esa samuel gbo pe oluwa npe o o wa lo nba eli oju aye ko ni samuel ti ngbo oju orun ni esa o samuel ti bere si lala oluwa lo nba soro eyin kan be nibi mo nilo lati bi ogan ki ti e to te waju ki ni ala re esa tori wi pe ti a ba ma ala re a o le mo ala re aya na kabaru bali agbada asa ti a ba ma ala re a le mo jo ala re iwo gbe lo fenu ara re so ala re fa wo ta re o ni won se mu o wo bi ala ma wa ni ona meji ala ma wa bi eniyan ba so ala ma wa ninu iran ala na mi mejeji wo bi ise ti won de se ise kankan na ni eyin kan gbo mi mo so ta se ta se bi won ba je ke sabe loruko baba oma ati ememema atu ala yi se
1: amen
0: atu ala re
1: se amen
0: atu ala re
1: se amen
0: e je gbadura yi o e pe oruko Jesu e pe ememema ija ti mo ja loju oru ti mi ko segun e oluwa ba ise loju aye ija ti mo foru mi ja ti mi o segun e segun e fun mi loju aye e segun e fun mi lobi ija ti mo foju oru ja eyi ti mi o segun e segun e fun mi lobi oya adua maya daga barua bataya na seda ita ti mo foju oro mi ja ti mi o segun loju oro e segun e fun mi loju aye ye na bara daga ye gaga lea Ina bala gaga ye ne dua da ya da da da da da da da da da da da da e ya na de lia da da ya ma so de lia a me me ka jesu ulu wa wa esa wa ma ta ni lore lo ju oru ti e yo gbagbe wo bi serere lo wa si ma fun ni lebu loju oro teyin o gbabe gba esan e wo bi irufe ni tori wi pe eyin kan gbo mi laaro yi oluwa ni ka gbadua yi e pe oruko Jesu e ofa oju oro eyi to nsise ijakule wa ni oluwa e le jade lara mi ofa oju oro to nsise ijakule e le jade ina le ele jade lara mi ofa oju oru ina ele oya adua maya bana ga bana ga da ya ga da ofa oju oru ko sise ijakule ina le ina le ina le ọfà ojú oorun tó ṣiṣẹ́ ìjágun rẹ̀ yálà balẹ̀ gẹ́gẹ́ ló bá yára ní kálágà bá yára dálé bá ilé kálágà bá yára rẹ̀ bá balẹ̀ gẹ́gẹ́ yá ọfà ojú oorun tó ṣiṣẹ́ ìjágun rẹ̀ ilé ló. Ilé ale ọfà ojú oorun tó ṣiṣẹ́ ìjákulẹ̀ ilé ale. Ilé ale ọfà ojú oorun tó ṣiṣẹ́ ìjágun ilé ale àmì mẹ́ta Jésù Olúwa wa abẹ́ ní ẹbẹ̀ kan o òbí yájọ gbálẹ̀ kan sí ẹ kíyèsí sá wọ́n ti mú pásítọ̀ kan wá bá mi rí tí wọ́n ní kí n gbàdúrà fún pé àgbèrè ló fẹ́ ba iṣẹ́ ẹ̀ jẹ́ ẹ̀sà ọfà dẹ̀ ni ojú oorun ni wọ́n ti ta lọ́fà ẹnìkan ni yóò ṣàmì ọfà tó bà ọ́ lójú tó ní kó o mọ̀ sínwé lójú ayé mo sọ tẹ́lẹ̀ iná lè jáde ọfà tó bà ọ́ lójú oorun tó ní kó wọnú ìpọ̀jú lójú ayé bó o bá ṣàmì iná lè jáde ẹ̀yìn kan gbọ́ mi ọfà ojú oorun sẹ́ èyí tó da iṣẹ́ rẹ rú bí o bá ṣàmì iná lè jáde ọmọkùnrin kan bẹ́ẹ̀ bí wọ́n na ìbọn sí ọ lójú oorun wọn ò yé o ṣùgbọ́n wọ́n nà sí ọ olúwa ní kí n sọ fún ẹ gbogbo ọfà tó sọ pé kó o gba ọjọ́ lọ́jọ́ lọ ra àdágẹ́dùn ní àdáyágàdọ̀ lílà mo sọ tẹ́lẹ̀ iná ó yá kó lé ọfà náà jáde obìnrin leléyìí ajá ló bu ọ jẹ lójú oorun ìgbà tó jí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ ó dẹ̀ gbé egbò láti ìgbà náà egbò yẹn kò san egbò yẹn kò jiná bí èmi bá ṣe wòlíì lónìí oró ojú àlá nínú ọgbẹ́ tó ń bẹ lẹ́sẹ̀ rẹ lónìí iná lè jáde bíbélì sọ wípé kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́ nítorí èmi ti ń ru àpá Jésù kiri ọmọbìnrin mo sọ tẹ́lẹ̀ lọ́wọ́ egbò àgbà jiná èyí tí wọ́n fi ń yọ ẹ́ lẹ́nu oró tó ń bẹ níbẹ̀ iná lè jáde ojú àlá ló ti rí pé òórùn ọmọ rẹ káàkiri nínú àìsàn olúwa ní láti ìgbà náà ni ọmọ rẹ ti ń wú ikọ́ burúkú tó bá wú kọ́ báyìí a máa pọ ẹ̀jẹ̀ mo dúró nínú olúwa mo sọ tẹ́lẹ̀ bí wòlíì ọfà àyà ẹ̀gúnni dájà dẹ́bíàt lójú àlá tó wọ ọmọ náà iná lè jáde ẹ̀yin tẹ́ ẹ fara gbọ́fà lójú àlá ẹ porúkọ Jésù pí ẹ̀mẹ̀ mẹ́mọ́ ọgbẹ́ tá a ṣámi lójú oorun ẹ̀jẹ̀ Jésù bá ń porú ẹ̀ ọgbẹ́ tá a ṣámi lójú àlá tó fara hàn lójú ayé ẹ̀jẹ̀ Jésù ẹ̀ porú ẹ̀ oyè àdúrà máyà gàdá ló dáyà gàdá lẹ́gàdá ọgbẹ́ tá a ṣámi lójú oorun tó fara hàn lójú ayé ẹ̀jẹ̀ Jésù. Jesu yada mana gabaru na jekedo yo wala da baru bele de ya de tolu ayada baru bele da ya de la yele gabaru bele da ya de tolu ere bala da ya de tolu bala e gabaru bele da ya ya baru da ya e de de baru bele ga do ya ayada baru bele da ya da tolu ye gabaru bele da ya ba de se ele gabaru bele ga do no ame meta Jesu oluwa wa awon emi kan wa to je pe won o le rin ni oru awon o le rin losan oru ni won ma rin e kiesi o won o ki rin ni osan oru na ma rin won o de ni ise mi tan ma se ise apanirun ni won ma se esa iru awon emi loluwa tule ni Egypt o de kilo fun won pe e o gbodo lo Gosheni Gosheni ni kan le gbodo ya sugbon gbogbo ile to nbe ni Egypt e lo ibe e wonu ile won awon akobi te ba ri nbe e lu won popo lori sa e yo kan ni won o ni je meji e wo bi afi farao ni won koko lo akobi e ni won koko lo ba esa bibeli so pe ariwo ta lodojo oru nitori gbogbo akobi nile Egypt esa emi won jade lara won eya ka da legu adaya eyin ti won ko ogun ba loju oru eyin ti won ran ofasi loju oru eyin ti ayo lenu loju oru mo so tele lone atu aye yi se mo lo si oru yin bayi mo wa ba oru na soro o gbogbo ti oru gba lowo e o gbogbo ti won lo kokoko lati fi oru gba lowo e bo ba shame maje mo da pada
1: amen
0: maje mo da pada
1: amen
0: maje mo da pada
1: amen
0: ah oluwa ran mi ni ise to ni agbara ni ola ma ma so daada fun yin ni ola oluwa ni gbogbo eniyan esa ohun fe lu afefe ni ola fun yin mi o ma be pe wa gbogbo ona ko de church ni ola gbogbo yin te ba wa ni abekuta ago mefa ni aro kutukutu o ma ko fu agbara gan eyin ti e ba wa ni Ibadan lori bridge woro ni bi le epo roswale yen kan koju bi igba to lo si ojo wa ri le epo kan waju ibi le epo yen ni won pe ni popular filling station egbe ile epo yen ni street church o ba ya legbe le ko ye ko bere pe mo lo si church olohun kankan regbo e kesi se ri ni ola oluwa ni gbogbo wa ati emi gan funra mi mo ti so fun awon ti won wa ni ori whatsapp group ni ale ana mo ti so fun won ati emi funra mi oluwa ni gbogbo wa ka lo ra richard card obi card ti light to nlo ni ko ra be ni sa gbogbo wa lajo fi gbadua aya ke baduna dalia daya ni ojo sunday esa o ma ni agbara eyin kan wa ninu afefe obi afefe ire lo eyin kan gbo mi sa loju oru ohun ti won gba lo afe da pada eyin kan wa olore jina rere won fe ranse si o ohun ti baba mi ran mi niyan o ohun ti eni to ni mi ran mi niyan o menaka barumana deliada ha bi oluwa ti nbe ti emi ebe layi eyin te gbo ipade ilaro yi ti e le same orere ti won gba lo loju orun yin bi e ba same anu da won pada
1: amen
0: orere ti won gba lo ni oju orun re amini ko se se anu da pada
1: amen
0: ere ajo mo lo waju eyi ti aye re ko si o je same loruko Jesu lone ere ajo na o ya jade nbe
1: amen
0: oro re dayo
1: amen
0: oro re dayo
1: amen
0: oro re dayo
1: amen
0: a ma wa church wa ni apete na adua kankan na ni gbogbo wa yo gba gbogbo yin te ba wa ni agbegbe sango en te ba wa ni mokola en te wa ni eleyele en te wa ni jeje en te wa ni awotan en te wa ni gbogbo agbegbe to suma apete e ma bo ni jeje arokoto ni aro la ago mewa ni isin ti won be ni ni iworodu ni ola ago mesan ni isin won sugbon ni abekuta ni aro la ago mefa obi ba mo gbadua pelu awon eniyan lo iye ni ola o ma kun fun agbara gbogbo ebi toku na ni ale awon ijo wa ni a ti mo gbadu adua bayi sugbon to ba ni ore ofe iwo na darapo oluwa ni ki so fun o ko to pe ojo meje o ti won gba lo lowo e loju orun abi loju aye ma je mo a da pada
1: amen
0: e pe number yi gbogbo eyin ti e fe kin gbadua fun yin laaro ate yi te fe darapo mo group wa ibi ta tin gbadua lala awon eyan jeri si yen gan ate yi to je pe te ba pe ji laaro e tu fe gbo ipade yi te gbo lori radio yi o le ri ni ori WhatsApp group wa number yi na ni wa lo send message si 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you, God bless you.
2: La Gelu FM Jagaba Gogo Radio.

le ṣiṣẹ́ pẹ̀lú ìjọba wọn mọ báwọn ṣiṣẹ́ secretariat bí wọ́n sì fi ọ́ sọ̀gá ó sì jẹ́ pé at the end of the day nígbà tó bá lo 35 years tán wọn àbí ọyìn léwo lọ́kọ́ ẹ mọ̀mọ́ ké mọ̀ wojú ẹ ti bẹ̀lẹ́gbẹ̀ o lè mọ̀mọ́ tu mẹ́ ẹ òun ló fi jẹ́ pé àdúrà tààrọ̀ ìkíńsà àdúrà kan tí ọ̀pẹ́ mi ní pèjọ àdúrà mẹ́ta lọ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta máa gba testimony méjì náwó mọ̀mọ́ mọ̀ bá ẹnikẹ́ni ṣe awẹ́wà wà kígbe ẹ̀ka wọlé èèyàn lè lọ chọ́ọ̀tì fún odidi ọgbọ̀n ọdún tó sì jẹ́ pé at the end of the day kò ní rí nǹkan fi hàn èyí mọ̀ kò ní ní èyí ìgbéga kò ní farahàn ó ní mo fi máa ń sọ nǹkan ìfi ọjọ́ ọ̀tì nẹ́bà change you change your church kò sí ọjọ́ọ̀tì níjọba ọ̀run alleluia o bí ọjọ́ọ̀tì ọba yí ọ padà yí ṣọ́ọ̀ṣì ẹ padà it's not a sin it's not a crime ẹ lè jọ mọ́ sọ̀rọ̀ ẹ títí tó sì ní lè tọ́ka sí tó ṣe lọ́jẹ́ bọ́ rẹ̀ tẹ́ǹbára yín ṣe ọ̀rẹ́ bẹ́rí ọ̀rẹ́ ká ọ̀rẹ́ rán dandan ẹ ká pẹ̀lú gbogbo

Ilé àwọn Abraham baba tó bí Abraham tera ni kò gbé nkan rese te ku ẹ wa mo tó tún burú jù ogun lé wọn jẹ kí ọmọ kó kú lójú ẹ ọmọ mẹta ni tera bí ìkan kú lójú ẹ ara ni kú lójú ẹ ó sin ọmọ ó bí Abraham Abraham náà wá bí ọmọ Abraham náà wá yàgàn títí olódé wàhálà mùsùlùmí ni mí kristẹni ni mí ọ̀dọ̀ Abraham ni gbogbo ogun burúkú yẹn ti ṣẹ̀ ẹ̀sìn kan ni gbogbo owó ọba ní but ǹjẹ́ jẹ́ mọ̀ pé Isaac rí náà rí a sì gbẹ̀fọ́ Isaac nìkan ni ọmọ tí ọjà ogun ilé bàbá rẹ̀ wọ́n gbẹ̀fọ́ wọ́n gbé sórí ọmọ tó tún bọ̀ wájú Jacob àti Esau wọ́n ja ogun ilé bàbá wọn kú ni nígbà tí Pharaoh béèrè lọ́wọ́ Jacob ní ọmọ ọdún mélòó ni ó ní mi ò ju 130 lọ mi ò tí ẹ̀ dé láti inú ọdún ayé àwọn bàbá mi ogun òjé ń sin mi aṣogun ilé àwọn bàbá Abraham ìmọ̀jẹ́ yìí ò gbójọjọ́ orí lọ ni gbogbo ẹ̀yìn tí ọ̀rọ̀ mi bá yé mo fẹ́ kọ́ fi ogun ilé yín bù mo fẹ́ kọ́ gbàdúrà bí kúkú bí yíyẹ lẹ́yìn ẹ̀ ló kẹyọ̀ kan wà kẹ́ ọ́ lùbẹ́ lọ́gbà mi.

0: Jesus.
1: Oluwa wa. Ẹgbẹ́ owó yẹn lórí kẹ́ ẹ látàn. Ẹgbẹ́ owó yẹn lórí kẹ́ ẹ látàn. Mo náwó sí ọ lónìí. Bàbá, màmá, brother àti sister. Bí ẹ bá jí o ṣe àmì kí ogun ilé yín kọ́ padà yẹ́yẹ́. Lórúkọ bàbá tó náà ti tiẹ̀ mí mímọ́. Ogun tí wọ́n lọ jà lé yín, mo ní kí wọ́n gbé wọ̀fọ̀. Irú àmì wo lè wá bí ọ̀fọ̀? Wá bí ọ̀fọ̀? Wá bí ọ̀fọ̀? Wá bí ọ̀fọ̀? In the name of Jesus. Sá, ọ̀la ni mo fẹ́ fún àwọn èèyàn ní Holy Communion. Màmá Ẹmúra, ọ̀la Sunday nìyẹn. And gbogbo Sona Church wa pátápátá láti ṣe bẹ́ẹ̀. Pátápátá. So gbogbo bí tí a bá ti ń bọ̀ mi. Ìsìn kan péré la ní aago méje láti bẹ̀rẹ̀. Ìgbà tí wọ́n bá fi di 11 láti mọ̀ wálé. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run láti 13-30. Ẹ̀yin màmá màmá ẹ̀yin bàbá bàbá. Is our combined service àti ní gbogbo Sona Church. Ìsìn agbára han han ni. Ẹnìkan ní bo Wema wa láti Iwo Road. Ẹ̀wọ̀ mọ́tò gbagi. Ẹlẹ́fẹ́ sọ ní Wema. Ẹ bèrè Church Ọlọ́run òjijì ń bẹ̀. Ẹ jẹ́ ìdílé agbára.
2: Orúkọ mi ni Adélójú Ọláwálé. Mo wá for the past 3 weeks mo wà ní ìlú Iléṣà.
1: Iléṣà ṣé bẹ́ẹ̀ lè ń gbé ni?
2: Ibẹ̀ ni mo ń gbé tí mo ti ń ṣiṣẹ́. I'm a police officer and also.
1: Mo láwọn ọlọ́pàá gidi ń bí. Mo lá máa ṣe income for ọlọ́pàá mú wọn.
2: And also a pastor.
1: Pastor tó ní yín.
2: From CAC.
1: Yes.
2: So wọ́n transfer mi láti Òṣogbo wá sí ìlú Ìkirè. So bí mo ṣe dé Ìkirè, mo dẹ̀ ti máa ń wá sí ìbàlẹ̀ kọ̀ọ̀kan tí bá ráyè láti Iléṣà. So bí mo ṣe dé Ìkirè, transfer tó gbé mi wá, wọ́n ní kí n lọ ṣe DCO. DCO 2. So bí mo ṣe débẹ̀, mo bá ìlú míì bẹ̀ tó tún yẹ ọ̀gá tó jù mí lọ. Kò dẹ̀ possible kí n lé ọ̀gá tó jù mí lọ kúrò lórí àga kí n jókòó.
1: O lè díẹ̀.
2: So mo wá step down, wọ́n ní kí n ṣe crime officer, pé kí n sì máa manage ẹ̀, mo wá ṣe crime officer. Mo lo a week. The following week, mo ní Olúwa, tó bá jẹ́ lóòótọ́ ló pè mí wá síbí gbà yé mi fún mi bẹ̀. So the following week, bí transfer ṣe gbẹ́ni tó wà bẹ́yẹn nìyẹn. Ó gbé lọ sí mo kótó, wọ́n ní kó lọ ṣe training ní Jos. So bó ṣe happen, mo wá lọ bá ọ̀gá, mo ní ọ̀gá, since the transfer ti gbẹ́ni lọ, let me occupy my space. Mo bá ní no, ó ní wá sí tòjú so. Àwọn èèyàn ní kí n padà lọ sí Òṣogbo, mo ní no. Mo ní tó bá jẹ́ ẹ̀tọ́ mi ni Ọlọ́run yóò jà fún mi, yóò sì gbà fún mi. So mo bá jókòó, mo bá champagne. So that following Friday, òní 7-7, bí mo ṣe try gbìyànjú láti wá sí 7-7 nìyẹn. But àyè ha 7-7 yẹn, àwọn court náà, wọ́n tún máa ń ṣe activities rẹ pé wọ́n máa ń dà dúró. So àyè ha fún mi láti wá. So mo ṣáà struggle by 11:30, mo ṣáà wáyè wá. Ìgbà yẹn mo bá ìránṣẹ́ Ọlọ́run tó ti London wá tí wọ́n ṣiṣẹ́ lọ́wọ́. So bí mo ṣe dúró síta mi ráyè wọlé mọ́. Mo ṣáà struggle, mo rí òróró gbà, mo gbọ̀ òróró méjì. So by the time tẹ pé sí tí wọ́n ní ká break, mo ṣe jákàn nínú òróró yẹn nìyẹn, mo dàámú, mo fi anoint ara mi.
1: Ẹ dàámú ọyàn yàbà lábàdà ṣàdà.
2: Mo fi anoint ara mi, mo lúwa da ẹ̀tọ́ mi fún mi, jà fún mi. So bí mo ṣe máa dé ibi iṣẹ́ padà, mo ní ọ̀gá, mo kàn fẹ́ ṣàlàyé àwọn iṣẹ́ tá a ti ṣe ní kókó. Ó ní you come at the right time, sit down.
1: Sit down.
2: So bí mo ṣe jókòó nìyẹn, ó ní wẹ́, ó ní òun ò disturb ẹ o, òun ò jẹ́ ọ̀tá fún ọ. Pé since tó yẹ kó gbé ọ wá ni pé bóun ṣe wà yìí pé òun ò fẹ́ ní ìkùnsínú pẹ̀lú anybody. Torí máa yẹn náà ṣẹlẹ̀ náà ni wọ́n. So wọ́n dẹ̀ gúdùn náà dúrà. So ó lóun fẹ́ ní ìkùnsínú pẹ̀lú anybody. So ó ní dá if that should be the case by Monday go and occupy your
1: space. Náwó ẹ̀ ibi tí ààyè rẹ̀ há sí bí agbára sàmì gbọ́dọ̀ kó gbà jáde. Olúwa gbẹ̀tọ́ mi jáde.
3: Sá, mo gbé yín ọ̀dọ̀ Jésù. Ẹ máa múra lẹ̀. Convention yín next week ni. Ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọjọ́ Thursday, Friday, Saturday. Lágbára ẹni tó ní ayé àtọ̀run ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn. Mo gbé yín ọ̀dọ̀ Jésù. Ibẹ̀ ni wẹ̀jẹ̀ wẹ̀mú. Gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta wà ń bẹ̀ bí Olúwa ṣe ń bẹ̀ àti

0: Kalimade Apolori omo salami Lagilu FM 96.7 Felele lawa tati mpase bioba.
1: Ogo ni fọlọ lọke oro Oluwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa Ogo ni fọlọ kọ lọlọ Oluwa ma joba la Oluwa ma joba la a ma gbe oga Jesu Oluwa wa o ti se ma ba oro mi ni so lo do mi re sibi a se nde sibi re do so ti gbe mi yen sibe very good ba se gbe lo do do a fe gba se adua o godo la jeje ona godo la o godo ri dati se a godo oro na abayo yes so ti gbe be bu opolopo iyo sile so ti buti o ya fi owo si mo se ma ni ko fi owo si mu e owo yen o le yo o ko tun lo nigba mi o so ti ti bayen oluwa gba opa ewa ene kan gbo mi ayo ni je wa o gbo ni ja wa ida mo ni gbo wa isoro oni wa leba gbogbo to ti pa wa la ko tele opin de si mo ni opin de si abe tiri ba ti awon na gbo da in the name of Jesus ene kan ni ka lo soro oruko mi ni woli I O ajilori atamatasi ile se se Christ atilori kusela CAC atamatasi Jọlọba gbe ibu to pa gbara anu re kale si Oluwo to wa lona to ge ti egbeda ninu Ibadan owo iyanu tọlọrun lo se ni agbara eri bayin ba se lo mi yen tan ni ọjọ Monday gba la mo pe gbogbo ọjọ Monday la ma nwa ni San Gota so that's why awon yen ti mo pe every Monday la ma nwa ni Alishiba ni 33 bus stop ni San Gota won ri bọlọ nse ise latọjọ to ti lo mi yen tẹri tin tẹle nigba to nso eri e ni ọjọ Tuesday yen ni Lishabio everybody lo mo pe Lishabio ni lafin wa la ma wa gbogbo every Tuesday awon yen ti ma tete de bo te je ka go mess on the council ni ma nbe yen ni Lishabio to wa ni egbe ile ja Jesus yen o den so eri pe o ti lo si awon ibi ipade adu ati ori oke ni o atagbala ni o ati gbogbo emi pe o ri bi ti emi Olorun sodo si pe ifa bo se de bo mo po Olorun emi Olorun wa ni o wa wo ti Olorun se ni be yen nigba to de bi omi ti owo Olorun gbe jade ninu ile fun ra o wa ri pe eleyi o koja adogo si o ni emi tori woli obirin ni o ni emi Olorun je ewu jade ni ara o won ro pere la npe mo ma wo opolopo to ba ngbe budi agbara anu ko mo ki mo bi pe o ni ti Olorun ki bo be ta fi so pe budu agbara anu Olorun ni ah gbogbo eyan eyan te ti mi fi e ni ojo Monday to koja isa mi so pe ajo pade o ni San Gota ni tiritiri ni Alishiba ile da sa bije to ba je pe ona iyana pajale ti bo ba ti koja bridge yen tegu bridge sogun yen ba te so ka owo tun yin ke sa ma wo be HSE is glory all ni bẹni tiri tiri bọ sọpọ kò kọkàn dàsọ ah ọjọ Monday tó túbọ àti lágbára bẹẹ náà lọjọ Tuesday ní láfẹwá ó tún máa ní agbára jù ní ọjọ Wednesday ìyẹn ní ṣàgámù torí tí mo pẹ fún Wednesday la máa ń wà ní under Asabo bridge ní oníjòkó community ọ báyìí ni mo sọ ní orúkọ ọlọrun gbogbo iṣẹ ọjọ kẹfà máa ṣàánú lọ gbogbo ìwà tèmi bá jẹ iṣẹ ọjọ kẹfà bẹẹ ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí chapter 6:38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù gúnmù tí ṣe oṣù fẹjọ ní ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rọ yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa pe èsì ní perfection wọ́n dẹ̀ tún máa pe ní beginning of a new thing gbọ́ mi o mara kaka etagbaria oṣù kẹjọ yẹn lawa a máa kọ àṣeyọrí ogun burúkú ni ogun àìlèkọ́lé yọrí olúwa ní kí n gbẹdúrà fọ ní gbogbo bí tó ti ń gbẹmí gbogbo ẹni kó akọkọ àti ilé ìwọ mọba mi gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí ìwọ ni mọba sọrọ gbogbo ẹni dọwọ lé nǹkan tí nǹkan ni ò lè yọrí báyìí lórí ọlọ́run àwọn ọmọ ogun ní kiri o gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣeyọrí ní ọdún kejì lẹ́rọ̀ọ̀sì ní ọ̀rọ̀ olúwa sọ sẹkẹrẹ yà wá ọmọ bẹ́kà ọmọ ìdòwò ní pé kẹ́ríjẹ́ bá ti lè jọ pé ọ̀rọ̀ olúwa tọ́ ọ̀yàn wa ìsọfẹ́lẹ̀ ló ń jẹ́ bẹ̀. Ìyẹn ni pé ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta. Máa ń sọ màá ní tọ́ bá dọ́dọ̀ wòlí. Ìwọ kọ́ lọ sọ tó bá wa. Túlẹ̀ ní máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí. A dẹ̀ ti rán mi sí ọ. Ogun ò ní jẹ́ ogun ò ní jẹ́ ilé wọn. Àkáká ẹ̀ka borí ẹ̀ka. Màmá yìí ayé sọ pé wàá padà sọkún lórí ọmọ yìí. Olúwa dẹ̀ ní kí n sọ fo ẹkún rẹ̀ tán lórí ọmọ. Ẹkún rẹ̀ tán lórí ọmọ. Ẹkún rẹ̀ tán lórí ọmọ. Ẹkún rẹ̀ tán lórí ọmọ. Ìdẹ̀ nínú gígùn. Alákàtú ni màmá. Máa yìí kọ̀ǹtrátọ̀ ńlá ni ọ máa ń gbaṣẹ́ gan. Ó máa ń gbaṣẹ́ ju àwọn ẹgbẹ́ lọ. Wọ́n ti ṣe àtàsí kan tiẹ̀ báyìí. Débi wípé o tiẹ̀ wàá ríṣẹ́ gbà mọ́. Ká ló ríṣẹ́ gbà nìkan ni ìbàdà ìgbèsí ti wá ń wọlé. Èmi la dẹ̀ rán sí ọ. Gbogbo agbára tó ni ọ lára. Àgbà ti sọ pé yóò ṣẹ́rúkú ni. Àgbà ti sọ pé kò ní rọ́nà àbáyọ ni. Àgbà tó ní kò ní jẹ́ èlé yẹn. Ló ní agbára yẹn kàn jẹ́. Ìjẹ́ ni mo bọ̀ náà. Mú omi yẹn kó wọn sára rẹ̀. Omi tí mo ní kò fọ́ sí tí mo ní kò fi yọ̀sí wọn sí ara rẹ̀ wọn sára rẹ̀. Sọ pé màá jẹ jẹun. Ìjẹ́ ni mo gíjọ. Bíjẹ́ jẹ́ lọ́jọ́ bàbá ti bẹ lẹ́yìn wá sí mi. Alágbà ti gbogbo ojúlé àìkú wà gbé ọwọ́ ẹ sókè wà á tẹ́tí òkú sóńkọ ọmọ òyá ó. Jésù olúwa wa kọ̀ ọ́ látẹ̀rí rẹ̀ bá. Ẹ̀rí bá ní mo sọ ó fi ọwọ́ rẹ̀ ní olókùn rẹ̀ máa wo Jésù lórí ìjà ìgbélébó á kàn wọ kankan ó lè dídí ó lè lájú. Wọ́n á sọ pé ọlọ́run ọjọ́ òbí ò ọlọ́run ọjọ́ gbogbo ọlọ́run tó lè so gbogbo ọlọ́run tó ń gbogbo rọrùn fún láti ṣe ọlọ́run tó ní àṣẹ ọlọ́run tó mú rírí tinú àìrí ọlọ́run tó ń ṣe ìyanu ìwọ́n ní mo tọ̀ wá lónìí wá àbẹ̀rẹ̀ ànúgbà jẹ̀ǹra jẹjẹ jẹ̀ǹra náà báyọ̀ méjèèjì ìjìyà máa ìyá yìí ti tó o ògo omi tó rá mọ́ mi lọ́wọ́ yóò wá mi rí padà jẹ̀ǹrí ògo omi pa jẹ̀ǹrí rè mi gbà jẹ̀ǹrí bá ti ṣe ọlọ́run gbà mí kúrò nínú oko ìṣẹ́ tí mo wà àti nínú oko ìdààmú tí mo wà wá àtúnṣe lórí ọ̀rọ̀ mi kéèmí náà jókòó pẹ̀lú àwọn èèyàn bí mi kí n jókòó pẹ̀lú àwọn ẹni yìí kí n kúrò nínú àbùkù kéèmí náà dẹnu ẹ̀yẹ kọ́nà là fún mi kéèmí náà rò owó ná kí àdọ́wọ́ lé mi kó bẹ̀ sí mú rewá kẹ́rù èèyàn tó wò mí bí olóṣì tó wò mí bí ẹni ìyà tó padà wò mí bí ẹni re bẹ́ẹ̀ ni kò jẹ́ kórí ọ̀sẹ̀ yìí àṣeṣe fún mi jésù olúwa ẹgbẹ́ omi yẹn sára rẹ ó yà kú ẹsẹ̀ méjèèjì báyìí dọ̀wọ́ rẹ délẹ̀ tó ti dọ́wọ́ rẹ délẹ̀ wàá kẹ̀kẹ́ mímọ́ mímọ́ mímọ́ sórí ọlọ́run gbogbo báwọn áńgẹ́lì ṣe ń ké nìyẹn ìwọ́n fún aláìlọ́ kàwé àìsáyé orí orí kẹ́ni kó lọ́ka ẹsẹ̀ ìkẹjọ wà ní bó ń ṣe ń ké mímọ́ mímọ́ sí olú ọlọ́run àwọn ológun ọba tó ní àṣẹ ayé àtọ̀run ó yá ó sọ pé mímọ́ ọlọ́run àwọn ológun. Gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́. Màmá yìí àwọn tó péjọ tán retí ọjọ́ ìbànújẹ́ rẹ̀ lórí ọmọ ìmọ̀ wọn da sán. Sádì ẹ̀fẹ́wọ́síwájú ogun àgbàná tó ń ba yín jàyàn ogun yẹn ṣá. Olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì IO Ajínlórí Àtàmátàsí Iléeṣẹ́ Àṣẹ Christ Artillery Crusaders CAC Àtàmátàsí Tọ́lọ́run bá gbé ibùjókò agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gẹ̀ẹ́jẹ̀ gbẹ́dá nílùú Ìbàdàn. Ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí oòjẹ́ bẹ̀rí bí àwọn tó ti wà. Ibi tí àwọn márìdì alágbà ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba visa tó ń kù tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú ọkọmọtáyé ti ń pè láyùn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ ìdíje tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gun bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó gẹ̀ẹ́tì ẹgbẹ́ dání ibẹ̀ láti ná mi wá bá ọ báyìí lolúwa ni kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ tán mo lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jọ ọmọ ọlọ́run àti àwọn tó borúkọ mímọ́ rẹ̀ gbọ́ ò ní dìyà mọ́ àní dìyà mọ́ màmá yìí ní sìsí mi bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbẹ́ eléyìí sà sẹ́rí àti gbadé ìkóríta wípé a fẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ ni sà àti ìkóríta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí in fact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rèé ìgbàgbọ́ ti débi ẹ̀sán ẹ̀sán gidi onìkan bá mi sọ níjẹta ó ní pé yéèsì tí wò líì mọ́ nígbà tó ti káàkiri kí èsì lè sí kankan nígbà tó ti gbìyànjú tí ò rí nǹkan mú bọ̀ nbẹ. Ìgbà yẹn ló sọ wípé àdúrà ò gbà mọ́ bọ́sọ̀ ogun tó sọ aládùúrà rẹ dọ̀lẹ́ ogun tó sọ onígbàgbọ́ rẹ ló fò ogun tí ò jẹ́ kọ́ lẹ́yìn ogun yẹn ṣẹ́. Ẹni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn lísì tù mí gbàrà tí gbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá ṣẹ́rí tí gbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé ṣẹ́rí kú tà sọnù ikú ògo wà ikú iṣẹ́ wà iṣẹ́ yẹn máa kú ikú ọgbà tó gbèyàn gan máa kú bí sẹ́gbọ́n bá yẹn ikú ipò máa wá sí pé èèyàn á dẹ̀ ṣòfò ó rà káàkà bá ikú ò ní jẹ́ tiẹ̀. mo máa ń tara fi ń sọ̀rọ̀ ògo kẹ́sọ̀ ní sáà ló wà nínú ẹ̀fọ́ sọmọ ìwé ẹ̀fọ́ sọmọ yẹn ní sọ̀tà fọ̀mẹ̀ ni ẹlọ wo ìyàwó fíníàsì ó ó ti lù sọ́ọ̀pù pátápátá sọ ìwé ẹ̀yìn tẹ̀ lù sọ́ọ̀pù bíi tẹ̀ lára mi sí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa yàtọ̀ máa sọ ojú ẹ̀kọ́ ẹ̀ obìnrin yẹn wò wọ́n ní nígbà tó gbọ́ pé ọ̀gá ọkọ̀ ẹ̀ kú tó gbọ́ pé ọkọ̀ ẹ̀ àti kejì ọkọ̀ ti kú wọ́n ní obí tẹ̀yẹ̀ ni pé ọmọ mi ni òun ló wà wọ́n lójú ẹ̀sẹ̀ ó dẹ̀ bímọ bó ṣe ju báyìí wọ́n ní àwòkú oríire àyíbàbá mi ò mọ tó ṣẹlẹ̀ sí ẹ̀ mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mi ò mọ ọ̀nà tó gbà ṣẹlẹ̀ èmi bá ń ṣe ìwà àríṣe ní ìdánimọ̀ jíjẹ ẹkún ẹ̀ níbi tó wọ́n gbé àpótí ẹ̀ lọ ọkọ̀ kú bàbá ọkọ̀ kú ó jẹ́ parẹ́ torí bẹ́ẹ̀ ó kàn ní ó sì kù sílẹ̀ màmá torí kéèsì tó le bẹ́ẹ̀ ná ṣe rán mi sí ọ o ní láti kú o ní láti jẹ́ kí nǹkan tán mẹ lọ́wọ́ o ní láti kú sínú ìṣòro tó wà èmi ó ti jẹ́ pé èèyàn máa ń ní wòlíì wá wò ó tó o bá dẹ̀ wà á pàdé wòlíì rẹ ibi tayé ti gbà nínú ló ti gbà padà fún ọ o nígbà tí adéṣọgbà fẹsùn ó ní pé àwọn fúlíìsì ti gbé àpótí ẹyọ lọrun wọn sì mú láti ẹbí ní zeri wá sí asídódù asídódù yẹn òun ilé dragoni wà wọn mú láti lọ gbé àpótí ẹyọ lọwọ wọn ẹbí ní zeri ni wọn ti gbà nígbà tí wọn wá mọ iyì wòlíì tí wọn mọ pé ọrọ tó wà nílẹ yìí ọrọ kì í sọrọ àwọn fẹẹ ní oúnjẹ ẹnu ò lè ṣe é kì í sọrọ ẹkún ẹlòmí ẹkún ló máa wà níjẹ ẹtì kí a máa sọkún obìnrin kan wá sọdọ mi sọ pẹsìgò ẹkún ló kú sí ìyá ọkọ ni ó ti bá tòun jẹ kó jẹ òṣèlú àti ọmọ iwájú ìyá àti ẹgbẹ ẹgbẹ lórí lógún sẹríbá yẹn ìyá àti ẹgbẹ lọsọ pé kò ní bí mo ní ọkọ tó wà nígbà tó bí ẹ máa wá jà mi sọ pé pásọ mi sọ pé evangelist mi sọ pé teacher o mi sọ pé yàtọ̀ oṣù kan tó bá jẹ́ wòlíì mi bọ́ọ̀bá ti ń déwájú ẹ̀dọ́ ń gbàdúrà fún ọ ní ojú ẹsẹ̀ náà ni ó máa sọ pé ìṣòro báyìí ló ní ìṣòro báyìí gan-an ló bá pàdé nínú ìrìn àjò ibi tó gùn rẹ̀ gbà wálé ń tó máa lọ ṣe sílé lẹ́yìn bọ́ọ̀bá dẹ̀ ti gbàgbé ogún ṣẹ́ nìyẹn é lè jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mo gbàgbé ogún rẹ̀ ó ní àwọn fúlíìsì gbọ́ pé àwọn ọmọ ìsírẹ́lì péjọ sí mísà àwọn ìdílé fúlíìsì gòkè tó ìsírẹ́lì lọ nígbà tí àwọn ọmọ ìsírẹ́lì gbọ́ wọn bẹ̀rù àwọn fúlíìsì ní ìpínlẹ̀ wọn fi nǹkan tó ń jẹ́ ẹrú bẹ̀ẹ́ ẹ̀rú bẹ̀ẹ́ lórí ọmọ yẹn ọmọ tí ẹ kó tó gbẹ ìbànújẹ́ ló ń fún ọ ẹ̀rú bẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ márèjẹ kò sí oríṣiríṣi obìnrin tọkọ ogun tẹ tí mo kópa lẹ̀ mọ́ kó lé ẹ̀rù ń bẹ̀ẹ́ lórí iṣẹ́ tó ṣe kọ́ńtrákì tó gbà ní ó ti di gbèsè òtún ẹ̀mọ́ bó ṣe fẹ́ yín jẹ́ ẹ̀rù ń bẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ fíìsà yẹn torí kò ti lọ ṣe dàgbù láàmú iye ìgbàmọ̀ fún ẹ ẹ̀rù ń bẹ̀ẹ́ lórí ọmọ rẹ tó fẹ́ lòdì ìbò wọn ti gbowó gbowó kò bọ́ sí ẹ̀rù ń bẹ̀ẹ́ lórí àdíṣe ọmọ rẹ ẹ̀rù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà tí ògbà tó ti wá gbà pẹ́ẹ́bẹ́ òde gbàmọ́ ohun tó ń dẹ̀rù báyìí òfin dè ṣe ọkọ̀ jókòó lámúra ọmọ ọlọ́run ti wà lẹ́nu iṣẹ́ kí ni wọ́n wá sí ọwọ́ gbọ́ ó nà mọ́ sílẹ̀ ti fún sọ́mọ́ ẹ̀ pé má ṣe dákẹ́ àti má ṣe pé olúwa ọlọ́run wà fún wa yóò sì gbà wá lọ́wọ́ fún wọ́n gbọ́n tó ṣẹlẹ̀ wọ́n ní bí sọ́mọ̀ ẹ̀sìn ìwé ọgbọ́ tuntun náà lọ́wọ́ àwọn fúlíìsì súnmọ́ ṣẹlẹ̀ láti bá wọn jà ṣùgbọ́n olúwa sáàrà ńlá ní ọjọ́ náà sórí àwọn fúlíìsì báyìí ni mo wí gbogbo ẹni gbogbo tí ààrẹ ìpínlẹ̀ olúwa máa padà ìgbà ní mo fi sọ ó ní ó sì dààmú wọn ó sì pa wọn níwájú ìṣẹ́lẹ̀ gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ̀ láàmú wọn máa pàdé ikú lójijì ìgbà ní mo fi sọ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́sọ̀rẹ́sẹ̀ nígbà ọ̀sẹ̀ kò ní sọ́mọ̀ ẹ̀sìn lókùtà kan ó sì gbé kalẹ̀ ní agbẹ̀rẹ̀ méjì nígbà sẹ́yìn ó sì pé orúkọ ọbẹ̀ ní ebenezer ebenezer tó ti gbà pótí ẹ̀rí lọ́wọ́ wọn ebenezer náà tó ti wá pàápàá wọn ọ̀tá tó ní ọ ọ̀tá yẹn má ṣubú torí pé ìjà nínú jíjẹ láàmúra èmi máa rán sí ọ jẹ́ kí n sọ ìdí pàtàkì mẹ́ta tí mo fi mọ̀ wípé pípọ́ tó gbọ́ mi ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà oṣù yìí la bí wòlíì ni ìyẹn ọjọ́ kẹsàn-án nínú oṣù ẹ̀kẹjọ oṣù yìí la bí ìyá tó bí mi tó dẹ̀jẹ̀ lé mi lórí oṣù ẹ̀kẹjọ yìí náà ni o oṣù ẹ̀kẹjọ òun náà kan náà ni oṣù tí mo gbọ́ májẹ̀mí pè mí ọgọ́ fèsì oṣù ẹ̀kẹjọ yìí ni oṣù tí a fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ gbogbo èèyàn tí máa bá mi kéde fáwọn yẹn àwọn tó ń fi láǹfààní àti lo omi yẹn màá gbé wá sí sango ẹlẹ́yẹ lóru ní ẹ̀yìn ìtàfó àrẹ̀nà ní ẹ̀gbẹ́ òkú yunifásitì ipò ìtẹ́kìn ròdù nìbàdàn bí ni o omi to ye kan gba e kan ni ti ba ti lo so to di lese to ba ti ni se lo se o ti tan ni o ma ni agbara gbogbo awon to lorun ba gba fun ama awon to ba fe ni bi woli ti ma tete de tori ma se kanseli ni won ba fun awon yan to ba tete bi ba gba oba to la ya to ma de tu fun oni oyin so da so gbe yin te ba lo na amuloko e wa lo na soka gbe ta lo na pa be yen wa lo na lati adegba ya na agbala gbe te wa ni ona oki gbe yin te wa ni ona olodo banki ha olu oni ke ma be ro mi yen lo leyin ose oro mi elekan lo bi awon eyan ri asiri omi to ba wa aga to ba je luwo lo wa wa wa wo mi yen ibi to ba wa ah bi na di ese omi amun baba nla wa ni o ekan lodun to ba ti miss e yen ni ola o tu di nesi yen lagbo oba to la ya to gbogbo ogbo to ba ma ba wa gba bayi ta kokko wa di sin ajo ta gbegbe ise isogo oju ese ona bayo se ri gbogbo eni ti ajo ba daru eni ti won ta lo fa lagbo ara gbogbo eni ta je ti sin igbese patapata gbogbo awon to je pe ise kan daru mo lowo awon to nla la kan la gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti kọ́ wa ayé ló ṣiṣẹ́ òbí yìí tètè dé dandan ni kò lẹ́rìí àwọn kan náà sọ ẹ̀rí o.
2: Orúkọ mi jẹ́ Bọ́lá Adéṣínà ìpínlẹ̀ Ọ̀dẹ ni Adékúta ni mo wà Ọ̀dọ́mùdọ́ ní ìwà ní àgókò ní ìwà sí ìbàyìí rí ọ̀dọ̀ sí ìṣòkò kọjá ìnáwó sí ìbàyìí lórí ọ̀rọ̀ ọmọ mi kan bí mo ṣe wá wà ńdá yìí
1: láti wá pé wọn ọrẹ ní ṣe láàánú rí wọn ọrẹ ní funlọwọ olúwa ní kí n kéde fọtọ ọba gbàgbọ ní abẹ májẹmú ìpè yìí torí mo wà ní àkókò ìdíjí ìpè mi lọwọ oṣù ìpè mi oṣù sọlẹ tán owó millions ire ńlá ó máa rí ṣe àṣẹlẹ ọmọ ẹ lóòrọ ẹni funlọwọ gidi gbígbé amagbọrọ rẹ bọ torí ọlọrun ṣe káàkiri dá ìṣọrẹ ìwọ ni kò ṣàgbàgbọ jágbọrọ mọmọ yìí kó bá ọrọ ẹ
2: àwọn èèyàn kọjá ọ̀dọ̀ ẹ̀bá mi rẹ̀ ta o ẹ̀bá mi rẹ̀ da àwọn ọ̀dà mi lóhùn rẹ̀ lẹ́nu kan wọlé bó ṣe padà bọ̀ ẹ wò mo ti ọlọ́run bẹ̀ ẹ má yẹ ká máa kọra tí ọba báyọ̀ sọ̀rọ̀ ẹ̀bá mi ra ọ̀dọ̀ bàbá yìí ra ẹ má kọra mọ́ wọn bó ṣe mo kọ̀ àjọ́kò sí mi ní gamadama gamadama tí mo lè jókòó sí mo ní jókòó ọkọ mi ó kọ̀ lè jókòó ni ó bá ní à báwo lè ṣe ń ra ẹja tẹ́ fi ra nígbà kẹsì nígbà kẹsì àbí mo ti ń sàn pípẹ́ mo nígbà kan ní paris àjọba ìsàndì nìyẹn ẹja yẹn mo máa ń rà ní 5025 nìkan ó bá ní à ní ìsìn kọ́ mo ní tòun 60,000 ó wá ní à ó ń ṣe 60,000 yẹn ó lè máa ń jẹ lórí ẹ̀sẹ̀ mo nígbà kan máa ń jẹ 5,000 lórí paris èrè bíi ẹ̀ntò sọ̀rọ̀ ẹ̀sọ̀tọ́ mo wá ní à mo ní ìsìn mo ní àrègbè ti kọjá bíi 2,000 lọ́ọ́ ní à gbọmọdọmọ ṣé ẹ máa ń rí owó fún wa mo ní ìyòwò mo ní máa ń gbóná ps ni ó ní à ó ní gbàmọ́ tó máa fún yín lówó ń kọ́ mo ní kò tó wà lọ ọkọ mi ó bá ní gbàmọ́ ó ní ẹ̀dìdẹ gbogbo di àwọn àjàrà ní à ó fún òṣìṣẹ́ ẹ̀dì oṣù lẹ̀ nínú àbádìde ọba gbogbo di mi ó ṣàjò kò tó wà ní à gbàmọ́ yẹ ti tú yín kẹ́ni jú ni o mọ̀rẹ́ ti tú mi ó ní ẹ̀fẹ́ wọ́n mo ó bá tilẹ̀ tó fún mi 1 bay 50,000 500 ó bá tilẹ̀ fún mi 40 20,000 ó jẹ́ 90,000 inú mi dùn
3: lọ fún yín
2: bẹ́ẹ̀ ni sà
3: mi
2: ìbọ̀wọ̀ rí rárá rárá
3: ó jáde sí ọrẹ níbi
2: bẹ́ẹ̀ ni sà
3: ọwọ́ jáde ọrẹ
2: mo jà ọwọ́
3: sílẹ̀
2: ṣe pílẹ̀ yẹn lẹ́nu kan mo ṣe pílẹ̀ yẹn bẹ́ẹ̀ ni sà wọ́n á ní ìgbàgbọ́ wípé n kọ́ ọlọ́run ọmọ mi tí mo bá rí mi báyìí lórúkọ jésù ó máa ti ṣe
1: ọ̀rọ̀ ó jẹ́ nígbà nígbà ọ̀rọ̀ ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ẹ̀ máa yanjú ọ̀rọ̀ ẹ̀ máa yanjú ìrìnàjò ẹ̀ máa yanjú ó máa padà lẹ́rìí ìwọ ni kó má jẹ́ kí àìgbàgbọ́ bá ti ẹ̀jẹ̀ o wọ́n ti tẹ̀yìn tẹ̀yìn o wọ́n ti fi rẹ́ẹ̀sì tẹ̀ o ti lọ òfolobọ́ wọ́n ti pàdé àtẹ̀ o lọ orí kankan mú bọ̀ wọ́n ti fẹ́ kí ẹ o ti wá so òfẹ́ lọ bí ẹ̀dúrà mọ́ torí pé o ti pàdé wòlíì rẹ ni fẹ́rẹ́dọ́tọ̀ bá ti pàdé wòlíì rẹ ni solution dé èmi tẹ́lá sí ẹ ni bọ́ múra láàárọ̀
3: la
1: ọ̀la sunday aago mẹ́sàn-án láti kọ́kọ́ lọ gbàdúrà ni òun wò láàárọ̀ olúwo lò ń gbọ́
3: olúwo lọ́nà tó ti tẹ̀gbẹ́ náà
1: lẹ́kọ́bọ̀ wá di aago méjìlá grace hall ní olùdarí garden tí wà lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹlé road
3: ká
1: ẹ̀yìn ìtàkùn arena ló wà tó gbogbo wọn tó wà ní sango tó wà ní ẹlẹ́yẹlé gbogbo àwọn ará apẹtẹ àwọn èrò àwọ́tọ́ gbogbo ẹ̀yìn ológun ẹrú ẹ̀yìn tó wà ní kọ́jìgà àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yìn tó wà láàárín ìgboro ìbàdàn ní olùdarí garden lẹ́gbẹ̀ẹ́ open university ní sango ẹlẹ́yẹlé road ìyẹn lẹ́yìn ìtàkùn arena ibẹ̀ ni kò ti jẹ́ àpàdé tọ́ ọba wa wà lẹ́rù ìgbẹ́dẹ̀ máa ṣẹ́ ìgbẹ́ nímọ̀ jíjọ ṣe fún èèyàn mẹ́fà lórí ọ̀fẹ́ láti pè mí ní àjọ pàdé kó o jẹ́ kí ẹ̀mí mọ́ kó tú gbogbo àṣírí ogun ayé rẹ fún ọ ní láti sọ̀tọ́ kẹ́kẹ́ ni mo tó máa tù.
4: Kò tí sọ̀rọ̀ ọkọ mi ni Muda tí ó rọrùn kẹ́ láti ìlú Ìwò ìlú Ìwò ilé aláyè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run àtàmọ́tàṣe torí pé tẹ́lẹ̀ mi ò lè bẹ̀rẹ̀ báyìí kí n bẹ̀rẹ̀ kí n yàgbẹ́ màá náà ló báyìí tí n bá fẹ́ tọ̀ ma na ro ni poli pese ni ni pe nbe ga mo tin gbo program yin se ba tin gbagbo ni o mo gba ma mo gba ma mo gba e mo so yi pe nbo ba di pe oya olorun ata mata se fu ni san ma mo se re oluwa mi ni san ma so ri pe ma mo wo mi ni le pe ani eleyi so san ko ni san ma se ka ma wi be se ba nba mo san wi mo san wi mo san wi ma ri pe ah emi tin le bere yagbe mo ri pe
5: e tin bere ah Hallelujah!
4: That's what Mama Raugu. Mama Raugu, what do you say? Ni ba rin ran kan pe ma rogun mo ma se kan te pe e se won sa mo jami la mu ti o ti o sa wu to ta ma ba ma mo ta se olorun ata mo ta se fu ma asan ba olorun si gbo te san mo dupe lowo olorun
5: mo gba fun pe o ko ni mo ku to ti se ko ni
4: be
5: ase ni mo fi so okun yo tun gbe ni ma mo ja lo se ni so ma so ma to wa bi to je ma to wa bi to le ba ama ko lu ko jesu ye meka e mi mo le ka e je jesu le ka ha lo ma da mata si uni san ma sa ta mi la ta la
6: mo ba o ya wa ni ha wo di bo
5: e ma lo wa ta ta da de lo ko jesu si ti na fa ni ni ma e ko so ta bi jo mo le o da ta si tra ba tu tra ba tu tra ba tu tra ba tu tra ba tu tra ba tu tra ba tu tra ba tu tra ki na mo ko be ne ba ina la ja se mo le o da ko la da ko ba je de ni da si da bi jo I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to you. I said that to ma ni bo to ba ti ni ba bo lo ko je o le be wo so be to sra a se ti mo ba je ko wa ah ti wa gana re ni ka bayi
4: sani e ri ti mo ri mo ri pe e just in some program program ko si man go o se ba program ti ko pe number be ka se ko re anu kan kan ba do e ka ko ko lo mi je mi la ti 1000 naira na ka ti wa ita mi lo bi se jo e e ni de ti se mo la ti 5 years 6 years go te so mi ma ba ro kada fun e ko ko re mo ni so mi je ti 1000 naira e ni to pe ni o ri ti o le fe so pe ko te fun je lo ye but ni pe la pala go wa te ya ayo mo ni ma o le se da kan ba e ko bo to ai je lati 5 years 5 years o le se je mi ni I jo ye pe le do lo so lo
5: mo be be ri ti e bayi mo fe be ri ti e bayi ama ti to ma fu any number to bi ma so ni e ni yo mo gbe ni ya oni maja mo so pe o fe sila bu aja lu ore fun awon eniyan meje kan le ni aja lu ore ti won ba pade ri ni aja lu ore ti o sele ri ni aja lu ya mo so ko ja oye eniyan to mura le ni gbogbo eniyan oluwa so pe awon meje yen awon to tin sori awon to fe sori mi oluwa ni eni meje akoko to ba koko fi ore ewu bo ran sele ni o iwe jo alo ri karun oni wa tan de ba di ba si omi oni eni to ba koko bo sinu re an kan tun ko ma je lu de ko be oni to ba ka meje wa tun meje ka e gbo sa eni meje akoko to ba koko fi ore ewu bo ran se oluwa yo be se ka ja wi di ami ofisi kan a ja lu ore nla kan iya lu ti o se pe lu roji fe kan to ni agbara fun awon meje akoko yen ni o gbe yen lo ba ru bo le ni ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn má bẹ̀rẹ̀ mú kan sí ju olórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn olè ṣúlọ́ ilẹ̀ ní mo fi ṣe ó gbé èèyàn o ò tí ìfẹ́rẹ́ májẹ̀mú èjìdí ìrẹ́ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ sọ rẹ̀ rẹ̀ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lọ́wọ́ ní dọ́bà lè lo 8,800 UBA UBA U oh yeah 10 24 77 50 80 UBA UBA but let us see
6: 10 24 77 50 80
5: orúkọ tó máa rí níbẹ̀ christ àti lẹ́yìn àtàmátà sí 10
6: 10
1: 24 77 50 82
7: Covenant calling anniversary and Thanksgiving calling for Oluwa fún mi pé.
8: Ẹ̀yin ó tún yóò yóò kò ń tapẹ́ tó.
7: Ẹ padà sí àwa.
8: Ẹ̀mí ìdùnnú fẹ́ lanú.
7: Ẹ̀mí ìdùnnú náà fẹ́ jáde fún láyé rẹ̀.
8: Ẹ̀mí máa jẹ́ wípé
7: lójó Sunday 6 September
8: látàgùn mẹ́wàá òwúrọ̀.
7: Ọjọ́ yìí la máa sẹlẹ̀bírétà
8: yẹjọ́ ọjọ́ bó wòlé.
7: Ètò bí àjọ
8: ìfàmìlú ní àwọn ẹ̀rọ
7: ìṣòlọ́.
8: Ẹ̀mí
7: ìfàmìl
8: pẹ̀lú prọfẹ̀tì àìkọ́ àjílò yàtàmà tàbí bàbá àtìmà bẹ́ẹ̀ ní aláàyè.
7: Wọ́n máa fi máa jẹ̀mú ìpè kò dájú sọ tẹ́lẹ̀
8: lọ́jọ́ Sunday 6 September 2023
7: látàgùn mẹ́wàá òwúrọ̀
8: láti wúrò.
7: Tó bá yẹ ìpínlẹ̀ Ọ̀ṣun lu ẹgbẹ́ dání ẹ máa bọ̀.
8: Ẹ bèrè bùdó agbára
7: àánú bẹ́ẹ̀.
8: Bèrè bùdó agbára
7: àánú bẹ́ẹ̀.
8: Bèrè bùdó agbára

ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣe àríkọ́gbọ́n ọgbọ́n ọlọ́gbọ́n la fi para ẹni ọgbọ́n ọlọ́gbọ́n. Ètò yẹn nìyẹn o lórí ìkànnì Lajẹlú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́m̀bàdàn rẹ̀ láago mẹ́fà sí méje òwúrọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n ètò kan tàbìtì bíi mẹ́wàá bòmí ṣe ìgbékíkí ẹyẹ lóko iṣẹ́ tá a fẹ́ yẹ ni ìfèdè dára tó ń ti àgbékalẹ̀ fẹ́mi ògúnyẹmí olóbùrú ta ni ọ̀mọ̀ pé adẹ́dá ló yọ̀ǹde ẹ̀fọn abala ìfèdè dára la fi síde ètò àdúà àti ìmọ̀ràn ní tẹ̀lé ó tó wá kan abala àròkàn àròkàn tí fẹkún àsun dákẹ́ níbi táyé èèyàn ló ti láǹfààní àti pè dáṣètò lórí ìṣẹ̀lẹ̀ àròkàn tá a mú wá sórí ẹ̀rọ àgbàgbé òótọ́ làbí dúdú sọ wá lórí òbìbí ẹ má dà wọ́n pọ̀ wọn ò jọra wọn o bí wọ́n bá sọ pé tí ń bá wọ̀ fínra ó pọ̀ lápọ̀jù abala àròkàn ló ti mọ̀ pé tiẹ̀ ò tán kankan aago mẹ́fà sí méje òwúrọ̀ ọjọ́ sátidé lórí ìkànnì Lajẹlú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́m̀bàdàn náà ni o àìmẹ̀sọ̀ lígbọ̀n jẹ dùnú bí gbé bá mètèmẹ̀rù yóò mẹ̀mú lábẹ́ aṣọ ọgbọ́n ọlọ́gbọ́n ẹ má miss.

0: ọlọ́run ọba ìwọ làkọ́kí ọba àkọ́kí àtúndé.
1: ìrìbọ́ tó níjọ́ àwọn ẹ̀gbá ẹni tí ọba nípa láyà kọ́mọ́ sí èsì jo òwúrọ̀ akéwì ọmọ bàbá ti ń bẹ̀lẹ́ lérú mọ fẹ́ forin ewì sílẹ̀kẹ̀.
0: odùmarè látókí tókì tókì iná láti bọ́ọ̀lù gbó ti jogbó tagbatagba ẹrù jẹjẹ tí bọ́ọ̀lù òkè tí sòkè di lẹ́lẹ̀ ọgbọ́n ọlọ́gbọ́n ní kinyín o.
1: olúwa bá mi kábíyèsí o àrí ìlú àlá aládé nìkan àṣọ ọba tọ́fadé tó lé gbogbo kìkì òkìkí olókìkí àkí ìkíta ọba tí kì í maláyà bí àràmówó lè fẹ́ dùmàrè mo ronú lórí olódùmarè mọ́tò bẹ́ẹ̀ lọ yẹ́ àwa amúmi ríru ẹni tó lúwọ bá ṣe kò sẹ́ni tá a lè folódùmarè wé nílá lolúwa láyé lọ́run kò sẹ́lẹ́gbẹ́. olúwa bá mi kábíyèsí o nílá nínú ọgbọ́n fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ nínú àwọn àmọ̀ jìnrìnjìnrìn bí àtẹ ẹlẹ̀kẹ̀ ọlọ́run ọba mi tó tóbi jo gbogbo tí tóbi lọ mo wò bú mo wò ró lórí ọ̀rọ̀ àdìtú lọ́jẹ́ olúwa ọba tí ò ní gbìmọ̀.
0: ọlọ́run ni ò ṣe kítán ọba ṣẹ̀dá ni ò ṣe kìtàn ọba támọ̀ kí támọ̀ kì nígbà gbogbo ọgbọ́n ọlọ́gbọ́n tá a bá la dé odùmarè lójú ó ṣeéṣe fún wa ẹ̀ ń wo pé ohun tó yẹ kẹ́ẹ̀kọ́ gbọ́ kọ́lẹ̀ ń gbọ́ ẹ̀mí ìrebì kan.
1: ní ọba sọ pé oyè ń kọ́ máa bọ̀ wàá sọ̀rọ̀.
0: àwa lalára àti fi gbogbo ògbà da onírúurú àrà ibi tá a tún gbàyọ lónìí nù kò ṣéwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdún ọbẹ̀.
1: mọ́sí látàrí ẹ̀dá afárífárí àárí bẹ̀ omi ti jáde láyọ̀ obìnrin ẹbí funfun ni bẹ́ẹ̀ sì mọ́ yàn tẹ́.
0: bá mi ń bẹ níkàlẹ̀ bí ẹni akàn léèrè ìkọ́kì kọbálá agara òní dún ṣe ọlọ́run ọba.
1: àwọn onímọ̀ ìjìnlẹ̀ wa títí wọn ò rí bẹ́ẹ̀ àdìtú lọ́lọ́run ọtẹ́sọ́mọ̀ bí ẹni tẹ́ni ẹ̀kẹ́ la fi gbélé ró ẹ̀kẹ́ wo ló gbé sọ́mọ̀ dùó ná ọmọ bàbá lélẹ́rú o èmi ń bèrè ni nígbà tá a ti ń tẹlẹ̀ kọ́lélélẹ̀ lórí òpó wo ló gbélé dùó tí ọ̀jẹ́ kí ilẹ̀ ó dìn àdìtú lọ́lọ́run ọba tó gbọ́ra rẹ̀ ní àṣírí ta ló lè bímọ kọ́sọ́ ọmọ tiẹ̀ lọ́lọ́run ilẹ̀ ò ní ń súbárú ọmọ bẹ́ẹ̀ láyé ọlọ́run ò pé méjì.
0: ọlọ́run

0: orí bá.
1: Ẹ jẹ́ ká ṣe báyìí, àṣán ọ̀pẹ ló kọ bẹ́ẹ̀ rí. Ìgẹ́tẹ̀sẹ̀ bíi bàbá tọ́já lórí igi ata tó kú. Mo kí gbogbo wa o. Tẹ̀sọ́ mo kí atológun tológun mo sì kí wa sí ọ̀nà mẹ́rin tí wọ́n ń kí nílẹ̀ Oòdùà. Gbogbo àwọn olólùfẹ́ ètò ọgbọ́n ọlọ́gbọ́n mo tó ti dẹ́ o. Ẹgbẹ́ kábàáyí ní fọwọ́ ti lé ọ̀pọ̀ bárà fọwọ́ tó sọ̀ pa láàmú àfọwọ́ tẹ̀bá ògiri. Bọ́ọ̀ ni Ayọ̀mídé lọ́sìn. Ṣeun ọbálànà ń bolẹ̀ wà. Ẹjẹ́ máa ríra wa wò bí ìran. Kí gbogbo àwọn èèyàn máa rí wa wò lórí Facebook. Ojú òní ti wá o, àjọṣe wa ò sì ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ẹjẹ́ ṣe báyìí, èjì o, èjì ọlọ́kadà, ó ń pè mí. Kí ló dé àwọn ò tí ì gbóhùn rẹ mú rí? Ẹjẹ́ àwọn máa ná ò ti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ kí ó pitú ọwọ́ wọn náà. Àdúgbò o, èjì ọlọ́kadà, ayé yìí ò ní ta. Bàbá Ògo láti sọ mi, mo kí yín òjò Ògùn lọ́wọ́, mo kí yín ojú òní tì yín. Bàbá kókó gbóná, Dr. Smart. Ayé yìí ò ní ta, Dr. Smart, bàbá kókó gbóná. Tó, ẹjẹ́ kí ètò ọ bẹ̀rẹ̀ bí ṣe wa. Torí ibá méjì kọ́ adébí ẹyìn mọ́ sí àgbà ọ̀lẹ́ la mọ̀ wọ́n sí alájà tá ìbá ọpẹ́ yẹmí ìyá mi ẹmọ̀ kú ojúmọ̀ ọmọ òrí sọgbọ́n sùn ọmọ epo sọgbọ́n yọ ọmọ kúlódù awùsí ọmọ kúlódù awùsí ẹ̀yìn ògógó ọmọ kúlódù tó ti gborí ilé wá. Mo kí yín o alájà fátímọ̀ ọpẹ́ yẹmí ti gbági mo kí yín ìyá àlú elérùbọ́ mo kí yín o ẹ̀yìn èjìká tí ọ̀jẹ́ ká sọ yẹ mo kí yín. Ayé yín ò ní ta olúwayọ̀ gbẹ́rù ilé ọmọ wọn lọ́gàá àṣọ ọkọ ìyá àdúrà ayé yín ò ní ta ò bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n wa lórí ètò tẹ́ ẹ pé ẹ tẹ̀ bàtí lágelú ẹ̀ tó ń gbọ́ bòmíì mọ́ ọlọ́run ni.

kọ̀lí o kọ̀lí lé ọ̀sẹ̀ ti mọ̀ pé bàbá ti dábala kọ̀lí kọ̀lí kọ̀lí ẹ mọ̀ pé àdábala àdúrà nu kọ̀lí lé ọ̀sẹ̀ ọmọ nìyí ẹ̀jẹ̀ àgbàdo àláàárọ̀ tòní prophet doctor ó ọ̀lànìyàn bàbá àkóríta ọmọ wọn lẹ́lẹ́rù kọ́ ọkọ̀ adébánkẹ́ ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ̀jẹ̀ àjọṣe o pastor prophet akintayo yusuf kengbe ọ̀rọ̀ kengbe kengbe bàbá bàbá wíjẹm ayé ẹ̀yin náà dá sí láàárọ̀ ẹ̀jẹ̀ àjọṣe bá a ṣe ṣe kọ́lọ̀ ó sì bá wa tẹ́wọ́ gbà elijah elijah o.

0: imọ̀ràn fún tòní rẹ̀ ọ́.
1: ẹ mọ lọ bí kan.
0: ọmọ nàìjíríà.
1: ẹ tẹ́tí o.
0: kíní yìí ṣe bákan-bákan. fọ́tẹ́ o. ó ti rí bí mo ṣe fẹ́ rí. ìmọ̀ràn tààrà rè é. gbẹ́kẹ̀rù kájá kéde kan. ìmọ̀ràn fún ọjọ́ kejìlélógún. nínú oṣù kẹjọ. ọdún 2026. ilé ni kú ẹ̀rín àjàyí. àyànmọ́ ògbóògùn. ẹran olúgbòde ni. ògúnyẹmí ológùrọ̀ ọmọ babalẹ́lẹ́ rú. apèdè mọ́ pẹ̀tà náà mo tún dé o. agbẹ́fẹ́ orin kárí dá mo dé. kọ̀lí o kọ̀lí. ó ti ń wò mí pé nǹkan dé láàárọ̀ yìí. a fẹ́ pitú láàárọ̀ yìí. ọlọ́run ni èmi náà kọ́. a tún ti dé bá a ṣe dé. lẹ́po níyọ̀ láàmà gbà. níyọ̀ lẹ́po láàmà gbà. ọ̀tẹ̀ tọ́wọ̀lú ló jẹ́ àmọ̀ pé yọ̀ǹba bẹ epo. sọ́yẹ́ tẹ́rí ń bàbá sọ ní í ṣe. àlárì ní bàbá ẹ̀ wò. ọ̀dà ọyá lágẹlú ó ti gbàrà lọ́wọ́ alára tí àmàrà àdá wa dá alára tó pọ̀ délé mọ́. àwa ní bàbá àwa làgbà. àkùkọ wa gàgàrà tó rọrí ọ̀pẹ rè é létẹ́ńtẹ́. kojú o lè tó lé kó lè tó kó ni. láàárọ̀ tòní. ọ̀lẹ́ ọ̀rọ̀ ayé wá o. èjìdí ọlọ́pàá máa gbọ́. ọ̀lẹ́ ọ̀rọ̀ ayé wá o. olùsọlá máa ti ù máa gbọ́. ọ̀lẹ́ ọ̀rọ̀ ayé wá o. lágẹlú tá a wà yìí tó di bàbá. iṣẹ́ ni ẹ ṣe kó tó débẹ̀. iṣẹ́ làwọn ọ̀gá wa ṣe. iṣẹ́ ń gbogbo wa náà ṣe tọ́. iṣẹ́ là á ṣe ká tó jàre òsì. ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre ọ̀lẹ́. ọ̀lẹ́ sùn bọ̀nàkù. ọ̀lẹ́ jí bànàkù. àsìkò tó ní sẹ́ńṣiṣẹ́. ṣiṣẹ́ lọ̀lẹ́ ó sùn. tí ó sùn fanfanfan. ọmọ sì gbàgbé wípé. iṣẹ́ tó le. lọ̀lẹ́ ó ṣe kẹ́yìn o. iṣẹ́ tó ṣe lọ̀lẹ́ ó ṣe kẹ́yìn. òkè wọ ọ̀kàwé. wọ́n ń pa láàárọ̀ o sì dákẹ́. òtútù ni ó kìlọ̀ fún tòbí. ebi ni ó ṣòro fọ́lẹ̀. gbogbo nǹkan lọ́gbọ́n kí la jẹ ìgbà o. kò rí kan tì. ní jẹun ẹ bá ní rè. béèyàn ò bá níṣẹ́. oúnjẹ ìwọ̀sí ni ọmọ jẹ. ọmọ babalẹ́lẹ́rú. ẹ̀rí tí mo jí bóde fòkè. mo débi tọ́dẹ ti gbégi dáná. awọ́dẹ tí ó sì lẹ́kùn àtètè rọ́dẹ. mo gbé mọ́tò sọ ẹgbẹ́ kan. kán ni mo mọ́kadà. ebi torí iṣẹ́ mi ni. ọwá ń sùn díẹ̀díẹ̀. ìwọ ń lọ́ra ọ̀nlọ́sọ ọmọ ni. ẹni tí ò sí sí oúnjẹ ìwọ̀sí ni ọmọ ẹja o. oríṣiríṣi. lọ́lẹ́ o. oríṣiríṣi lọ́lẹ́ ti ń bẹ. ọ̀lẹ́ tútù ń bẹ. àlẹ́gbọ́n ń bẹ. ọ̀dẹ̀rẹ̀rẹ̀ èèyàn ń bẹ. bó ṣe wà lọ́kàn ọ̀jọ̀kan rè. àwẹ̀ béèyàn bá fẹ́ gbẹ́gbẹ́ pé. olúwa rẹ̀ gbọ́dọ̀ ní nǹkan kan tí ó ṣe. kò gbọ́dọ̀ sọlẹ̀. ọ̀lẹ́ àfàdò. kò ní gbà ṣe kan àgbẹ̀. bọ́ bá sì wá rí wọn ẹjọ́ ni. wọ́n mọ̀ rojọ́ ẹlẹ́jọ́. ẹjọ́ ẹlẹ́jọ́ bẹ́ẹ̀ òfófó tẹ̀rí wọn gbẹgbà o. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níṣẹ́. ọ̀lẹ́ ilé máa wọwọ́ ọlọ́wọ́ kó tó jẹun. ọ̀pọ̀ nínú wọn. yọ máa jẹun tí ọ̀tọ́. yọ máa jẹsẹ̀ mọ́lẹ̀. wọ́n wà á máa bẹ́rí fọ́mọ inú wọn lójú pópónà. wọ́n máa tọrọ owó. wọn ò tí ẹ̀ bẹ̀ṣù bẹ̀ gbà. bíjànú ọkọ̀ sọ sẹ́lẹ̀ látòkè.

0: a ti wa lori Facebook e ma wo wa nbe kete pe ba se nda bi edun ta se ro bi owe aya eya bi meje aya ba wa dance 0812370867 Oni e fi ba wa da si laaro
1: ologun o
0: e mo ka aro baba
1: emire o da fun
0: ami ase o
1: alaji amowe aye
0: la bogo lati lanlate
1: ah ole o ma waye re
0: ole o waye re o
1: ogbe waye re o ogbo gbogbo eleri ohun lole gbogbo egbe banji lo bi se ohun osun ka
0: yo sun ni
1: ohun je ti o da ni o je ato ti o da ni o wo yo wa de ni yepe laujo
0: agun merin mo ti ji
1: awon ojo kan gbe wo pe program yi o
0: ese
1: o do lo da fun gbogbo eja ni se ta ma je o pa pa julo en da npe la fa ti mi se mi o wa se mi se ni o ala bi mi se ti e ti se n gbe ran o
0: eyin afa na le ton wi be o
1: ala bi awon omo ya ile gbogbo la
0: eseun eseun aje ki n gba telomi ha aroka ni horu yi meyan ba gbo bi igbe yan fi gbo so giri ni ya beje elegusi mo jeri yin ebi ba nko le ejo le oku
2: ebi npo le ejo le oku ole popo ji to bi na ni
0: popo
2: bi na wi popo na wi obi ni ba ni se kokoro nu le kokoro dugo ni mo ko na kokoro si kokoro mi le o asu beru an ayin ole ekun ati to bi emu ti yin be to mi ti popo mi gan
0: ọlẹ ni doloju ba nderu bọ mọ mi padọ kini nbẹ nu le
2: ẹṣeun ẹṣeun
0: ami ẹjẹ ń gbẹ nìkan sí ẹsẹ mẹta láyé dúró ẹjẹ ń gbẹ nìkan sí ẹlẹmẹwọn ẹka àárọ.
3: ológun o.
0: ẹkùn ọkọ ìyàwó ẹ.
3: o ò ní pè ọpa.
0: àṣẹ bàbá ẹ kú ewu ọmọ bàbá àwo.
3: Wà náà lè dé bọ́ ológun
0: náà lè dé bọ́
3: àtàyà nílé.
0: Àmì.
3: Ọlé ọ̀wáyé.
0: Ọ̀wáyé eré.
3: Òkú ni. Egbò ọgbọ́kọ̀ ọ̀lẹ́ ní ìṣe bíi lagbóhùn rẹ̀.
0: Bẹ́ẹ̀ni o, n bá dúró fún ti mọ́tò òun ò lè dé bíi ìtaago èlù.
3: Bí a bá wà sóré fáwọn kan, ọ̀dẹ́ ọmọ akọ́wò ṣe fún iṣẹ́ bó ojú ojú mi tó ṣe fi ṣe gàrà. Ọ̀lẹ́ lọ wọ́
0: fẹ́ ogun àti yìí ń bọ́ lọ wà ogun àti yìí láti wọ̀ fún ayé èrè òní ta àwo ti o tún gbẹ̀yìn náà ọ̀dà ẹlẹ́mẹ̀ káàárọ̀ ẹjẹ́ ṣe pápápá.
3: ológun ro
0: èmi mọ̀ rè é.
3: pé láǹtẹ̀ wọn ò ní pé ọ̀pá.
0: àṣẹ ogun àfi bí ẹni pé mo ti mọ̀ pé ó ti tòó bẹ̀.
3: jai wo
0: ọmọ àjàwó.
3: ogun àti yìí láti wọ̀ fún lórúkọ mi.
0: ẹ ṣeun.
3: Epo ewo ọmọ ní ọ̀lẹ́ ọ̀wá ayé rẹ̀.
0: Kọ̀wá.
3: Kọ̀wá ayé rẹ̀. Oúnjẹ ìwọ̀ sílẹ̀ ọ̀lẹ́ ọ̀jẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Bí wọ́n bá bá tọrọ nǹkan báyìí wọ́n kọ̀ wò bíi níbi ó tiẹ̀ fún. Ọ̀lẹ́ wá sẹ́sẹ́ ogun àti ìlú wí bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ fi pípẹ́ lẹ̀ bẹ́ẹ̀ ká bọ́ sórí àròkàn fún tààrọ̀ tòní tọ́rọ̀ àfẹ́ gbégbó ẹ̀. Àfẹ́ gbégbó ẹ̀. Àròkàn àròkàn àròkàn ó ńlá.

0: practical and absolute fulfillment in the life of everyone who cares to attend at John Lolododo with God ni Ipe Awa Mokuta Ori Papa Authority Tin Fojojumo Bugaga Bugaga Si Oti Dita Wayeni O Wuli Ajire Je Wadio E JP Baba Sheki Kioro Eni Ti Jalado Baba Oma Temima Labi Ono Toshi Baragada Ojo Simi Oni Kini Kabo Itani Leko Laro Isoji Role Lojo Ojo Aje Atojo Shegu Isho Uru Lojo Uru Wednesday Sijimo Friday Itupe Lojo Simi Sunday Bemiwo Awa Shedi Di Bogwe Lojo Aje Monday Token Yo Shukejo Yi Mijaro Simeta Osan With God Prayer Ministry is the venue. Be at the Power Restoration Land with God Bus Stop behind former Soka Filling Station off Challenge Iworo Expressway, Ibadan. With the God of Papa Authority, all things are possible.
1: Ikede lo ti gbọ yen o. Odidi ose kan gbako ni ago ajo yen yo fi waye bere lati ola lo aje welcome service. Asi tesiwaju ni Monday. Ninu e na ni isoro lojo meta ma waye. Idanileko ma wa lojo Monday. Tuesday, awon seminar lo ni ruru. Baka na pelu agbara Olorun. Jije mi mu ma wa. Ninu ago ajo yen. Agbara en to ni aye atorun. Mo fe o wa gba isiniye. Ibapade ninu oro Olorun. Akanse ipade ni ago ajo yen. Ekan lo ma nwaye lodun. Todun 2026. Akori ago ajo. Todun yi ni pe. Nigba ti Oluwa da iko lo si oni pada. O da bi ala. A fe fi ago ajo. Ti 2026 afẹ fi da iko le pada ninu le nbe yen tin ba ti se tan kawe Psalm 126 oni ngba ti Oluwa da iko lo si oni pada o da bi ala leyin ago ajo ibe mi wo o waye ṣugbọn ma tun ma bo so nipa be mi wo ni Saturday to nbo ago ajo lo ma bere lola aye wa mi ti o le de si alawon Charlotte abo to ni pon si daju loruko Jesu pade mi nu we Mark ori 5 25 to 30
2: obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá ẹni tí ojú rẹ̀ sì rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán tí kò sì sàn rárá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú nígbà tí ó gbúro jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ torí tí ó wí pé mi bá sì lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ òun sì ti mọ̀ lára rẹ̀ pé amúnlárada nínú àrùn náà lọ́gán jésù sì ti mọ̀ nínú ara rẹ̀ pé àṣẹ ti ara òun jáde ó yí padà láàrin ọ̀pọ̀ ènìyàn ó sì wí pé ta ló fọwọ́ kàn mí ní aṣọ.
1: Jésù ọ̀kan náà ni lánàá tó wo onísun ẹ̀jẹ̀ ìsàn pẹ̀lú ìgbàgbọ́ pé tí n bá ṣáà ti fọwọ́ kan ìṣẹ́ tí a so ẹ̀ ara mi ò yá ìwọ náà ní ìgbàgbọ́ pé tí n bá ṣáà ti wọnú àgọ́ àjọ with God ṣíṣeéṣe 2026 pé èmi náà ò rí tèmi ṣe àwọn ọmọ mi náà ò rí tí wọ́n ṣe mo fi gbogbo ẹnu sọ pé bí kristi balógun ọkọ̀ gbàlà mi tí ò bá jẹ́ kójú ó ti onísun ẹ̀jẹ̀ tó wò ó sàn kò ní jẹ́ kójú ti ìwọ náà ó máa wò ó sàn ó máa fún ọ ní ìsọjí ẹ̀mí àti tara ó sì máa dá ìkolu ẹ padà kí ni ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 5 wí àbí bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1.
2: lẹ́yìn kan wọ̀nyí àjọ àwọn jù kan kò jésù gòkè lọ sí jerusalemu adágún omi kan sì wà ní jerusalemu létí ibodè àgùntàn tí a ń pè ní bethsaida léde ebéru.
1: gbọ́n tí bíbélì wí ó ní àjọ àgọ́ àjọ àwọn júù sì kò báyìí àgọ́ àjọ ti with god ló kò nítorí tèmi àti ẹ kristi sì ti wá láti wá ṣiṣẹ́ agbára lórí ilẹ̀ agbára àjínde fún ìtúsílẹ̀ ìdáǹde àtọ̀nà àbáyọ èmi kọ́ ni mo máa ṣe o kristi balógun ọkọ̀ gbàlà mi ẹni tó pè mí tó yàn mí tó rán mi iṣẹ́ tó jù mí lọ tó ń ṣe ohun tó jù mí lọ òun ló máa ṣe kristi ni mo ní kó wá bá pàdé yes ma.
2: tí ó ní ìloro márùn-ún nínú wọn ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbẹ́dùbúlẹ̀ sí àwọn afọ́jú ara àti àwọn gbígbẹ wọ́n sì dúró de ríru omi nítorí áńgẹ́lì a máa dìgbà sọ̀kalẹ̀ lọ sínú adágún náà a sì máa rú omi lẹ́yìn ìgbà tí a bá ti rú omi náà tán ẹnikẹ́ni tó bá kọ́ wọ inú rẹ̀ a di alára dídá nínú àrùnkarùn tí ó ní ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tí ó wà ní àìlera rẹ̀ lé ọdún 18 bí jésù ti rí ní ìdùbúlẹ̀ tó sì mọ̀ pé ó pẹ́ tó ti wà níbẹ̀ wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọlárada bí abìnrin náà dá a lóhùn pé ọ̀gbẹ́ni èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún nígbà tí a bá rú omi náà
1: bí èmi. kí ló mú kí ọkùnrin pẹ́ létí adágún ìgbẹ́kẹ̀lé ènìyàn ló ń retí nígbà tí alágbára ìsírẹ́lì sì dé láti bẹ̀wò láti bá pàdé ẹjọ́ ló tún ń tò nígbà tí jésù bí léèrè pé kí ni ìwọ ń fẹ́ ohun tó yẹ ó sọ ni pé jésù mo fẹ́ ìwòsàn. yes aunty.
2: jésù fún un pé dìde gbé àkẹtẹ rẹ kí o sì máa rìn lọ́gán a sì mú ọkùnrin náà lára dá o si gbe akete re o si rin ojo na si jojo isin
3: a o mu wo na larada ninu aisan ati ninu ogun ago ajo yi sise se 2026 nitori itemi ati eni ti e o si sese temi o sese lagbara olorun oruko jesu idiwo idena o kuro lona emi ati e
2: amen jesus
3: ara igba emi ati e pada
2: amen
3: wa ni ba pade aye wa o si ni wa ba kan na mo jesus oluwa wa
2: amen
3: koko adua olorun lu ago ajo sise se 2026 eating with God la fi yanju oro emi ti dile mi tomo mi iwo fi gbadura olorun o si lo toro olorun ni ki se niyan gba phone number gba en ti phone yin ba ni whatsapp mo fe ke ko number isile 08063490593
4: abi ke pe baba ase kikoro sori number yi 08034005204 08034005204
0: Ajo lọlọdọdọ with God ni ojo simi oni kini kabo idanileko laaro isoju nrole lojojo aje atojo segun isoru lojoru Wednesday si Jumo Friday itupe lojo simi Sunday bemiwo awa shede di gbogbo e lojo aje Monday tokeyin osu kejo yi mejaro simeta osan with God prayer ministry is the venue B at the Power Restoration Land with God bus stop behind former Soka filling station off Challenge Iworu Expressway Ibadan with the God of Papa Authority all things are possible.
5: La Gelu FM, Jagaba Gogo Retro, Ma

0: ẹ kú ojúmọ o ẹ kú ojúmọ ẹ sì kú ojúmọ mọ ní gbogbo ẹbí ẹ tí ń láǹfààní látún ti máa gbọ́ wa láàárọ̀ tòní ìkànnì lágilú 96.7 FM ilé ìfún báláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn bàbá bàbá eléètò dúró lọ wájú tán yòókù tẹ́ ń sáré tẹ̀lé bọ̀ lẹ́yìn kíjokíjo sórí ẹ̀dọ̀ kí ìròyìn eléyìí tó kilẹ̀ falafala ó ní títún sí ọjọ́ kejìléní ogún oṣù kẹjọ ọdún 2026 ti sí ọjọ́ àbámẹ́ta sátidé òun náà la fi ń kiyín pẹ̀lẹ́ o bá a ṣe wá ń ṣíládùúrà wíkẹ́ bí ilé ayọ̀ bó ṣe mọ́ kó wá wa ilé ayọ̀ iná ni ó sù wá o ànírin nàìsí àsì ní báwọn gba ìpè ìbànújẹ́ ìpè ayọ̀ iná ni ọmọdún lórí aago wá o pẹ̀lú bí ó ti wá jẹ́ wípé ìtọ́ báyìí kì í wọ́n àrán bẹ́ẹ̀ ìtọ̀ kì í sì tán nídìí àké ohun rere kò ní wọ́n lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wá o ẹ sàmí kẹ gbé tó àdúrà mi tẹ ẹ bá jẹ nǹkan láta lọ kẹ fi owó rẹ bọjú abídèmí ló kọ tèmi o àkàdé ń ló kọ baba tó bí mi lọmọ ọrọ àgbà bí ò bá ṣe lórọ bọba pẹ ti a máa ṣe lọjọ alẹ máa níbi náà bánjọ máa sájáde ilé bójú ọrọ máa kìdìbọ lébi ń bá ti rẹjò máa máa sá fún ọmọ oko tí bínú yà fọkọ lójú pópó ọbọ òkè kò ní fi kú tọwọ pẹ nìkọọkan wa àmì ni ẹ ṣe kẹ gbé tó àdúrà mi.
1: tó àtún kí yín kú ojúmọ láàárọ tòní níbikíbi tẹ ẹ ti ń láǹfààní láti gbọ wa ẹdọ kí ìròyìn náà ńlá kó dé lónìí kẹǹkẹ lukẹ bá a bá ti dé lóòrọ yìí àwọn bọ́ìsì méjì tó jẹ́ pé àkáǹtì rẹ́ẹ̀dì kọ̀ rẹ́ẹ̀dì wọ́n ó dunnú àkáǹtì búlù kò búlù wọ́n ó dunnú ọlọ́run olódùmarè ló ṣe é bẹ́ẹ̀ a sá lè para wa gbọ́mi láàárọ̀ yìí má jẹ́ oṣù ọ o má sì jẹ́ orí ọ má gbìyànjú má tiraka inú làkàkà ìdá báyìí náà ni oríire ti wá bọ́ ọ bá ṣiṣẹ́ lánàá tó rí pé kíní wọn ò ṣe dáadáa tó tún jí lónìí lọ́ọ̀rẹ́ kọjúmọ́ inú òfin inú ọ̀la àti ọmọ pándọ̀rọ̀ tí ń ṣẹ̀ṣọ́ tí sì ń là yọ la gbogbo wa ajé ọ̀wà wa délé ọ̀la ọ̀wà wa délé ń gbọ̀bá wa dé yọ bá wa nlé o ẹyin yọ bá wa nlé ẹ má rìnrìn kúrin o orí bí ọlábáwá àdéhùn tí ẹ ti tó ti rìnrìn kúrin lọ kọ dá o ẹjẹ ṣe jẹjẹ bí ọjọ òun ṣe ń lọ lóòrọ tòní ilẹ ti mọ o bá a ṣe sọ fún yín gbogbo ọjọ àbámẹta ẹ ǹdé ńlẹ àkókò àti múṣe ajé àti múṣe ó tó báyìí ẹyin tẹẹsì ti ṣiṣẹ látọjọ mọndé di faraide tọjẹ pé ẹyin ẹlẹfẹ fò nísinmi ẹ sì fẹ fi ṣègbádùn ẹ ṣe níwọntúnwọnsí o kọ má di pé ẹ tún lọ rí dá nǹkan ayé àti ọdà gbogbo sísítẹmù yín rú cancer is real o ẹ dẹkun torí tọlọrun ọlọrun jẹ kí àlàáfíà wa kó di fíafíà ẹyin ṣe wọn àríbi kọlá the special one iná ń jó ògiri ọ̀sá iná gorí ẹlẹfẹ ju tuntun ẹ káàárọ o.
0: ọ̀dà àwọn ìwé ìròyìn tí a kó wa sóde lóòrọ̀ tòníṣẹ́ ìgbàgbé pé bẹ́ẹ̀ ti ń gbọ́ wa náà lẹ láǹfààní o láti máa gbé ojú ayọ̀ wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo social media platform ẹ bọ́ sórí facebook lágilú 96.7 FM iná lẹ fi láǹfààní àti wà ẹ bá wa fún ẹ fi fẹ yín hàn síbẹ̀ lọ́ọ̀fù rẹ̀ kẹ láìkí rẹ̀ ìwé ìròyìn the punch ń bẹ ní the nation daily post wọn kóra wọn wá dìgbàdìgbà àwọn ìwé ló ń bẹ ńbẹ wọn.
1: daily post náà wà níbi punch náà punch ẹ bọta bá a bá rí the nation ìwọ́n jọ wá ṣèpàdé láàárọ̀ yìí náà ni a tẹ̀ ẹ́ sí yín létí o yóò sì lágbá pọ̀ láàárọ̀ yìí bí n bọ́ rọra o yóò gbé kọrin iṣẹ́ ọ̀wá gùn jù báyìí sórí ọ̀nà ṣé ibẹ̀ ló ṣiṣẹ́ ọ̀hún ṣe ni à ń ṣe tó ṣe tí.
0: bímbọ ó sọ̀rọ̀ láti ibi ìrírí rẹ̀ ni o is talking from
1: the experience. pọ́pù àti wáìtì.
0: ìwé ìròyìn the punch ní àyín ni wọ́n ti mú kókó ròyìn àkọ́kọ́ fọwọ́ lọ́rùn lẹ̀.
1: ọ̀yàmù ìmú lọ́rùn dání o orí atẹ́gùn láwa o mo ń bá a sọ̀rọ̀ ní ìmú lọ́rùn dání o
0: má kò olúwa
1: o ẹlẹ́ǹbẹ̀ wọn atọpinpin dé o ọ̀jẹ̀rì nǹkan tó ọ̀dàmọ̀ 14 years ma ni witness wọ́n ti ẹ̀ mọ̀yàn wọ́n mọ̀yàn náà
0: ọ̀rọ̀ mọ̀yàn kọ́ bọ̀ bá mòfin nu
1: wọ́n ti ẹ̀ mòfin
0: tiẹ̀
1: ok
0: ìní súnmọ́ bèbè rẹ̀
1: ṣùgbọ́n ẹni tí ò múyàn lọ́rùn tó sì ló múyàn lọ́rùn nǹkan.
0: nígbà tí wọn bá ń fi ọ̀rọ̀ ẹnu rẹ mu sọmọ pé lórí ayélujára o lè mọ ríyàn kó o sì mọ kọ ọmọ lépa ẹ̀mí rẹ̀ láìsí wípé wà ti ń ríra lórí ayélujára tí a bá sọ̀rọ̀ pa
1: lẹ́tọ́ra bídè mi
0: tó bá sọ̀rọ̀ pa cyber stalking doxing ọwọ́ abẹ́ẹ̀lì oríṣiríṣi
1: so tí a rí àpàrọ̀ṣẹ́ rẹ àpàrọ̀ṣẹ́ rẹ
0: ọmọ pé sẹ́wà náà ni ká láàyàn ló yẹ
1: àwọn àpàrọ̀ ọwọ́ padà sínú kíláàsì tán yányán
0: o nílò láti ṣe yìí o ìwé ìròyìn the punch ní àyín wọn ni àjọ eléyìí tó ń gbógun ti ìwà àbàjẹ́ lágbọn ọrọ̀ ajé àti ìṣòwò ìlú kùmọkùmọ efcc náà ni lásìkò ìgbà tí ààrẹ bọ́lá mẹ́rin tinubu ṣe pálásẹ̀ wípé apá àsunwọ̀n ìjọba àpínlẹ̀ ọ̀sùn ẹgbẹ́ sẹ̀ kúrò lórí ẹ̀ won ni loju ogan na ni agbese ku lore ki lo ba eleyi de oro hun komo komo robo iwe royin the punch na lo gbe jade o
1: ipinle osun na lati mu loro toni tori bi pe leyin eto idibo sipo gomina ti runrun nja lotun losi won ni oye ba miji en lo ti salaye bayi pe eyin te je lati leyin lotun losi ese wi agbeje mowo o eje ki alafia ko joba nipinle ti omo luabi eto idibo ti wa o si ti lo alafia ni ko joba bayo
0: oda omi na re o iwe royin daily post lo post e so de laaro toni won ni omi tun re ko lohun saanu eni ajo eleyi ti ngbogun ti iwa je banu nile yi ICPC won ni nema tun ti kefin awon ajo mi eleyi to je ofege niru ti joni eleyi ti o di to fun kaleji kaluku ngba bi eni gbagbo ti won na nu ti kefin mi lasiko yo bo loro ti wa je ngba ba darin gbugbedo kiru yen mo gbala ye
1: alright ka tun ko lo ni kiko nkiko fun ti aro toni won ni bi eto idibo si ipo are bo se nsumo wa dedede ta wa na si nsumo kekeke won ni obi en lo ti ke si awon ti o je omo oye ati are le Nigeria wi pe be ba laya gbugbo awon se eyin akosile ele te ti se e te bota ejara yo gbo pe nbi ti odo gbe kundere o awon se ta ti se ohun si ni yi lotun lo si eh obi lo salaye be ni gbarade fun eto edebo sipo are
0: oda omi na re ninu iwe royin the nation nibe ni mo ka ohun mo o nibi ti ijoba apapo le yi ni won ti salaye oro ipe are Bola Ahmed Tinubu ni seri atiku loro to so wi pe ohun ayo wo ranwo ori epo iwo ranwo ori epo ti joba ti yo ohun oda pada lorilede Nigeria won ni ah o mo se o ni bi ngba ti o nse atugbeyewo ron dada on ri pe Atiku alaimokan mokan ninu tin sele ninu joba ni lojo soro be oro yi na lo ti wa din ti opopolopo mo orilede Nigeria ti an gba bi eni gbagbo ti oro wo lawon eyan so awon eyewo na soro lori e baba darin gbugbedo kiro yen mo gbala ye o
1: Tinubu na ni mo si gbe dani ohun na ni mo si ntele mo ke kuro nu egbe oselu ti APC ni o senator kan ni ipinle ti Kwara nlo salaye be pe are tohun o si sise fun lodun 2027 Tinubu na ni o awon ati egbe oselu APC ni kan la won pin gari ibo fun eyan egbe oto o pasamoro hun olagbapo o
2: gba to ti dako ni mo je se bi won
1: ha nro emi so lo se lu
2: iwo lo so a
1: e mo ti nso na nu so lo se lu o ni ku mura mi na je muro lo se lu ni
2: bo lo se lu se mo mura
1: ah won pa fela
2: mo mura
1: eh
2: ma tara re
1: o so
2: fe fela ojo pa mo ga o jesu
1: oja si ko oja si ko
2: ni won te kini eleyi o se te ko si
1: o ti lo pade o ti lo pade
2: o mo pe eyin oroyin ni a si ngbe awon oloselu ori epo arin ilu la si wa ngba se se pe nkan mu o yin o ri bi tinu
1: o ri be
2: mo gbe kini wa iru fila
1: wo e pa fila yen go be
2: iru fila won ri
1: ba ti mo so won wa ke o le customize se special 2027
2: ka wa mo to ko ko le melo na nek ka wa mo to te
1: ah e be oni mo se
2: eh o ko to mo bo ti be se mo se
1: eh ari e bi o lo so be pe
2: iwo lo ni
1: eh karo yi
2: eh e je mu yo je ninu iwe royin the nation latari eto di bodun 2027 eleyi tin kankun gbagban lookan won ni eni ti salakoso folulule wa ilu abuja ye son wike in lomo ti so asoteli oro baba ni ngba ti o nwo yi oro se ri opolopo awon egbe oselu alatako won pada korajo ti won si wa to lowo wo won wa nawo soke won ni ta le se ti won ni are Bola Ahmed Tinubu en lan wa leyin re o bo ba ku irawo kan loju orun
1: alright wike wike lotun losi wike to wa nu egbe oselu PDP ti sin da egbe oselu APC to je pe isakoso tun wa lowe egbe gbosa meta fun wike o wike ti salaye wipe to Atiku ati awon ti won fe dije dupo tako are Tinubu lodun 2027 oni ki won lo re pe dokita won o tori o se se ki won ni eje ruru tori wahala ati lasigbo bi ohun o se le won lere kabakaba yo lagba po o ki won san sokoto won ko le o ki won si sise won daada tori awon tin sise ta won bayi ni grassroots lese kuku wike lo salaye be
0: oda iwe royin the punch ni ayin bakan na
2: won ni eni ti se omo yi fun ipo gomina ninu eto odibo ile to waye ni kope kope ni ipinle osun yun bola oyi bamiji won ni lomo ti se abewo e lebeun si are bola hammer tinubu nilo abuja won ni ninu ipade ohun awon oro wo na lo pada jade nbe baba de arin gbugbe do ki royin e ma gbalaye o
1: all right ka tun mu lapa biba kan na atiku hello ti so oro oro bi okuta okuta bi oro ninu alaye to se oni ele nse ayipada won ato gbogbo won ni gbogbo ato te se na gege bi are le nigeria bola ahmed tinubu ni mba wi o o lara ara ni omo nigeria na ni hardship lo bade bata nta awon eyan ori nta awon eyan oro tun o bu si gan yun gan tin won
2: oda iwe royin di guardian ni ayin won ni eyin egbe omo yoruba ni afe ni ferry won ni won sala yoro wi pe se mo pi agba ki wa loja ki ori omo tuntun wo idi ere ti awon si fi ke si ijoba apapo ki won je ki ise awon omo ologun ko tun bo gbe won si o lati kapa awon odaran bandit papa julo lagbon iwo orun gusu le yi southwest inu ki o nje ko le ba sun wa bo nile yi o
1: ora eka ipolowo oja aya ngba ta ba te ka ipolowo oja de ari gbogbo edo ki royin ni a bale si fun ti oro toni o eku kale
3: edo ki royin
4: mo ti bere fun o le salai mo pani lerin lakoko apejopo itakoro sori la malebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
5: maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
4: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
5: maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Eyo Dodo Muslim Cooperative Credit Society of Nigeria. Odun kefa re ti egbe alaje se ku ire odudu tin fawe ipo jeun ti o si fomo lowo.

ajẹ̀mí àti gbogbo àwọn èèyàn lókòlókì ẹgbẹ́ olóṣèlú tá a ti pè náà wà ń kalẹ̀ èrè òdodo Muslim Cooperative Credit Society of Nigeria ẹgbẹ́ léyìí kalẹ̀ ọ̀sára ọ̀tọ̀ ẹ má gbàgbé o ọjọ́ kejìlélógún oṣù tá a wà yìí ní gbàgede Adamasi Gbàǹbàdàn ní gbogbo ètò ti máa wáyé.

0: lọ́rọ̀.
1: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàì bàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Miracle Hours Assembly House of God. Orókè ìyanu ló pé gbogbo ènìyàn síbi àjọ̀dún ẹ̀rí tọdún yóò. Àjọ̀dún ẹ̀rí májẹ̀mú àpótí ẹ̀rí ẹlẹ́kẹfà ẹ̀rí ìyanu Sunday 23 oṣù kẹjọ. Ní àgbé ẹ̀rí sọ̀kalẹ̀ tí ẹ̀rí yóò mọ gòkè padà ní ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2026. Prophet Taiwo Salami ni ó wà sùn ní Sunday àkọ́kọ́ tí Prophet Apostle Bayo Ajayi yóò máa wá sọ̀rọ̀ Ọlọ́run ní Sunday ẹlẹ́kẹjì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí. Miracle Hours Assembly House of God. Orókè ìyanu ni gbogbo ẹ̀ yóò tún mọ wáyé. Road 20B Alhaji Amao Block Industry ìdí Mango Soka Nìbàdàn. Olùdásílẹ̀ ìjọ wa ni Senior Apostle Mother Prophet Taiwo Ajayi JP Mọ̀mọ́ Aládùúrà Pastor Ìjayi ni Pastor I.O. Adéẹmọ Engineer Sunday Sodala ni bàbá ìjọ wa. Program Moderator EOB TMC lọ́jọ́ náà ni Gbẹ̀ngà Wonderful Evangelist Abimbola Ojo Elisa Fok Titobi Jesu Seyi Sars. Ọjọ́ Friday 24 ni President ọ̀pọ̀lọpọ̀ ìyìn lájọ funfun Adéda Àṣẹdá tó ní ẹ̀mí wa o 0032340765 tàbí 0033898505. Gbogbo èèyàn ẹ jẹ́ kájọ yín Jésù.
3: The Oyo State College of Agriculture and Technology, OISCATEC Igbora, a polytechnic of choice, invites qualified candidates for admission into its full-time and part-time national diploma and higher national diploma for 2026-2027 academic session. Candidates who scored 100 marks and above in UTME are free to apply by logging on to admissions portal on eportal.oiscatec.edu.ng, while HND applicants are requested to register on OISCATEC admissions portal for further processing. OISCATEC also runs degree programs in affiliation with the Federal University of Agriculture, Abeokuta, for candidates seeking admission into 100 level and direct entry 200 level. Applicants who scored 160 and above in UTME can apply for the degree programs online via https://admission.funab.edu.ng/2026. For inquiries, call 0803-770-4172. OISCATEC, training for innovation, for its efficiency and self-employment.
4: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀dọ̀ kí ìròyìn ó ti gbéra tán yányán ẹsìn funfun kútúpà kútúpà ó gbéra tán nù sẹ́hún. Ìwé ìròyìn The Punch ni mo ní yìí ọ̀wọ̀ ni.
5: Mo wà déédéé ọ̀sà ń gbọ́ tí mò ń dáhùn.
4: Mọ̀ náà ni mo ní kí mo jẹ́rìí ẹ̀ mo ní yìí ọ̀wọ̀ mi sí dáadáa. Ìwé ìròyìn The Punch ní àyè ni wọ́n ti mú ròyìn àkọ́kọ́ ká o níbi tí wọ́n ti ní. Wàǹwà nílẹ̀ yìí ààrẹ Bola Ahmed Tinubu ìná lọ́mọ̀ ti pàláṣẹ wípé lójú ọgán kan lọ rèé fi kélé òfin bí ẹnìkan ilé tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní George Buchi Nwabueze kí wọ́n sì ní kí àwọn akọ̀wé àgbà mẹ́ta ní ọ́fíìsì akọ̀wé àgbà nílẹ̀ yìí kí wọ́n lọ rèé rọ́kúnlé o lẹ́yìn tí wọ́n ní àjọ òfegè míì tí ó so orúkọ rẹ̀ nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ìní àmọ̀ ti kẹ́ fún báyìí kódà wọ́n ní lára àwọn akọ̀wé àgbà eléyìí tí wọ́n ní abi ọ̀hún bá látàrí ńlá ti rí ms danjuma nadungu gagare àti richard filangua wọ́n ní ẹni tí í ṣe alága fún àjọ tí ń gbógun ti ìwà àbàjẹ́ nílẹ̀ yìí icpc ẹ̀yin ọ̀mọ̀wé musa aliyu sanu hanranu ń lo fi ọ̀rọ̀ ìlédè o fún àwọn oníròyìn ní ilé ààrẹ nílùú àbújá níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ ní ọjọ́ ẹtì friday wípé igbe kegire o eléyìí tí yóò mọ lọ rèé fún ààrẹ bola ahmed tinubu lábọ̀ níbi tí wọ́n bá iṣẹ́ ìwádìí dé ní àárín ọjọ́ méjì péré wọn ní lẹ́yìn ìpàdé eléyìí tí wọ́n ti kọ́kọ́ ṣe o lọ́jọ́ bọ̀ thursday oni Aliyu lo ṣalaye oro wi pe ajo mi eletan to ti ke fie wi pe eh on des gika kidi igboro ti o si ninu iwe ijoba ina ni opo ko re ni National Brands Development and Made in Nigeria Special Project Office oni ajo yi ti ojo ofege ina ni won ni won fun office ni ilu Abuja o ni office ijoba lona ti o to nigbati o mo te waju won ni leyin wadi ore kini we en la pada ri pe a omi mo tun re eyin fans e mo gba wa won ni ajo won National Brands Development and Made in Nigeria Special Project Office ina ni ani isin sin se lagbon be won ni e wa mo wo se ri ajo gangan lo je pe eni to gberu gangan tin polowo re gbanjo ta ni ora ini e po ko ni George Buchi n wa bu ese won ni e si wa mo wo se ri George Buchi n wa bu ese yi orisirisi o ko ini a ka fi wi pe I mo lo won ni nigba mi a lo George Nathan igba mi yo lo George Nathan n wa bu ese nigba mi honorable George Buchi n wa bu ese koda atun mo lo omo wa George Buchi n wa bu ese tabi ko lo George n wa bu ese sopona Aliyu lo sala yoro be won ti wa ni eh awon oni bu e ke di wo o lori ase ti are Bola Ahmed Tinubu ti pa fun I pe gbugbu awon ajo to ba tun jo be to ji ofege lo sise iwadi lori won wa ti ni awon si test waju o ninu ise iwadi awon amon won ti ni ka lo re bi kele ofin bi awon eyan ta je wa baje na simo lori o
5: all right eja ko lati le Nigeria to kan gbugbu wa gbagban Atiku nlo ti soro Jimason oni are le Nigeria Bola Ahmed Tinubu eto wa tunto leka eto joba ni won ni o ti wa da nkan le bayi to je pe bi ori se ntara ale lese nta alejo eni ti nbo loju ona gan oni kini ohun okan eni to ti fi igba kan ri je igba keje are ile Nigeria Atiku Abubakar en lo ti ko oro kan ele ti are Bola Ahmed Tinubu ele ti o so to si wa salaye wi pe ohun tun fe da si eka to ni se pelu epo robi nle yi lati je ki nkan ki o tun sun wa bo won ni e tu danu Mr. President gbogbo awon eto te to kale te le pe ni atunto eka eto oro aje te fi yo owo lori owo ranwo ku lori epo robi won ni se be wenu le wenu oko awon omo Nigeria ini won lanfa ni ati gbe igbesi aye to ti e rorun pa pa ati ku soro oko leto won ile ekun latodo en to je olubadamoran pataki lori eka itoroyin fun Frank Shaibu lojo eti Friday inbe lo ti wi pe baba ti en so eni ti o danileko nipa atunto lori eka eto oro aje tabi ba se se eto oro aje gan ti o fi mu yesi won ni ke seru are Bola Ahmed Tinubu ni o ma wa da awon omo Nigeria leko won ni ewenu le ewenu oko eleyi ta re se en lo ti je ki nkan ko gbowo lori owo oko won ni aye eyan le ko tun lanfani owo oko ti o tun fe jade soro ara re o tun won won ni ilegbe onje jije gbogbo e wa won gogo eni to jo mo oye sipo are labe egbe oselu ti ADC en lo soro won lojoru nigba tin soro tin se nfa ko mo okun yo oba ni lakoko yo eyan ma Nigeria ke won ni be ba lanfa ni ati dibo fohun lodun 2027 egbo mi daada nkan koko ti won ko se fun yin ni pe won da owo ranwo lori epo petro won da pada Atiku ni nsoro o oni gbogbo eyan to ba wa kowo na tori aye kowo je to kowo na eni yo po pada oni Tinubu oro ti wa nso to ni e kini kan o nkan kan oni nigbati Tinubu na yo fesi oni ha balablu oni Tinubu salaye pe oro ti Atiku so to ni owo tun da owo iranwo pada sori epo robi ile Nigeria oni eto ijoba oye rara ati rara ni nigbati Tinubu yo tun fesi o tun yabara sori eka eto ti idibo to waye ni ipinle Osun to si salaye ti o yi oro ohun sotun yi sosi to ni aimo kan mo kan ninda Tinubu ninda Atiku laamu nigbati eyan so pe owo tun da owo ranwo pada sori epo robi ile Nigeria ri pe to joba ino yes ko ye
4: odo aje se be ki mu eyi ni ayin kan ide iroyin to kan lori wipe be ba bi le dibo fun mi ele ti mo jawe olubori ti mo si wole eyin owo ranwo ori epo ele ti an ti yo guga won da pada be o teyan omo nigeria ti esi mo gbadun yin bi ra inu oyin o ni ayin won ni opolopo mo orilede nigeria ina ni won ti fi erongba won lede o lori ifanfa ni nto jemo wipe a da wo iranwo ori epo pada a ni da pada opo awon ti an je ojini lagbon itu oraje nile yi won ni ko wa won ina ni an foro lede leyo kokan o amosa ninu akojopo oro ko wa won won ni nibe ni won ti nsalaye oro lara awon eyan ele ti won je ojini tan nsalaye oro na in latiri omowe ayo teriba managing director ato steven asset management temo ogbeni olatunde amolegbe eni ti se oga agba ni ile ise icap securities won ni awon eyan ohun temo omowe uju ogubunka awon ti won je ojini lagbon itu oraje won nigba ti won ko oro ko wa won jo won ni ti won nsalaye oro ina ni igba se ri oko ju omi eleeto ti koja lo ini oro iranwo ori epo yi o be ba ni e fe da pada won ni opolopo awon eyan eleyi ti won ti nse dokowo tabi je fe se doko lagbon epo betiro ati afefe gasi won ni e je ki iregwesi ko ba okan won ba won ikun si baje ma awon eyan na la nigba awon mo ti waju ninu oro won ni ta won wo ni pe owo ti won ba ri lara bi o ti yowo iranwo ori epo ibada wi pe ki joba samulo re lati pese ohun amayederun fun omo nigeria ki gbesi aye won ko tun bo ba ni tumo si kolapa lara won won ni tan le so nu o amo sa wi pe fe da owo ranwo ori epo e fe da pada won ni opolopo le ise na le se pe e so di akurete ti nko si baje kanle lagbon be won o
5: all right afẹ polowo oja ngba ba te ka polowo oja de e do ki iroyin nta si waju o
0: e do ki iroyin
6: mo kan samo
7: arogun gbogun mi padi aduro olosun meta meta
8: ti sa yi tun ko
7: akore majemu ti ajo

0: Plaza. Bẹ́yìn a lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala pio basi koda. Abi so wa da ni. Airo rusun. Aratita. Sagun sagun. Kẹyàn mẹ dagba pupọ kọ ma rin kọgẹ kọgẹ. Kẹyàn ma le gbapa tẹsẹ. Ki won ma gbẹyan sega. Kori o ma oye. Ki nkan ma rin ninu ara. Ọgbẹ nu. Ifunpa giga. Iseto. Katalese o ma kan yan gogo. Ki bata o sesi bọle seyan ko ma mọ ko ti bọ. Kẹyàn ma ru ma gbẹ. Ọpọ lo ti lorisi risi ogun. Sugbọn ti oro na abayo. Ona abayo ti wa bayi o. Kan si le se toni toni aba etkia. Kokoro nu eje, ora nu eje. Paja paja ya jija jeri jeri. Aile mi dada idakole. Kọma kunrin o ma le se dede. Ara ma gbẹ gbẹ gbẹ. Aro ma legun. Igbese kan ma nkia ni pataki. Kata de gbe gbese ni kiakia. Kẹda o wa. Laparapa ni gbadun aye. Oseni ti nbe laye ti oni ti ndalamu. Ero gbalode nbe faye o. Lati ma bi arun sapa mo si. Kan si toni toni aba etkia. Egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan. Eka le ise mo joyin lola complete. Iwo ro di badan. Telephone 08033715988. 08033715988. Enta tajua le. Lama toni toni.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ t

0: to lati eka ipolowo oja lohun akiyin kaabo pada awon eyan wa lori kan ni facebook wa ri interdo nbe eyin ba se nwo bayi alanfa ni ati siare mo ko fe wo comment ba phone awon ti itin pada dagbere bayi
1: o di gozi no o wo ko man
0: olagba olagba
1: se ma ti fun leje nani
0: olagba bi bi tan ta bayi o pupe ni alright won ni ni pinle osun lohun oye banji in lo ti pe fun alaafia ofo ka o gbodo firuna gbama nipinle ti osun ipinle omo luabi eni ti o je omo oye labi egbe oselu ti all progressives congress ninu ibo ti won se di tasipo gomina bola oye banji in lo ti wi pe e lo re simido eni keni ini ko gbodo fa laasigbo hun wahala kankan ma be lo si ro gomina ademola adeleke lati ba awon alatileyin e soro ko ma se se ikolu si omo egbe oselu ti APC ma nibamu pelu oro ti oye banje to so oni awon marun ototo ni awon eleyi ti won tun se ikolu si ni ile baba tohun ti se lu ohun gangan ni kire ni agbegbe ijoba ibile ti re wole lana ode yi ti soju eti nigba to oye banje nba awon akoroyin soro leyin to ni ipade papo pelu Are Blahame tinu bula so vila. Ni lua buja. Ipa diyo wunto lagba. Le yituwani ademola adeleke na. Una ni kwa de. Pelu. Are Blahame tinu buto chulo ritek pepe. Iwe ripeto. Mokpere ngede mofi goro jeka. Moti jawi o lubo rio. Inwe to idibu. Ni pili oshon. Hane. Ope ro tikere tikere. Awe ya timbe. Ni pili oshon. Pa akpa ajula won lo shelu. Inu egbe oselu kokan pe e lo re simido eto edibo ti wa o ti lo e je ki a sora wa ni osisu owo ki a si sora wa lokan ka si ri daju pe ipinle osun in logo ki agba inu oro ti ohun bi nda lohun eni ti o je agbenuso fun gomina adewale ademola adeleke yun olawale rashid nilu osogbo lo ni oro ti oye ba nje so hun olagba po ohun ni si npe fun eyin alafia ele to dogbe leyin ti won ti jo se ipolowo eto dibo lotun lo si won ni lakoko yi ipinle osun ipinle omo luabi ni o enikeni o gbodo se adada mo o
2: oda iwe iroyin the punch ni aye nibe ni won ti nsalaye oro wipe ajo ele ti ngbogun ti mi sowo olukumo kumo ati wabaje to ni se pelu eto oraje nile yi EFCC won ni ini ema ti yonda owo eleyi ti se ti ijoba ipinle osun o eleyi ti won ni saju ini won ti gbese ile o ti won ti pa ti won je ki won lanfani lati na owo na latari esun eleyi ti won fi kan won wi pe ijoba ipinle osun ina ni ti gbe awon owo ngba agbon bi ti o ye ki won gbe gba lo o won ni iwe iroyin Saturday Punch ina lo fi die mule loju eti Friday wi pe awon apasun ohun eleyi tin be ni ile ifowopamọ First Bank ati Senate won ni ina ni won tin sise bayi o ajo EFCC dan ni lojo karun osu kejo odun ta wa yi ini o ti gbe gede ti o ti gbe igi da apasun ohun lorun wi pe e gboro gbe owo jade kuro ninu apasun mo yi mo o post no debit si apasun ohun eleyi ti je ti ijoba ipinle osun leyi ti an salaye oro pe iwadi awon ni lo pada fihan lati osu keto odun 2026 wi pe won tin gbe owo jade ninu apasun ohun te pe won didi gbe kale wi pe kan fi mo se amojuto ayika ti ayipada oju ojo ni won ni owo ohun lo to bi bilionu mokanla naira won ni amosa nigba ti ri pe won gbe owo ohun jade ti o si woye pe gomina ademola adeleke ati joba ipinle osun won fe lo lati ma fi rabo lowo awon eyan ni won le na ba ya fi gbe igida o amosa won ni are bola bere tinubu ina lo sapejuwe igbesi ajo EFCC ohun gege bele to ba ni loju je gbo pa wa ni loju ogan egbese ku nbe e je ki won na won bo se wu won o won ni adeleke won ati eni ti se amofin agba ni ipinle osun won le se pe e gbo e lo re gbe ijoba gbe EFCC e ru won lo ile ejo lasiko ta won ni amosa nigbeyin gbeyin won ni gbogbo gbeyin lati kan se eni ti se agbenuso fun ajo EFCC dele oye wale won ni ko wole ini so amosa o won ni koda commissioner fun eka eto nawo ni ipinle osola ogun gbile won ni ngba gbeyin lati pe won na ko wole ni so won ni amosa nigba ta lo re se ayewo won ri pe apasun won na itin sise o
0: alright nipinle oyo ayin won ni agbarijopo awon egbe tin gbohun soke fun adura fun eto ijoba rere eka ti pinle oyo lojobo ojo toze ni ogunjo osu kejo odun ta wa nbe yi ni te ni kere ti kere won ni won ti kora jopo awon afa awon paito ati gbogbo awon omo egbe oselu ti All Progressive Congress APC ni gbagan ti Alice Hall ti nbe ni adojuko ile ewosan ti UCH ni second gate ni badan ele ti won fi gbohun adua soke ti won si pe akori e ni to ipase wa oluwa inu apero ipade alagbara na ibe ni won ti npe fun ibewo lati oke wa ati itoni to gagara fun are ile Nigeria Bola Ahmed Tinubu ati igbakeji are Kashim Shettima eni ti o je omo oye sipo gomina yun senator Sharafadin Ali BSA honorable Adesoji Michael Adedeji ati gbogbo awon omo oye patapata si ile igbimo asofin ti agba ti keke ati ti ipinle inu egbe oselu ti APC ti won bo ta bombo lodun 2027 ti won si wa lori eyin apere wipe to a fe dibo wole won ni igbonje igbesi owo ni won gbe nipa bi won tin to gbogbo ona papo siwaju eto idibo odun 2027 won lawon eyan won to je pe won to million kan ni ipinle ti oyo ni won pe tepero lati fi ibo soro ti won o si pese ibo ti o le ni million meji daada yun lodun 2027 o fi die mule nigba to n salaye wipe awon to je adari inu egbe oselu ti APC ni won ti se itileyin fun ajo ohun ti fun egbe ohun to se lagba to lakake eni ti o je adari fun egbe ta n so na Alhaji Abdul Hakim Olarewaju Olatunji Adekunle Atilade ina salaye pe ikorajopo na ni awon fi n bere lowo Olorun pe ki o darapo mo isejoba ti n be nle Nigeria ki o si to awon be ni awon ese kuku na ni won o kuro ninu awon ti won fi adua atileyin nigba ti n soro oni eja ti bi Sanaka Ike Sogun won ni eja mu lati odo awon to je oloye ni inu egbe oselu ti APC tabi inu egbe ohun oni won kere rara oni won fe to bi eyan bi 700 oni ka tun wa lo soda awon to je adari awon akowe nijoba ibile oni lori ate ta awon tin bara awon soro awon le ni egberun ka o ti awon wa nbe oni be la won si wa yika ti butoro awon ipinle nle Nigeria o tun wa salaye siwaju wipe itileyin ta won se fun egbe oselu ti APC paapa ju lo senator Sharafadin Ali to ja ayo ti se nsoju ekun idibo ohun ninu egbe oselu ti APC laarin gbogbon Oyo ati honorable Adesoji Michael Adedeji ti won dijo ndije gege bi igbakeji won ni won wa salaye Alhaji Atilade in lo ni egbe ohun in lo nsise ti eje pe boya won rogbo kule ijoba tabi won gbowo lowo eni kankan inu oro iwaasu ati iforowanilenuwo alagba iyun oluso aguta alagbe Vincent ele ti o soro inu we Timothy kini ori keji ese kini oni eyan mo Nigeria e gbadua fawon alase o soro ohun ilekun nigba ti ohun na o tun soro Alhaji Oniyantu eni ti o je ojini to mo nipa esin ti musulumi ta pe ni scholar oni inu awon oro ti ohun na so to si soro ninu iwe mimo ti Alquran o soro ninu sura an-nisa iti ese kokan dini ogota nigba ti won salaye oro ohun ti gbogbo e to si kun mu bi dodo efan eni ti o je adari ni ipinle Oyo Abilekọ Miriam Abiola iloki awon to je alejo kaabo nigba ti apero na in to bere nígbà tí wọ́n wá sọ̀rọ̀ tí wọ́n ń kí àwọn èèyàn Alhaji Atiladé ńlọ́wọ́ ṣàlàyé pé ẹ̀yin èèyàn mi ò wọ́n ní o kí oníkálukú kọ́ padà sí wọ́ọ̀dù wọ́ọ̀dù báyìí kọ́ wá lọ rèé bẹ̀rẹ̀ iṣẹ́ lákọ̀tun àti ìjọba ìbílẹ̀ tẹ mọ́ ìpínlẹ̀ ẹ ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC gbogbo àwọn tó jẹ́ ọmọ òye inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni kí wọ́n wọlé sọ bí elékùrọ́ ní ọdún 2027.
2: ọ̀dà ìwé ìròyìn the nation ní àyín wọn ní gómìnà ìpínlẹ̀ ogun ìhùn dàpọ̀ abiodun lọ́jọ́ ti friday iná lọ́mọ̀ ti tẹ́wọ́ méjèèjì tó sì gba omilẹ́ngbẹ́ àwọn tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú àti àwọn èèyàn tí wọ́n ti gbà kan jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú pdp tẹ́mọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ àtòǹtí adarí nínú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọ̀wọ́ adc ní tìbútòrò àwọn ìjọba ìbílẹ̀ eléyìí ti ń bẹ ní ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ ogun wọ sí inú ẹgbẹ́ òṣèlú apc o wọn ní àwọn èèyàn ọ̀hún eléyìí tí wọ́n kóra wọn jọ lógunlógun lọ́gbọ̀nlọ́gbọ̀n tí wọ́n wọnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọn ní iná ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ kíá wọ́n mọ̀ ti rí ìmọ́lẹ̀ eléyìí tó ti hàn sí ojú wọn báyìí ni o wọn ní nígbà tí wọ́n ń gba àlejò
3: wọn ní ibi tí wọ́n ti máa ṣe ètò ojúde ọba ni wọn ní níbẹ̀ ni gbogbo àwọn èèyàn náà ni wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apc o wọn ní dàpọ̀ abiodun lọ́wọ́ ṣàlàyé ọ̀rọ̀ pé kódà ìgbésẹ̀ tí wọ́n gbé lásìkò yìí nǹkan lọ́ dáa o ti wá rọ̀ wọ́n wípé aya ti bẹ́lẹ̀ o ti bẹ́ sí sẹ́nu o kí kálukú wọn gba gbogbo wọ́ọ̀dù wọn lọ kí wọn lọ mọ ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ láti rí dájú pé ẹgbẹ́ òṣèlú apc iná ló ṣe bẹ́ẹ̀ tó jáwé olúborí o.
0: ọ̀rọ̀ ewéke ló ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì sọ ilẹ̀ ẹkùn o ṣé ọfẹ́ tún kíní ọ̀hún kàtàn máìkì fún lápá abẹ̀rún náà ní sọ ọfẹ́ tún gbé ni àbí ni àwọn kankan máa ń bẹ̀ tí
3: ó fọ́ fún ṣẹ́
0: rẹ̀. wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wíkẹ́ ló ní gbogbo àwọn tó bá jẹ́ ọmọ òye sípò ààrẹ lọ́dún 2027 àfàìmọ̀ ká má ní ẹ̀jẹ̀ rúru torí àkọsílẹ̀ iṣẹ́ alágbára táwọn ń ṣe gẹ́gẹ́ bí olóṣèlú tó sì mọ nǹkan tí ń ṣe nílẹ̀ nàìjíríà ilà wọn ti tó gbogbo ẹ̀ báyìí tó sì jẹ́ pé àwọn tó bá fẹ́ ta kàngbọ̀n pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu wọn ó sún ṣòkòtò wọn tí ó sì le dáadáa ẹni tí ó jẹ́ alákòóso fún olú ìlú nàìjíríà fct iyesan wike ni ló ti ṣàlàyé pé àwọn ọmọ òye lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti african democratic congress adc atiku abubakar àti àwọn míì táwọn náà ń bọ́ ta lọ́dún 2027 ni wọ́n gbọ́dọ̀ múra dáadáa wike sọ̀rọ̀ wọn nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú àbújá lákòókò tó ń ṣe àbẹ̀wò sí àwọn àkànṣe iṣẹ́ alágbára eléyìí tí ń ṣe lọ́wọ́ nílùú ti àbújá ẹni tí ó jẹ́ alákòóso náà ni ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó kò sáàyè lásòfilà lákòókò tá a wà yìí ẹgbẹ́ òṣèlú alátakò sì ti di akúrẹ̀tẹ̀ wike pàbí ya bì dún ọ̀rọ̀ ó ní mo ti ṣàlàyé fún yín wípé ní ẹgbẹ́ òṣèlú kankan tó jẹ́ alátakò tí èèyàn lè káyà sókè nítorí ẹ̀ ó ní kí ni wọ́n ní gan ó ní àwọn tó jẹ́ pé wọ́n kẹ́ ń ṣe àwàdà kẹ́ríkẹ́rì bí bàbá ṣùwé ni inú àlàyé ọ̀rọ̀ tọ́wọ́ ṣe ó ní ẹ tiẹ̀ sọ fún wa náà ta ni adarí ẹgbẹ́ òṣèlú alátakò téèyàn wá lè gbọ́ orúkọ rẹ̀ tí èèyàn káyà òkè ó ní ká ní pé ẹgbẹ́ òṣèlú pdp tí làásìgbò tí ìbí wọn dànù tíjì ayé ò tí ì gbá wọn lọ ni ó láàṣì lè wò wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí ó jẹ́ alátakò tọ́lákàkì ó ní ṣùgbọ́n lákòókò yẹ òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ni àṣà tí ò ní kánúnú ó ní lákòókò yìí gan àwọn tó bá jẹ́ alátakò fún ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n sì fẹ́ díje lọ́dún 2027 ni kí wọ́n so ṣòkòtò wọn kole dandan.
2: ọ̀dà ajé mú yìí náà ní àhín ìwé ìròyìn vangard lọ́kọ́ o wọn ni àwọn tí wọ́n jẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ kànrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ilé tí wọ́n bẹ̀ ní ìpínlẹ̀ benue iná ti gbójú agan o sí èròǹgbà ìjọba àpapọ̀ láti da ibùdó ìmọ̀ sin ẹran ranching láti dálẹ̀ ní ìpínlẹ̀ benue o tí wọ́n yìí ṣàlàyé ọ̀rọ̀ wípé nǹkan àkọ́kọ́ ilé tán fẹ́ kíjọba kọ́kọ́ ṣe ni pé àwọn èèyàn ti ń bẹ ní ibùdó ìfiniwọ̀ pé kí wọ́n tètè rí dájú wípé wọ́n padà sí ilé ìkó àwọn o lára àwọn adarí ọ̀hún iná láti rí ààrẹ fún ẹgbẹ́ UTMUT ọ̀chẹ́ tóhà kí ló dùmà wọn ni iná wà lórí ara àwọn yẹn tán sọ̀rọ̀ àti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ míì tí wọ́n sì ń fi ọ̀rọ̀ léde pé nǹkan àkọ́kọ́ eléyìí táwọn fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ ṣe iná ni pé ẹ dá àwọn èèyàn padà sí ilé wọn
3: bi anfani ba ti wa lati se yun ti ogun kan ti lojutu e wa so wi pe e fe da ibudo daran je le o
0: owo kejo na abi ka tun ko lapa bi ni seyin o pada
3: oya so
0: oda all right makinde soro ni pinle toyo ta wa ye oro to wa so o si ni se pelu eka eto idibo ni odun 2027 makinde ala yoro to so na ti o si salaye to si wi pe eyin eyan ni ewo e ma wegbe o eyan ni ewo lakoko te ba fe dibo fun eni to ba je omo oye sipo are lodun 2027 oni e ko gbogbo awon tin dije dupo lodun 2027 papo ti ipo are oni be ba si wa ko won papo e se ayewo fini fini fun won nipa ati ma se bo papa awon titi nbe ni akoto ti ijoba oni alaye oro won ni eni to je gomina fun ipinle oyo oni me ro se yi makinde oni en ba en te ba ti ri pe awon nkan ti san se bo lateyin wa eyin bi igba ti o ka toto ni oni he irupe eyan be ko le tun gbe pada sori apere gege bi are ile nigeria iwe royin ti vanguard loko iroyan won fun ti aro toni
3: oda
0: ileti
3: mo eje se be ki mu eyi ni ayin o mo pe moto se lo loyo baba ta a toni oda eje ki se be ki mu yi ni ayin o won ni ojogbon isiaka olayinka kolawole o pe odun merin loni ti kabiyesi olubadan ti lebadan oba mahud olalekan ali okunmade ti won fi won keji ti won fi won je o magaji agbole elegun ogbagba ni isale bodi ni ilu ibadan magaji ojogbon isiaka olayinka kolawole won ni ori owo ori ola ori apesin lori re o peregede o fi gboro jeka eyi ni omo eso ko yi omo aro ni ogbele oni ko yi osimi ogun lo eso eko yi kan ki gbo fa leyin iwaju ni baba yin fi gbota ke pe laye ke po laaro ki eyin na ba won ku ajo le badan bakan na ni won ki boro kini adini ile yoruba edo ati delta alaji abdurrahman abiola mustafa ziko ku igbelaruge ile baba won won ni ile elegun ogbagba isale bodi ati ifowosowopo pelu gbogbo omo ile lapapo won ni awon si ladura fun yin pe oluwa ma je ki olohun ni je ke lo kikuru emi o an te wa buwolu wi ohun alaga omo ile ogbeni dauda akanni lawal baba isale alaji imam tajudin kolawole akapo ogbeni abdugafar adioye alukuru afa musa olayiwola akowe kede honorable abdul jalil abiola reju aro bo si mo lagbon benu
0: all right oroke fun ti aro toni ṣugbọn ka to ma lo awon senator kan ile ti won ko nu egbe oselu ti apc ni pinle ti kwara ni won ti wi pe awon kan ko nu egbe oselu apc ni o awon si n se atileyin fun are bola ahmed tinubu to mo fi akoko yi ki ore be daada tin sojo bi loni oloye bola kale lukman engineer bola kale lukman igba odun odun kan ni ojojo ni sowo ko ma le
3: naja
0: ko bayin lara ota le
3: ka to wa ma feleyun na ki obin eyan re ni o
0: obin san oya oya
3: sera bola sade adebayo adeosun
0: aya ni
3: aya ni vision akiku
0: ojo obi na ni ola si ni abi ola na kan ni
3: ola ni oko re se eto
0: yo la ba
3: wo se ojo obi loni boya ka je keje
0: ko lo la ka yo de adeosun o papo mejeji se mu lapa kan pounded yam
3: abi le basi
0: eba to be la ola ba
3: e se wo ja
0: galili nlu gbon yin na ni
3: all
0: right titi ola ti e ma pade awon akin egbe wa mi laarin ago meje si mejo ago mejo gerege ni bo se nlo yo gori ate
3: temi tayo yin ladun
0: ago mewa koja se ju die ti wa lu se lo pelu sine alayo se won ari bi koda lo ko me the special one na jo gori osa e se won te ngbo wa
3: e se won abide mi lo ko temi akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se loro baba ko ti a mo se lojo ale oni yo san wa si dada o dabo
4: La Gelu FM Jagaba Gogo Radio Maro Wancho
5: Maro ń safara oyin safara daniel saimi pe afara oyin lo tun ju gbogbo afara na eleyi lo de fa fun ise alpha travels limited ile ise to ti ogbon tarige ninu kabani to we rina lo si ile okere anfani nla leleyi fun iwo to ba fe lo si ile america lona rorun lai san owo kankan titi iwe rina visa yo fi jade ma bo tarata si ile ise ti ko ni jani kule alpha travels limited
6: eku dede woyi bi gbogbo ti e tin lanfani lati ma gbo wa lasiko yi akanse eto eleyi ti ile ise harifa travels limited ti o nigbowo e ona ni o nde si eti gboyin bayi to gege bi ayo ba se ma npa lowo yi pe enu ni kan bayi ona ni ati gbopon raymond adewale adeyinka to je alase ati oludari harifa travels limited eleyi to wa ni oyerogun shopping complex opposite gate 3 Adama Sigba Faju Road Ibadan won be nile agbara pelu mi lasiko yi edakun e ba nki awon ara ni
7: eku dede woyi o se dada la bayin emi ni ogbeni Raymond Adeyinka Adewale
6: edakun ile ise yin ari pe to rinan le nba won se nbe bo le se nbe o e salaye ni won ba fa won yan
7: a nba won se eto rinan lo si ilu okere a se ti Canada a se le ti won mo si London ti o gbe won mo ni United Kingdom a tun se ti Schengen na won Europe and Australia ati be lo
6: e se ti bi Dubai ni
7: a se Dubai Aise Dubai akori pe ero to nlo sibe ko dabi awon to nlo si ile Europe abi Canada abi America
6: awon anfani wo lo wa fawon eyan to ma wa le ise yin pe ke ba won seto irinna
7: anfani to wa fun opolopolopo koda gan ohun to mu wa ni akanse eto eta ni lowo lowo ta nse bayi si ile America a n se yen lori pe a gba owo kankan lowo won eti a mo si zero deposit ki visa jade ke to sanwo e foju ri visa yin ke to sanwo kankan fun ile ise wa
6: nigbati visa ba wa jade tan gbo sowo gobo eko won pada san ba
7: won ma sanwo gbo ko se gobo nitori pe gbogbo alamo bi ilu isere nitori bi ilu isere na la se gbe akanse eto ati lo si ile america wi zero deposit sile baba ti se fun won won ma so die die
6: awon eto gan ni abi awon eyan wo ohun gangan ni eto ran te se lowo bayi lo wa fun
7: a ko se en ti o wa fun a ko fun awon omo kekeke lati omo odun 12 wa sile ni ori ofe lati gba visa won lai sanwo
6: lai sanwo kankan
7: visa ba jade ko so won nikan awon akande eyan na ta mo si left privileged people ton ba wa si odo wa a kan lo so visa fees won ni then ti visa ba jade won lo lati so fun wa
6: won ni owo kankan lati so
7: a kan se na lati ri pe awon na contribute si orile ede won
6: fun idagba so ke orile ede lati ran won yen lowo
7: lo rogbo ti ri ba kankan
6: lo je ke ma se be
7: o le je ka ma se
6: ta ba wa bi ni ta ba beere o todun melo te ti wa lenu ise igan
7: odun ni mi mi se awon oloko gbogbo àwọn tó ń ṣe travel agency ṣàṣàlẹ̀ tí ò mọ̀ mí wọ́n dẹ̀ mọ̀ mí ní ilẹ̀ nàìjíríà náà káàkiri káàkiri ohun tó bí ogún ọdún sẹ́yìn tá a ti bẹ̀rẹ̀ tá a bá ń káàkà ní mí ní
6: ìlú ogún ọdún sẹ́yìn
7: ogún ọdún sẹ́yìn ló
6: bá tó ti bá wa ní pé ká ẹ ṣe àkójọpọ̀ orúkọ àwọn tẹ́ ẹ ti ṣètò ìrìnà fún tí wọ́n ti lọ sílẹ̀ òkèèrè bí orílẹ̀-èdè amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ ti dákọ yẹn wọ́n tó mélòó
7: kò ṣe ká
6: ọ̀dà fún àǹfààní àwọn èèyàn tó bá ti ẹ̀ wá fẹ́ pè yín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ fi nọ́mbà yín ta.
7: Nọ́mbà iléeṣẹ́ wa ni 08032621
6: òní nọ́mbà yín kò jẹ́ bí o ṣe lóhun ó jẹ́ ìyẹn lórí àkànṣe ètò eléyìí ti iléeṣẹ́ harifa travels limited tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìyẹn eléyìí tó wà ní oyerogun shopping complex ní opposite gate 3 Adama Sigba Fajuyi Road Ibadan fún ẹ̀yin tẹ̀ ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ẹnu Mr. Raymond Adeyinka Adewale lórí ọ̀nà àti rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti ṣe ẹ lè pè wọ́n sí orí nọ́mbà yìí 08038262191 ẹ sì tún lè kàn sí iléeṣẹ́ wọn tó wà ní oyerogun shopping complex opposite gate 3 Adama Sigba Fajuyi Road Ibadan ẹ ṣe púpọ̀
5: gbọn safara oyin safara daniel saimi pe afara oyin lo tun ju gbogbo afara na eleyi lo de fa fun ile ise alpha travels limited ile ise to ti ogbon tarige ninu kabani to we rina lo si ile okere anfani nla leleyi fun iwo to ba fe lo si ile america lona rorun lai san owo kankan titi ti iwe irina visa yo fi jade ma bo tarata si ile ise ti ko ni jani kule alpha travels limited
4: lagilu fm 96.7 ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí
8: ti Oluwani Unisex Salon and Spa to wa ni Joyce B Off Ring Road Ibadan n wa awon osise wonyi installation ventilation hairdresser makeup artist barber spa lashes ati nail tech bakan na an se idanileko training fun gbogbo ise yi fun ose meji ose mefa ati bebe lo enikeni to ba nife si ise yi gbodo ti ni iriri odun meji gbako e fi iwe eri CV yin sowo si WhatsApp number yi 0805-755-1607 lekan si 0805-755-1607 olukede ti Oluwani Unisex Salon and Spa.

0: ọ̀nà ẹ̀kọ́ ọ̀yẹ̀ tó là pérégede káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tọ́wọ́ jà kánì lágilú fm tó ń fẹ́ dé lóòrọ̀ òní mú kí n pé ẹ káàbọ̀ sórí àkọ̀tun ètò yín ètò wa bó ṣe ń lọ ní ìkànnì lágilú fm òkè gajòkè ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nìbàdàn àwa ti ju àná lọ ọ̀làjù wa lọ ìjà àgbà ńlá wa àtò ní ń dù elédùmarè ọba tẹnilẹ́gẹ́lẹ́gẹ́ ṣàgbéjì ara ọba tó jẹ́ ká ju àná lọ à ń bẹ́ẹ̀ ni pé kó sì já jò ní lọ o ká pẹ́ láyé ká pọ̀ láàrọ̀ ẹ káàbọ̀ sórí àkọ̀tun ètò yín ètò wa bó ṣe ń lọ níkànnì yìí lágilú fm òkè tó ga jòkè tó ṣèlú nì eléyìí tó ń sọ ibi tí nǹkan dé lágbo òṣèlú ní nàìjíríà tí ó yọ ti ìpínlẹ̀ ọ̀yọ́ gan fúnra rẹ̀ lẹ̀ tèmítayọ oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ mi ẹ̀jẹ̀ apégbọn ká má ba àpégbọn jìnnìjìnnì bí ẹni ojú rámú ààbọ̀ ọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹ̀yìn àtẹ̀mí àní fà kankan jẹ̀kọ́ o ò sì ní jẹ́ bẹ́ẹ̀ àní ò ní talé wa iṣẹ́ ò ní mú wa ńgbà kọ̀ọ̀kan o ẹ kú ojú máa láyọ̀ fún tòní ẹ kú ọ̀yẹ̀ tó là pégede bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ketekete ó ní ẹ lórí ọ̀fẹ́ àti gbójú wa live and direct lórí facebook bẹ́ẹ̀ ṣe ń wò ní kẹ́ ẹ ṣíàì ẹ pín kó kárí ilé àjọjẹ́ ọdún bẹ́ẹ̀ nìkan ò ní bẹ́ẹ̀ bá ń tẹ̀lé wa lórí ètò bó ṣe ń lọ torí bó ṣe ń lọ báyìí ó ní àwa ń tẹ̀lé ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun òun la kálégbà ní ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà yìí ilẹ̀kùn mọ́ já sílé mọ́ já òde ó ti já bì kan gómìnà adémọlá adélékè ó ní àjọ inec kéde gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò náà kò sí pé a ṣẹ̀ṣẹ̀ nílò láti máa tẹ̀ túfọ̀ ajá mọ́ ọ̀kan òjọ̀ kan ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà lára àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ti ṣẹlẹ̀ ó ní bí àwọn olùdíje fúnpọ̀ gómìnà kàrin méjèèjì nípínlẹ̀ ọ̀ṣun ṣe ṣàbẹ̀wò sí ààrẹ léètí gómìnà tó wà lóróyè tó jáwé olúborí fi ń pé òun dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún wípé ó fààyè gba ìlànà ìṣèjọba àwa ara wa kò jẹ́ kó torí ẹ̀ dàrú ṣùgbọ́n ká sọ̀rọ̀ díẹ̀ bí àlékún ká lè mọ̀ gbòbí ẹni tó wẹ̀kun olóyè àtíkù abubakar bí ìpolongo òbò ṣe bẹ̀rẹ̀ ìpolongo òbò ààrẹ lọ́jọ́ kejìdínlógún oṣù tá a wà yìí august 18 ó fohùn ta wípé bóun bá dìbò wọlé táwọn ọmọ nàìjíríà bá dìbò fóun òun ó da owó ìrànwọ́ orí epo pẹtiró padà ní nàìjíríà ṣáájú ètò ìdìbò tó wáyé 2023 àwọn olùdíje fún ipò ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta gbòógì ńgbà náà léètà ti rí olóyè àtíkù abubakar ààrẹ bọ́lá tinubu ọ̀gbẹ́ni peter obi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń pe báwọn bá dìbò wọlé àwọn ò yọ owó ìrànwọ́ kúò lórí epo pẹtiró léètọ́rọ̀ náà di sáàbí tó sàásí fún gbogbo ọmọ nàìjíríà ààrẹ dórí àlééfà tán ọjọ́ tí wọ́n ń búra fún wọn ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún làárẹ̀ kéde wípé a ti yo owo ranwo kuro lori epo. Subsidy is gone, gone forever. Gbogbo ala wa nbe pe looto loju ese o ni epo petiro o gbe owo o gbo lori o goboy in ti won ta ni bi 197 naira o di 500 naira lati 500 naira o di 700 naira panic buying bere o tu ti won lotun lo si awon yen bere si beru bojo lori epo petiro. Now in 2026 Atiku Abubakar pe on fe da subsidy pada bi won ba dibo yan ohun ni 2027 se gbagbe pe osu kini ono ti nbo le to dibo are o waye eto idibo gomina o tele ni osu keji be ba nfokan ba nkan to nlo nlu lo ori oro subsidy a da pada on last ti bere eto bo se nlo laaro ni ka ti e won ti eyan omo Nigeria nfe lodo ijoba apapo Nigeria okan gbogi lara awon eto ilana iyen policy ti ijoba apapo Nigeria labe Tinubu fi lede le eto dabi pe o fe mu konu ko lowo oni oro ayowo ranwo lori epo petiro igba ti epo petiro si fe ma wale ohun to ni ija to bele laarin orilede Iran at America ti o yo stress sile le ti won ni oju opo agbami ti epo ma gba lo kaake agbaye Strait of Hormuz pe won gbe tipa le to si mo ara ni teru to mo ibi ta ti mo side to laaro ere Timi Tayo Yeladun Aboro lo ko mi e ku oju ma layo comrade Alaba Adebisi ajo nbe lori eto bo se nlo loni ni Damola Akabi omo ayo lobi ajo wa lori eto ni e ba nki awon to ngbo wa nle ka to olowo oja
1: mo ki gbara le pe apojumo a de ku si ni ni mo ki gbogbo awon ta jo wa ninu kulu ni aro e pe apojumo a de ku si ni eni
2: eka atokun eka gbogbo omo Nigeria lapapo papa julo awon lolufe eto yi awon ti won kiwa ti won yinwa awon ti won gbuwa na a dupe lowo gbogbo won papa julo mo wa ki gbogbo bi oselu ti nbe ni ipinle Oyo pe campaign ti bere bayi a mo reti nti won mo polowo fun wa eni ti a ba so nkan ti o ba dun mo kan se atunse eni abaso to ba dun mo ko gbe ye o
0: ese on won pe ma sore won ni boyin bo ba sore ke en ti ba sore sa bi ibo ba sore won yin gba irin na ni ah ka lo se kini gbe ah ori e ti se kini gan ma sore bi alulu ba se ibi won ki gbe pe awon tin lulu won ba mo bu baba oluwa e e tun won na lowo ni oro aye sirinu e je sai lo se ka polowo oja an pada bo

0: bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣí ìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
3: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀n yín ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Ọlọ́run àfòsítẹ́lì Ẹ̀yọ̀ délé babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láti ṣíde látọjọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mọ̀mọ́ Wòlíì obìnrin Mary Alárápẹ́ Prophet Mayo Wáfẹ̀yíjì Pastor Emir Adéọ̀sán Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ ni pàdé àdúrà yóò máa wáyé ọ́ aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni Olúwawọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lété Nìbàdàn 08135010191 Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
6: Lágílú FM 96.7.
7: Bó ṣe ń lọ pẹ̀lú Tèmi Táyọ̀ Oyèládùn ló ń lọ lọ́wọ́.

0: tètè níbẹ̀.
1: Bàbá Ìbàrùn bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùn tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Lágelú apata mọ̀jà pàtó jàmákùtà Lágelú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ adùn bá dò pọ̀ má kàmúso Lágelú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fariré ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń mì dùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dà mọ̀
4: síbẹ̀ yìí náà ń gbọ́
3: síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ láìró burúkáwò
5: owó nìkan ló lè ṣe o
3: mọ́dá ọ̀tẹ̀ Lágelú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágelú FM 96.7 ìkí wà láhìhí àlùbáríkà polówó ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ
6: mọ̀mí ni mọ́mí náà tún àmàlà kúrò ní ilẹ̀
7: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí ilé Hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù Umrah December Umrah Ramadan 2027. Nísan díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ti pín àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa. Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service rìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119 Mukaddam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
8: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: e se te n gbo wa kaaki agbaye eto yin eto wa bo se n lo n te waju ikanni lagelu fm oke to ga joke ibe le ti n gbo wa kete kete be e se n gbo wa te n wo wa e ba wa share e pin ko kari ile ajoje odun benikan oni e lo se abala ariwisi wa comment section e fi rokan yin so wo be iwo to ba tele apm kanko apm si abala ariwisi iwo to ba ye pe apc on lo support ko apc afẹ mo bo ni awon egbe mejeji bo se ni atileyin e ri pe o nfa ariyanjiyan laarin awa gambi e lo sori facebook wa en ti en satileyin fun apm e type apm en to ye pe egbe apc ni e type apc to ba ye pe laarin iseju bi die ta ni meji si meta en te ba yawo ju te ba ti ko ma so resort e kin to ku lori eto laaro yi e se time go wa ka kiri gumerin agbaye eto yin eto wa bo se nlo na le ngbo lowo nkan ni lagilu fm oke to ga joke en te ba si je pe egbe oselu mi eyen na fi ti yin be tori ko won da bi pe ayan yin po si sugbon gege bi ohun ti won so pe egbe oselu meji oni o sumara won ju peki peki bayi to ye pe
1: close marking
0: ni ka ma fuju sona fun ni 2027 ẹyin ti ẹ n pe ẹ jẹ ki n gba ipe ẹyọkan tabi meji naa. Hello, ẹ kaaro.
2: Eya.
0: Ẹ kaaro nbẹ yẹn o. Orúkọ yín bolẹ ti n pe ipe yẹn ti ja +234 814 291 006 tabi 0912370865 òun lẹ fi pe. Ẹ kaaro.
3: Ẹ kaaro ẹ kẹsẹ.
0: Yes sir.
3: Ọtúnba fún ajé ìlú sọ̀rọ̀.
0: Tó ń gbọ́ yín.
3: Mo fẹ́ràn analysis point lórí state party lórí àwọn governorship candidate tani. Wọ́n mo fẹ́ tẹ mọ kínní kan pé
0: àti APC àti APC ojú pípé.
3: Ẹ rí pé àwọn candidate wọn méjèèjì ló ti wà ń jọba nílẹ̀ ti ṣèjọba. Ṣọ̀rọ̀ pàrọ̀ ló ń sìn wá wo kí ni àǹfààní wo láti jẹ lára wọn láti ìgbà láti wà nìjọba àti pé kí ni nǹkan tó ti ṣe ta lè tọ́ka sí pé yá a benefit.
0: Nígbà tí àkókò bá tó àwọn ẹgbẹ́ òṣèlú yẹn ó jáde ẹ rí pé the ẹ̀sán kàǹpé
3: pàṣẹ. Ẹ ní sùúrù. You are the one that ẹ̀yìn lẹ́ ń ṣe analysis lórí ètò.
0: Bẹ́ẹ̀ni ẹ ní sùúrù.
3: Ìyẹn làá fi ń sọ pé Tinubu ló máa wọlé lẹ́lẹ̀kejì. Bọ̀ṣẹ́ rí ní state àti máa ṣe bọ̀ wọn la máa wá àwọn tálu lóṣèlú o. And we stand on it. Ẹ̀ntàbá ni a máa dìbò fún gẹ́gẹ́ bí aráàlú la máa dìbò fún ló dẹ̀ máa wọlé. So kó ní kálùkù kó lọ sún tò bí ẹ̀ ni. Fẹ́mi kan máa sọ pé bóyá bẹ́ẹ̀dì ẹgbọ́n kan lọ ló ń gbé bọ̀ ló ń fẹ́ fi wá kó alẹ́ wà jẹ. Kòjọ́ o.
0: Pati wo lẹ́yìn wá sá. Ẹ wá ti kú nbẹ. Hello. Ẹ kaaro. Hello ẹ kaaro.
4: Hello ẹ kaaro.
0: Ẹ kaaro.
4: Ẹ kú ìtòkù ní ẹ̀yìn lágbára ọlọ́run. Mo dẹ̀ kí àwọn àlejò wa náà.
0: Ẹ ṣe.
4: Orúkọ mi ni Bógún Bẹ́lá ti bẹ̀rẹ̀ ká. Mo kí àwọn àlejò wa. Fẹ́rí gẹ́gẹ́ bí wọ́n ṣe ti àwọn àlàyé yẹn lẹ́jọ́jọ́ tẹ́ni tí òye bá yé bó ṣe máa padà rí náà ní àdéhùn ọ̀dọ̀ ti ṣe di yín ọ̀rọ̀ ìbò ọ̀sán ti ìyẹn ò lé náà lè fi yẹn jẹ́ ọ̀gbẹ̀lẹ̀ ti jà rárá because gómìnà ètò wa ó ti wà níjọba ọ̀rẹ́ dì wọ́n ti mọ̀ ọ́n ó ti làmìlága ó ti ṣe gúgúdú méje àmì fà ọ̀rẹ́dì so láti máa máa fún ìyẹn kọ̀mpútà yẹn ṣe kò tí ì jọ rárá o rárá jẹ ni so gẹ́gẹ́ bí mo ṣe sọ láàrin àmì jẹjẹ náà ní kókó ẹ fótó.
0: Ẹ ṣe gan ti ẹ pè tẹ bá wa dá sí tẹ bá wojú aago yín bẹ̀ yẹn ẹ rí i pé aago mẹ́wàá ku ìṣẹ́jú ẹyọ kan dundun ẹ jẹ́ kí èmi ò fi ìdìde kúrò lórí ètò láàárọ̀ yìí ẹyin tẹ́ ẹ ń dìbò ó sì ń lọ lọ́wọ́ o a gbé àbájáde jáde bí ò bá jó ni yóò jẹ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ a wo ẹni tó bá borí jù a sì sọ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run tèmi táyọ̀ òye ládùn ààbò ọ̀rọ̀ ló kọ mi ló kọ gbogbo àwọn tá a jọ so ètò yìí pọ̀ lónìí comrade alaba adébísí ẹ̀dàmọ́lá àkànbí ọmọọ̀yá olóbì adémọ́lá assis tó jẹ́ amojú ẹ̀rọ tó ń gbé òkè tó ń gbé lẹ̀ túndé ọláwo olóòtú ètò bó ṣe ń lọ tèmi táyọ̀ òye ládùn ààbò ọ̀rọ̀ ló kọ mi lẹ́ẹ̀kan sí ọjọ́ mẹ́jọ lápàdé lórí àkọ́tun ètò yìí ètò wa bí má ṣe wá ń dìde báyìí ẹ má gbé kúrò ní ìkànnì lágelu fm ẹjẹ́ ó wà bẹ́ẹ̀ ṣé wọn arí bí kọ́lá the special one oní ó ka ìròyìn níwọ̀n bá fún wa bí má ṣe ń dìde bí ó bá ti kàrò ìtàn ètò yí ètò wa ètò òṣèlú òun ó tún tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú ṣínà aláyọ̀ tí wàá lọ ṣẹlú lóko ẹ̀ eré àtàrọ̀ láfipàdé ó dàbọ̀.
1: Lágelu FM 96.7 Lágelu FM Jagaba Agbogbo Rétíò.

0: 96.7. Ejago.
1: Eko Ojuma. Ìròyìn ní ṣọ́kí ló ń dé sí ti gbọ́yìn láti kàní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lè takalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ṣéun Àríbìkọ́lá ló kọ́ mi ní báyìí ẹgbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ yìí Àtíkù Abubakar ló ti kọ ìpè ilé ti ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ilé tó kọ tó ní í ṣe pẹ̀lú ìdásí ẹ̀ lórí ẹka epo ti rọ̀bì tó sì ní í ṣe pẹ̀lú ti ẹka ètò ọrọ̀ ajé pẹ̀lú àlàyé wípé àwọn ààtò gbogbo tí ìjọba ti ń bẹ lóde yìí ti là kalẹ̀ ló ti jẹ́ kí nǹkan ó le sí lẹ́ka ti ìjọba. Àtíkù nú àtẹ̀jáde tó ti bọ́ ta láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́ka ètò ìròyìn fún yan Frank Shaibu lọ ṣàlàyé wípé ààrẹ ni kò sí ní ipò tí ó fi dá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà lẹ́kọ̀ọ́ lẹ́ka ìmójútó ẹ̀ka ètò ọrọ̀ ajé lẹ́yìn tó ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì. Ẹni tó jẹ́ ọmọ òye lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC fún ipò ààrẹ ni ó kéde ẹ̀ yányáyányá wípé bí òun bá láǹfààní àti dórí ipò ààrẹ òun ò dá owó ìrànwọ́ padà sórí epo. Ẹ̀wẹ̀ ààrẹ Tinubu ló ti wá kọ ìgbésẹ̀ ti Àtíkù bákan náà tó sì wípé igbákejì ààrẹ ń gbà kan náà rí ló jẹ́ ẹni tí kò mọ nǹkan nípa ààtò lẹ́ka ètò ọrọ̀ ajé. Gómìnà fún ìpínlẹ̀ ti Ogun Dàpọ̀ Abiodun ló ti kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àti ADC káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ti APC. Ilé ìtumọ̀ ní ètò ọ̀hún ló wáyé ní ẹkùn ti ìlà oòrùn ẹkùn ìdìbò ti ìlà oòrùn ní ìpínlẹ̀ ti Ogun lọ́hùn-ún. Àwọn tí wọ́n digbádagbọ̀n lọ sínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n kí wọn káàbọ̀ ní gbọ̀ngàn tí wọ́n ti máa ń ṣe ètò ojúde ọba níjẹ̀bú òde. Ilé tó sì kú fún èrò olólùfẹ́ àti ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC. Dàpọ̀ Abiodun ni ó kí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún káàbọ̀ tó sì ṣàlàyé wípé ìkan wọ òjò mí ò jọ́ ni ẹ̀tọ́ tí kó wá wọn yóò ní nínú ẹgbẹ́ òṣèlú náà. Bẹ́ẹ̀ ló tún wá rọ àwọn èèyàn tí ń bẹ tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí ń bẹnu ẹgbẹ́ ọ̀hún láti túyáyá túyáyá padà sí ibùdó kó wá wọn láti lọ rèé ṣiṣẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC bá lè borí nínú ẹ̀ka ètò ìdìbò àpapọ̀ lọ́dún ti 2027. Ìgbésẹ̀ ọ̀tún ló ti wáyé báyìí nílẹ̀ ti Amẹ́ríkà lọ́hùn ní bí wọ́n ṣe ti gbégi dá owó orí ẹrù ní àti orílẹ̀-èdè ti Canada. Ilé tí wọ́n ní ó bẹ̀rẹ̀ lónìí lẹ́yìn tí wọ́n ní àdéhùn àjọsọ lórí ẹ̀ka okòwò ńlọ foríṣọpọ́n nígbà tí wọ́n kéde ní kò pẹ́ tí wọ́n ní ẹ̀ka ọ̀hún ti foríṣọpọ́n lọ́jọ́ ẹtì tí ó jẹ́ gbèdéke ọjọ́ tí wọ́n fi sílẹ̀. Ẹni tí ó jẹ́ olóòtú ìjọba nílẹ̀ ti Canada Mark Carney ló ṣàlàyé wípé àwọn bẹ̀rẹ̀ sinimá gbégidá lórí àwọn owó orí ẹrù tí ń wá láti ilẹ̀ ti Amẹ́ríkà pẹ̀lú pàṣípààrọ̀ owó dọ́là fún dọ́là. Carney ló ṣàlàyé wípé ìgbésẹ̀ ni tí ó jẹ́ onípàjáwìrì náà ló jẹ́ eléyìí tí kò tọ̀nà tó láti ilẹ̀ Amẹ́ríkà tó sì jẹ́ wípé ṣàkóbá ńlá ńlá fún ẹ̀ka ètò ọrọ̀ ajé tó sì pè fún ìbéèrè ìwádìí alágbára. Lẹ́ka ti aré ìdárayá ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid Jose Mourinho ló ti kéde àwọn ikọ̀ tí ó máa kojú ikọ̀ ti Espanyol nínú ti La Liga lọ́jọ́ tòní. Mourinho ni ó yọ ọkọ̀ àwọn agbábọ́ọ̀lù bọ́ta bọ̀m̀bọ̀ bíi Yann Diomande, Vinicius Junior àti Kylian Mbappe tí wọ́n máa gbà lọ́wọ́ iwájú ní ìgbà tí wọ́n bá ń wà á kó pẹ̀lú akẹgbẹ́ wọn nínú pápá ìgbábọ́ọ̀lù ti RCDA. Gbajúgbajà ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá náà ọmọ ilẹ̀ ti Portugal ló ṣàlàyé tí ó sì wípé Jude Bellingham, Fede Valverde, Bernardo Silva àti Arda Güler ni wọ́n wà ní àárín gbùngbùn ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid ni wọ́n ti kọ́ wà á kó pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti Shark ní ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá parí tí wọ́n sì borí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ti ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ síwájú sáà ìgbábọ́ọ̀lù. Kò ní jù báyìí lọ lórí ìròyìn ní ṣókí fún ti àárọ̀ tòní ti wa lo selu ni eto ti opon sokan le kan si seun aribikola loruko me aku gbadun opin ose e ma yase oni osan wa sire
0: Lagilu FM 96.7

olu gbode gbo gbagbo ijokun dodan o gbodan awon agba korobojo finu igbosele okete fori okiti se yewu omi ni ile eja eho len lajule awon era ki olohun eledumare ko fi aye ire gba wa ki o fi okan wa bale gbogbo ibi ta ba fi ese wa te ko je ti ko wa wa o eku ojumo laaro yi lorde te tin gbo wa ni gbogbo aye te wa kaakiri agbaye te tin gbo ikan ni lagelu 96.7 okay to gajoke laafin funfun ti oba adebayo akande alagbala oketa kale si felele ni badan aki gbogbo okunrin ile elegbeje ado gbogbo eyin obirin ile elegbeje ejigbara ileke nla mo se pele wipe atuku ameti ati amojuba ara wa lori akotun eto ti wa loselu laaro yi gege bi ise wa eti mo wipe oro to ba ti ni se pelu ti oselu ni ipinle ni ijoba ibile ati ni apapo lorilede yi la mo se be bojuwo ni gbogbo ojo aba meta saturday bayi loni atunrin ba se mo rin a koja lo sinu on to tun se pataki papa julo bo se je wipe ipolongo ibo o ti wa de oju ogbagade bayi fun ti awon ti won dije du ipo lapapo lorilede nigeria eyun ti are ati ti awon ti won je asofin apapo ile yi gbogbo e o ti di eyi ti ofin ati ilana ti ajo eleto idibo ile yi gbe kale to ti fun won laaye lati bere ti awon ti ipinle ohun nikan ni oku die ti won siso loju eleyun e je ma kiyin loruko loto agba feto yi tunde olawuwo alex ferguson ademola assis asizo oni olowo botini ta jo mo te loni ti gbogbo e o tun fi dun ti gbogbon yo tun fi kan si mo ki ayomide losin to nti kelvin pelu awon ikan won ti won je ke ma ri wa wo ketekete loju opo ikan si re ni facebook laaro yi ni lagelu fm 96.7 beto yi se nlo lowo eina e darapo mo wa tori pe nti a fe gbe yewo lori eto loni okan gbogbo wa gbogbon e darapo mo wa lori facebook e sawari lagelu fm 96.7 e pin ko kari to lori telemu e fi eroyin sowo bi eto bi se nlo lowo oluwa sina alayo ogo ede ofo ma le so fan loruko temi nje mo kiyin si gbogbo aye te tin lanfani lati ma gbo wa ni ipinle oyo e ri wipe opolopo awon egbe oselu ni won sare ki ata oto ki o si dun obe won lasiko yi ni imurasile eto edibo 2027 sugbon nise on lo foju han wipe opo ninu awon egbe oselu won yi ni ogiri ile won ti lanu eyi ti agbo pe lanu tele oda be n pe ogiri be na o ti n foju han pe o fe ma soko lasiko ta wa yo te ba wo inu egbe oselu All Progressives Congress APC awon ti won je adari nibe ojojumo ni won gbe igbese lai simi lai kare lati petu soka awon eyan tinu nbi ninu egbe oselu APC ni ipinle Oyo eyi to mu ki alaga apapo egbe oselu na netawo eyi wada ko gbe igbese lati wa kan si awon eyan ohun ni ilu Ibadan ati ipinle Oyo lapapo nibi titi n paro wa si won pe ki won o dakun je ki awon osise ni isokan fun aseyori egbe oselu won bakan na ninu egbe oselu Accord nkan fararo nibe titi di asiko yi o n gbo won odagbo si meji igun Alhaji Hamza Toriyomi wa nbe be o na ni igun ti gudugudu o na o duo si apa kan tenikan o si mo ibi ti oro egbe oselu won ti n lo bi kan se n pe o ni ojulowo oludije be ni mi lo na pe o ni ojulowo oludije egbe oselu na ewe ninu egbe oselu ADC African Democratic Congress tegbe oselu na yato tori wipe o n gbo won na oda igbo si meji bi igun eleniyan se n pe awon ni ojulowo oludije be ni igun oloye
Adegboyega Taofik Adegoke làwọn pé àní àwọn ni ojúlówó olùdíje ẹgbẹ́ òṣèlú náà tí ó jáde nínú ètò ìdìbò tí ń bọ̀ ní 2027. Nínú ẹgbẹ́ òṣèlú APM èyí táwọn èèyàn ń wò pé ó ṣe é ṣe kọ́ dàbí ẹni pé kò fẹ́ sí èdè àìyedè kankan nínú ẹgbẹ́ òṣèlú náà ṣùgbọ́n lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ni ń yọjú wípé àìgbọ́ra ẹni yé ti fẹ́ ṣẹ́yọ àbí kápó ti ṣẹ́yọ nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ó ní ìpàdé kan wáyé lọ́jọ́bọ̀ Thursday láàrin ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Adegboyega Taofik Adegoke ló lọ rí ṣe ìpàdé alátìlẹ́kùn mọ́rí ṣe kan pẹ̀lú Ekan àgbà òṣèlú lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó jẹ́ olóṣèlú ti ọlẹ́nu ńbẹ bàbá ń sọ̀rọ̀ olóṣèlú lẹ́sẹ̀kùkú grassroots politician Alhaji Abdulrasheed Adebisi ọlọ́pọ̀ èèyàn ní ilégbè rẹ̀ ti ń bẹ̀ ní Basọ̀run nílẹ̀ Ìbàdàn níbi tí ìpàdé ọ̀hún ti wáyé. Olóyè Adégòkè Ọ̀dá lọ síbi ìpàdé náà nígbà tí ń lọ ó lọ pẹ̀lú ẹni tó jẹ́ adarí àwọn obìnrin àpapọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí Alhaji Kafilat Ọmọlàbákẹ́ Ọláyíwọlá tọ́pọ̀ àwọn èèyàn mọ̀ sí Ajé Ìyá. Nínú ìpàdé ọ̀hún bó tiẹ̀ jẹ́ pé alátìlẹ́kùn mọ́rí ṣe òun ni ìpàdé náà tó wáyé láàrin olóyè Adébísí ọlọ́pọ̀ èèyàn àti olóyè Adégòkè méjèèjì ọ̀sán tí wọ́n jọ fẹnukò lé lórí fáwọn oníròyìn ṣùgbọ́n ohun tí ó fara hàn ni wípé ìjókòó sọ̀rọ̀pọ̀ wọn kò lè ṣàì jẹ́ nípa ètò ìdìbò gómìnà tí ó wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Ọlọ́pọ̀ èèyàn àti Adégòkè ó ló jẹ́ pé alájọṣepọ̀ tó gúnmọ́ ọ̀nà méjèèjì ti jọ jẹ́ pàápàá jùlọ nígbà tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP kó tó wádìí pé òǹkálukú wọn wọ́n tún mú ìrìn àjò òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀kan tó gbanú ẹgbẹ́ òṣèlú APM lọ tí kejì sì wà nínú ẹgbẹ́ òṣèlú ADC títí di àsìkò yìí. Bẹ́ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá nípínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n wò pé kò sí ohun tí yóò mú kí àwọn ẹkùn òṣèlú méjèèjì ó mọ̀ lè jọṣe àjọṣepọ̀ lọ́nà tó rọrùn torí pé wọ́n ti jọ ń bá ìrìn àjò ọ̀hún bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú kan tẹ́lẹ̀. Tẹ́ ẹ bá wá gbàgbé níṣe lọ́dàbí ẹni pé àjọṣepọ̀ tó gúnmọ́ ti ń bẹ láàrin Alhaji ọlọ́pọ̀ èèyàn àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM onímọ̀ ẹ̀rọ Ṣèyí Abiodun Makinde ni ọjọ́ pé ó ti ń di èyí tí gbùngbùngbùn ti ń ṣẹyọ níbẹ̀ kíni tó sì fa gbùngbùngbùn ó ní àgbékalẹ̀ àwọn olùdíje tí wọ́n díje dupò alága lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM nínú ètò ìdìbò ti ìjọba ìbílẹ̀ tí yóò wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù kejìlá ọdún 2026 tá a wà yìí. Ó dàbí ẹni pé òǹgbò ti dá igbó méjì nílànà kóńkójábélé Alhaji ọlọ́pọ̀ èèyàn wọ́n ní àwọn olùdíje tiwọn bẹ́ẹ̀ ni àwọn igun ti gómìnà Ṣèyí Mákindé àwọn náà ní igun olùdíje du ipò alága ìjọba ìbílẹ̀ tiwọn lọ́nà tí ó yàtọ̀ tó ìjẹ́ pé kò fẹ́ẹ̀ fi ojú hàn pé ìmúrasílẹ̀ ètò ìdìbò 2027 kò ní dàbí ẹni pé nǹkankan yóò ṣe àkóbá fún látara ohun tí ń ṣẹlẹ̀ láàrin igun Alhaji Adébísí ọlọ́pọ̀ èèyàn àti ti gómìnà Ṣèyí Mákindé. Ṣáájú ìpàdé tó wáyé láàrin olóyè Adégboyega Taofik Adegoke àti ọlọ́pọ̀ èèyàn ó ní ó jẹ́ pé Alhaji Adébísí ọlọ́pọ̀ èèyàn ni ó ti kéde wípé òun ò ní kúò nínú ẹgbẹ́ òṣèlú APM nítorí ẹnikẹ́ni àbí ikọ̀ kíkọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà. Ó sọ̀rọ̀ ọ̀hún gbà tó ṣèpàdé kan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ èèkàn adarí ẹgbẹ́ òṣèlú APM
mẹ́rìnlé ni ogún nínú àwọn ọgbọ̀n tí wọ́n jẹ́ ọmọ olóyè àti adarí nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n jẹ́ executive nínú ẹgbẹ́ òṣèlú náà bẹ́ẹ̀ o ni ó sì ṣèpàdé pẹ̀lú àwọn alága méjìlé ni ọgbọ̀n 32 nínú àwọn mẹ́tàlé lọ́gbọ̀n tí wọ́n bẹ ní gbogbo tìbútòrò ìjọba ìbílẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ mẹ́tẹ̀ẹ̀tàlé ni ọgbọ̀n inú ilé rẹ̀ ló ti ṣèpàdé pẹ̀lú àwọn olóyè ẹgbẹ́ ọ̀hún tí ó sì ṣe àlàyé wípé àìgbọ́ra ẹniyé tí ń wáyé láàrin ẹgbẹ́ ọ̀hún òun ò fẹ́ káwọn kan kí wọn ó rí bíi pé òun ti fẹ́ fi ẹgbẹ́ òṣèlú apm sílẹ̀ ṣùgbọ́n tó sọ di mímọ̀ wípé n tí òun fẹ́ ni kí wọn ó fi ojú wo òun àti àwọn táwọn jọ jẹ́ ọmọ ẹgbẹ́ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n ti kó ipa ribiribi tí ó jẹ́ pé kò ṣe é fi ọwọ́ rọ́ sẹ́yìn nínú ẹgbẹ́ òṣèlú náà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ó ní gbogbo àwọn làwọn jọ lẹgbẹ́ apm bẹ́ẹ̀ òun ni òun ò sì ní kúò nínú ẹgbẹ́ ọ̀hún fún ẹnikẹ́ni ó sọ di mímọ̀ wípé bó ṣe jẹ́ pé ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú apm nípínlẹ̀ ọ̀yọ́ wá síbi ìpàdé eléyìí tí àwọn pè ìyún ọ̀túnba fágbèmí adégbénró ó ní ó yé òun ó lóun mọ̀ wípé ìbẹ̀rù pé bọ́ bá wá ó ṣeé ṣe kí wọ́n pé wọ́n pàṣẹ lọ́rẹ̀ rọ́kúnlé fún ó ní ò jẹ́ kó yọjú ó wá sọ di mímọ̀ pé kó gbérù bẹ̀rù bẹ́ẹ̀ kúrò lọ́kàn torí pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apm wọn ò ní nínú èrò láti lé kúrò nínú ẹgbẹ́ àbí kí wọn ó rọ̀ lóye gẹ́gẹ́ bí alága pé òun náà sì ni alága ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní bó tiẹ̀ jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ olóyè ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n jẹ́ ìgbìmọ̀ ọmọ ìgbìmọ̀ adarí fún ẹgbẹ́ òṣèlú apm nípínlẹ̀ ọ̀yọ́ ní agbára lábẹ́ òfin láti yọ ó ní kò sẹ́nikẹ́ni tí ń pète láti pa àwọn oyè alága ọ̀hún kúrò nípò lásìkò yìí ó wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pé adégbénró òun náà ni o pé àwọn òun fi dá lójú lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́ wípé ẹnikẹ́ni kò ní yọ kúrò pé bí wọ́n bá ti rí kẹ́ pé kó fọkàn rẹ̀ balẹ̀ torí pé kò sẹ́ni tí ó pè é kó kúrò nípò rẹ̀ bẹ́ẹ̀ ló sọ ọ́ di mímọ̀ wípé òun ti gbọ́ pé àwọn ìkànkan nínú ẹgbẹ́ òṣèlú apm bíi olóyè ṣẹ̀yẹ fàmójúrò wt àti igbákejì olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apm onímọ̀-ẹ̀rọ muftau open salau ni wọ́n ti fún adégbénró nímọ̀ràn tẹ́lẹ̀ pé kọ́ mọ́ lọ síbi ìpàdé ọ̀hún àbí kó mọ̀ tiẹ̀ ṣe ohunkóhun pẹ̀lú olóyè adébísí ọlọ́pọ̀ èèyàn pé kó mọ̀ tiẹ̀ lọ rèé ṣàbẹ̀wò sí ilégbèé rẹ̀ gan bíi ti wù kó mọ̀ ọlọ́pọ̀ èèyàn sì sọ̀rọ̀ wípé nítòhun òun rí dájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú apm lòun ò dámọ̀ olóhùn ò máa ń pa ẹ̀ lẹ́yìn gómìnà ṣèyí mákindé ẹni tó fẹ́ díje dupò ààrẹ olùdíje dupò gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ olóyè bímbọ adékànbí àti ẹni tó jẹ́ igbákejì olùdíje rẹ̀ onímọ̀-ẹ̀rọ muftau open salau ọ̀nàrẹ́bù shinapela tí ó fẹ́ lọ rí sojú àwọn èèyàn ẹkùn ìdìbò àpapọ̀ ti àríwá ọ̀yọ́ ọ̀yọ́ north bákan náà ó ní ọ̀mọ̀wé olúwàfẹ́mi àjàdí tó náà fẹ́ lọ rí sojú àwọn èèyàn àárín gbùngbùn ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti ọ̀nàrẹ́bù bíi ọdún babalọ́lá tó pé ó jẹ́ olùdíje tó fẹ́ lọ rí sojú àwọn èèyàn àwọn ní ilé asòfin ti ìpínlẹ̀ ọ̀yọ́ èyàn ìbàdàn north east state constituency ọ̀lọ́pọ̀ èèyàn ṣe àtẹnumẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ olùdíje du ipò alága ìjọba ìbílẹ̀ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apm tí ó jẹ́ ti ọ̀dọ̀ tàwọn táwọn faramọ́ wọ́n ti gba ilé ẹjọ́ lọ àwọn sì faramọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé láti lọ ilé ẹjọ́ pé n tó bá wá jẹ́ àbọ̀ tí wọ́n mú bọ̀ nílé ẹjọ́ àwọn faramọ́ yálà ó sojú rẹ sáwọn o àbí kò sojú rẹ sáwọn láàárọ̀ yìí a lọ rèé tu ohun tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú apm wò ǹjẹ́ èkúrò tún ní mọ̀

0: tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ọ̀rù olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Efésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ọ̀rù 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Pàdé Báyọ̀ Ìdí Ayùnrẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀ aládọ́rin along Ìdí Ayùnrẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú 28th Church Anniversary September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gídíónì Tanímọ̀ wò Èṣúpòfo JP olùgbàlejò. Pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ọ̀rù alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn. A wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹmà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Ìbàdàn, are you ready? Something big and massive is opening soon at Pam's Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Pam's Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
3: Bàbá, akọrin látàárọ̀ ni, ó ti sú mi, igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
4: Arákùnrin, fọkànbalẹ̀, ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, ó ń rèé.
3: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, ₦500 lórí Splash 105.5 FM, pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM, *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
5: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣì ìrànràn?
3: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: dáhùn báyìí àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
1: Wò sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
2: Ẹni tó bá wa ṣẹ̀mbà mí yẹn ni kò ṣe dáadáa láti ìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
3: Tẹ̀yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home ilé iṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mí òkú tí wọ́n tún bá ní gbókù pamọ́ dìgbà téèyàn bá fẹ́ kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́ kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ń ṣeré tí ẹ bá fẹ́ ṣẹ̀mbà mí èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀ wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara àwọn bamboys and biara wà bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ casket ẹ máa bọ̀ lóníranran lọ́wà private burial land ilẹ̀ ẹ̀sìnkú aládàáni wà bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní ọ̀nà àrà hospital complex jẹ̀gẹ̀dẹ̀ olú Láyọ̀ Amúlòkun Àkàrà road Ìbàdàn telephone 08143504426 àti 08076262803 iléeṣẹ́ Graceful Rest Funeral Home lónìí ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
4: Evangelist Kayode Adeosun ni vision yóò tún tẹ́ pẹpẹ ìyanlódọọdún ìyẹn lọ́jọ́ Sunday 20.

0: Aki yin kaabo pada sori eto ti wa loselu nikan ni lagelu 96.7 oke to gajoke laafin ti oba Adebayo Akande ni felele ni badan e ma gbagbe lati darapo mo wa lori Facebook lagelu FM 96.7 ni eshawari nbe be se nwo oni ke fi iroyin sowo si wa abere bere kan ka to lojo oja lekan pe ewo le lero po lalaafia julo ninu awon egbe oselu ti won dije dupo gomina ni ipinle Oyo lodun 2027 e ma fi iroyin sowo si wa lori Facebook sile sibe ati idi te fi lero wipe isoro ta won ni opo bi ti kan te mo fi wera won yato si bi nkan se nri bayi tori pe tele n to foju han ni pe egbe oselu APM ko n fe ni isoro to po ju be lo sugbon bayi mo fe ka wo ibi ko to di pa si oju opo le fa won eyan agbekale ni to je oludije dupo gomina labi ase egbe oselu APM nipinle Oyo honorable Bimbo Adekambi o foju han pe o n bi awon kan ninu egbe oselu na papa julo awon ti won je omo egbe oselu PDP tele old PDP members ti won be ninu egbe oselu APM se elero pe eyi tin sele to fi wa je pe awon ti ajo omo igbimo alase egbe oselu APM nipinle Oyo ti an po 24 ninu won ninu 30 ni won ti fi sodo Alhaji Olopo eyan bayi ero pe eyi tin be nlehun ko ropo mara won lati je pe eyi le se akoba fun egbe oselu APM ko mo wa pada wa fa egbe ya peregede bi owo aso eje nbere latodo alagba Adeweso Abiola
1: seri seri pe won se primary o consensus or anything yen pe won pada rectify enikan pe ko ni sikun sinu yen ero ni sibiti o kin si o sibiti o kin si ability lati le yanju duku to ba wa nbe leyin e yen ni won le so pe won fun ma so pe a leader ni awon eni yi bi baba Bola be are ba si dagaga to nu osilu to ko e lo mo gugu ban se mo mu lati Eko ni sin to je Lagos state to je Almighty Lagos state ati so pe progressive ni kan lo wa nbe bayi o ti o si kankan pe amuluma la mo o e ri pe to ba de ba ma di won wahala o sele but ma se ma yanju e leyin igba yen ni awon state mi tan ja awon leader mi o ti keko e na ti kwa to ni to wa nle yi o ti o se kini o to pin ai fa gba fe nikan si ni enikan na ni o jawe olubori se ri ti arajo olopo eyan yi ko si emi le so oluwoye temi ke se oro bi mba de kan bi to se fe se gomina
0: e se lero pe an ti nikan si no fo ti bi mba de kan bi o le darapo bayi
1: se ri te ba ni ka foju o da
0: yo se ja bayi
1: gba won to nikan sinu na ti fi egbe yen le fun won elumi ti lo an kan ti lo gba ticket be a ni accord be a rep be a senator an kan ti lo si PDP an kan ti lo TAPC an kan lo be DC be a won won se
0: e se ro pe an kan oni fese ile ese oni
1: ita mi bi lu po bi baba yi nu ni oro local government yi ki lo tun ku ngba te so pe e mo en to be dupo are ri which is gomina e mo eni to fe se gomina ri ati gba keji that same gba keji te eni kan so wi pe won ni ki alaga mo de odo yin mo pe e mo ri e mo senator Oyo North e mo yun yo ba ni gbogbo wa o e mo senator Oyo Central e mo yun e mo senator Oyo South e mo won federal rep yo kankan e mo state assembly kankan e wa mo aspirant state assembly kan yo ba ni gbogbo wa oselu ni won play se ti yin sin e tan bere ni pe local government before kan to se local government election ka re pe kan mu won se gbo kan pariwo oro yi ngbo to di pe local government na de baba yi e ti yo ko nu skimi tinu awon alaga council kankan mo le so fun yin gbangba inu awon alaga inu awon party chairman APM kankan o dun be se mu awon alaga council ti won mu ni ijoba abile won in to da wahala nle nu gogo kini se di oselu ti baba olopo eyan play oselu to lagbara ni to si mo tumo local government ni to mo tumo tan pe ni joba abile ta pe ba le ri won gbe wole abi ke won o so ntin bi won ninu gangan ninu gogo awon kini e ri pe for example onara local government ka fi se example igba ti won mu en to be dipo ijoba ilegbimo asofin which to be lo si totam awon ni won kokko se protest lo si governor's house from onara de awon o fe nti won mu fa won o awon o se gba ibi toro ti n rubo niyan se n pe enikan ni o so fun pe eja lo dare eja lo ba gomina se o si alaga egbe local ni alaga epm ni local government en lati call won se ko sawon leader to call them to order pe ayiro e mo ja lo ba gomina e so fun a lo ba yin ba gomina ibe ni wahala tin de se wa di pe ko si ti ru wahala yen ba wa de na won ma rectify ni sugbon ability lati rectify problem to ba waye lati eni consensus by consensus primary kini kan yen ni fun mo mo pe yes adari leleyi ko sinu egbe ti o si o wa ninu egbe pc na after batana wa loku te ba wo gban tin binu yin sin majority tan tin binu ta le so pe ke ninu egbe apc yi tan binu igun merin ni binu ju ta isi sanku sanku ta batana wa loku ni woye temi igun sa teslimu igun fatai buhari igun adelabu se ri en kankan ko jari lati gun iyawo baba iyawo gomina na abiola jimobi tabani ka foju wo se n pe oto ni ki ma ba yin se oto ni ki jari tan pe mo wa pelu yin sugbon ta ba ri ra won le mo kira won o ko si bi ti o si sugbon ability pe okay o awa lati sele bayi o bo la se yanju isoro to wa nle le yan fi le so pe kini to ba fi le mu are to ba fi le mu are ba re se lu gangba to ti o fi le da osun da yanju state eyo kan e gbagbe padeleke in to ro papo mo ro adeleke po be si so fun lens so like kan pa in to so papo ko mo so ba mu eyan mo ni se eyin o mo e so pe enikan ni 500 and kini kan vote abi 600 500 enikan ni 440 kini kan eni to ba jole selu yato se motion to ba jole selu a wo pe mo ni kini se waye e so ro mi so ro ile kan factor kan ni awon kan ni se won se pari wo se be na ni agbo apo dibo re won ni won na gomina na
2: aregbesola
1: ni di apo ti dibo re mo ni so possible so possible bi ti tin dibo bi te se kan na wa ko jade pe di apo ti yoyin ni ko jade si yoku o ya e lo bombard be pa game ni won play so ti yeyin sin be gba to di pe oju ti won toju ti pe are ti so pe tele tele o la re ndogbon pe okay o te ba si wo gbe ti won dibo are buhari nikan lo ti breakthrough osun ri ni 2011 badu lo wole na de gesi eni ti baba tinubu ni pe kan dibo fun gba na which is good luck jonathan
3: iyen lati kin leyin osun lo yari ni southwest
1: pe awon o se
3: awa o kin se osun o kin se edibo fun lagbaja ni bi bayi
1: 2023 ti a tun dibo na won tun fi jire mi se won pe ile la wo ka lo so mo loko ni baba fi wo pe e da tete mo gomina e mo le o ni ti o ti wa aye mi to fi je pe loru awon loselu teru won fi mo ba mi now sin adeleke iwo ti se ni aju ti eni se o lodun merin awon to wa jade tejo dipo tan fe dibo ni tan fe federal representative tan fe se house of assembly ni ni am egbe ti e now se wa lo ni de iti mo so fin ni o ni january ni e
2: o ti e a n pada bo lori oro ti adeleke yen tori pe a fe fi yo eko fun awon omo orilede nigeria to je pe won ki fi oro oselu si oro ayo ti o ye ka fi sere mode ka si ka ba ti pari e ka si moju ku nbe pe pe elomi oyin ota lailai ni die a pada de be hun amo e ja ko se bayi eh ka ko si oju opo le fun awon araalu opolopo won ni won ni iwoye bi nkan se nlo laarin awon egbe oselu kokan ni ipinle oyo ti egbe oselu apm la soro nipa eyi ti o si je wipe afoju woye gbogbo ntin sele ninu e ninu gbogbo awon egbe oselu to leke nipinle oyo ta ba ni tanra eni je egbe oselu apm ti gomina Seyi Makinde wa
0: APC eleyi to je ti are Bola Tinubu egbe oselu ADC egbe oselu Accord ati awon egbe oselu mi to ku
3: kan si nkan ti comrade so to ba so pe mi mo oro ni Yoruba ta npe ni antecedent
0: ati mo se bo
1: ati mo se bo ni
3: ta ba wo ati mo se bo gomina ipinle Oyo o le send a signal si awon omo egbe bawo ni eni ti APM fa kale nsin gege bi candidate APM bawo ni won se di candidate awon wo no tin tele PDP bo fun odun melo to je npe laarin ara won won ti gba emi na fe DJ ko to di pe candidate yo awon ibi melo la le ri toka si ara awon kan to le fa
1: duku
3: to le je ka won kan wa so pe okay e je ka tete kigbe sita emi ri awon to se meeting yi pelu baba olopo eyan gege bi won ri leader ninu baba yi be ko saju fa won ni nkan to nsele yi pe ni gba ki won toju ti awa yan wa mebo o ti sele ngba bayi lati 2019 titi de se o sele ngba bayi se awa na se a kan sise fun awon mi ni iru ile o le jara won kan to nfa gbogbo ariyanjiyan e to njade yi
0: ẹ ṣe ẹyin ara ilé ọ̀rọ̀ nkan yin kini oju iwoye ti yin papa lori igbelewon alaafia ninu ọkan ọjọkan awọn ẹgbẹ oselu wọnyi ewo le lero wipe isoro ti n ba fera bayi labẹnu ko to nkan to le gbe subu ninu eto idibo ti n bọ ninu awọn ẹgbẹ oselu wọnyi papa awọn bi mẹrin ti a ko siwaju APM APC ADC ati Accord ni ipinle Oyo kini oju te fi wo won ati pe tin sele lowo lowo ninu egbe oselu APM bayi se lero pe ki gomina Seyi Makinde ko to di wipe erongba re lati je ki egbe oselu ohun te si waju ninu isakoso ati bi to ba nkan de ni ipinle Oyo le di ohun se lero pe gomina Seyi Makinde o ni ise se lati je ki isokan ko fese rin le ninu egbe oselu na hello ẹ kú ojúmọ orúkọ yín láti bò
4: orúkọ mi ni bukun bẹrẹ ọdún yankan
0: láti
4: bẹyankan
0: ẹ ṣeun
4: pẹ̀lú ilé ọ̀rọ̀ yẹn kí n lọ yẹn pọ́blẹ́mù tí àwọn ẹgbẹ́ ọlọ́wọ̀ tí wọ́n ní ìyẹn ṣe eré mọ́ ríṣìn wà ní pé ó ti pẹ́ tọ́tù wà lẹ́nu ẹ̀ tó di ríṣìn tó bá máa tóbi ojúkọ́sìn tẹ́yìn bá rí yanjú ààrẹ máa pè wọ́n ààrẹ máa yanjú ẹ̀ àbúrò mi yẹyí àmọ́ ti àwọn apm tó jẹ́ pé ẹni lọ́wọ́lọ́wọ́ ẹni tí wọ́n ṣe bẹ̀rẹ̀ fà ìyẹn máa lé díẹ̀ àbúrò mi yẹyí ẹ kú.
0: ẹ ṣe gẹ́gẹ́ bí èrò tiyín hello.
5: ojú ò lẹ́ tí ń gbà kọ̀ọ̀kan.
0: àmì ọlọ́run ẹ kú ojúmọ́ orúkọ yín o.
5: ẹ kọ́rọ̀ ló kò ní ẹ bàjẹ́ agbọ́lá máa wà ní láti jẹ́ ẹ̀rín ìlú ìbàdàn
0: níta
5: sílẹ̀ kò sí ẹ̀kúnjọ́ mẹ́ta mo kí àwọn lájọlájọ lágbàlagbà tó wà bẹ́ẹ̀ làákà gbogbo ọ̀ní bàjẹ́ pẹ̀sùn àkọ́kọ́ fún mi fẹ́ẹ́ béèrè lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ni pé kí ni ambition wọn wọ́n fi cross APM báyìí sáfẹ́ lọ smart party mọ́ àwọn tí wọ́n ti wà ń bẹ̀ lọ́wọ́ ni àbí wọ́n fẹ́ ti tajà tó bá yẹ pé wọ́n fẹ́ lọ snatch ẹ̀ ní ti ń bẹ lọ́kàn àwọn pẹ̀lú pé àwọn làwọn jẹ́ gómìnà táwọn bá ti débẹ̀ policy ti ń bẹ ńbẹ̀ ti ń bẹ ńlẹ̀ ni pé gómìnà ni ó máa jẹ́ head party new cares náà wẹ́ẹ́ tẹ̀kì kò ní lè work kí ni mo fi sọ báyìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn candidate náà ń dáfòtò lọ bí wọ́n ti ẹ̀ wọlé ni bí wọn ò ní wọlé ni àwọn náà ń gá igi party yẹn sì sọ this day fọ́jọ́ nílẹ̀ ẹ̀kànlẹ̀ débè kẹlẹ̀ ẹ̀kẹ́ snatch ẹ̀ mọ́ wọn lọ́wọ́ kò sí bá ń ṣe fẹ́ pinch mọ́ wọn lọ́wọ́ tí wọ́n tó ìkòkò ní gbomi kò pẹ́ yìí
0: ṣé
5: wá rí ṣé pin wàhálà àbúrò fẹ́ràn náà tí wọ́n bá tètè pa náà àwọn tábà ìbò wọn jẹ́ 2019 2023
0: ojú
5: ò ní ti agbọ́nà máa wà ní ẹ̀ṣin.
0: ẹ ṣe gan hello.
6: hello.
0: ẹ kú ojúmọ́.
6: so gba ite lade lo ran gidi ni o
0: e seun
6: alaje mawe ayelabogo lati ona to jikan ni fe daruko now eri 8 pm awon to wa nibe tele o to kan nigba ta awon egbelegbe bebe e si mo fun a ni majority ka de so but arrangement wa pe awon kan ton fe fun won dari APC ohun lo nba eleru tori pe o gba awon ti won dinu yi ẹ rí pé wọ́n ti gbọ̀n gbọ̀n oríṣi oríṣi ìjókòó oríṣi meeting wo yọjú wo ṣe àwọn eléyìí sì ni ẹgbẹ́ mi ò fi rìn lọ́wọ́ fún ọ̀gá kan ọgbọ́n ó ṣe ṣe APC ó tún da díẹ̀ nígbà ju ti APC lọ nítorí pé àwọn tó ń bínú ẹtàn láti fún wọn ní nǹkan ní nǹkan pé ọlọ́pàá yẹn gbogbo eléyẹn yóò jẹ olùkọ́ táwọn báńkọ́gbù tó wà ní APC ti ń bínú yìí tó wá tún gbàdé 2020
0: ẹ
7: káàárọ̀ sá
0: o ẹ kú ojúmọ́ o
7: mo ní bàjẹ́ fún yín bàbá
0: àmì
7: ìyá ìgbẹ́lówó wà ló ń sọ̀rọ̀ ẹ n tí mo fẹ́ dá sí ni pé ẹjọ́ torí ọlọ́run ẹ má jẹ́ ká máa tọwọ́ bọ́n tí ò tọ́ ká kúkú ká tí bàbá wa ọlọ́pàá èèyàn ká kúkú gbé súnmọ́ gómìnà pé ẹjẹ́ àjọ dálẹ̀ ká jọ sá ká parí ọ̀rọ̀ yìí bí tí mo fẹ́ nì n tí mo fẹ́ nì dípò tí wọ́n fi máa bára wọn jà ìgbà yẹn ó máa ń tú ẹgbẹ́ ni ọmọ ẹgbẹ́ lèmi apm ni mí ìyá ìgbẹ́lówó wà kán jọ torí ọlọ́run kán gbé súnmọ́ gómìnà pé jẹ́ àjọ yanjú ẹ̀ ká yanjú ẹ̀ lọ dáa ó ní wa ò ní gbàbọ̀dé o.
0: Ami hello ẹ kú ojúmọ́ o hello ẹ ti wà ń bẹ̀ o ojú òpó ọ̀dọ̀ ẹ káàárọ̀ yes sir ami kí lorúkọ yín sà.
8: Emmanuel Sandy Omotoso lorúkọ mi ṣe èso látàdúró ni.
0: Ẹ ṣe.
8: Èmi máa sọ kinní kan ṣé rí ẹgbẹ́ ò ṣe dá sí. Ihu gómìnà Wanṣu gbogbo àwọn tó jẹ́ bí àwọn kàrìnkàrìn káàjọ bẹ̀rẹ̀ gbogbo wọn láti lọ ká ọlọ́pàá èèyàn nìkan náà lọ́fẹ̀ẹ́ kú. Lọ́wọ́ adé tó jẹ pé ọlọ́pàá èèyàn náà tó fẹ́ lọ. Ṣé àníkàn wá dẹ́gbẹ́ ṣe ni? Tá a bá lè dá sí nìyí nígbà tá a wà gómìnà tá a bá pò mẹ́ ká ń kọ́. Ṣé báyìí tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun? Àwọn APC náà ní ìsinyìí tọ́ ẹ̀kọ́ tuntun ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́gbọ́n wọn fi kọ́gbọ́n. Mo dójú mi ò nínú mi. Ẹ̀dẹ̀ mọ̀ pé òṣèlú yìí ṣe pé èyí ṣe nítorí Ọlọ́run. Torí ládá ká bí sòṣèlú torí làádà ni. Àtẹ̀jọba àtàrọ̀ ìjọba kan rẹ̀ ló kù. Tọ́nba ń wá ládá kọ́ líle Ọlọ́run. Tọ́nba ń wá ládá kọ́ líle bísínẹ́sì ni. Ibo bí òṣèlú ṣe bísínẹ́sì. Tó ń gbà sẹ́ pé ẹjọ́ bẹ̀rẹ̀ nǹkan tó wá di pé ohun àwọn bàbá yẹn tí ojú gbogbo èèyàn tó mọ̀ mọ́ yín. Àná tó fẹ́ kó mbẹ́ láti mọ́ ojú bí gan tó ti gbà tó ní. Ọyẹ ti gómìnà òru dáadáa o.
0: Ẹ ṣe ẹ ṣe fún ìròyìn. Hello.
9: Hello.
0: Ẹ kú ojúmọ́ orúkọ yín láti bọ̀.
9: Orúkọ mi ni Adigun láti Olómi.
0: Ẹ ṣe ìbá ṣe kankan kan.
9: Ṣé rí àsìkò yìí ni gómìnà ṣẹ̀ṣẹ̀ wà mọ wé ti ẹni stéètì yìí? Orí nígbà tá a kọ́kọ́ dìbò tàkọ́kọ́ tí wọ́n ṣe tí bàbá wa bàbá Ládọ́jà sí pé gbogbo àwọn olóṣèlú tí wọ́n fi rally round di gómìnà tí gómìnà dẹ̀ wọlé ńgbà yẹn. Tó bóyá gómìnà wa ń rò pọ̀ fẹ́ ni kinní yẹn ni tó fi ń já gbogbo wọn tán jẹ́ olóṣèlú kalẹ̀ nísìnyí. Ṣùgbọ́n àsìkò yìí o gómìnà ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ wípé kéèyàn ó ní bàbá àṣàlẹ̀ ó ní wéètì gan púpọ̀.
0: Ẹ ṣe fún èrò tiyín. Lórí Facebook àwọn èèyàn wà ń bẹ̀ tí wọ́n kàn sí wa The Flex Akinyemi láti orílẹ̀-èdè Germany ẹ ṣe. Ajibola Tajudeen Ojimi ẹ ṣe àdúpẹ́ Ojimi ni ẹ ṣeun. Afonso Opeyemi ẹ ṣeun. Ọ̀rọ̀ tí àwọn ń sọ n ò ní lè ka síta torí pé ọ̀rọ̀ ìpolongo ìbò ni àwọn olùdíje wọ̀nyí ni wọ́n lẹ́tọ̀ láti jáde ṣe bẹ́ẹ̀. Paul Owolabi ẹ̀ṣẹ̀ Imáfojì Peter ẹ̀ṣẹ̀ Muritala Olamide Ariọwọ yín lórí Facebook Abidemi Adisa Adeyemi Ayobami láti Ruwa King Akim Omot Jagaban ẹ̀ṣẹ̀ Oladipo Kemi Mojoyin ẹ̀ṣẹ̀ Adupe Oladele Sunday Muiwa Paul Owolabi Temitope Adúragbèmí Valentino Ojo bẹ́ẹ̀ òun náà ni mo tún rí àwọn èèkàn míì táwọn náà ń sọ̀rọ̀ Abimbola Olúgbẹ́njọ́ láti Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn ẹ̀ṣẹ̀
2: Ibrahim Sulaiman lati Wori Esun. Abakan na ni mo wa Sis Rafiu Adekola Young Groovy lati Labawo ni Badan. Won ni bi gomina se Makinde ko ba se atunse si arin egbe APM nigba ti gomina lori lati okay lati ri eni ti o wa loya si won fun good 7 years ti gomina ko mu eni kankan ninu awon ti won wa loya ninu egbe oselu won won ni ija benu si wa laarin won sibe o only the governor can do it without with those tangible politicians oro ti awon fi lede ni igba yi lola ido wa have onisemo ese omolara iacom dedeji kende olamide lati akilapa estate nbade se nwan ku timothy won ni good morning sir concerning your question all these political parties are the same won wa daruko egbe kan atenikan temi oni lanfani atika lasiko yi adekunle kabiru esun abbas muritala won ni akiyin olotu ezikweto olorun yo ma fun ise e ma je ka poro fun ra wa se ri ninu egbe oselu adc nipinle oyo awon na daruko enikan ni mi o ni gbe yen na sibe abide mi adisa akimade abiodun samson bakan na ni mo wo sunday olakunle olasiju afiz pelumi darkman ati oludoye tumise ara ese oro mi na wa ti afepe kelu lori eto to na se pataki papa fun gbogbo awa ti aje omo orilede Nigeria ta ba nsoro wipe ati gbon oro oselu ti ye wa o ti ye wa

0: tu today. Iyan so gbe to yin eto wa. Je ka mo. Iyo yere dagajare. Lese akuku ni pinle Oyo lorilede wa Nigeria ni ri Adulawo ati kaakire gbogbo agbalaye. Adu gbogbo kan si losan ti ni. Tori ati ko gbogbo ede fun igbaladun eyin ti ana ni. Adupe lowo Olorun to so wa lo lori eto yi fun tojo Saturday ati padade layo ati ni alaafia iyen losan ti ni ta si ni gbagbo pe ba se de laafia na la beyin ti ana la laafia lagbara Olorun alaafia ti wa ti yin oni di fiafia Olorun to tin gba fun wa ko ni ko fun wa o Asis Ademola lo ma je ke lanfani ati je gbe ke gbo wa daada lapa odo ti yin beye Oga wa Tunde Olawuwo lolotu eto Alex Ferguson ti jani oloko dana lo ko mi oloko ele to ndana royere idaraja lori avevelede Yoruba ti anti adi sport actor actually to wa active ewo wa ni kan ni badi dore ti lese wa nbi ele wo wa ni Facebook lagelu 96.7 FM tabi ni TikTok at ti jani oloko dana sport actor o mole nbe yen na baba n so nipa to je kan mo eja bere ni to ni se pelu orilede wa Nigeria idije league le gesi ti gbinaya o ti gbinaya lana awon ofin wo ni won kakale ile ti wo mo tele fun idije ti league le gesi awon ofin wo ni won lo nu idije fe yi agbaye ta won so pe awa o fe yun bi leni le gbo Eja mu latodo Victor Sime. Omo mi tun bi awon meji. Iyen lana ni bi ti ko gbe agbabolu ti Galatasaray. Ti won ti fi ya je iko ti Ezorum FK. Ami ayo. To wu tatata ami ayo merin ni meji lomo mi lanfani ati gba wole. Baba nso nipa ti fi Victor Sime. E mo gbagbe ifi gabaga won akoko nu dije league. Ti a ti ta omi ayo meji na lo gba wole nu fi gabaga ohun Victor Osimhen gbogbo go e ni inu dije Turkish League bayi o ti di merin bayi Victor Osimhen o ni agba bolu eleketa ti o mo mi awon ju lati oketa inu dije ti inu ifi gabaga loloko ojo kan fun iko ti Galatasaray ni o o ni agba bolu eleketa ti o mo mi awon bayi ti o mo mi awon ju bayi fun iko ti Galatasaray so agba bolu orilede Turkey agba bolu to ba wa lato keta to wa ni ipo elekeji yen ta ba so nipa Jordan Agi 72 goals lo fi wa nbe omo mi Victor Osimhen omo mi ti o ti gbenu wo adorin baun yo kan ti e wo 70 yen ta ba so nipa Victor Osimhen sugbon tin leke gege bi agba bolu loke ta to mi awon ju fun iko gbe agba bolu ti Galatasaray a mo so nipa Mauro Icardi 77 goals lo gba wole fun an bi nkan se ri lapa abe yen niyan eyin Gunners e nsun a Victor Osimhen yan ni ro eleyi a mo bench e fun Kayavat Niro Victor Osimhen yi a ma gbejoko fun Kayavat bi ti ara bi Yokele pekun Victor Yokere sinu eje ya kowo jade ke wa gbe Victor Osimhen e le gba league ke le gba Champions League up Gunners adako Arsenal lowo asiso wole Tyson Fury je odi bi mo gbe ija ta won ti kere tele po sese ko waye ni November 20 ije ni New York lorilede ti USA ko daju pe ija yen ma lanfani ati waye mo o gege bi Tyson Fury gege bo se je odi bi monu o nje ki lo fa te fi ni ko daju pe ija yen le waye mo oni e mo bi mi o e mo bi mi Anthony Joshua ni ebi Anthony Joshua won ati agbenuso e ta ba so nipa Eddie N ole ni won ole lawon agba bolu yi ole lo de ta fi pe won lole o ni a àwọn méjèèjì owó tí wọ́n béèrè lọ́wọ́ àwọn tó gbé ìjà kalẹ̀ owó yẹn ti pọ̀ jù àwọn tí wọ́n sì gbéjà kalẹ̀ yìí wọ́n ti mọ́ pákéèjì ìjà tó ní ṣe pẹ̀lú Anthony Joshua tipẹ́ ó jẹ́ pé owó tí ẹ máa wọ́n bílì wọn lówó gbà mí báyìí òun gan-an òun wò pé Anthony Joshua sójú Anthony Joshua ta owó náà lọ àbí tó tún gbá bọ́ọ̀lù mọ́ ọ̀nà iṣẹ́ ẹ̀sẹ̀ kíkàn ni ẹ̀sẹ̀ a máa béèrè adúrú owó yìí láì ṣe pé ìjà mẹ́wàá lẹ fẹ́ jà ìjà iyọ̀ kan péré lẹ wá ń béèrè adúrú owó yìí ó lóun gan tó fẹ́ bá jà gan òun gan wò pé owó tẹ̀ ń béèrè ti pọ̀ ju àbáwọn Anthony Joshua bí wọ́n wọ ẹsẹ̀ ni ó ní àwọn tí wọ́n sì ń béèrè owó lọ́wọ́ wọn náà àwọn náà wọn ṣe múgùn o wọn láwọn náà ti wọ̀ ọ́ mọ́ Anthony Joshua àti ẹni yẹn lọ́wọ́ pé kí ló dé ẹ̀yìn nìkan ni a fẹ́ máa fi gbogbo iṣẹ́ tá a ṣe ní láàárọ̀ lọ́sàn lálẹ́ ayé wa ká fi máa sìn ni wọ́n ní díì tó bá wọ̀ ti bíi £60 million ẹni yẹn ó lè gba £100 million ìyẹn lọ́wọ́ ẹ̀ kódà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá míì ti ẹni yẹn tó gbé dání iléeṣẹ́ yìí náà ni wọ́n máa ń sponsor tó sì jẹ́ pé ṣẹ̀kẹ́dúgbe owó ni máa ń gbà ibẹ̀ ni Anthony Tyson Fury ti ajóri mọ̀ pé owó yìí tí wọ́n béèrè láwọ́ àwọn tí ó fẹ́ pákéèjì ìjà yìí táwọn yóò sì ti ní kò sáàyè àwọn ò lè sanwó tó tó bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ìjà táwọn ti sọ pé yóò wáyé ní 20 oṣù kọkànlá nínú ọdún tá a wà yìí kò dájú pé yóò lè láǹfààní àti wáyé mọ́ o ìyẹn lórílẹ̀‐èdè ti amẹ́ríkà lọ́wọ́ ní New York City Tyson Fury ló sọ bẹ́ẹ̀ ó ní Anthony Joshua òun àti Eddie Hearn àwọn lalábòsí gbogbo goal Victor Osimhen goal 68 ni 62 nínú ìfigagbága ti ń lọ bí 84 76 games ó sì ní ìrànwọ́ 16 assists fún ìkẹ́gi agbábọ́ọ̀lù Galatasaray ẹ̀wọ̀ start yẹn gbèsègbè yọkẹ́lẹ́ pẹkùn kò lè gbé gẹ̀ẹ́sì ẹjẹ́ sun ọwọ́ iwájú àjọ fifa wọn ti gbé jáde o tá a bá ń sọ nípa disciplinary committee nínú àjọ fifa ẹ̀ka kan ni ilé tí wọ́n máa ń gbé ìdájọ́ jáde lórí gbogbo àwọn tó bá ṣẹ̀ sófin ó ní ṣe pẹ̀lú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nípa tàjọ fifa ni o ẹ̀mọ́ gbàgbé àṣekágbá ìdíje fi ẹ̀yẹ àgbáyé ilé tí awuyewuye lọ́lọ́kọ̀ òjọ̀ kan ti ṣẹlẹ̀ táwọn agbábọ́ọ̀lù tí wọ́n ti ń di kùkù tí wọ́n dì í lura wọn wọ́n gbàgbé ti Leandro Paredes ilé tó ń fúnyàn lọ́pá court bákan náà amúgbálẹ́gbẹ̀ẹ́ olùkọ́ ní Argentina bàbá ń sọ nípa Roberto Ayala tóun náà tó fún Ferran Torres tó fún ní kùkù lẹ́nu àjọ fifa ti gbé ìdájọ́ dìde o ẹ̀yìn bínú gbà náà à ń bẹ̀ yín ẹlẹ́ẹ̀nígbọ́ ẹlẹ́ẹ̀nígbà inú tiyín ti àárọ̀ báyìí nígbà tí inú yín ti àárọ̀ báyìí àsìkò yẹn gangan òun inú wa ń bí àjọ fifa yín ti lo dáúlà lọ sẹ́yìn dáúlà yín ti tán fifa ní lo dáúlà lọ lọ́wọ́ báyìí ó dáa náà o lákọ̀ọ́kọ́ náà àjọ tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Argentina ẹ ṣeré tètè ẹ lọ sanwó ìtanràn tí ń lọ bíi $321,000 bó tiẹ̀ ṣe pé àlàyé bẹ́ẹ̀ bákan náà ni wọ́n tún ní ìfigagbága àwọn méjì tí wọ́n máa gbá nlé báyìí méjì tí wọ́n máa gbá nlé ní sísẹ̀ntẹ̀lé ìlàjì àwọn èrò tó yẹ kó wọ pápá ìṣeré ọ̀hún ló gbúdọ̀ wọlé 50% èrò tó yẹ wọ pápá ìṣeré ìkọ̀ọ̀kan ìfigagbága ọ̀hún òun ló gbúdọ̀ wọlé pápá ìṣeré ọ̀hún ò gbúdọ̀ kún gẹ́gẹ́ bí àjọ fifa gẹ́gẹ́ bí wọ́n ṣe là kalẹ̀ nu ṣùgbọ́n àlàyé tí ń bẹ́ẹ̀ ni pé wọ́n ní nínú $321,000 tí wọ́n ní kán san gẹ́gẹ́ bí owó ìtanràn yẹn wọ́n ní àjọ tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Argentina wọ́n ó mú $100,000 ńbẹ̀ wọ́n ó fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olólùfẹ́ wọn pé èèyàn bá lọ nínú ìdíje kan o èèyàn bú èbú ẹlẹ́yàmẹ̀yà o èèyàn ṣépè èèyàn bú èbú ẹlẹ́sìnmẹ̀sìn ilé tí àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Argentina ilé tí wọ́n lò nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé bákan náà ni wọ́n ní $100,000 nínú 321 àti wọ́n fáìní wọn o wọ́n ní wọ́n suspend $100,000 nínú 321 yẹn wọ́n nínú ìfigagbága méjì tí wọ́n ní wọn ní gba àlejò àwọn èrò tí ó kún dáadáa ní pápá ìṣeré pé ẹyọ kan òun ni wọn ó jẹ báyìí wọ́n bá wọn fi ẹyọ kan pamọ́ pẹ̀lú $100,000 gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe nu tí àjọ tí ń ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nu o àwọn agbábọ́ọ̀lù gangan tí wọ́n sọra wọn di Mike Tyson wọn fún àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti Spain tí wọ́n fún wọn ní kùkù. Látorí alága wọn. Alága oníwàhálà. Bàbá sọ nípa King of Bad Boys. Ilé tó yàtọ̀ sí King of Gentle Boys. Wọ́n ní Leandro Paradesi. Ẹ̀yin tẹ́ ẹ̀dàgbà tẹ́ ẹ̀dánú. Ó yẹ kẹ́ ẹ mọ̀ máwọn agbábọ́ọ̀lù yín pé ẹ mọ́jà. Ẹ̀yin gẹ́gẹ́lẹ́ tó wá fún alátakò ní kùkù. Wọ́n lẹ́yìn ti yín ìfigagbága mẹ́wàá. Òun lẹ̀ ní láǹfààní àti gbá àgbáwulẹ̀ ti dé náà tẹ́lẹ̀. Pẹ̀lú $90,000 fáìnì ti ẹnu. Tiago Almada, ìwọ ọmọ kékeré. Nígbà tá àgbà nú yín ò tẹ̀ ti ní làákàyè. Bó ni ìwọ ọmọ kéké, bó ló ṣe ní làákàyè. Ìwọ ń tiẹ̀. Ìfigagbága tiẹ̀ ò pọ́n tiẹ̀. One match náà ni wọ́n sì ní $30,000 ni ó san. Molina àti ẹ̀ ìfigagbága méje ni ó pàdánù pẹ̀lú $90,000. Ló bá tó àyálà. Èyí tó tún wá dàgbà ju Leandro Paredes lọ. Ládùúgbò gbogbo experience tẹ́yìn ti ní. Bẹ́ẹ̀ lẹ́ lọ coaching school ni. Wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ ilé ní coaching school tẹ́ lọ pé èyàn ń jà, èyàn ń fa wàhálà. Ló bá tó àyálà ilé tó fún Ferran Torres tó fún ní kùkù lẹ́nu. Wọ́n ní òun ti ẹ̀. Assistant coach ti yín mọ̀ kankan. Ìfigagbága mẹ́ta ti ẹ̀ yóò sì san $30,000 gẹ́gẹ́ bí owó ìtanràn. Wọ́n ní wọ Pablo Gavi. Ìwọ ni Mike Tyson fún orílẹ̀-èdè Spain àbí? Òun náà ò ní lọ láì jìyà iṣẹ́ o. Òun ìfigagbága kan ti ẹ̀. Ìfigagbága ní ó pàdánù ẹyọ kan ni. Wọ́n sì ní òun náà ò san $30,000 gẹ́gẹ́ bí àjọ ti FIFA gẹ́gẹ́ bí wọ́n ṣe pinnu. Pápápá ẹjẹ́ àfẹsẹ̀ kan wo orílẹ̀-èdè Spain. Nínú kẹgí agbábọ́ọ̀lù ti Barcelona. Ikọ̀ Barcelona ti gbé aṣọ́lé kan. Wọ́n ti gbé aṣọ́lé kan o. Aṣọ́lé ọmọ ibi orílẹ̀-èdè ti Croatia yẹn tẹ́ ẹ mọ̀ bí ẹ mowó. Bàbá sọ nípa Dominic Livakovic. Tí mo mú penalty ẹ ti mọ̀. Òun gẹ́gẹ́ là ń sọ o. Inú kẹgí agbábọ́ọ̀lù ti Fenerbahce. Yẹn lórílẹ̀-èdè Turkey ló wà. Owó ti lọ bí €2 million ní Barcelona ó san báyìí. Kò ṣeé ṣe kó padà fò sókè sí kó di €4 million. Kò ní dé báyìí. Ẹni ọdún 21 31 years. Tó bá dọdún 2027. Òun ni Dominic Livakovic. Òun ni ó mọ darapọ̀ mọ́ ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Barcelona o. Yóò darapọ̀ mọ́ ikọ̀ Fenerbahce ní àdéhùn aláyálò tí ó fi di sáà tí ń bọ̀ 2027. Nígbà yẹn wo jẹ Sesni. Òun ó ti finú kẹgí agbábọ́ọ̀lù ti Barcelona alẹ̀. Wọ́n á jẹ́ bí aṣọ́lé kejì. Ilé tí ó tún jẹ́ kọmpẹ́títọ̀. Ìyẹn fún Juan Garcia. Aṣọ́lé àkọ́kọ́ fún ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Barcelona nu o. Tó bá dọdún 2027. Bí nǹkan ṣe rí nù. Ìgbẹ̀yìn Barcelona ti fokọ wọn lẹ̀ o. Àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣẹ̀ gbé. Ìyẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ́n ti fokọ wọn lẹ̀ pẹ̀lú àjọ La Liga. Ilé tó túmọ̀ sí pé àwọn agbábọ́ọ̀lù ti ní àǹfààní. Wọ́n ti wẹ̀yàn kẹ̀kẹ́ láti kópa nínú ìdíje ti La Liga. Bàbá ń sọ nípa Anthony Gordon. Àwọn tó ti ẹ̀kọ́ fokọ wọn lẹ̀. Karim Adeyemi. Wọ́n àti Rodrin tiẹ̀. Adeyemi jẹ́sí number 14. Rodrin jẹ́sí number 16. Later. Wọ́n padà confirm ẹ̀. Tábà ń sọ nípa ti Anthony Gordon. Jẹ́sí number 17. Jẹ́sí ti ń fi register ẹ̀ pẹ̀lú àjọ La Liga nu. Bákan náà Joao Cancelo. Òun ló padà jáde later. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ti ẹ̀ pé wọ́n ti fi orúkọ tiẹ̀ náà lẹ̀ ó tábà ń sọ nípa ti Joao Cancelo. Èlé tó terminate dí ti ẹ̀ pẹ̀lú kẹgí agbábọ́ọ̀lù ti Al Hilal lórílẹ̀-èdè Saudi Arabia. Kó lè darapọ̀ mọ́ kẹgí agbábọ́ọ̀lù ti Barcelona. Ẹ̀bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. À á lójú ọjà ní ìsinyìí. Ṣé ẹ ti yìn á ní pẹ́ yí ko tó ti káàṣì ẹ̀. Ẹ bá lo USSD code sí nẹ́tíwọ́ọ̀kì bá fẹ́ máa ṣe bákan lọ́dọ̀ ti yín. Ẹ máa bọ̀ ní wẹ́bsáìtì www.cashier.ng www.cashier.ng. Bá lo USSD code *347 *1004 *2# ní o kóòdì lágelúnù *347 *1004 *2# tàbí www.cashier.ng. lẹ́nu àná tásínà pa Coventry lẹ̀ àsìsó ti yọkùn sí. Ọgọ́nà sí ní sáàyè ẹni tí ó rà ó san. Ẹ̀rọ ọmọ mi Martin Odegaard o wa pin kini ohun pin kele fun kaluku lana iwo gba tie international ba musa yi ati chelsea o ati liverpool ati man u o kati e to so nipa uefa competition iwo to ba ni lucky pe a o jija rara o je meji sodo pe o pe aje o wa awon eyan o noja o je meji sodo international ko dani tan ba le ri victor simesi ah eja loju oja ba ba de ka wa te waju e ku kale
1: ara so oya
2: eisi moji ya lori omo won jere omo
3: olorun apostle ayodele babalola yo tun sise le kan si ninu ipagun adura olododun olorun abiamo 2026 isoju olojo marun la fi sede latojo monday august 31st prophet olufemi oni mama woli obere nberi alara pe prophet mayo wa se yiji pastor emi adiosun evangelist dr bossi adeiwa evangelist kendi akiwale lady evangelist bossi adewumi pelu awon mo david brothers ni yo mo pelu baba olugbalejo prophet so adewumi sise ranse atosa ataro ni pade adura yo mo waya ago mejo laaro atago meri abo ni role ojo thursday ojo keto osu kesan lago mewo owuro on la yewo fe pelu eto ilera ma waye nibi ta wa kose mo se yo ti wa ni kale ojo friday ni press night akori ni oluwa wo le wa san ojo sunday september 6 gege la se kagba ninu ijo Christ apostolic church ibudo ilano district headquarter to wa ni Molusi street end malete ni badon 081-3501-0191 oluwa olorun prophet adewumi yo sise agbara ayere osin ni wa bakan na mo loruko Jesu.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Cherish PR iCare Foundation lo nlogun tatata wi pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo bara idi pataki re ti ajo Cherish PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Cherish PR iCare Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mu ni rada ni 1000 naira pere lowo card ofe se la yewo oju reading glasses lo fe fun gbogbo en ba nilo e ani se ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju wa se sagbe kale Cherish PR iCare Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fe ni o ma lo tara lo saye oju re ni number 94 opposite unity bank Cherish Consult building yana agbala bus stop ni to si olowo tin fowo sanu shopping complex iworo re ibadan lojoju ma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
6: 070-101-52255
5: Ojulo bara oni dindo mo wa lagbari
7: Evangelist Kayode Adeosun ni vision yo to tapepe eyan lododun eyan lojo Sunday 23rd

tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣìẹ̀. Wọ́n àlá ọjọ́ gbígbé rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣìẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣìẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣìẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kó.

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí ọlọ́run fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹ́mi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì ọlọ́run

0: Ibadan. Are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Sinomart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Sinomart Superstore. Cheaper, quality and satisfaction.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Bring out the leg. Down.
1: La Gelu FM, Jagaba Gogoretu.

0: हेलो हेलो
1: आदुकुआ हेलो हेलो

0: Bàbá Ọlọ́yọ̀ pè mí láti ọ̀nà Amúlòkó. Ní gáràjì. Àwọn ní pé ẹ má dá ti kú lóhùn. Wípé ṣe bó sọ wípé ní 2023 ṣe bó lòun ò ní yọ ni. Wọ́n ló sọ pé òun ó yọ. Wọ́n ní kí ló tún ti wá sáré rí ń bo ló ti yá gbọ́ wàásù àbí wàásì. Ó fi sọ pé òun fẹ́ ṣe kí ni òun fẹ́. Òun fẹ́ yọ àbí òun ò ní yọ mọ́ òun dá padà bẹ́ẹ̀. Ìyẹn jẹ́ èrò ti bàbá Ọlọ́yọ̀. Hello.
1: Hello.
0: Hello.
1: Ẹ kú sá.
0: Yes sir.
1: Alhaji Ọmọwé Ayinlagbogbo.
0: Alhaji kí lẹ pé.
1: Ọmọwé Ayinlagbogbo.
0: Okay. Hello.
1: Hello.
0: Hello Alhaji.
1: Ẹ ká san.
0: Hello Alhaji.
2: Ayé mi retí. Lẹ fi tólu wá sí. Ọba tó dájú afun láṣọ̀rọ̀. Aláwọ̀.
0: Hello.
3: Hello.
0: Hello.
3: Hello. Hello. Hello.
2: Aláwùjọ dágún aṣẹ́rú ẹ̀ fún.
0: Hello. Hello.
3: Ẹyin ni o.
0: Yes sir. Mo ń gbọ́ yín. Hello.
3: Hello.
0: Yes sir.
3: Ẹ ká
0: san ẹ sọ̀rọ̀ sókè sá. Bọ̀láfà táì mo ń gbọ́ yín sá.
3: Yes sir. Kọ́ bá wá dá padà.
0: Kọ́ dá padà n tó sọ yẹn tẹ́ ń sọ ni pé ẹ fara mọ́.
3: Ẹgbẹ́ kó dá padà gbọ́ tí ó rojú ni tèmi fẹ́ tó bá fi jẹ́ pé yóò mú Nàìjíríà wà pa tí ó rojú kó dá padà o.
0: Kọ́ dá padà ó mi pé ẹ fara mọ́ tí bàbá Àtíkù Abubakar sọ ẹ ṣe sá.
3: Bẹ́ẹ̀ni.
0: Bọ̀dá fàtà ẹ ṣe gan. Hello. Hello. Hello. Hello. Hello.

0: ẹ ti wọlé sà.
1: Ẹlọ́sàn gbàmí ẹ̀ka àsán sà.
0: Bẹ́ẹ̀ ah bọ̀dá Adé ẹ̀ka àsán sà.
1: Adé ló ń pè ẹ̀kú ètò sà.
0: Yes sir. Ah bọ̀dá Adé mà tún ti kú o mbẹ. Hello. Hello.
2: Hello.
0: Yes.
2: Láti ìlú wa nìkan.
0: Ta ló ń pè
2: o?
0: Kí lẹ pè?
2: Láyìnká ẹlẹ́jà láti ìlú wa.
0: Mo ń gbọ́ yín sà.
2: Ẹni pé wọ́n dàwa padà yìí. Ọgbọ́n ni wọ́n fi ń ṣe wà. Àwọn tó gbé kúrò níbẹ̀ tí wọ́n jẹ́ ká mọ̀ tún wọn ná. Àwọn tún wọn ẹ. Dọ́là wà lè. Ó yẹ kí gbogbo ọjà wà lè. Bàbá tún ra jàtẹ́. Bàbá tún ra jàtẹ́ gbàgbá lówó. Wọ́n ò ní dọ́là wà lè ni. Páàsì táwọn ń sọ. Wọ́n ti gbé páàsì yìí.
0: Ẹ àní ṣe n tí. Àǹtí ẹ̀lọ́.
2: Kẹta.
0: Mo ní n tí Àtíkù sọ yẹn kí lẹ rí sí.
3: Sẹ̀rẹ̀jú bá ń yàlè. Àwọn tó bá fẹ́ gbàyàwó ń yàwò. Ọ̀rọ̀ dídùn ni ó sọ sí létí.
0: Ọ̀rọ̀ dídùn ni ó sọ sí létí. Kò sì jẹ́ ń gbádùn lóbìnrin gbà fún.
3: Ló fi lé obìnrin kò lé ọkọ ẹ̀. Tó bá lé kó ń bẹ̀ ló náà ṣe àṣókọ́lọ̀ rẹ̀ sí.
0: Yóò wá ṣókọ́lọ̀.
3: Lóbìnrin mi fi máa ń káàkiri lé ọ. Lóbìnrin mi fi máa ń kiri lé ọkọ káàkiri olùdé lé ọkọ mẹ́ẹ̀ẹ́dógún.
0: Ẹ bá mi tú owó ilẹ̀ ń pa o. Owó ilẹ̀ ń pa ẹ tú.
3: Ẹ̀bẹ̀ pé tásìkò ń sọ ẹ̀dá aláyé fẹ́ gbọ́ ni wí.
0: Ọ̀rọ̀ dídùn dẹ̀ lóbìnrin máa gbọ́.
3: Olọ́fẹ́ yàlè. Wọ́n fẹ́ gbàyàwó yàwò yóò sì lè kó lé ọkọ ni.
0: Yóò lè kó lé ọkọ
3: ni. Ẹyẹ wo àwọn coastal roads. Ẹ wo àwọn ọ̀nà Ìbàdàn sí ọ̀nà Abẹ́òkúta yẹn ọ̀nà Ìbàdàn sọ́nà Ìjẹ̀sà. Àwọn ojú ọ̀nà tó lọ sọ́nà sí kótó padà gírí àwọn Àbújá òkúta ẹ̀rọ owó ṣe é sìn yẹ. Jẹ́bi ilé yọ sọ́bsidì á jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ wa múnjẹ. Ìgbé táwa ń ké lónìí. Àwọn ọmọ yẹn tún bú àti lọ́la tá a bá sọ́ra.
0: Ẹ ṣe tó ń tẹ́ ń sọ náà ni pé kan fi ilẹ̀ bó ṣe wà yìí ipẹ́ tán ni tán bá sọ ọmọ tó fẹ́ dá padà.
3: Iṣẹ́ ká pè fún ni pé kí wọ́n manage owó yẹn bó ṣe tọ́ bó ṣe yẹ.
0: God bless you brother, God bless you. Kán ná owó yẹn bó ṣe tó àti bó ti yẹ nìyẹn pé àkó fáwọn gómìnà o ẹ lọ bá gómìnà yín o ǹjẹ́ gómìnà tí kinní ìbọn sí lọ ṣé n tó yẹ kó fi ṣe ló fi ń ṣe ṣé n tí yóò tu àwọn aráàlú lára ní í ṣe àbúkọ̀ ń ṣe pé èmi náà ṣe àfẹ́ fowókọ́ lẹ̀. Ẹ ṣe ẹ jọ bóyá. Hello.
4: Hello.
0: Yes sir.
4: Ọmọ orí ayélujára gbogbo láti máa lápẹ̀.
0: Yes sir.
4: Ojú ni méjì ni mo fẹ́ fi wò.
0: Ok.
4: Àkọ́kọ́ mo fẹ́ràn pé sọ́bsidì ni pé ẹ̀rọ ta fi ń fọpo òṣìṣẹ́ o. Ìlú Èbó ni wọ́n wá kó lọ o. Owó ti wá gbó o. Ṣùgbọ́n kò lè rọ ẹ̀yìn aláàbí ní ìrọ̀rùn.
0: Ọlọ́run.
4: Àpò ojú ẹ̀kún. Bí ìsì epo wá wà lẹ́kọ̀ọ́ Dangote wà ń bẹ̀. Kí ló wá ní jẹ́ sọ́bsidì ń gbà ni. Ok tó bá wá jẹ́ sọ́bsidì wà lóòótọ́. Tó jẹ́ wọn rówó ń bẹ̀. Kí ló dé tí ò dọ́jọ́ mẹ̀kúnù tó dìbò fún wọn. Kí ló dé tó jẹ́ pé aráàlú tún kígbe. Náà àwọn kankan ń bẹ fáńpẹ́ ní Seal of Preference. Ebi ń pààyàn. O sì fẹ́ raṣọ tuntun. Ọkọ̀ mójútó ààrẹ oúnjẹ yẹn náà ó kọ̀ jẹun náà.
0: Kolú ẹ̀ mọ́ dàbí ego.
4: Náà ní ìsìn project dá o ṣùgbọ́n pẹ̀lú bí economy ṣe ń ṣe wọ̀ ẹ́ńkẹ́ yìí tó wọ́n kan lè yí. Ó yẹ kí wọ́n lè mọ̀ yí pé sọ́bsidì yẹn díẹ̀díẹ̀ là á yọ.
0: Díẹ̀díẹ̀
4: èyí yọ nǹkan lẹ́ẹ̀kan ẹni nìyẹn. Ẹ kéde àwọn èrè ẹ̀ kó dé ìsàlẹ̀ kókó kó dọ́dọ̀ àwọn èèyàn. Ẹ rí i pé àwọn ìní máa pariwo. Ẹ pẹ́ tá àwọn wà ní pé òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ ni. Ìròjà ti ń fọpo ń bí. Bẹ́ẹ̀ sí ń pé sọ́bsidì wà. Sọ́bsidì ìwé kọwo láàfún yẹn. Dangote ti ń tẹ̀pẹ́ pín rèrè. Lẹ́yìn náà kò wá sí ìlú kan tí wò ní máa fi yẹn kan tí sọ́bsidì kan ní wà fún nǹkan kan. Bóyá náà ni o, bóyá tomi ni o, bóyá ti nǹkan míì tó tún dára fún mi ni o. Àwọn gbà mí fi lójú tèmi sọ́bsidì tán ń wúye kí ló tún kàn á ti ń ṣe pọ́ńbẹ́ wọ́n ti ń fọ̀ níbí.

0: bàbá akọrin látàárọ ni o ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
0: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó website www.kashe.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa

0: ìdáhùn wa ọ̀nà bí o se le kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmí lẹ́ka ètò ìlera bí Bọ̀mi Ìbàdàn College of Health Technology ni kò gbà lọ ilé ẹ̀kọ́ tó gbọ̀n tẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀ bákan náà àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wa tún dúró dé àyè ìgbaniwọlé ti sí sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma ìwọ́sà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù sòsé ló wọlé àyè sí sílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology Paramedics Health Technology Public Health Technology Family Health Care Technology ẹni tó bá mu ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀ bó bá wá ní jáàmbù kò béwu dé ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers Shield Health Technician Pharmacy Technician bákan náà o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers JTL ẹ kàn sí wọn lónìí wọ́n wà ní plot 29 Ọlọ́rungbèjà Street Jẹ̀gẹ̀dẹ̀ Olú Lọ́yọ̀ Amúlòkó Road ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560 Ìbàdàn College of Health Technology gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò iṣẹ́ ètò ìlera ló jẹ wọ́n lógún.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owo awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati haji ti joba Nigeria ti Saudi fawosi Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji ti lu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asanpari owo Hajj 2027 ni ojo 24 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa ni ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ile ise tabajo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe iroyin punch jo jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodun Lagos telephone 0706738339 tabi 0811604585 ero alatagba awon ni ahunswz@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alodewa sorire
2: ní West Midlands Open University àmú kí ẹ̀kọ́ wà láròwọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama tàbí lẹ́ndì NCE HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Bàbá Ìbàrúbá Oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Dára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Jẹ́ ti gbọ́.
6: Kíkíni.
5: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
6: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
5: Pẹ̀lú ìlànà iRecharge. Gbogbo ẹsẹ̀ ni o.
6: Báwo la ṣe lè máa lo iRecharge?
5: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1# kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
6: Lẹ́gba IBEDC token yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge sanwó iná ní rọrùn.
2: ìrònú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
7: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
9: Evangelist Kayode Adeosun ni Vision yóò tún tẹ́ pẹ́pẹ́ ìyanlọ́dọọdún ẹ̀yẹn lọ́jọ́ Sunday 23rd

0: pẹ̀lú àjọṣepọ̀ lágìlú 96.7 FM ni ó yáká jọ pàdé níbẹ̀.
1: Gagaga
2: Ganusi
1: gbogbo ọ̀yà ní pẹ̀lẹ̀ lódù ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn àárí pẹ̀lú àpẹẹrẹ ní Ganusi Herbal Mixture àgbà ògùn amára sọjí káfogidi ewé àtẹgbọsẹ yọ lọtínú Ganusi faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé Ganusi Herbal Mixture ni ó gbẹlura bínú kú tínú ń kún gbòdògbòdò tí san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé torí kéríkì ara ń roni láti jókòó dìde fúyà wá dàgíraṣẹ ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu yá sàwárí egbògi Ganusi Herbal Mixture bó sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bọ́ bá deré alẹ́ Ganusi Herbal Mixture ni ó gbẹlura ẹran rẹ̀ ó sì lékan sí lórí òkèlè gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù mára fúyẹ́ Ganusi Herbal Mixture lágbádé fún o tó bá rẹni ọgọ́ta ọdún tó tún gbọ́mọdé níyàwó tára rẹ̀ tún ta kútúkútú irúfẹ́ Ganusi Herbal Mixture ló gbẹlura Ganusi Herbal Mixture ó tún wà káàkiri ilé ìtajà ògùn àti lágbéni káríkárí a sì ń wá alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà Ganusi Herbal Mixture Faskeni Nigeria Enterprises ló ṣe ìdojúkọ NNPC filling station lẹ́gbẹ̀ẹ́ bridge Olonkemi Lagos Ibadan Expressway Mbadan ló wà telephone 08081689617 08081689617 Ganusi ló kára ó ta kẹ́bẹ́.
2: Gàgàgà
3: Ganusi.

0: website www.cashier.ng.
1: Bọ̀dá jíde, bọ̀dá jíde. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
2: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbook tọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
3: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn déédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
5: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: collective maybe power lati le sawon kankan kan but the overall power she ma wa lodo eni to di de agbara kan ton fi gbe won ka be yen to wa lodo ijoba o wa nbe they can dissolve them any time ti won ba ti fun won ni ton fe so they didn't have the absolute power lati se gbogbo nkan lapo ara won.
1: Okay, once you must soak more, I want
0: you to let me
1: fall. Tamati fair called ya, you want my father, say. Okay, what you can will lead it on?
0: Okay,
1: ni legacy.
0: Legacy.
1: But I could want to bury Lan.
0: Lan.
1: I send a bossy from a motor back by 3-0. Mind you, one rule the lady. Meji. She dry bones, so she lay rice, I review, she man alone. Well, you know, poach, you can find be man, you should lose, and you are your old city.
0: I can call so pay off of you, Dwayne. To the old city, where she quite a day. Àwọn ẹ̀ṣẹ̀ promote wa
1: sí ipa ẹ̀rí náà abẹ́rẹ́ ìbò burú jáì
0: wọ́n fojú di wọn ni ipa àwọn ṣẹ̀ṣẹ̀
1: dé bẹ́ẹ̀ ni méjì sódò ni fojú di
0: wọ́n fojú di wọn ni
1: mọ́ bá tiẹ̀ wọ́n fojú di wọ́n first half ṣé kò yẹ ká gbéra ń second half.
0: ohun tó fà tí Arsenal fi dira lánàá tán fi bó sí Coventry Coventry náà ẹ̀ṣẹ̀ wá ni o àwọn dira lẹ̀ ni pé rẹ́kọ̀d àwà tí ń gbé bọ̀ láti last season yẹn
1: ẹni
0: tí wọ́n bàjẹ́ báyìí so èmi máa ń wòye pé kò sí ikọ̀ tí ò lè na ikọ̀ kan ṣùgbọ́n bóníkálukú bá ṣe múra wọn sí òní so yẹ kí àwọn tó jẹ́ ti Michael Carrick báyìí máa yò yẹn kí wọ́n mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lákọ̀ padà bí bẹ́ẹ̀ kan tún gbọ́dọ̀ padà sí oko Egypt o yẹ kó rí yẹn ó pé
1: ìgbédè rí fẹ́ni tó padà sí Egypt
0: gidi ni o
1: lákòótọ́ Cristiano Ronaldo sí gogongo wọ́n ló ti gbá àwọn 977 wọlé only mélòó ló kù bẹ́ẹ̀ náà bóyá bíi
0: 23
1: tó fi wo 1000 ṣó ṣe é ṣe fún un ní sáàyè kó rí 23 goals bí ó bá ti rí torí káàyè sáàyè máa ń lọ ṣó ṣe é ṣe.
0: Bẹ́ẹ̀ ó ṣe é ṣe nítorí pé ẹni tó dáadáa ó máa ń dìdí ìṣiṣẹ́ gan fúnra ẹ̀ ni kò lè rí go so kò sí ní tí ò lè ṣẹlẹ̀ ó ṣe é ṣe fún ní ẹjọ́ sáàtàn gbá lọ́wọ́ yìí ó ṣe é ṣe.
1: Ṣé Ronaldinho ni àbí kí ni mo ti ẹ̀gbọ́ o ku die ko pe 500 nti e ipo na wa fe make 500 se switch o ngini se yo easy be
0: ko rorun
1: o da league ile wa kini ka ma re league ile Nigeria kini ka ma re ti lodun
0: we ka ma tu re ti pe awon ti won wa ni agbon idare ayo lori papa yen ki won fun wa ni ise to yato
1: awon referees
0: yen nitope ni sa to ti e pari yin na arewo yin re le po bi awon ateyin wa yen ta ma gbo wi pe referee o ti se bayi ko to don won ti gbote fun won ti gbo mo fun so an ro won na ni lasiko ikan je ko dun wo fun awo lolufe tori pe ba ti ri pe adare ayo ti se to ye ko se ifese won se yin o lo ko ni si pe boya won ja nipa ri won lo na opponent aba won to wa lati ewe won lo na won abi won lo na referee so awon na la gbodo ro lasiko yi kan le je ki idije yen o ko je ko dun
1: ese ba mi dagbere
0: ese te n gbo wa yin ti wa oluwa to sin ade lowo danai presenter loruko mi lekan si
1: ese wo eye eyan wa ti e n gbadun wa mo tun fe fun yin lanfani lati pe wa eni to idi ti mo fi so be ni wi pe gbogbo awon nkan ta tin so lataro ewo le fe ba wa peke nu nbe nitori pe abala ogbo nbe nbe ka ba so te ri bi react joba eni ti n pe wa ti pe hello
2: Renominga Babalolanga.
1: Yes sir.
2: Mo ti wa ku eto yo da fun yin.
1: Ami sir.
2: Eni retired but not tired.
1: Okay sir.
2: Omo re Mbakare.
1: Baba mi.
2: Lati Ologun Eru.
1: Era sir.
2: Eje nkoko ti baba Abubakar Atiku nkoko da si eno.
1: Yes sir.
2: Won se nígbà tí bàbá wa Bàṣánjọ́ ṣe president governor ni wọn wá pè wọn kan wá ṣe vice president nígbà ọ̀rọ̀ ọ́ìlì Nàìjíríà bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ni bàbá Bàṣánjọ́ gbé gbogbo nǹkan iná ń pè
1: gbogbo àwọn ilé iṣẹ́
2: lè lọ́wọ́ so wọ́n wá wà nídìí Mọ̀lábù Oil síbù wọ́n ti ẹ̀sìn wọ́n dà wọ́n ti ra yẹn Mọ̀lábù Oil láti Amẹ́ríkà ni. So, èyí tí wọ́n wá gbé jáde ní ìsìn pé nínú ọkọ rẹ àwọn ọdà kínní padà ere ere kini ngba 2023 ebi gbo awon meteta ati obi ni lawon o yo ko kini yi won de ade ti re ni to se di world best kino npe refinery iye legbe so lori oro ball se so ni sin se ri te ba ranti na imu ati ranti o sele lasiko kan because seyan ba ti je yo o ma se nkan ti o da na ni at the end of the day sugbon ko ran ti atubo tan Michael Obi won lo se pe won lo gba ball kan o ye ki ore wa to wa bar ni football yen ranti o lo sanwo awon kan to ye ki Nigeria Football Federation o send si won o lo sanwo yen
1: ton
2: ba wa promise pe wọ́n á fún ọ ní owó tí wọ́n dẹ̀ ń gbowó lọ́wọ́ national sports commission wọ́n á kì í kó fún wọn kì í ṣe ní ọ̀nà ẹ̀tọ́ fún àwọn yẹn àwọn ọmọ yẹn ní àforí ṣe wọ́n fọrùn ṣe wọ́n ó sì tún kóra wọn ó tún kóra wọn lọ láti ibi gbogbo ibi tí wọ́n bá ti gbá bọ̀ ó ń ká mi lára gan ni o bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa ni wọ́n ti gba kọ́ọ̀pù CAF ẹwòye ọdún tí wọ́n fi gbà ẹwòye tí wọ́n wá gbé ẹwò disgrace nínú ọdún yìí yóò dá fún yé o kò dá rárá kí wọ́n yà gba ojútùú sí wọn ni kí wọ́n dẹ̀ gbá wọn lẹ̀
1: pátá
2: kí wọ́n dẹ̀ wá àwọn bíi tẹ̀yìn kọ́mítì kan tí ó kàn ẹ́ẹ̀dì kìíní yẹn.
1: Ẹ ṣe gan sir, God bless you sir. Ọ̀ fàdà tó bá ti dùn mí a sì máa wú. Hello.
3: Hello.
1: Yes sir.
3: Ẹpẹ̀lẹ́ sir.
1: Yes sir.
3: It's a woman sir.
1: Oh woman, you are welcome. Erama, Emma Binu, yes ma.
3: Ọ̀rọ̀ àtíkù yẹn ni mo fẹ́ dá sí.
1: Kí lorúkọ yín àǹtí tó fẹ́ bá mi dá sí?
3: My name is Madam Sekinat. I live in Apata Owode.
1: Oh, my mom is Sekinat. I love that name, ma. Yes, ma.
3: Ah, Ẹpẹ̀lẹ́ sir, ẹkú ṣẹ́.
1: Yes, ma.
3: Ṣé mi, bàbá wa Tinubu, mi ò bá ìdẹ́ o, I'm not a politician.
1: Okay.
3: But he did a good job of removing the subsidy. Because according to them, only a few people ni wọ́n gbádùn owó yẹn.
1: Ló ń jàǹfààní.
3: For them milk, Nigeria. Ṣé wá rí gbogbo ibi tí wọ́n sọ pé wọ́n owó yẹn nǹkan tán fi ṣe. Oyedele, I think that is his name, the Minister for Finance.
1: Yeah.
3: O give breakdown. Mo listen see.
1: Yes, ma.
3: Very rapt. Mo listen dada.
1: Yes, ma.
3: O so nipa pe owo ti won gbe fun governor ti gbe fun Kesi. Seriously. O so nipa Nell Fund owo ton fun awon mo wa ni university which initi ritikule laarin awon omo mi kankan awon omo ore mi.
1: Okay. Ti won ri gba.
3: Sorry, dada.
1: Okay.
3: Then the coastal highway and all the other highways, and so on and so forth. Empowerment, any man good news. So no matter what empowerment, even Yatinubu, in fact, he's a genius at that. Ogo gidigidi bi man for jade. Foundation, Hope Foundation. Awon eyan no fun owo to dey really for sita in billion. So what I'm trying to say is, cherry awon governors wa. Àwọn ni kí n sọ pé wọn ga because the bulk of that money tí wọn fi ṣe subsidy yẹn ó ń toro fún wọn lọwọ seriously but kí wọn fi ń pe wọn dẹ ka gbogbo local government kú wọn gbọ fún wọn local government chairman yẹn ní access to funds láti fund àwọn inner roads láti ṣe àwọn nǹkan tó máa impact directly on the citizenry.
1: Yes, ma.
3: So going back to fuel subsidy is not it o. Mi mo we are layman deni mi.
1: O tun mo si pe faramo nkan ta ti ku lo nfe se ni.
3: At all. It's like going back to Egypt. Leyan kan se so. It's like going back to Babylon. Olorun ni je ari.
1: E se gan.
3: Awon kan ma wa daye.
1: Thank you ma.
3: Gbogbo atun bere ti ni suffer.
1: Abi Olorun ni suffer.
3: Ni ka pakiti mo ni the next election pe gbogbo owo to rodo sodo yin gbogbo increment o ti dori FARC yin abi kino pe allocation ni pe gba e de fi tun wa se.
1: Okay.
3: E fi tun na road si se. E fi se ba fi tawo ka ba mu so to ba wa di to ba wa fun campaign. Olorun ran wa lowo.
1: E se anti mi mo gbadun yin. Oh yeah, can't say. Oh yeah, can't you? You can get a campaign manager. And we do. Ẹ ṣe gan sister mi, ẹ yanra le, ẹ ri pọ̀rọ̀ là ń ti sọ, ẹ wo subsidy yẹn, ẹ lọ wo àwọn ilé epo kan sìn, wọ́n ti pa láti gba àwọn ti yọ subsidy ni, ó túmọ̀ sí pé scam ni subsidy tá à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn, wọ́n á kàn lọ fi orúkọ ilé iṣẹ́ wọn, wọ́n á lọ fi gba epo, bá bá ti gbà báyìí, wọn ò ní já epo síbẹ̀, wọ́n kàn mọ̀ ọ́n mọ̀ ṣe, wọ́n lè ṣe ń dọ́ méjì, ah ẹ̀yí, ah mi mọ̀ pé ẹ ṣì wà ń bẹ̀ mà, sorry, ẹ ṣe gan mà, thank you ma, so ẹ ṣe e wa ri gbe awon eyan wa hello abi nkan ti wa nbe hello hello
2: no
1: yes sir
2: e ka
1: san sir
2: yes sir e ku ito sir
1: yes sir papa sir akoko ti lo
2: seri line ni fi kini so seri just like the last caller she saw
1: yes sir
2: ikan to kon gbe mi ti obi ti ni a fi addition Ogun ni local government autonomy. Seri sa. Sa. O si beni kan si se ma lo ugbon, o lo ugbon ju. Pe local government autonomy, doctor to wa. Awon ko ni implement ye wo. Because kama tora wa. Mo to ba fi le bu ki federal government ti o ti ori state government sabeni. Il lo dit comme un sorte structure du local government kan ni ko mo e ina di je ko mo approve local government autonomy and e ma je nko yin e se survey opinion poll e bi lo wa raalu e ni sa ni e bi lo wa lu ki ni ki o ko suka so fa se de yo ti wa la bo ni so pin se ba ki yan mewa me jodi lu mo o de si mo to fa o fe ki ni won ti bi won ati
1: rubber stamp baba so pe
2: Let's get it. So, you want to go to the government? Let's get it. But you can't go to the local government. And why is that? You can't go to the first republic. I want to go to the local government. I'm going to go to the local government. I'm going to go to the local government. I'm going to go to the local government. I'm going to go to the local government. Yes.
1: Akala. Ogbomoso na ti won ti koko je chairman
2: o da eni si ka ki ten so yi o so do do ko no ti o yo se ti bo lo mo awan bi won ni se ko ja de ko so kwa
1: o da
2: e se wa lewo believe lo ko pe to funu ni e ko to jari
1: e se daddy mi e ma ibinu e je ngba last person e ka ma lo hello atakoko
2: hello sir
1: ah e yo
2: mi baba mi
1: e o lenu ju
2: yes sir e jo to re olorun ibe e dey fe bi lowo yin sir
1: to what emi gaga
2: ah beni
1: okay
2: idi ni pe e ri pe won so ni pa succeeding yi ni pe owo to nrogun nibe ni pe ko sode
1: isale
2: e jo ona wo lo fe fi gba sode sale ju odo awon gomina nkankan ba won lo
1: be na mi ona to ye ko gbade odo won na ni nitori pe kini ka so pe won gbe fa won local government na bayi to ye pe won se nkan won directly fun rara won atakan gan so ri gbogbo iyawo mi jo fun mi 20 naira mo fe sare ko ni si nitori e mo councilor be mo councilor e mo super be mo super e ma laga won gbe se fun yin awon eleyi atoke lohun na ti mu gbogbo e wa lo je ko ri be
2: okay why to she want blame president latara wi pe o fun gomina ni e 12
1: president ma de panpele fun gbogbo won tan ti ko si ni ti won mama be mi se n wo e mo pe president wa ogo akogo elomi agborun ara e laipe yi opo won gborun ara won e se baba mi ha se mo le ra palagbe teni na ka tun ma lo hello
2: hello Flaminga
1: yes sir
2: mo wi aye la gugu atlan late
1: baba mi da
2: ni sport le mi fa so le
1: okay sports
2: ye ntio se bi ut chairman abi ut cw be mo ni member won ni lo ye ko se na tabi na o lo ye won be no re nfs ti en to mo bo gba ko la pe
1: be ni
2: mo bo gba ye ko mu wa ninu committee won yin
1: abi o
2: be nsan ti gbe
1: be ni
2: o le le si be
1: be ni
2: se be keji o gba si sa to kun plate ti won o ti o le mi le replace o do yi o ti lo bi odun bi mewa
1: be
2: gba golf nigeria awon yin si be ẹ̀yẹn lọ sàrọ̀kù táwọn ọmọ mi bá ń pè báyìí ẹ máa wò ó báyìí gbọ́ kó ṣe ń tó wàá mú wọn
1: tí
2: wọ́n bá tún lọ skul tàbí wọ́n fẹ́ẹ́ sí báyìí tí wọ́n bá tún lówó lọ́wọ́ wọn ó tún já wọn
1: tó
2: mẹ́rin tì ló ń ṣẹlẹ̀ gan
1: ọmọwé
2: tó ààrẹ kò ṣẹlẹ̀ ni pé ẹbí referendum lórí sports kò wáyé
1: àwọn ọ̀nà àgbélé
2: àwọn
1: káwọn èèyàn sọ ìrú ọkàn wọn
2: sọ ohun tó ń ṣẹlẹ̀ fún ọmọ náà àbáyọ wá
1: ọ̀dà sà
2: ojú òní tí
1: ẹ dọ́kítọ̀ ẹ má ì tíì lọ sà ṣé ẹ mọ̀ pé ẹni tó jẹ́ goli àwọn cameroon tẹ́mọ̀ pọ́ ọmọ mẹ́rin ló bí
2: bẹ́ẹ̀
1: kí ló wá máa mọ tiwa tí wọ́n ń gbábọ̀ bí aláboyún ẹ worú àlóṣe àbí nǹkan yẹn ìyẹn ó kàn sáà gbogbo ẹ̀ ló sáà ń ṣe àfi bí ẹni tí wọ́n dé
2: mo tó ń ṣe wọn gbogbo club tí wọn wà lọ́hùn yẹn wọn ò fẹ́ ṣèṣe
1: tó
2: jẹ́ pé wọn bá dọ̀hún wọn a máa lọ wọn ò ní le ṣiṣẹ́ lọ́hùn
1: bọ̀tù
2: bẹ́ẹ̀ náà lọ náà à ń fẹ́ fẹ́ ká ní ti ní bíi tírì tó jẹ́ pé a bá ti là ń kan a tún yọ náà kan
1: bẹ́ẹ̀ ni
2: ẹ̀rí tí wọ́n yàtọ̀ gan.
1: Ẹ ṣe gan sa mo máa ń gbádùn yín gan God bless you ẹyin èèyàn wa wọn ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ bẹ̀rù oge gbogbo ohun tá a sọ lórí ètò yìí lé ní àléèyàn kankan lọ́kàn o àwa àwọn olóṣèlú kankan o àgbo lọ́wọ́ èèyàn kankan kéèyàn kan ọ̀rọ̀ ọ̀hún náà máa ń sábà ń sọ ọ̀rọ̀ ẹbí bóòmù lèmi ti ráyè abẹ́ ayé tèmi mọ̀ ṣe máa dá lèmi wọ́n ń sá káàkiri a jẹ́ pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ lápá àbí ké bugi God bless you gbẹ̀ngà ọláyíwọlá ó yàtọ̀ ó ṣeun gan ni o tó sì adé lọ́wọ́ ṣẹ́gun balógun èèyàn mi adémọ́lá aziz fẹ́ràn mi babalá lórúkọ tèmi bẹ́mi bá ti ń dìde òkón ẹ̀dọ́ òkón amú iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni kò ṣe kinní kan yóò jalè àjẹpẹ́ títí ìgbà náà tá a máa tún parí lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣe gan o tẹ́ ń gbádùn wa ó dàbọ̀.

106.7. La Gelou FM, Jagaba Gogoretlo.

ọba jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run tó lé ayé lẹ́sẹsẹ ó sì jẹ́ pé àwọn kan ló fi ṣe aṣíwájú ló gbé lé ayé lé lọ́wọ́ torí pé bíbélì jí ó yé mi wípé n tá n pè ní mọ̀tọ̀sẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní háíráàkì ọlọ́run ọba gan bọ̀wọ̀ fun ìdí rèé tó fi ṣẹ̀dá ayé tó gbé àwọn kan tó ní ẹ̀yìn aṣíwájú lẹ̀yìn ọmọ jẹ́ nínú àwọn tí èmi àti tí aráàyè wà nínú wọn a sì ní dèrò ẹ̀yìn kẹ̀dẹ̀ rèé ó ní ẹ̀yìn kan rèé àtẹ̀lélẹ̀ ó mọ jẹ́ bí ọba sí àwọn àtẹ̀lé kò ní sí aṣíwájú mọ wájú bà fún ẹ̀yìn tẹ́ ti wà ń wájú ń tó dé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ẹ̀yìn tẹ́ ń bọ̀ lẹ́yìn ọ̀kọ́ yan yín kéré o torí pé ewúrẹ́ ilé tó wọlé tí òkú nílé ó dẹran àmúso abìyẹ́ tó wọlé tí ò kálejò tí òkú nílé ó mọ̀ ti bára rẹ̀ nínú àgo mo kí yín tó mo rìn kọ ó bọ́bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbé oṣù bàràbàǹdẹ̀ kí n gbé ó diwájú olódù tó má rèé kábíyèsí rẹ o ọba tó lo ń gbogbo lọ́dọ̀ ọba ṣèyí ó wù ú èémí tí ń tinú àwọn wòólì tí ń fọhùn.

bí bíbélì lọ sọ ó ní ẹ fi ti késárì fún késárì yín ò ní wípé ẹ mọ kọyàn àwọn aṣíwájú ẹ mọ kọ kéré torí ipẹ ẹ mọ mí àbí torí ipẹ ẹ ń sìn mí tó bá fi lè mú odidi pọ́ọ̀lù tọrọ àforíjìn pé ẹ dáríjìn mí èmi ò mọ̀ wípé olórí àlùfáà ni mò ń bá wí ọ bọ̀wọ̀ fún orí ẹ̀yẹn náà lọ́wọ́ ní kí àwa náà ká mọ̀ fi ibi tí ń pè.

àwa tún ti dé sórí ètò ta pè ní àgbẹ̀ lọ́ba ẹkú ilé ṣòun làákàrà alé ẹkú ilé ò ṣe dáadáa làbà yín àkànjí ìkọyín rèé ẹyinjú olódùmarè tí ò ṣe é figi gún okun joseph àjò kọ bí ẹni tí ń fẹ́ náà lórúkọ tèmi ń jẹ́ lórúkọ adémọlá azeez babalónílá ń lọ lọ́wọ́ bọ́tìnì mi ẹ mọ́ gbàgbé pé tèmítayọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ń lo lóòtú ètò yìí

ọpẹ́ pàtàkì lọ́wọ́ Báyọ̀ Bèyú àti Túndé Tùnátùnámpà tí wọ́n wà ní ìdí ẹ̀rọ alátagbà. Ṣeun ọmọ Bálànà ló ń jẹ́ kẹ́ ẹ mọ́ rí wa wò bí ìran àtòun àtàwọn ọkọ rẹ̀. Ṣé ẹ gbàgbé pé bà mi fẹ̀ràn mí ń gà.

àwọn tó ń ṣe onígbọ̀wọ́ ètò yìí lọ́wọ́ iléeṣẹ́ Mass Foods Industries Limited àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gbà àwọn Mass Foods Industries Limited àwọn ni wọ́n ń pọn Mazavita eléyìí tá a ti ń láǹfààní láti máa pín lórí ètò yìí torí ìdí kan àbó mi a bẹ̀rẹ̀ sí ní máa pín padà lọ́sẹ̀ tó ń bọ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀mí lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alákòóso láàgbọn ìpèsè rẹ̀ a bẹ̀rẹ̀ sí ní máa pín ẹ mọ́ bínú ẹ̀yin èèyàn wa pé àlàǹfààní àti pín fún yín láǹfààní àti pín fún bí ọ̀sẹ̀ mélòó kan ẹ̀ẹ́dún jẹ́ àpàdé lọ́sẹ̀ tí ń bọ̀ bógo ti ń jẹ́ tọlọ́run bá a ṣe máa pín Mass Food Mazavita ẹ̀mọ́ bínú kíní ọ̀hún ti fẹjú àwa náà sì mọ̀ àbí a mọ̀ pé ipa wa ò ní lè mọ ká pínpín rẹ̀ tó bẹ́ẹ̀ ọlọ́run ọba ló ní orí bẹ́ẹ̀ ẹ jẹ́ ń fi àsìkò yìí sọ fún wa wípé ìṣíkẹrin BSF training batch 4 black soldiers fly seminar tá a mọ́ ṣe lórí bá a ṣe ń sin ìdín ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń bi mí lérè pé ṣé ìdín ṣe é sìn o ṣé ẹ gbàgbé pé BSF maggot tiẹ̀ esinsin ni BSF yẹn òun ni wọ́n ń pè ní black soldier flies esinsin ọ̀hún ó mọ́ pa ìdín ni a mọ̀

fún wa. Mo ní bí bá ṣe ń lọ á jàbọ̀ fún yín. Wọ́n jẹ́ òye wa wípé batch by batch òun náà ni wọ́n fẹ́ máa pín fertilizer. Wọ́n ní second batch ibẹ̀ ní Ọ̀yọ́ State wà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀mí lọ́wọ́. Ẹni tẹ́mi ó kàn sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn fún àwọn tó wà ní ipò agbára. Ni wípé ṣe mọ̀ pé ìgbà méjì la mọ́ gbin àgbàdo nínú ọdún kan. Àwọn tí wọ́n bá gbìyànjú dáadáa wọ́n mọ́ sáré gbìn bí ẹ̀mẹ́ta. Ẹ jọ̀ọ́ bẹ́ ẹ bá ń wo àtẹ ojú ọjọ́ láti àkàtà àjọ NIMET. A ní pẹ́ dáṣẹ̀ wọ August break. Leléyìí tó jẹ́ pé àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣetán àti gbin àgbàdo inú ẹ̀rùn ó mọ gbáradì báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ajílẹ̀ yìí kó tẹ̀ wá lọ́wọ́ lásìkò. Ṣé mọ̀ yí pé ojú ọjọ́ ti wá yàtọ̀ sí tiwọn ní apá àríwá. Ojú ọjọ́ tiwọn ní apá àríwá ó yàtọ̀ sí tọ̀dọ̀ wa ní apá gúúsù ń bí. Ní apá tiwa ń bí àsìkò òjò làwa wà báyìí. Eléyìí tó túmọ̀ sí wípé àsìkò ta nílò àwọn ajílẹ̀ gangan rèé. Torí àwọn àgbẹ̀ alá.

0: ibẹ̀. Èmi náà ní fi ń lọ́rùn sílẹ̀.
1: Kò sí wàhálà iṣẹ́ ta gbà fún ṣẹ́ẹ̀dù náà ni.
0: Ẹ ṣeun sá, ẹ ṣe tá a pè yín tẹ ẹ jẹ wa.
1: Ẹ
0: ṣeun. Ọ̀dà ẹ̀yin tún mọ̀ báyìí sọ̀rọ̀ lábẹ́ aṣọ. Ẹ ṣeun
1: sá. Ẹ sá.
0: Ẹ jẹ́ sáré polówó ọjà nígbà bá padà dé. Máa wò bọ́yá n ó tún pe ẹgbẹ́ alága ẹgbẹ́ Afan ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ká tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn nípa ti ajínlẹ̀ pínpín. Bàbá láǹfààní àti mú àwọn ìròyìn tó jẹ jáde lẹ́ka sí àgbẹ̀ wá déédéé ni. Bàbá sì láǹfààní àti mú wá eléyìí tá a jábọ̀ fún iná ààrẹ náà ni. Ẹ mọ́ tí ìyí kúrò ẹ túbọ̀ mọ bá mi ṣí àètò yìí ẹ jọ kárí ilé kọ kárí òkò ẹ kúlé o ẹ kúlé ẹ̀yin lè darapọ̀ mọ́ mi ní ìsìn ẹ kúlé náà sì ni bóyá ẹ̀yin ti wà pẹ̀lú mi tẹ́lẹ̀ mo ti lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni Wálé Àjàní mo tún ti padà báyìí lórí ètò ẹ jẹ́ sáré polówó ọjà mo ń bọ̀.

àmọ́ pẹ̀lú bá a ṣe ń retí ìpè wọn ẹjẹ́ ń láyọ̀ láti sọ fún wa pé a ti ń gbáradì sílẹ̀ fún August break gẹ́gẹ́ bí àjọ NIMET àjọ tá a mọ̀ sí

0: Hello, sir.
1: Hello, Ekwato.
0: Ọlọ́run ló ń tò ó, bó ni ọjọ́ yín?
1: Ọjọ́ ìwọ́jú ni.
0: Báwo ń dé yín nù, délé ìbò?
1: A ti sọ́ ọlọ́run dáadáa wà.
0: Orúkọ yín, sir.
1: Orúkọ mi ni ọmọba David Ogundele.
0: Ipò yín.
1: Hello.
0: Ipò yín, sir.
1: Èmi ni alága gbogbo àwọn àjẹ nípínlẹ̀ Ọ̀yọ́.
0: Alága ẹgbẹ́ Afan àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹjọ́ ní kúkurú èdè, a fẹ́ sáré mọ ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ajílẹ̀ tí à ń retí. Àwọn èèyàn kan sọ pé wọ́n ti kó dé ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Kò tí ì dé.
0: Kò tí ì dé.
1: Bẹ́ẹ̀ni, ìpínlẹ̀ mọ́kànlá ló kù tán tí ìfún. Ní Southwest ní báyìí, ó ku Ọ̀yọ́ State and Osun State.
0: Ọ̀nà
1: ti fún Lagos, ó ti fún Ogun, wọ́n ti fún Ondo, wọ́n ti fún Èkìtì. Kódà ti lọ ṣe flag of gbogbo ẹ̀. Wọ́n kù Tọ̀yọ́, a ń retí Tọ̀yọ́ second badge la wa.
0: A ń retí Tọ̀yọ́ second badge. Ìgbà wo ni ìrètí wà pé wọn ó kò dé?
1: Kò lè pẹ́, kò lè pẹ́.
0: Kò lè
1: pẹ́. Kò lè pẹ́ nípa tí máa lọ mítì láìpẹ́ Labuja.
0: Okay.
1: A jọ sọ̀rọ̀ lórí ẹ̀.
0: Ẹ lọ rí, ẹ bọ̀ rí.
1: Àmì o.
0: Ìkọ́ ìkọ́ mejò lẹ́sìn ọmọ rìn ìkọ́ ìkọ́ bala. Ẹ lọ láyọ̀, ẹ dì láyọ̀. Ṣùgbọ́n iṣẹ́ kan la fẹ́ fi rán sí wọn ní Abuja, sà.
1: Ó yẹ ẹran mi máa jẹ.
0: Ẹ bá wa sọ fún ọ pé tí a bá ti ń gbìyànjú àti pín nǹkan fún wa, pín nǹkan oko, kí ẹ mọ jẹ́ kó tètè yá, torí pé àsìkò oko ti wá ní abala ibi tá a wà yọ yàtọ̀ sásìkò oko tiwọn ní abala apá àríwá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ bá wa jára mọ́ bẹ́ẹ̀ kẹ́ fi ṣe jẹ́.
1: A jíire fún ọ. Ṣùgbọ́n ká tẹ̀ kọ́kọ́ dúpẹ́ náà. Kákọ́ dúpẹ́ tó gbé nǹkan tá a rí ìsàn àríwá ẹ̀ rí. Látà mẹ́rin mẹ́rin ló ní ká fún àgbẹ̀ kọ̀ọ̀kan.
0: Mẹ́rin mẹ́rin báàgì mẹ́rin mẹ́rin.
1: Bẹ́ẹ̀ni. Náà sọ pé ká máa wá lo agolo lórí lọ́jà o.
0: Bẹ́ẹ̀
1: ọmọ ẹgbẹ́ ló ní ká fún.
0: Ọmọ
1: ẹgbẹ́ ló
0: ní gbọ́dọ̀ jọmọ ẹgbẹ́ Afan. Alága, ìròyìn kan tẹ̀mí lọ́wọ́ níjẹ̀ẹ́jọ wípé wọ́n ní kí àwọn ọmọ ẹgbẹ́ ọmọ san ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún tó gba jílẹ̀, pé ńgbà tá jílẹ̀ bá dé wọ́n mọ̀ san ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún. Ṣé lóòótọ́ ni?
1: Ṣé ní bó ti rí nìyí, owó ìwé ẹgbẹ́ pé mo jẹ́ ọmọ ẹgbẹ́ ₦5,000 ni. Owó logistic kì í bẹ̀ ṣe padà ṣe pàápàá láti fẹ́ Central Ministry of Agriculture nípa ẹ̀. ₦10,000 ni owó logistic.
0: Lókùnmọ́
1: ọjọ́ ọmọ ẹgbẹ́ tàbí fún ní ID card tó máa wádà rẹ̀ láti Abuja ₦5,000.
0: ID card tí wọ́n wà gbà yẹn, ṣé kì í ṣe pé ń bọ̀ bá tún dọdún tí ń bọ̀, wọ́n tún tún gbà mí, tí wọ́n tún sanwó gbà mí?
1: Ó ti o, tó bá ilé ẹjọ́ ọmọ ẹgbẹ́ lẹ́ẹ̀kan, ó ti dọ́mọ ẹgbẹ́ àgbẹ̀ títí láéláé ni.
0: So n lowó tí wọn ó san yẹn àbí?
1: Bẹ́ẹ̀ni,
0: owó tó máa tán. Ẹni tó bá ti wá san tiẹ̀ ń kọ́, tí ó tún sanwó mi.
1: Oníṣẹ́ mi mọ̀, ẹni tó bá ti san ₦5,000 yẹn, owó ọmọ ẹgbẹ́ nìyẹn, àbàdà káàdì wá. Ó ní ẹjọ́ lọ sí Abuja fún ID card. Ó ní ẹjọ́ tó bá dún ní state. Nítorí pé kò sí nǹkan míì náà tá à ń ṣe, àwọn kékèké báwọn náà la máa rí ná. A lọ Abuja ni a lọ gbálà rúrú àwọn owó báyìí náà la máa rí ná. Ọmọ ẹgbẹ́ dẹ̀ gbọ́dọ̀ jẹ́ financial member.
0: Ọmọ ẹgbẹ́ gbọ́dọ̀ jẹ́
1: financial member.
0: O ti yé mi.
1: Ẹ ti ń dá sún àpò ẹgbẹ́ ọmọ ẹgbẹ́.
0: O ti yé mi. Ẹ ṣeun tẹ́ ẹ ṣe àfọ̀mọ́ ibẹ̀ yẹn, a tún pè yín tọ́ bá dijọ́ mẹ́jọ, ká tún gbọ́ làbárè lórí rẹ̀. Ẹ bá ń dá akọ yín lẹ́ẹ̀kan sí àti ipò yín.
1: Èmi ni ọmọba David Ogundele, èmi ni alága gbogbo àwọn àgbẹ̀ pátá nípínlẹ̀ Ọ̀yọ́. Afan.
0: Ẹ ṣeun sà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ti gbọ́. Àwa ìṣètò tá a ṣẹ̀ mọ́ pé ẹni tí ọjà bọ̀ pé àá pè yín o, àá béèrè nǹkan kan lọ yín, bẹ́ẹ̀ sì sọ́ọ̀rì o. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ BAM, n ò sọ fún wọn pé n ó pè wọ́n sórí ètò tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ Wálé Àjà ni n ò sọ fún wọn náà. Ọkàn pè wọ́n, ṣe wọ́n. Ká lè mọ̀ bóyá lóòótọ́ ni kán mọ̀ sí pé. Mo ti sọ fáwọn èèyàn pé mi ń gbé èèyàn wá sórí ètò ṣẹ̀ṣẹ̀ mọ fún yín lórí ìjò. N tá béèrè lọ yín rèé o. N bò. Ókè ẹ já lọ níwọ̀n ṣẹ́jú tó ṣẹ́kù. Ẹ̀yin àgbẹ̀ Bọ̀dá Ahmed Ládàó sóun gbọ́ mi dáadáa. N tá ń pè ní ọ̀dá àwọ̀nba August break wọ́n ń pè é. Ọdọọdún ni August break máa ń ṣẹlẹ̀ nínú àsìkò òjò. August break yẹn jẹ́ àsìkò tí òjò fi ní rọ̀ láàrin ọjọ́ mélòó kan. Ìṣẹ́dúró òjò láàrin ọjọ́ mélòó kan nínú àsìkò òjò. Ṣẹ̀mọ̀pọ̀ tọ̀ lásìkò ẹ̀rùn ọ̀tọ̀ lásìkò òjò. Lẹ́ẹ̀kan ṣe bó ọmọ
2: bẹ́ẹ̀.
0: Ṣùgbọ́n tá à ń pè ní August break ni pé lásìkò òjò tí òjò gbọdọ̀ rọ̀ nínú àwọn oṣù tó jò ń rọ̀ àwọn àsìkò kan yà sọ́tọ̀ tó jẹ́ pé òjò ò ní rọ̀ rárá. Ìrètí gẹ́gẹ́ bí àjọ NIMET bó ti fi tọdún 2026 lélẹ̀. Wọ́n ní ká mọ̀ retí August break eléyìí tá a mọ̀ sí Little Dry Season LDS. Wọ́n ní ká mọ̀ retí rẹ̀ nígbà tí oṣù keje yìí bá ti ń parí late July. Bí àjọ NIMET bó ṣe predict rẹ̀ rèé. Wọ́n ní Little Dry Season tá a mọ̀ sí August break. Wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní late July. Ìrètí wà wípé láàrin July 26 sí July 27 títí dé 30 òun ni August break yóò gbéra sọ. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ wọ́n jí óyé wa wípé ọjọ́ 28 days gbáko òun ni August break yóò fi wáyé. Ṣẹ wá rí láàrin ọjọ́ 28 yẹn sí 40 ọjọ́. Between 28 days to 40 days ni Little Dry Season rain ni ó fi wà. Ẹ láàrin àsìkò yìí kìí ṣe pójú ò ní rọ̀ rárá bí ti ìwù kan mọ. Gbọ́ mi dáadáa o. Kìí ṣe pójú ò ní rọ̀ rárá bí ti ìwù kan mọ o. Ṣùgbọ́n òjò díẹ̀ ní ọrọ̀ àmọ́ rọ̀ little rain fall tí ò ní dunlẹ̀ bí ṣe máa ń rí. Ẹ wọ ẹ̀jẹ̀ àmọ́ lọ. Nígbà ọba di ijọ́ mẹ́jọ, wọ́n láǹfààní àti jí òye yín dáadáa. Àwọn ìpínlẹ̀ tí ó ti fẹsẹ̀ múlẹ̀ jù gan ni ìpínlẹ̀ Èkó, Ogun, Èkìtì àti Ọ̀yọ́. Ẹbẹ́ bá fẹ́ fowókọ sílẹ̀ fún BSF training tá a fẹ́ ṣe, ẹ pé 070-30-19-5962 070-30-19-5962 lórúkọ gbogbo àwọn tá a jọ ṣe léni tó fi dùn tí gbọ́gbọ́n fi kan sí. Dákọ̀ rẹ̀ jẹ́ àmọ́ lọ.
2: Oyèkọ́lá Ọlámilekan aka Pásítọ̀ Jíjẹ́ lórúkọ mi, ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
0: Òsómọ̀ ló ó lọ fún ṣẹ́ẹ̀lú ni o. Ó wà ń pínlẹ̀ Ọ̀ṣun bá a ti ń sọ̀rọ̀ báyìí. Yóò sì dé bá wa láyọ̀. Ṣọlá rẹ̀ o, Mega Child of God ó ti wà ń bí. Yóò mọ̀ gbé ń tràbàyè lórí ètò tá a pè ní Gospel Gbẹ̀dú. Ó báyé Okon Joseph Ajokobi ẹni tí ń fẹ́ ná.
2: Ǹlọ́kọ̀ tèmi.

ẹjẹ kí a kúnlẹ̀ níwájú olúwa ẹni tí ó dá wa nítorí òun ni ọlọ́run wa àwa sì ni ènìyàn pápá rẹ̀ àti ọ̀wọ́ ẹran ní abẹ́ ìpamọ́ rẹ̀ yes glory honor

0: òkè bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́ọ̀rù olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́ọ̀rù 11 PM to 3 AM. Níbo lórí òkè bẹ́tẹ́lì wà? Ẹ wọ Padé Báyọ̀ Ìdíayùnrẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànàbáre díẹ̀. Aláàdọ́rin Along Ìdíayùnrẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary, September 13, ní olú ìyá ìjọ wa Lórítà Challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wo Èṣúpòpo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ọ̀rù alágbára ńlá torin tìlù láà fi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
1: Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu tí ẹni kò kàn tán. Golden Chance Lotto Money Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira Independent Gift. O lè tala ìmọye ìgbà. Bó ṣe ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand. Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchanceloto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yíyó wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lónìí, àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
3: Muhammadun Muhammadun Muhammadun Nabi Show Market Road Drive Telele Straight End Challenge Ibadan.
4: Kí ló ṣẹlẹ̀ ńbẹ?
3: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ńbẹ. Níbẹ̀ ni Asala Community Group of Schools, a co-educational school wà. Bí wọ́n ṣe ń kọ́ ọmọ ní Lárúbáwá ni wọ́n ń kọ́ àwọn ọmọ ní èdè Gẹ̀ẹ́sì tó pegedé kí wọ́n lè bá dẹni gíga lọ́jọ́ iwájú. With well-equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified and God-fearing tutors. Igi lálẹ́ aṣọ màálù. Ẹ mú àwọn ọmọ yín wá sí Asalam Community Group of Schools kí wọ́n lè di èèkàn ńlá lọ́jọ́ iwájú. Admission is on in Grech, Nursery, Primary and College. Nítorí pé káwọn ọmọ yín tuntun jáde, wọ́n ti há odidi Alukurani sórí. We are government approved. Asalam Community Group of Schools is at Keshi Road Drive, Pelele Straight End, Challenge, Ibadan. Call us now on 08053 088007 tàbí 08033

0: lọ́rọ̀.
1: Kára ó jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bí àìróorunsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.

0: gbé ọgá àyàn ológo. Ìwọ ni gbogbo ọpẹ́ yẹ, ìwọ ni gbogbo ìyìn yẹ. Ta bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ láti ìsin lọ. Tílẹ̀ ṣú tílẹ̀ mọ́, tílẹ̀ tún ṣú tó tún mọ́, tílẹ̀ tún ṣú tó tún mọ́. Kò tó láti yìn ọ́, kò tó láti gbé ọ̀gá. All right, if you are ready, I'm ready. Ẹ jẹ́ ká sáré lọ síbèrè ẹ̀mí lákọ̀ọ́kọ́ ṣe ẹ̀yọ̀kaná. Lábala yìí ẹ̀yìn ẹ̀kàn pè wọlé ẹ mú nọ́mbà tó bá ti wù yín. Nọ́mbà wà láti ìkíní títí dé ìkẹwàá, èyí tó bá ti wù yín ni kẹ mú bẹ̀. Bẹ́ẹ̀ bá mú kíní, orin tó bá wà nínú kíní yẹn ni màá jù sílẹ̀ fún yín. Bẹ́ẹ̀ bá mú kejì, orin tó bá wà níbẹ̀ ni màá jù sílẹ̀ fún yín. Ẹ bó ṣe ń lọ nìyẹn. Nǹkan tẹ́yìn ó kàn ṣe fún mi ni pé ẹ kàn sórúkọ ẹni tó kọrin náà àti àkọlé orin náà ló bá tán. Bẹ́ẹ̀ bá ti gbà á ẹgbẹ̀rún kan náírà. Báwo yẹn lè ní kí n fi ṣe recharge card yín? Báwo yẹn dẹ̀ lè gbà sínú àkáǹtì yín? Ló bá ṣe ràn yín lọ́rùn ló ti rò mí náà lọ́rùn. 091-237-08675 here comes our first caller for this evening. Good evening, your name and where you're calling from. Hello. Oh, we lost that. Okay. Hello, good evening.
1: Hello.
0: Hello, good evening, sir. Your name and where you're calling from, sir.
1: My name is Opeyemi. I'm calling from Joyce B.
0: Opeyemi calling from Joyce B. Okay, Opeyemi, what number do you want to play for you?
1: Number four.
0: Opeyemi, you want me to play you the song on number four? Okay. Opeyemi, let's have it. 1, 2, 3, 4. Opeyemi, this is your number four song. Enjoy it.
1: Thank you.

ẹkrọlẹ ìròyìn ló dé sí ti gbọyìn láti ìkànnì ti lágilu 96.7 FM òkè gàjòkè tá a takàn mọ́lẹ̀ sínú ilé funfun báláú ládùúgbò fẹ́lẹ̀lẹ́ ńlẹ́ẹ̀bàdàn adékúnlé yusuf lóníròyìn ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu náà ló ti pàṣẹ láti fi ìkélé òfin gbé àti yọ àwọn kan kúrò lẹ́nu iṣẹ́ látàrí bí àjọ ICPC ṣe sísọ lójú ayédèrú àjọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dájú pé wọ́n ṣe ìwádìí àti mọ́ ṣe bọ̀ àwọn tó fẹ́ ṣe tọ́jẹ́ olùdíje sí ipò ààrẹ kẹlẹ́ dípò kọ́kànmọ́ gbọ́ àyè sọ̀rọ̀. Kò dín ní àwọn èèyàn tó 24 tàdàgbèrè fáyé epo dìbò ṣe níbi ìkọlù tuntun eléyìí ti orílẹ̀-èdè Russia tí wọ́n ṣe sí ibùdó ìrajà tó wà ní orílẹ̀-èdè Ukraine. Àjọ tó mójútó líìgì kejì ilẹ̀ wa Nàìjíríà ọ̀nà ti kéde ọjọ́ 31 oṣù kẹwàá gẹ́gẹ́ bí ọjọ́ eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ fún abala kejì ilẹ̀ yìí tó jẹ́ ti sáà ọdún 2026-2027. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ àjọ tó ń gbógun ti ìwà àbàjẹ́ tó ń ti àjẹbánu ICPC ònà ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti sísọ lójú ayédèrú àjọ tuntun kan gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alága àjọ ICPC ìyóò Musa Aliyu ti kéde rẹ̀ níbi tó ti kéde ẹnìkan tí í ṣe Prince George Buchi Nwabueze gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ìgbélárugẹ fún ayédèrú àjọ ọ̀hún gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀sọ̀wájú ló jẹ́ kó di mímọ̀ wípé àjọ náà ní kò kàn dá ṣiṣẹ́ àmọ́ tó wà lábẹ́ àjọ kan tó mójútó àwọn nǹkan tá à ń ṣe lórílẹ̀-èdè yìí tó mójútó ìdàgbàsókè wọn níyùn ní orílùlẹ̀wà ìlú Àbújá gẹ́gẹ́ bó ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ayédèrú àjọ ọ̀hún òun náà ti fún ní ibùdó òṣìṣẹ́ kan eléyìí tó wà ní àyíká ibùdó òṣìṣẹ́ ẹni tí ń ṣe akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ti wá jẹ́ kó di mímọ̀ wípé látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ló mú kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kán pàṣẹ wífi ìkélé òfin gbé Nwabueze tó ń ti gbígbàṣẹ lọ́wọ́ àwọn akọ̀wé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn tí a ti rí MS Danjuma tó ń ti Nadugo Gagare tó ń ti Richard P. Filangwe gẹ́gẹ́ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ilé ìtọ́nikan gbàṣẹ lọ́wọ́ wọn ní ibùdó òṣìṣẹ́ ẹni tí ń ṣe akọ̀wé àpapọ̀ fún ilẹ̀ wa Nàìjíríà ààrẹ ẹni tó tún wá pàṣẹ ìwádìí ọ̀rìn kìnìún kan sì rí pé àwọn tó bá bà òun náà fi mú kátó òfin bó tilẹ̀ jẹ́ pé àjọ ICPC òun náà jẹ́ kó di mímọ̀ wípé ìwádìí ọ̀hún ó sì ń ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ̀rọ̀ wájú. Ẹni tí ń ṣe olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi ètò ìdìbò eléyìí tó ṣẹ̀ṣẹ̀ kẹsẹ̀ járí yìí Iyùn Bọ́lá Oyèbámíjí òun náà ló ti pè fún àlàáfíà ní ìpínlẹ̀ ọ̀hún tó sì rọ gómìnà Adémọlá Adeleke láti pẹ̀tù sí àwọn olólùfẹ́ rẹ̀ nínú láti dẹ́kun mímọ ṣe ìkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC gẹ́gẹ́ bí Oyèbámíjí ti jẹ́ kó di mímọ̀ pé kò dín ní èèyàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ti ṣe ìkọlù sí ní ilégbèé òun eléyìí tó wà ní ìkéré ní ìjọba ìbílẹ̀ Ìrèwọlé ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn ò ní ọjọ́ ẹtì Friday Oyèbámíjí ẹni tó bá àwọn akọ̀ròyìn eléyìí tó wà ní iléeṣẹ́ ààrẹ tó wà nílẹ̀ wa ìlú Àbújá sọ̀rọ̀ níbi tó ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ ìpàdé ọ̀hún eléyìí tó wáyé láàrin wákàtí 24 eléyìí tí Adeleke ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ lásìkò ìgbà tó ṣe àbẹ̀wò tó sì mú ìwé ẹ̀rí àti padà sọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà lọ́rẹ̀ẹ́ bààrẹ ní iléeṣẹ́ ààrẹ tó wà ní olúlẹ̀wà ìlú Àbújá lọ́jọ́rùú Wednesday gẹ́gẹ́ bó ti wá ń jẹ́ kó di mímọ̀ Iyùn Oyèbámíjí òun náà ló ti pè fún àlàáfíà àti láti rí dájú pé gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ gómìnà Adémọlá Adeleke òun náà ni wọ́n yàgò fún ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC nígbà tí ó wà mọ́ fèsì sí ọ̀rọ̀ Oyèbámíjí Iyùn gómìnà Adémọlá Adeleke òun náà ló kọrinre kí olùdíje ọ̀hún látàrí bó ti pè fún àlàáfíà tó sì ń ṣàpèjúwe pè fún àlàáfíà ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó mú kí ìkọlù tó ń ti àwọn làásìgbò tó wáyé lásìkò ìpolongo ìbò àti àsìkò ètò ìdìbò kó jẹun rodò lọ́rẹ̀ mọmi ìgbàgbé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé náà ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti dájú pé gbogbo ẹnikẹ́ni eléyìí tó bá jẹ́ olùdíje sí ipò ààrẹ níbi ètò ìdìbò sí ipò ààrẹ tí ó wáyé bó bá di ọdún 2023 òun náà ni wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí yóò mú kónkálukú mọ́ ṣàpẹtẹnujẹ́wọ́ nǹkan yòówù eléyìí tí ó bá ṣe fún àwọn orílẹ̀-èdè yìí
gómìnà ọ̀hún ẹlẹ́ni tó ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà náà nìkan wo àti mọ́ ṣe bo ẹnì kọ̀ọ̀kan kán sì rí dájú pé nǹkan eléyìí tí wọ́n bá sọ òun náà ló jẹ́ ohun tí wọ́n lè ṣe tí wọ́n sì lè fìdí ẹ̀ múlẹ̀ dípò kí ẹnìkan kàn mọ́ dáhùn èèyàn lára yá nínú òṣèlú gómìnà ẹni tó jẹ́ kó di mímọ̀ látàrí bó ti jẹ́ wípé ètò ìpolongo ìbò ó ti kù díẹ̀ tí ó wọlé iyùn lórílẹ̀-èdè yìí tí ètò ìpolongo ìbò sí ipò ààrẹ tó ń ti ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí eléyìí tí ó sì bẹ̀rẹ̀ ibẹ̀ ló ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìlérí eléyìí tí kò ṣe é bojú rí káwọn olóṣèlú máa ń sábà ṣe òun náà ni káwọn orílẹ̀-èdè wa nàìjíríà kan yàgò fún kán sì rí pé ńṣe náà ni wọ́n tàkò tó ìbéèrè tó ń ti àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ fìdí àwọn ìlérí gbogbo múlẹ̀ bákan náà ló ti wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdìbò pátápátá láti rí pé àwọn ẹ̀rí máa jẹ́ mìsó tó ń ti àkọọ́lẹ̀ wọn òun náà ni wọ́n wò finifini kó tó di pé wọ́n fún ẹnikẹ́ni láàyè láti lọ rèé sojú wọn tàbí láti lọ rèé di ẹni tí ó dipò agbára mú iyùn lórílẹ̀-èdè wa nàìjíríà gómìnà ìpínlẹ̀ ogun iyùn dàpọ̀ abiodun òun náà ló ti kí tó sì ti gba àlejò àwọn tí wọ́n jẹ́ adarí tó ń ti ọmọ ẹgbẹ́ òṣèlú ti pdp tó ń ti ẹgbẹ́ òṣèlú ti african democratic congress bọ́kọsọ sínú ẹgbẹ́ òṣèlú ti apc eléyìí tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olóṣèlú ọ̀hún láti ìjọba ìbílẹ̀ mẹ́sàn-án tó wà ní ìlà oòrùn gúúsù níbi ètò tó jẹ́ ẹkùn ìdìbò ọ̀hún òun náà ti gbà wọ́n kọ́sọ sínú ẹgbẹ́ òṣèlú ti apc lásìkò ìgbà tí wọ́n wá ń gbà àlejò wọn tí wọ́n sì ń gbà wọ́n kọ́sọ sínú ẹgbẹ́ òṣèlú ti apc ọ̀hún òun náà ló wáyé níbi tí àyájọ́ ojúde ọba eléyìí tó wáyé ní ìjẹ́bú-òde níbi tí gbogbo àwọn olólùfẹ́ tó ń ti ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc tán péjú pẹ́sẹ̀ sí lásìkò ìgbà tí ó wà mọ́ gbà wọ́n nímọ̀ràn níbẹ̀ ló ti ń jẹ́ kó di mímọ̀ wípé wọ́n kàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ti apc tó sì ń fọwọ́ ẹ̀ sọ̀yà wípé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ni wọ́n mọ̀ rí pé ìlọsíwájú ń dé bá wọn látàrí bó ti jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú tẹ́lẹ̀ tó ń ti àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé òun náà ni wọ́n jẹ́ ọ̀kan náà tó sì jẹ́ wípé ìlànà ìkọ òjò kan òun náà ni wọ́n mọ̀ lò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bákan náà ló ti wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc tó ń ti àwọn táyẹ̀sẹ̀ darapọ̀ láti rí dájú wípé wọ́n lọ sí ẹsẹ̀ kùkú tó ń ti ẹkùn ìdìbò wọn láti pé wọ́n kó àwọn èèyàn jọ ṣáájú ètò ìdìbò eléyìí tí ó wáyé iyùn bó bá di ọdún 2027 láti rí pé àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc òun náà ná jáwé olúborí ago mẹ́fà náà ló ń dé sí etí ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 fm àwọn akọ̀rí tó kù àkòdé ní èèyàn 24 ilé ìta ti dágbére fún ayé ìyípòdìgbò ṣe látàrí ìkọlù tuntun eléyìí tí orílẹ̀-èdè russia tí wọ́n ṣe sí ibùdó òrajà tó wà lórílẹ̀-èdè ukraine lẹ́ka ti eré ìdárayá àjọ tó mójútó líìgì kejì ilẹ̀ wa nàìjíríà náà ti kéde ọjọ́ 21 oṣù kẹwàá gẹ́gẹ́ bí ọjọ́ tí ìfẹsẹ̀wọnsẹ̀ ó bẹ̀rẹ̀ fún sáà ọdún 2026-2027 ẹjẹ́ ń dókè lọ́nà gbà tí bá padà dé ìròyìn ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ wájú ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà ní báyìí láti ilẹ̀ òkèrè àwọn àjọ àdóòlà náà ni wọ́n ti ṣiṣẹ́ kárakára ní gbogbo àṣálẹ́ láti rí dájú pé wọ́n dóòlà àwọn èèyàn eléyìí tí ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí tó ṣẹlẹ̀ sí látara bí orílẹ̀-èdè russia ṣe yin adúgbọ̀mọ̀ àdólóró ayaláyìn láti ojú òfurufú sí ibùdó òrajà kan eléyìí tó wà ní orílẹ̀-èdè ukraine gẹ́gẹ́ bí àṣìṣe àwọn àjọ ti ṣàlàyé ọ̀rọ̀ wíkọ kò dé ní èèyàn tí wọ́n tó 24 eléyìí tó ti dágbére fáyè yìí pódìgbò ṣe tí àwọn èèyàn eléyìí tó sì tó 100 níye tí wọ́n ti faraṣẹ̀ṣe ní ibùdó òrajà ọ̀hún tó wà ní kyiv rí iyùn ní orílẹ̀-èdè ukraine bákan náà jẹ́ kó di mímọ̀ wípé àwọn èèyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà náà sì ti di àwátì kódà látara àwọn tí a ti rí ọmọdé méjì ààrẹ orílẹ̀-èdè ọ̀hún iyùn ààrẹ Vladimir Zelensky òun náà ló ti jẹ́ kó di mímọ̀ pé ìkọlù eléyìí tó wáyé ọ̀hún òun ló wáyé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ náà ló kọlu ibùdó òrajà ọ̀hún tó sì ṣekú pa àwọn èèyàn náà kó tó wá di pé wọ́n tún yin adúgbọ̀mọ̀ àdólóró míì sí àwọn òṣìṣẹ́ àdóòlà eléyìí tán ṣiṣẹ́ ní ibùdó náà gẹ́gẹ́ bó ti wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ míì náà tún ti dágbére fáyè yìí pódìgbò ṣe níbi ìkọlù eléyìí tó orílẹ̀-èdè russia tán ṣe sí ukraine ní àṣálẹ́ mọ́jú bó tilẹ̀ jẹ́ pé àjọ tó mójútó ètò ìdìbò ìyẹn ní moscow náà ti jẹ́ kó di mímọ̀ wípé ibùdó tó mójútó ìgbòkègbodò ọkọ̀ òun náà làwọn ní àfojúsùn láti kọlù àti ibùdó kan eléyìí tí wọ́n ń kó àwọn nǹkan pamọ́ sí tó wà ní kyiv ìyẹn ní orílẹ̀-èdè ukraine
níbà ilẹ̀ka ti eré ìdárayá àjọ tó mójútó líìgì kejì ilẹ̀ wa nàìjíríà náà ti kéde ọjọ́ àbámẹ́ta sátidé ìyún ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ilé tí ìfẹsẹ̀wọnsẹ̀ ó bẹ̀rẹ̀ fún líìgì kejì ilẹ̀ wa nàìjíríà tó jẹ́ ti sáà ọdún 2026 sí ọdún 2027 gẹ́gẹ́ bọ́n ti jẹ́ kó di mọ̀ wípé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ilé tí ó wáyé náà ni ó mọ̀ wáyé láàrin ikọ̀ gọ́bàlù Atlant FC tí wọ́n mọ̀ kojú Crown FC bó bá ti ń di ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kẹwàá bákan náà tún jẹ́ kó di mọ̀ wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún omi-ín ni ó tún wáyé lópin ọ̀sẹ̀ bó bá ti ń di ọjọ́ keje oṣù kọkànlá ọdún 2026 gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún tí ó mọ̀ wáyé òun náà ni yóò jẹ́ kó di mímọ̀ àwọn tí wọ́n bọ̀ kọ́sọ́ láti inú líìgì abala kejì ilẹ̀ wa nàìjíríà tí wọ́n sì gba ìgbéga bọ́ sínú líìgì àgbọ̀jẹ́lẹ̀ wa ti nàìjíríà. èyí ni òpin ìròyìn fún ti ìrọ̀lẹ́ tòní àmọ́ kó tó di pé ìmọ̀ lọ́jẹ́ mọ́ àwọn kókó amẹ́nu bàbá fún yín lẹ́ẹ̀kan sí i. nínú ìròyìn ìtìrọ̀lẹ́ tòní mo ti jẹ́ kó di mọ̀ pé ààrẹ tinubu ló ti pàṣẹ fífi kélé òfin gbé àwọn kan tó ń ti yíyọ àwọn kan kúrò lẹ́nu iṣẹ́ látara bí àjọ icpc ti sísọ lójú ayédèrú àjọ. bákan náà mo gbé sí létí pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé ló ti rọ gbogbo àwọn olùdìbò láti rí dájú pé wọ́n ṣe ìwádìí ọ̀rìn kíniwín àti láti mọ wo àti mọ síbọ̀ tó ń ti àkọọ́lẹ̀ àwọn tí wọ́n jẹ́ olùdíje sí ipò ààrẹ dípò kankan mọ̀ gbọ́ àwọn ààyè sọ̀rọ̀ tó ń ti àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ò ṣe fìdí múlẹ̀. bákan náà láti ilẹ̀ òkèrè mo gbé sí létí pé kò dín ní èèyàn tán tó 16 tó ti dágbére fáyé ìwọ́dìbò ṣe níbi ìkọlù eléyìí tí orílẹ̀-èdè russia tí wọ́n ṣe sí ibùdó ìrajà tó wà ní orílẹ̀-èdè ukraine. lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó dín mọ̀ pé àjọ tó mójútó líìgì kejì ilẹ̀ wa nàìjíríà náà ti kéde ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kẹwàá ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ tí ìfẹsẹ̀wọnsẹ̀ ó bẹ̀rẹ̀ fún sáà ọdún 2026 sí ọdún 2027. fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagilefm.com bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì x wa lagilu fm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook lagilu fm 96.7 túnde ọ̀làwọ̀ olólùtú ròyìn tẹ gbọ́ tàn yìí pẹ̀lú ìkúnlọ́wọ́ babatunde moren kejì adékúnlé yusuf ló ti mú ròyìn wá sí ti gbọ́ yín ẹ kúrò lẹ́lẹ́kan sí o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ní ìkànnì ti lagilu òpin ọ̀sẹ̀ aláyọ̀ èmi àti yóò ní o.

0: Arimodeyi Apolori Omo Salami Lagilu FM 96.7 Felele Lawa Tati Mpase Bioba.
1: Ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 a.m. on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ni ona ton toni si aseyori. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. E ma gbegbo e, e bere ojo aje pelu ase ati isegun latoke orun wa.
2: La Gelu FM, jagaba gbogbo retio.

0: da olorun re mo da olorun re mo ni eto iwasu to fi olorun fun gbogbo eniyan lati enu iranse oluwa aje rere Matthew igbekele oluwa mosebi oluso agutan ti ijo no your god chapel awa ni plus 7 and 8 ayoka layout ni ile fufun balao egbe algon hospital opopona to wa leyin ibadan grammar school malete ibadan akoko tun ti to lati gbo eto da olorun re mo oro fun gbogbo eniyan lati mo olorun lati enu baba wa ninu oluwa aje rere Matthew igbekele oluwa mosebi ki olorun ki o bukun yin bi e se nteti si oro na
1: adura ebe lati gba ibukun kini o ti oluwa ti se sile o ayo ti a ba je wi pe ajo le se oro amo pe ibukun ayiraye owo oluwa lo wa ọlọ ayiraye owo oluwa lo wa ogun ayiraye owo oluwa lo wa se ibukun ti re o ti gba sotiro na bayo soda lafia sosi da segun ijo ti gba ibukun ti re ijo ti gba ọgbọn ti re ijo ti gba imo ti re ijo ti gba oye ti re jari farahan re ninu e se sida ti ni ijade re gbogbo olorun ni won se nigba tí o mọ ọlọ́run ó máa pọ̀ sí i nínú ọgbọ́n ó máa pọ̀ sí i nínú ìmọ̀ ó máa pọ̀ sí i nínú òye ibi tí ibùkún ọlọ́run bá ti gún wà sí àlàáfíà ìjọba níbẹ̀ ìròyìn jìnnà máa wáyé a máa kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n mímọ̀ mímọ̀ mímọ̀ lórí ni kò ní sáré ọjọ́ ẹbẹ́ kò ní sí ohun tí ayé tá a bá sọ ńbẹ́ ohun tí a lè bá sọ pé fún ìgbàlà ọmọdé kejì láti mú àwọn tó wà níní inú òkú wá sínú ìmọ́lẹ̀ nínú ẹ̀rọ̀fọ̀ wá sínú àpáta àdúrà ẹ̀bẹ̀ fún ìbùkún ṣé o ti rábi títa yọ rẹ ṣé o ti rògùn ọlọ́run ní ayé rẹ sotiri báwọn náà náà yé rẹ ó gbàdúrà bó ti láṣọ bó ti kọ́ lé ìyẹ́kàn ẹni tó dá ọlọ́run mọ̀ láwọn mọ̀ pé àlejò lajẹ́ láyé láti pẹ̀lú wáṣẹ láyé àlejò lajẹ́ bó bá mọ ọlọ́run máa mọ̀ pé àlejò ló jẹ́ torí pé ìwà ìdọ́gba ló ń bẹ ìwé ìkẹ́ ló bẹ ìwádọ̀ ló bẹ ṣùgbọ́n níbi tí o ti bá ìbùkún ọlọ́run pàdé ìfẹ́ aláìlẹ́gbẹ́ ló jọba ìfẹ́ aláìlẹ́gbẹ́ ni yóò jọba ìtọ́nà aláìlẹ́gbẹ́ ni yóò jọba nígbà gbogbo ló máa bá ògùn ọlọ́run ẹ̀wọ̀ ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run pàdé nítorí pé ibi mọ́ ló wà ìbùkún ọlọ́run ti sẹ̀ sí ọ lórí ìbùkún ọlọ́run ti sẹ̀ sí ọ àlàáfíà ọlọ́run ti bá ọ gbé nítorí pé ò jẹba ayé mẹ́rin mẹ́jọba ayé kò yí ọ̀pọ̀lọpọ̀ ó ti pẹ́ tí àwọn ènìyàn ayé ti mú ní sìn tó ti gba ẹ́ sì kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tọ́dọ̀ bá kádà ìyọ̀wò yẹ nípa ìjẹkújẹ nípa ìmúkímú láyé mọ̀ wípé bí wọ́n ti jẹ́ ẹni tó so jẹ́ fún ó ti jọ lọ́rọ̀ ọ̀rọ̀ ti ayé sọ̀rọ̀ àgbáyé kì í ṣe sí ìyàní pẹ̀lú àdúrà ẹbẹ̀ fún ìbùkún bó bá gba ìbùkún ọlọ́run bí bàbá mi bá súre fún ọ bí lẹ́kọ̀ọ́ lọ́ba ṣílẹ̀ sílẹ̀ fún ọ ta ló kọjú sí ọ ta ló bọ ọjà ta ló rí ọ̀fin èmi ò mọ̀ tí ti pe ina yo to ni olorun ti mi si o ti dabo bo ti pa mo o gbe rara wo mo ti e mi ni sarakoso re ifo mo keji be lara re ododo gbe lara re o ti be lara re ka ni fo mo ni ka ro mo ni keji soke adura ebe fun boku to ti gbadura o so ba mi ala na e ba se ba e ti gbadura o tiju wa ti ade o ti sha na ile na pete to tiju fun ile ni oro je lori re ni e ma gbe ba gbe e gbe bo le ti gbadura fun Nigeria ṣe o fura o gbadura fun ṣo ti ni dari loju pe adura gba iwo fura ara re so ti gbadura so ti bo olorun ni sha adura to gba ibuku to ni gba so fo mo ni keji pe wa wo shetan olorun si ibo tara ni ko lo wa lode ni ife o si ito lagbede ni aso lagbede ni wa ye lagbede ni e to ji bread wa ni ko lo ti mole mele be aso yiwe ano jalejo ano jalejo awon ko re de je sugbon okan to gba ibuku olorun ayika ida e alafi ajetile ogbo olorun ajetile imo olorun ajetile ogbo olorun ajetile ibadara ko jira sese ko le ri ibuku olorun gba ko le ri ana olorun gba ko le lati le olorun gba ko le gbo olorun gba ta da fe ko le ma bo gbe ile mo ibuku olorun bo se ri ati wonu aye ati ye so popo lora ati yo yi pada o ti so pe ibi ti a nlo won ba so toro an to ti gbe aso oro ope edugbo leti tele lopolopo ori are pe ah kini iye ti mo ri buba ogbo mo ri mbo imo mo ri mbo ile ijosi mo lo to pe o le ba wi oro olohun ba wi ko to sodo ko so niye o le ri buku gba be ibi olohun ko le je ti re olohun ko le je ti re ile ko oda na edu ni aso gbo yo le nwo ipade orisirisi ka dawo ka ma dawo ni bo ba jale won mo ko da ole to da o jale opolopo ni o to ra je je nesu si church la ko le asiri tu o gbo jale ni paper e bo so pe se igba ti bo se se ara ti mo gbadura Olorun fi ye mi owo to mo lele owo to mo lele yi wa gbo mi agbona a ma ju e lowo wa gbo mi o ni mo to ba to le to wa so pe ah pe ere to ba je re sugbon o ni mo to ba se ninu re bo se wa be lo se lo bi ibuku lo ba se se o lara ta le ko ju se o ibuku ayeraye ogboro tayo imo to tayo arabe to tayo ire a ma so pani o da gbe o ta si gbe se ta si gbe jedo te wo is yo to sa ti lo e ni o ye wa to igba ti a ba jolo se ibuku olorun ni sesi wa lori abo lo daji lori wa se bi iwe ti a loka aro omo ni ise ti a loko aro omo ni obi to gbe loko ti o jade oro omo ni nikeyin oko re nikeyin ori omo nikeyin orogo olorun laye re tara ni mele mele o ko wa gba ibuko ka wa sure na fun o bibi ti alaafia to joba si bibi ti ife to joba si bibi ti na lowo ti o lope to peku si nibi ti o gba o mari ti ma ba pade ko gba o mari ti lojojumo lo ma ba pade itoni yo ma ba pade ijiro si igbesoke lo ma ba pade ki se ijiro ka bato mi keje ki se ijiro ka kego mi keje ki se ijiro ka roku so mi keje ki se ka jolo lowo gba sibi ijiro si igbesoke adura ebe fe ibuku Ọlọ́run bẹ ọ̀rọ̀ wa ṣùgbọ́n àwa ni kò fẹ́ràn ọlọ́run ẹgbẹ́ orúkú tó bá gbé ló ṣe kéde ní ó ka bó bá ṣe rere ó ka bó bá ṣe búburú ó ka ó ṣe lépa kò da ọlọ́run yìí mọ̀ kì í ṣe lérèfé dá òtítọ́ yẹn mọ̀ dá òdodo yẹn mọ̀ kó lérè ẹ̀ jẹ́ pé ọmọ ọlọ́run ló ṣe kéde ní mi ṣe. Iye pe ko gba iwa re je lo ko ti ba keko mo ni keji oni jobo da se bi lo ile da ti kese orede ijobo da ja jobo re ato wa jobo ile ko lo si jade ato pa ki se sa mo olorun sa do olorun mo baba mo olorun mo o ti a ni la fi fun awon eyan o ta da le fun eyan àti mùsùlùmí àti kírísítà àti ọba àtàlà ó tọ́ níná fún ọ ẹni tó lẹ́mi ọlọ́run yóò fún ọ lẹ́mi ọlọ́run yóò fún olótìtọ́ ṣùgbọ́n ibi tí ó pé àgàbàgebè dàgbéwọ̀ àgàbàgebè ló bẹ lọ́wọ́ wà àṣọdọ́ ló bẹ lọ́wọ́ wà òun tí a fi kọ́ wọn ó ṣe lè mọ́ òun tí a fi yé wọn ó ṣe lè mọ́ ìbùkún ọlọ́run ó ṣe lè mọ́. Ó tà jólù ṣe sí ṣọ́ṣe lè mọ́. Ó ṣe lè mọ́. Ó ṣe lè mọ́. Ẹni tó ní ìyàwó tó bí mọ́ ìwọ̀n bá dirò rí àmọ́. Ṣèyẹ tó ní ìyàwó tó bí mọ́ ọbẹ̀ ìrònà jì í. Báwo ni o ṣe fẹ́ rìn? Owó ilé kọ́ owó ilé ìwé kọ́ àti àtìwé kọ́ ọpọ dà yóò máa jí ni yóò máa sọ jí ni jùlọ ẹ ti rí pé ó jẹ ọmọ kò sí tó rò ṣé yàtọ̀ ò sí bẹ́ẹ̀ yàtọ̀ wà bẹ́ẹ̀ ẹ tó lọ ṣoko ó wá fẹ́ rí sí ó mọ iye ẹ̀ kò ní fẹ́ lọ́la.
0: Dá ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwásù láti inú ìjọ Noyogo Chapel ní àṣìṣe Gbọ́tọ́. A wà ní +7 & 8 Àyọ̀ká Layout, Ilé Funfun Báláú, Ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wùwá kedere. Nínú ìpàdé àdúrà ti ìjọ Noyogo Chapel, a wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9:00 to 12:00 fún ìjọsìn tó ní bùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa Ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá ọlọ́run rẹ mọ̀. Ìpàdé tún di ọjọ́ 8.

0: Agilu FM 96.7.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹ lọ jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Ọlọ́run àpọ́stẹ́lì Ayọ̀dẹ́lẹ́ Babalọ́lá yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Ọlọ́run Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Màmá Wòlí obìnrin ń bẹ̀rẹ̀ alárápẹ́ Prophet Mayo Wáfẹ̀ Yíjì Pastor Emi Adéọ̀sán Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé o. Aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀. Ọjọ́ Friday ni press night àkòrí ni Olúwa wọlé wá sàn. Ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì street end Mọ̀lété Nìbàdàn 08135010191 Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
5: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Èmo ló tún jẹ́ CDK báyìí?
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK sanwó díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
12: Ìlera lọ́rọ̀.
13: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fẹ́ àìlera bíi àìrórun sùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹ́lẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn mọ́ mọ̀ tàbí kéèyàn máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alara pe olaimo onisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedijedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe olaimo onisan mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 0813-885-5308 Boban Shiobi Ojojo Alara Pi Online Ma Oni San Mesa Ni Okasi
8: Mami ni mami na chunga mama Kumolire
10: Assalamu alaikum fun gbogbo muslimi ododo tin je ran lati lo sile Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu mo kadam ba suno Hajj Umrah service won tun ti se eto umro loshoshu umra December umra Ramadan 2027 nisan die die ile se mo kadam ba suno Hajj Umrah service ti pe ama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina o je ile wa Siara ofe onigbadegba pe baba ile ise mukaddam basuna haja umrah service rin ajo itosuna ati ise to dara lase lati ibere titi de ipari ise rin ajo yi eyara wa foruko sile si shop number 1 oloya shopping complex ojabode nilu ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukaddam basuna haja umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi
14: o bale bage o wole pelu steals Bitters Jatula bi okunrin ogun gentleman on the body system ogun tariji akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agu ara woya aja 50 bitters best gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 Waves Limited. SLR Kakiri Bobo Bitimotin Taja Tojojulowo. Office address Iwani. Lot 3. Light and Craft Building. Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Navdaki Tolote.
0: Lagilu FM 96.7.

Around June 18, it was a Thursday. Ẹgbọ́n mi kan lára àwọn ògbóǹtagì àwọn tí wọ́n jọ ń jókòó àgbà ní gbàgede òkútọ́ àánú wọ́n wà lọ́fíìsì àwa jọ ń sọ̀rọ̀ ó ti ra díẹ̀ tí mo ti ní òkè àjọ ń sọ̀rọ̀ wá ní à pé kára àwọn ó tiẹ̀ ṣe yégiyégi kí ká fi lè jókòó báde ní jẹ́ July 1st kan ní báde wọn pé ká fi lè jókòó báde pé kára ó gbá yágiyági ẹni sọ ní skyline mo sì pé dókítà there and then mayowa ìyẹn ọmọ wọn ló sì gbé wọn wọn fèsì skyline àti skyline ni wọn ti pè mí pé ni wọn ti pè mí páwọn ti débẹ o mo sì dókítà wà ara wọn ní dókítà wà ara tún wérò pọ bá pé dókítà ẹjọ Mr. Larry Ogunwale kan wà ní reception kan ara àwọn team mi ni ara àwọn ìjókòó àgbà tí wọ́n máa báwọn èèyàn yanjú ọ̀rọ̀ pé ẹni kan dókítà ní kí tẹ́ni tó wà lọ́dọ̀ mi bá ti lọ máa yọjú sí wọn wọ́n yọjú sí wọn mo sì bá wọn sọ̀rọ̀ dókítà nígbà wọn ṣàlàyé dókítà wa òkè ká tiẹ̀ tibì kan bẹ̀rẹ̀ àwọn oògùn báyìí ẹ lọ ra ilé tán lọ́jọ́ yẹn wọn ò tí ì rògùn tí dókítà kọ kí wọ́n jí ní ọjọ́ kejì ni iná ti rú wọ́n sì gbé wọn lọ sí hospital kan ní yàjóyàjó ìyẹn admit wọn along the line nígbà tó fi tó ìjọ kejì ìjọ kẹta pé àwọn ò rìfà wọn sí UCH ni wọ́n yóò rìfà wọn sí UCH July 1st la lọ sọ pé a fẹ́ ṣe birthday àjọ rántí mọ́ débi pé a pèrà wá pé ìjókòó wa tá a mọ jókòó ẹ ti pé 72 ọjọ́ ẹ pé 72 ní July 1st bóun la ṣe fẹ́ rìn mọ́ àjọ sọ́mọ́ until ìgbà tí wọ́n pè mí ní àárọ̀ Wednesday August kìíní yẹn náà August 5 àárọ̀ nídájí ni wọ́n pè mí pé ẹni tá a jọ la fẹ́ ṣe birthday ní July 1st tá a rántí sọ̀rọ̀ pé wọ́n ti dákẹ́ ní UCH olúwa o bí ìrìnàjò ayé ṣe rí nù ṣá kálukú níbùsọ̀ ò ń sọ alàgbà lánrewájú ogun wálé wọn dákẹ́ ní August 5 a ti ṣe gbogbo tòkó gbogbo àkásẹ́ ńlẹ̀ kini àti yanjú gbogbo ẹ̀ lánàá bàbá ti wọ káàlẹ̀ lọ látànà ẹni àjọ ṣayé bí oṣù kòpóṣù méjì tá a jọ ń dá sáwòrà tá a jọ ń sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ni ìrìn àjò ayé yìí ni a sì rí kí wọ́n kọ sójú ńjọ́ náà pé ẹni tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ yìí kò ní di August 6 o a rí kí nǹkan kan tiẹ̀ sọ fún wa pé ìgbésẹ̀ báyìí ni kẹ́ ẹ gbé tẹ́ bá fẹ́ kí ẹ ní kẹ́ ẹ jọ ṣe báde ní July 1st o a rí àmì rárá láti sọ fún wa pé tó bá di August 5 ní aago mẹ́jọ àbọ̀ láàárọ̀ ẹni tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ yìí ńjọ́ tá a jọ jókòó tá à ń sọ̀rọ̀ ẹ tún ní ríra mọ́ láéláé ìjọ́ tẹ́ ẹ ríra gbẹ̀yìn nu bẹ́ẹ̀ lọ̀rọ̀ ilé ayé rí ntí kálukú ṣe lẹ̀ ni ó kàn jíṣẹ́ lẹ́yìn ẹ̀ see so many people talking glowingly about the life of Mr. Larry Waju Ogunwale ọmọ ògbómọṣọ ògbómọjogun ògbómọṣọ ọmọ àfọgbọjà ó tún di láéláé pọgbà o ó dárìnà kò tún dojú àlá ó tún di jọta bá ríra lálẹdé ọrùn death as usual has put us apart till we plan to meet no more good night adieu
Mr. Larry Waju Ogunwale Radio Nigeria lati pade asi just sore on titi the last minute olohun je ko do jina sira won eni ti o ku o dagba good night sir.

ẹnì kan sọ ẹnì kan wọkọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ilé ayé rí ẹjọ́ tẹ́lòmíì bá kú la bí ẹlòmíì kò yé yànjáre kò yé mi ọlọ́run ti tó létòlétò bẹ́ẹ̀ àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run òní náà ó ní senior mi kan tá a jọ lọ secondary school lọ sọjọ́ bí lẹ́yìn ìgbà tá a gbókù ọ̀sàrí ìtàn lánàá a tún padà ṣe wẹ̀jẹ̀wẹ̀ mú taofik mú nǹkan ó mú mi bàbá oníroko náà gbogbo ẹran tí ó wà ń bẹ̀ náà bàbá oníroko gbogbo ìtàn lóríṣiríṣi náà ni wọ́n ń jẹ́ kọ̀ọ̀kan alàgbàbá yóò kú mórí àjọ wà ń bẹ̀ ni st abiodun àjọ wà ń bẹ̀ ṣé wà gbogbo wà yẹn jọ wà ń rédíò nàìjíríà ń gbà yẹn ni

ẹ̀mú olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun aláyà àjẹrẹ̀rẹ̀ olúfẹ́mi òní wọ́n

0: doctor e se te wa pelu wa o e se ta don se e se aku ajo se aku ajo se orin tin wire e wo bi an lo gas cooker ni kesini bo se mu rorun wa to ko si pe ife kan dudu inu kesini mo ko si pe ife kan wo oju o n ko wahala bojumo okan bale o kan sana si nkan tolorun ba se ti bona e ba da yo kan ba yo blue greenish blue o mi o ma miss green mo ko se pape port ojo na mo irorun wa la ton fe ninu pa fe dana amo olorun ni de ki oju keji re o sele si ni ejo te yan ba experience explosion kan le yan mo pe ebo fi ose tu ah e gbo ti mo mention anti kan le kan ni very close to my wife very close won jo n grow won close gan ah yeah won si soro ko ju bi ojo mi lo kan gan lo won kan pepe won ti wa usage o kin lo de ere to ma n gbianju gidi ni teacher ni ba yo se sense yo se nkankan yo gbe lo school sense ti a ma se tan si se lana tan si se ndeta ẹni wọn tó ní káwọn ò ṣe wẹrẹ bí wọn ṣe ṣe kí wọn rí nǹkan gbé lọ skool ńjọ kejì gas explosion ló dá wàhálà lẹ ṣe é rántí ọmọbìnrin kan tí mo gbé lórí ètò ní nǹkan bí ọdún méjì àbọ̀ sẹ́yìn tẹ́lọ̀ tọ́lọ̀ ń lò yín láti dìde ìrànlọ́wọ́ fún ṣe é rántí ọmọ tó ń ṣe mami mami ti ń tẹ̀lé big gas explosion ese sele to jo gbogbo are to tun mu omo won si tin lo gas cooker ki sana amon do ti o sele nko eja fi se gbere pako lori oro ka gas cooker ni lilo eja fi se e lo sori facebook mo fe ke ri e lo sori facebook e tele bo se nlo e e tele bo se nlo le so lare o e ku se
1: e je ka dara wa lekun e kori nti an ba gbele petrol ya effort proved that e ri pe cylinder ti a n lo ninu ile yi o ni akoko to ma expire do awon oyibo ton se won si ko expiry date si lara beeni ṣugbọn ti cylinder ba gbana kéèyàn ó gbé sínú kànga kéèyàn gbé sínú dúrọ́mù omi kò lè kú bẹ́ẹ̀ni kò lè kú ṣùgbọ́n ọgbọ́n wo ni èèyàn á dá sí ọgbọ́n tí wọ́n á dá sí náà ní àbẹ́ẹ̀rí wọn ló ti gbiná yìí o ẹ̀yẹ wo nǹkan aṣọ náà ti bọnú omi yìí lẹ́yìn ìgbà tí wọ́n kí ohun gangan bọnú omi tí ò kú aṣọ yẹn ni wọ́n dáàbò tó sì jẹ́ pé iná yẹn kú pátápátá èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa ẹni tí bá ń lo cylinder bíyẹn bá sí lówó mọ ni ó sì gbádùn òyìnbó mọ bẹ́ẹ̀ni bíyẹn bá sì ń lo nǹkan tí òyìnbó ṣe láti fi rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ náà ló ní ewu lára tó ń ṣe fún wa torí ìdí èyí ẹ wo ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn cylinder tòkúnbọ̀ ní rírà torí àwọn tí wọ́n ṣe wọ́n ti kọ expiry date sí lára tó bá ti di time tó wọ́n expire yẹn àwọn á gbé padà sí ilé iṣẹ́ tàbí kí wọ́n lọ dà sórí àkìtàn wọ́n làwọn èèyàn wá ó sáà tí wọ́n kò wá létí wọ́n pè ní tòkúnbọ̀ tá a máa rà ọ̀pọ̀lọpọ̀ àwọn cylinder tòkúnbọ̀ tá a máa rà hàn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti expire níbi tí wọ́n ti ṣe é nígbà tí wọ́n bá kó dé ọ̀dọ̀ wa ń bí làwọn yorùbá máa fi sọ pé àlòkù àgùdà tuntun ni lọ́dọ̀ gẹ̀ẹ́sì nígbà tí wọn bá kó débí àwọn ojú ẹsẹ tó máa ra kẹtíkẹtí a máa fi dáná nínú ilé bẹẹ ni tẹ bá wá ṣe àkíyèsí ẹ rí i pé àwọn ètò ti expired ó pọ lára àwọn tá à ń rà ní ìsìn kọlọ kó ṣàánú fún wa ló jẹ ká wá arábìnrin yìí lọ tó ti ṣàlàyé lóríṣiríṣi bi a se le mo expiring cylinder eyin na e teti e gbo bo si so e teti e gbo bo si salaye e olohun o saanu fun gbogbo wa
2: just follow this method if

0: ilẹ̀ kọ́run táwọn òjòyè.
1: Bàbá sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀tura tẹ̀tìlẹ̀ jayori yìí.
0: KF Motel Sàdákàtà wọn.
1: Full security for property and your life.
0: With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suits.
1: Bákan náà ni Títúwájú wọn lúwà fún.
0: Gbogbo ènìyàn tó bá fẹ́ ṣe ìnáwó.
1: Tó ti gba ọ̀dúnrẹ̀ yàn náà kan ṣoṣo.
0: 500 people.
1: Tòun ti
0: executive hall,
1: conference hall,
0: tẹ̀lé lò fún training, seminar, lecture and other activities.
1: KF Motel, you can enjoy yourself, family, couple and your friends.
0: Kódà àwọn tòkè òkun KF Motel ni wọ́n lọ́ọ̀jì sí.
1: Báwo lẹ ṣe ń fẹ́ sí oúnjẹ tilẹ̀ yàtọ̀ tòkè òkun
0: pẹ̀lú ọtí ẹlẹ́rìndò
1: tó mọ̀kẹ́ ní balẹ̀
0: lálàáfíà
1: ní KF Bar
0: àti àwọn nǹkan ìpanu lóríṣiríṣi
1: tí mú ẹ̀kẹ́ ní ṣe ṣọ̀kọ́ṣọ̀kọ́
0: tẹ̀lé tọ̀yàyà
1: tàkúnlé tàkúnlé.
0: Òun làwọn òṣìṣẹ́ wa fi ń dá kọ́sọ́mà lóhùn.
1: Àyè ìgbọ́kọ̀ sí ń bẹ pẹ̀lú security tó gá yàtà.
0: Ààrẹ gbùngbùn ìlú Ìbàdàn ó ní KF Motel fi kalẹ̀ sí
1: ní Total Garden Ìbàdàn.
0: Telephone 070-7399-2996 tàbí 080-3251-3884.
1: KF Motel is the place that you can enjoy your life.
2: Ó mà tiẹ̀ wá ga o. Àmì ni àbájẹ ìwà gbéṣẹ́ lé kíkọ́ àti búlọ́ọ̀kù yíyọ fún báyìí.
3: Ọ̀nàrẹ́bù ṣe mú sọ fún pé the king property dey bad wọ̀pọ̀.
2: Ó ṣe ọ̀rẹ́ mi, ó sì wí fún mi tó o. Àwọn kan ló ń fi àwọn tó ń yọ búlọ́ọ̀kù àti lé kíkọ́ hàn mí. Tó sì jẹ́ pé búlọ́ọ̀kù tààrà lọ́dọ̀ wọn. Tá a bá ti fẹ́ gbé lójú ká yánga.
3: Society níbikíbi pẹ̀lú machine and solid block. Àbẹ́yìn ò tí gbọ̀ pé a lè bá yín kọ́lé ralé talẹ̀ níbikíbi nílẹ̀ yìí káti tó bá yín fi rẹ́ǹtì. Bákan náà látún bá ní ìròyìn ọ̀fẹ́ ìtílé lọ́nà tìgbàlódé. The King Property láti New Garage Ìbàdàn lọ sí Akalawe ẹsọ̀kalẹ̀ ní Olúkòyí bus stop tàbí láti Àpáta lọ sí Odò-ọ̀nà Ẹlẹ́rẹ̀ ẹsọ̀kalẹ̀ ní Olúkòyí Central Mosque lọ́dí kejì. Ẹ ti rí bánà The King Property ń bẹ̀.
2: Telephone 08050302695. Lẹ́ẹ̀kan sí 08050302695.
3: The King Property ní Ìbàdàn.
4: Dádì Lọlá tẹ bá jẹun tán ọ̀rọ̀ wa o.
5: Ó kéde ẹ.
4: Dádì Lọlá kílẹ̀ wá ń wá tàn sí kọ́ḿbọ̀dù káàkiri.
5: Oyin tí mo gbé pamọ́ sí bí ni mò ń wá náà.
4: Èmi àti àwọn ọmọ wa ti la tán.
5: Ó dẹ̀ yẹ kẹ́ ẹ sọ fún mi pé ẹ ti la oyin yẹn.
4: Ẹ má bínú Dádì Lọlá, sẹ́yìn náà ṣàkíyèsí wípé ojú gbogbo wa ló ń dán. Bákan náà ni ọpọlọ Lọlá àti àwọn àbúrò rẹ̀ náà sì ń jí pépé.
5: Okay, love, ajẹ́pẹ́ náà ti dá oyin gidi mọ̀ nìyẹn. Ìyẹn cone of mercy natural honey. Oyin gidi tí ò lábùlà tó sì ń jẹ́ kí ara ẹni ó máa dán kọ́pọ̀lọ́ máa jí pépé. Bẹ́ẹ̀ náà ló ti ń dènà àìsàn lọ́lọ́kan ọ̀jọ̀kan lágọ̀ọ́ ara. Bẹ́ẹ̀ sì wáre ẹ̀yin lè gba abẹ́rẹ́ oyin láti dènà ọ̀kan ọ̀jọ̀kan àìsàn lágọ̀ọ́ ara. Àtàgbàlagbà àtọmọdé ló lè gba abẹ́rẹ́ oyin tí ó ti jẹ́ kára ẹni ó yá gágá gá. Kódà àǹfààní tún wà láti jẹ́ alágbàtà cone of mercy natural honey. Bóyá ẹ̀yin sì fẹ́ rà lẹ́yọ ẹyọ abẹ́fẹ́ gba abẹ́rẹ́ oyin. Ẹ máa bọ̀ ní wìtìwìtì lọ́fíìsì Òkútọ́ àánú tó ń ta lóye tó wà nínú ọgbà KF Motel Total Garden Ìbàdàn. Ojoojúmọ́ lọ́fíìsì wọn wà ń ṣíṣí.
0: Telephone 09023760575 09023760575.
1: Cone of mercy natural honey. Oyin gidi ni.
6: Àlòyé.
7: Bàbá, ẹ jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ yín. Bàbá, ẹ jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ yín.
8: Orúkọ mi ni Muslimuddin Alamọ̀lẹ̀ Yẹ̀kín. Tí mo bá yín mọ̀ sí àáfàá Lálópọ̀n.
7: Ẹ dákun, kí lè mú wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí ó jẹ́ àǹfààní fáwọn èèyàn wa.
8: Ètí mo wá fáwọn èèyàn ni ọ̀rọ̀ nípa bí àlùjánu ṣe máa ń yọ àwọn èèyàn lẹ́nu.
7: Tó bó la ṣe mọ̀ pé àlùjánu yọ èèyàn lẹ́nu.
8: Bá a ṣe mọ̀ pé àlùjánu yọ èèyàn lẹ́nu, ẹni tó rẹ̀ bá ti ń tàṣì tán wí ọ̀rọ̀ sínú ọmọ tí ń sọ̀rọ̀ ìyàwó. Ọ̀rọ̀ ẹ̀ ti ń tàṣì tó yàtọ̀ sí gbogbo èèyàn táwọn èèyàn náà rí pé ọ̀rọ̀ yóò bára mu mọ́. Irú ẹni bẹ́ẹ̀ àlùjánu ló yọ lẹ́nu.
7: Tí a bá rí èèyàn tí ń dá sọ̀rọ̀ tí ń sa pépà sa kankan, ẹ dákun sí àlùjánu náà ni ó ń yọ lẹ́nu.
8: Nígbà míì ó máa ń jàǹjànù. Torí pé oríṣi méjì ni ètò gé táwọn ọ̀pọ̀lọ́ wà bí àwọn ọmọ tó mu kólò bí àwọn tí wọ́n ń ṣe àfàtó látara pé tó lè kọlu ọpọlọ tí ọ̀bọ̀ ọpọlọ jẹ́ ìyẹn náà wà lọ́tọ̀. Sò méjèèjì náà là ń tọ́jú ṣùgbọ́n ètò lè jẹ́ találìjànù nínú ìṣesí ẹ rí pé yóò yàtọ̀. Nínú ìṣesí bí kó mọ dá sọ̀rọ̀ bí kí ó mọ fọṣọ rẹ̀ bí kí ó mọ wẹ̀. Ẹni tó ti dàgbà tó ti tó ìyàwó nílé tí ò ní wẹ̀ kò ní fọṣọ. Tán bá ní wọ́n fọṣọ yóò ní kò tí yà bí kó mọ sùn tó yẹ pé wọ́n gbìyànjú kò ní jáwọn èèyàn sùn lóru. Ó lè sùn lọ́sàn ṣùgbọ́n lóru kò ní sùn lásìkò tó yẹ káwọn èèyàn sùn wọn ò ní sùn. Yóò mọ̀ dáwọn èèyàn láàmú.
7: Tí èèyàn bá ń jẹnu wújẹ́wújẹ́ tí kàn ń dá sọ̀rọ̀ tí ò ṣe kankan ìyẹn ti ní owó àlùjánu nínú.
8: Nígbà míì a máa lọ́wọ́ àlùjánu nú nígbà míì a sì máa jánu ọpọlọ ṣùgbọ́n ìyàtọ̀ láàrin méjèèjì tó bá ti gbé dọ́dọ̀ àwa mọ̀ so méjèèjì náà là ń tọ́jú.
7: ẹ gbọ́ àwọn kan mú ẹnìkan wá níjọ́ òní mo ní kí wọ́n pe nọ́mbà yín pé ọmọ àwọn tó ń ṣe gangan gan wọ́n sì pe nọ́mbà yín nígbà tí máa rí ẹni tọ̀ ní ẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì mo rí pé ara rẹ̀ ti yàtọ̀ sí bí wọ́n ṣe mú wá jóná ṣé ó máa yá báwọn náà ni.
8: tẹlẹmí àmọ ya bọlọ ń bá ṣe ní kí nǹkan yẹn ṣe sí ni tẹlẹmí àmọ ya àlèrè olómi tó lo ọ̀sẹ̀ méjì tí ó gbádùn ẹlòmí oṣù kan ẹlòmí lè lo oṣù méjì oṣù mẹ́ta ṣùgbọ́n bọ́lọ̀ ń bá ṣe fẹ́ sí ni kódà sílẹ̀ tó lọ́jọ́ márùn-ún rí.
7: ṣé àwọn tí wọ́n wá ń mọ ìmukúmu táwọn ọmọ mọ ìmukúmu kankan yẹn ẹ máa rí ọ̀nà àbáyọ sí lọ́dọ̀ yín.
8: ọlọ́run ọmọ ní ká láwọn náà tọ́jú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run.
7: ká ní ọmọ mi ti wá mọ tó ti fẹ́ bọ́ sórí kí wọ́n ọlọ́run mọ
8: mú ní sábà bí náà. ọlọ́run ní ká lè ti gbádùn.
7: ṣé àwọn nǹkan míì wà náà tẹ́ sí ń ṣe ìtọ́jú lórí àbí lọ́rọ̀ alálùdànù àti onígangangande nìkan ni.
8: so ọ̀rọ̀ àjẹnú ọ̀rọ̀ tó pọ̀ ni àjẹnú àwọn fa ìfọ́rí tí wọ́n wà ojútùú ẹ̀ tì gbogbo ògbìyànjú ni wọ́n ṣe wọn à níríyanjú àjẹnú àwọn fa ara ríro tí yóò lágbára tó ẹ pé kódà wọn à níríyanjú gbogbo ògbó ara ríro ni ó lè kò ní lọ àjẹnú àwọn sábàbí ẹ àjẹnú àwọn sábàbí kéèyàn má rorun sùn gbogbo ayé oṣù tó wù ní sùn ó rí ìròsìn ní dàrú kò ní sùn o mo ti rí àwọn tó sọ fún mi pé wọn ò sùn fún ọdún méjì olóhùn sùn fún ọdún méjì olóhùn yàjúlẹ̀ báyìí nu kí ló máa ń ṣe lóru olóhùn ọmọ wa nǹkan sí ni ó rí ìròsìn ní dàrú torí pé àjẹnú nídàá láàmú ibi san ojú rẹ̀ lọ́lọ́ dúró sí kò ní jẹ́ ó sùn bá bá díjú báyìí kò ní sùn. àti láwọn míì náà tó yẹ pé àjẹnú tiwọn ó ń fẹ́ wọn ni lẹ́fì mọ́ láwọn obìnrin tí ó wọ 40, 30, 40 years, 50 years tí ò ní lọ́kọ yóò sì fáyìn.
7: tí wọ́n sì fọkùnrin lọ tí ó sá pé òun ò ní fi
8: òun. yóò tiẹ̀ máa báwọn ọkùnrin ṣe tó bá kú dẹ̀dẹ̀ kan yọjú lé wọn náà ni wọn ò ní rí fẹ́ tó bá débi pé àfẹ́rẹ́ náà ni wọn ò ní rí fẹ́.
7: àlùjọmọ́lé
8: táyà ti pàdé àìmọye irú ẹ tó lọ sí padà gbàdúrà wọn tán lọkọ kódà tá lọ bí márèjì wọn pẹlú àánú ọlọrun.
7: ẹdúná ẹni tó wá tó ti lọkọ tó wá pẹpẹpẹpẹ tí ò rí ọmọ bí ẹyin náà tó máa ń dá sí ẹ tó máa ń ní
8: gbàràn lórí nǹkan bá wọn. tó bá yẹ pé àjẹ̀ló sábà bí kọ́ mọ̀ ọ̀rọ̀ ọmọ bí gbogbo oògùn tó bá lòfò kò lè ṣiṣẹ́ àfi tán bá padà tọ́jú rẹ̀ nílànà tó yẹ kán gbà tọ́jú ẹ.
7: ẹ dákun ẹ bá mi dákun nọ́mbà yẹn fáwọn èèyàn kí wọ́n lè mọ ibi tí wọ́n pè é sí.
8: so nọ́mbà mi ni 08-03527-5864
7: lẹ́ẹ̀kan sí bàbá.
8: 08-03527-5864
7: ẹ ṣeun ó kọ yín lẹ́ẹ̀kan sí.
8: orúkọ mi ni mùsùlùmí àlámọ̀lì ẹ̀kín gbogbo ayé mọ̀ sí àfa.

0: lọwọ baba ebi owo ti ba won
1: ah ora so mo sele mo lagbara
0: club won ti jo le arakunre ti kuro oyode mo tweta o te waju office front chair ya ti o nlo waju moto kan na si o tele ti e awon fura pe nikan kan tele mu amọ ngba ti o fi de junction waju moto black jeep to n tele o kan mu mo egbe re ni a ba kora won lara
2: aso se what do you want to drive like that you have no kini kan is your polo
0: asoro nbo bo se n ba won to n ya fun awon ti an kan la bẹ́ẹ̀ làwọn yẹn náà bẹ́ bọ́lẹ̀ pa àwọn tí wọ́n bẹ́ bọ́lẹ̀ tí wọ́n jù síra wọn ibi tí wọ́n ti ń pò lọ́rọ̀ ti bẹ́ àṣé àwọn olè ni wọ́n ń pètè àti gba mọ́tò lọ́wọ́ arákùnrin yìí ọ̀rọ̀ lọ́rọ̀ à ń fẹ́ mọ́ dùn lẹ́nu mi kò gbọ́dọ̀ dùn mò ń bọ̀ ẹ̀jẹ̀ kí n sáré báwó lọ́wọ́ sọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ kí n sáré bá àwọlọ́wọ́ sọ̀rọ̀ káwá bọ́ sí agbami ẹ̀yìn kí n sáré yọ kúrò lórí ẹ̀rìn táàrin bọ̀ ta lóye lẹ́tọ̀ adésòye ọmọtọ́sọ ló ń ṣe ẹ̀ka alẹ́ ẹ̀kú déédéé wò yìí o bọ̀ àwọ̀ bò ní ẹ̀pẹ̀lẹ́ mo fẹ́ ká sáré mú yín kúrò nítorí tí ń bẹ́ lẹ́ ìlágbára pọ̀ mo fẹ́ ká sáré mú kúrò ń bẹ́
3: mo kí gbogbo àwọn ọmọ
0: ẹkú àti jẹjọ irọ́ apàdé ní monday
3: bẹ́ẹ̀ni apàdé monday
0: ìdàrú monday ẹjẹ ẹfà monday
3: bẹ́ẹ̀ni ọjọ́ tuesday ni a máa ṣe artist night san jeanette lẹ́kọ̀ọ́
0: ok ṣe fẹ́ kí mi náà wà ní
3: bàbá jeanette lẹ́yìn náà ọ̀gá ọ̀gá ni so ọjọ́
0: wednesday
3: ni abẹ́kúta
0: ayé wà ní wednesday
3: labẹ́kúta
0: bóyá máa pàdé labẹ́kúta ni mo bẹ̀rù èkó
3: mo kí gbogbo àwọn èèyàn wa sorí mo máa ń wá lọ́sọ̀ọ̀sẹ̀ wíwà mi kìí ṣe pé láti tàn oúnjẹ ṣùgbọ́n tó o bá kùnà láti fọ́lò nǹkan tí mo tó ń wọ yẹn wà á rí pé ń gbẹ̀yìn gbẹ́yìn wà á wá ṣe bẹ̀rẹ̀ sí í sá eré nítorí pé táìmù yẹn èmi ò ní ní táìmù wọ mọ́ nítorí èmi a máa ṣe bí mo ṣe fẹ́ enjoy owó mi.
0: owó ti dé mànà àbó ti dé already
3: november 16
0: ẹ fi mọ̀ mí
3: àkọ́kọ́ ní ìkọ́nà àwọn business tí mo ń fún wọn ní group yẹn business tí mo ní ẹni tó bá ń rìn lè ṣe yẹn
0: ok tó ń yẹn wọ́ báyìí náà wọ́n tó ń jọ ní
3: wọ́n ti ní quarter 4 of 2026 ní my list which is between october november or december ìkọ́nà oṣù mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹni tí ò ṣe ń sìn ariwo yẹn làwọn máa wá gbọ́ lọ́sẹ̀ máa sáré wá.
0: D27 yẹn nínú gas explosion D27.
3: bẹ́ẹ̀ni so èmi ò sọ fún ẹ pé kò dúró dé àsìkò yẹn ìwọ gbìn lásìkò tó yẹ kó gbìn nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn kó má bàa dàbí ìgbà tí à ń ṣe tap tap tó jẹ́ pé ariwo akáṣà ọ̀tún ni ó léwọ wá ṣùgbọ́n kó gbìn lásìkò tó yẹ kó gbìn kó lè bá harvest lásìkò tó yẹ kó harvest òun nìkan tẹ́mi gbé dání kí ni àwọn nǹkan tó máa ṣe ìkejì òun ni business tí mo kọ́kọ́ ń polówó gangan wàá rí pé mi ò polówó business pé wàá kó owó sínú ẹ̀ mo máa ń sọ má bá wọn wá ìfà tó bá rí ìfà free data free 15,000 25,000 kìíní kan adeleke kìíní kan tó bá ti bá wọn tẹ̀ ẹ́ wọ́n á hack yẹ wọ́n á máa fi whatsapp yẹ wọ́n á máa fi hack àwọn ẹlòmíì.
0: ok bí àwọn tó gbá mi ń jó ní
3: bó ṣe ń ṣe nìyẹn
0: 150,000
3: ṣe mọ̀ pé ìfàlẹ̀ járí kó tó bára ẹnu pọ́ọ̀tì
0: wálé ó jẹ́ ṣe fàlẹ̀ mi lé oko tó àánú wọn fi gbá mi o.
3: no ọ̀tọ̀ ni bó ṣe máa
0: wọ́n lọ wà lọ́spítà.
3: ọ̀tọ̀ ni bó ṣe máa ń ṣe náà nìyẹn ṣe mọ̀ pé àánú lẹ́yìn lẹ́gbẹ́ dání.
0: so tí èèyàn bá mọ̀ yẹn mọ̀
3: wọ́n fi ń gbá yàn tó bá jẹ́ ẹ̀sìn lẹ fẹ́ràn lẹ bá ti ń gbórúkọ àwọn kan nínú àwọn àgbà wòlíì inú ẹ̀sìn wọn àgbà yín tó bá jẹ́ òṣèlú ni wọn àgbà yín ìyẹn lèmi ṣe ti ń bá pe nọ́mbà mi fún ẹ tó bá ti lè sẹ́ndì gbangban kinní kan
0: ma blood ya to si lagelu
3: lagelu ipo fe ko bo se ma di olowo di oloro nitori o mo nkan to nbo lo la salary o
0: lo to awon en dolowo do oro
3: esa confirm ni imam saidi jimo imam alabede lalago ni badon bi lapata 1.2 million plus lowo to to ri nigba ta se tap tap
0: iba mo se gbo kini
3: ke ti tap tap yen la won kon so pe won owo nbe won le rowo nbe tori time ton gbin o ti yeyin lo ye kon gbin sugbon time ton awa cash out ohun la won sare wole so ya to wa nbe nkan to ba ti mu eni ton tele mi tori 1.2 million elo le ro pe mi ma ri nu so phone to muda ni to ba ni Android phone on lo data information lo need to je pe wa le ma se nkan to n se yen lati make owo lati jo to tin lo WhatsApp o gbowo ri o emi ni app kan ti mo le fun olofe to je pe temi ni pe sha ti lo code mi username link mi ko fi wonu app yen ko wa share app yen sawon ore ti e na because contact ti e o yato si temi ko de ma make owo won ni ninu yen ta ba ti pe 1 million user
0: a le fi gbogbo ara raye explain e lori
3: ki n to ma lo lori eto yi business ele keji yen alakoko on wo video lori YouTube lori Instagram Telegram kankan o gbowo ṣugbọn awon kan ni e wa e je ki gbogbo odo ma wo video lori page awon ta ba wa nwo iye ti Facebook Instagram TikTok nkan
0: ba pe ejo ma pe
3: awon ma fun 135% ejo sese wa nu e
0: won ni o wa je sara
3: ko ma wo video
0: olojo wonu
3: ko ma waste data e pelu owo
0: iru na ni omu wa ni abiyo
3: tabi ko wa wo video ko ni igbagbo ko ma gbowo November 16 betan
0: okay e je ka fun won number e
3: o ya challenge so WhatsApp ma pe mi lori WhatsApp yen nkan to mo mi mo ni ko se ma send the prayer message si mi ma block e the prayer line ko business line ni lati on the 1st of osu to nbo yi o ma di 20,000
0: September ni e
3: be ni o ma di 20,000 naira lati wo no group mi sugbon lasiko ititi digba yen 15,000 ni lo send la gelu si number yi 08033 33 33 33 59 59 60 70 0 80 33 59 60 70 0 80 33 59 60 70 den pe le kan si fun 08033596070
0: Lagelu
3: ni ko si
0: lori WhatsApp abi
3: lori WhatsApp
0: it shall be well with you remain blessed
3: beni
0: you're welcome
3: e se ojo ni ti
0: okunrin onigo e emi na lo wo ego to lokun o mi mu wa ni wa nle ni o a fi go to lokun ma fi se yan si si mi bi mo tan mi o

0: ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé káàkiri orílẹ̀-èdè nàìjíríà àní fi àìsàn àní fi lo ìgbà àláfíà ara wa kò sì ní di fi àfíà kúnlé fàgbèrè orúkọ tèmi ètò tí mo mú wá fún yín lénìí iléeṣẹ́ emiwon naturalist care tó wà ní tèmídìrí bus stop ní òjèlè ìbàdàn àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ṣé lóòótọ́ ni pé ìmọ̀ ewé àtegbò ṣé ó sì ń ṣe bíi tìgbà ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ṣe àfarabalẹ̀ onírúurú àìsàn tí ó wù kó lè máa bá àgọ́ ara yín kó máa bá a fínra orí ètò yìí lẹ́ẹ̀ ti mọ ọ̀nà àbáyọ sí àwọn àìsàn náà ẹ jẹ́ kọ́kọ́ dójú ọjà náà lẹ́yìn ìgbà tí n bá padà dé màá wá gbé aláṣẹ àti olùdá ilé iṣẹ́ màá gbé wọn wá.
1: Tí wọ́n bá lo ráyówá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn án pọ̀ ráyówá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ti balẹ̀ pọ̀ ráyówá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé pinnu ló kan àyà ara rẹ o Benitone Cleanser ni kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù Benitone jagunlabí panko pé ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló le lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pé Benitone Cleanser àtẹ̀jẹ̀ṣe máradán bíi

0: pọ̀ ni wọ́n làwọn baba ńlá wa tí wọ́n mọ̀ pé gbogbo wọn ti lọ tán.
1: Mo làwọn yẹn ń gbé bó náà wà. Bó náà ṣe máa lérí àtẹ́tẹ́ gbò ṣiṣẹ́.
0: Wọ́n làwọn tí wọ́n wà ń bẹ̀ ní ìsìn pé wọn ò mọ ojú tu ẹ̀.
1: Fún àwọn kan ní ìmọ̀ wọ́n ṣe lè lò ó. Iléeṣẹ́ mi wọ́n Naturally Scare Limited ajẹ́ ọ̀kan nínú wọn.
0: Lára àwọn tó ń nímọ̀ nípa bá a ṣe ń lo ilé àtẹ̀gbò.
1: Ó sàn ju wúrà àti fàtàkà lọ. Àwọn bàbá ti wá orúkọ tí wọ́n ní orúkọ tó dà ní bàbá tèmi ni dókítà Oríṣègùn Adékunlé ẹni tó ní iléeṣẹ́ Ẹ̀mí Ọlá Naturally Scare Limited.
0: Ojogúnbani. Wọ́n yàtọ̀ sáwọn tí mo gbé ní àkáǹtì.
1: Mo tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ti ìwòsàn ìgbàlódé. So mo wá
0: gbé méjèèjì papọ̀.
1: Ó wá ṣe ìṣẹ́ rẹ̀.
0: Olúfa ti Ẹ̀mí wọ́n tó fi yàtọ̀ sí àwọn yòókù. Torí gbà tí mo délé ìtajà yín mo báyìí pé ṣé Natural Care aláwa yìí ni àbí. Ọ̀nà tí a bá ń sọ nípa ìmọ̀ ewé àtegbò láti fi ṣètọ́jú ara. Ǹjẹ́ a rí àwọn àìsàn kan tó jẹ́ pé ìmọ̀ ewé àtegbò gan ò tiẹ̀ kápá rẹ̀.
1: Ṣé ẹ rí o, oògùn àìsàn ló wà o. Ọlọ́run ló lẹ́yìn. Ohun tí mo lè sọ nípa rẹ̀.
0: O ti yé mi, o ti rí àwọn aráalé. Ẹ wá jẹ́ amúlẹ́yọ kọ̀ọ̀kan báyìí torí àsìkò. Àwọn àìsàn wo ni agbára ewé àtegbò ti iléeṣẹ́ mi wọ́n Natural Care tí wọ́n ń ṣèpèsè ẹ̀? Àwọn àìsàn wo lágbára rẹ̀ ká?
1: Ṣé ẹ rí oríṣiríṣi nǹkan ni à ń tọ́jú ní iléeṣẹ́ wa. Ṣùgbọ́n òde ta wá lónìí, òde iṣan àti egungun ni.
0: Iṣan àti egungun.
1: Bẹ́ẹ̀ni.
0: Tá a bá sì ní ká wo ohun tó gbára wa ẹ̀rọ.
1: Nínú ètò tèmi, ẹ máa máa pè mí ní ìyá sọ̀pánù.
0: Ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹni tí ẹ̀sì àtapá wọn tí iṣan àti egungun ò ṣe dáadáa.
1: A fẹ́ yànnànà kí ni àwọn ìṣòro tó ń ba egun wa jà.
0: Egungun àti iṣan
1: ara. Àwọn ìṣòro wo ló ń ba iṣan ara wa jà. Báwo ni méjèèjì ṣe.
0: Ló ṣe wọnú ara wọn.
1: Ló ṣe wọnú ara wọn. Àti wípé kí ni àwọn àmì tá máa rí tá fi máa mọ̀.
0: Tí iṣan ara bá daṣẹ́ lẹ̀ kí ni àwọn. Ibẹ̀ náà mà wá gbà wọlé mà. Iṣẹ́ kí ni iṣan gan ń ṣe inú ara gan.
1: Iṣẹ́ rí iṣan wa. Ó dàbí network tó ń gbé ẹ̀jẹ̀.
0: Káàkiri gbogbo part of our body.
1: Káàkiri gbogbo ara wa. Òun náà ló ń gbé oxygen káàkiri gbogbo
0: ara.
1: Torí náà iṣẹ́ alágbára.
0: Tó bá ti lè daṣẹ́ rú báyìí gbogbo nǹkan ò ní ṣe déédéé mọ́.
1: Ṣé wá rí kìí ṣe ara nìkan ni ó ń fún ní àwọn nutrient tó ń fún ní ẹ̀jẹ̀. Ó ń fún egungun náà.
0: Egungun.
1: Tó bá ti ṣe tí iṣan tí ò ṣiṣẹ́ dáadáa. Ó máa àfẹ́ẹ̀tì àwọn egungun wa náà.
0: Àwọn egungun náà ò ní ṣe tó yẹ kó ṣe.
1: Bó ṣe yẹ kó ṣe ṣe. Kò ní gbé àwọn nǹkan agbẹ́mìíró atẹ́jẹ̀ṣe.
0: Lọ sí ibi tó yẹ kó gbé lọ.
1: Kò ní gbé lọ sí ibi tó yẹ kó lọ. Ìgbà tó bá rí ẹ̀ ti wá rí bẹ́ẹ̀ á rí pé ibìkan máa máa kú.
0: Òun ló máa ń fà téèyàn ni ẹsẹ̀ ti kú apá ti kú.
1: Ibìkan kú ẹ yóò bí kó kú
0: rí
1: ẹ yóò bí kó kú tó yẹ kó máa ní fún ẹsẹ̀ yẹn ní skin discoloration. Ẹlòmíì tó bá dìde dúró máa sáré jókòó ní torí pé àwọn kọ́kọ́ bíi pin.
0: A máa wà ń bí ẹsẹ̀.
1: Bíi nídù a máa gun lẹ́sẹ̀ títí bí ìgbà tó ń gun. Ẹlòmíì ẹsẹ̀ yẹn á kú tìkìrì tó yẹ pé bí bàtà gan jábọ́ lẹ́sẹ̀.
0: Kò ní mọ̀.
1: Ṣé ìṣòro yẹn ó ti ní ṣe pẹ̀lú iṣan. Ṣùgbọ́n ohun tó yàtọ̀ sí pé bó ṣe ní fínì yẹn egungun náà bẹ̀rẹ̀ sí ní san. Egungun náà bẹ̀rẹ̀ sí ní ro. Ṣé wá rí ẹlòmíì tó bá rìn díẹ̀ báyìí a ní láti dúró. Torí pé kò ní lè rìn mọ ẹsẹ̀ yẹn á ti hù.
0: Kò ní ṣe bó ṣe yẹ kó ṣe mọ́.
1: Kò ní ṣe bó ṣe kó ti ṣe mọ́. A di pé kó jókòó díẹ̀ kó tó tún máa lọ. Irú àwọn ènìyàn wọn sọ pé màá máa rẹ àwọn. Nítorí pé nǹkan tó ń ṣe wọ́n bó ti bá egungun lọ náà ló bá
0: iṣan lọ.
1: Ẹ̀yin àwọn Yorùbá sọ pé adìyẹ ò ń tẹsẹ̀ kú. Irọ́ ni o.
0: Owó yìí ò jẹ́ mọ́ èèyàn.
1: Kò jẹ́ mọ́ èèyàn.
0: Bọ́ bá tiẹ̀ bá dìyẹ lọ ọ̀jọ́ mẹ́nìyàn.
1: So tí a bá ti rí àwọn ìrora inú ríkèríkè yẹn ni àwọn joint wa táwọn èèyàn máa ń pè ní arthritis tàbí ìrora inú àwọn egungun waist wa ìyẹn ni ìbàdí wa apá wa jáde síta kò tètè bójútó ara ẹ̀. Phone number mi 08030415533. Ẹlòmíì wà tó jẹ́ wípé wá torí pé ó ṣubú ni. Wá sọ pé ìgbà tó ti ṣubú lórí ọ̀kadà lórúkọ báyìí. Wọ́n lè ti
0: tọ́jú òun.
1: Ìgbà tó wáyá ó bẹ̀rẹ̀ sí ní rán òun. Ẹlòmíì wà tó jẹ́ pé tí ẹsẹ̀ kan ni. Wọ́n wá tòótòótò. Wọ́n rí tó. Ẹlòmíì wà tó jẹ́ wípé egungun yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní kákò. Ó wá bend. Tó bá ti wá ń yàrá ẹ̀ pé wọ́n ń ti gọ́gọ́gọ́ bí ẹni tó máa ṣubú. Ẹlòmíì gan ṣubú lójú títì. Ẹlòmíì dẹ̀rẹ̀ àìsàn tó níṣe pẹ̀lú iṣan tàbí àìsàn tó níṣe pẹ̀lú ọkàn òun ló fa ìṣòro egungun tiẹ̀.
0: Ló lìdí sí bí egungun.
1: Fún bí àpẹẹrẹ ẹni tó ní àìsàn rọpárọsẹ̀ bóyá kò lè gbé apá kan ni kò lè gbé ẹsẹ̀ kan ni. Ẹlòmíì stiffness ni. Ibẹ̀ yẹn kan máa le kankan kan ọwọ́ yẹn máa le tọ́pọ̀ kò ní lè kakò. Tẹlòmíì ó máa wú ni rọbọtọ tó máa wú dé orí itan ẹ̀. Ṣé rírú àwọn ẹni bẹ́ẹ̀ tẹ bá ṣàyẹ̀wò wọn dáadáa ẹ máa rí pé àwọn àìsàn míì náà o ni se pelu nkan ti
0: pelu nkan yen
1: o se so at that point self medication ko se se tori pe won agbodo se ayewo lati mo kini nkan to nse ni yen gogo
0: gan gan ni bo ni nkan de duro lara re ke yen ma ma fo mo ri bi ko wo nu rinu
1: ogun ara riro to ma ma ko je fa re to ma ma wo ese elomi to tin wo ese lo ti ma fati eje ti ma sa lo sinu okan
0: ibala
1: ba wa de elomi infection lo fa pain city ani eyin ko ro ohun ni gbogbo ara ro ohun gbogbo ara nta ohun ara pe ina o rin kakiri ni gbogbo ara ohun se wa ri n to ba ti sele ti ison eyan o le se dara ni pataki lokunrin a affect bo se le soju se ni
0: ah
1: ta question na ni
0: tori akoko wa iya wa tori te ba ni ke mo mo leyo kokin ejeji bai ojo lo tan bi awon eyan ba wa kefin iru awon nkan te tin salaye ninu agbara won aba won aisan mi na ona won won to ba won wo sese ti won fi dodo yin
1: won so pe ka ma fo to ndu wa
0: bonu aso
1: won tu so pe tino ba tan laso
0: eje o tan le kan na
1: tori opopolopo lo te ko ti nawo nawo nawo won ti lori sirisirisi ti o lojutu ojutu wa ejo oju si wa ni ile se wa ni oje temi dire bus stop
0: oje nle ibade oje ope meji nle ibade
1: emi won naturally scale limited ko ta ma koko se ni pe lati se ayewo kini to nse o ba di o gba card you
0: owo perete na
1: e ba ti pe number mi
0: 08 0 0 0 8 0 0 8 0 3 4 0 3 4 0 5 1 5 1 5 3 3 5 3 3
1: lati bere bere yi ke ni pa boya elolowo card ni tabi kini awon igbese to ye ke gbe te ba ti lawon ayewo te ti se e mu resort e dani baba yin wo ki se so ate gugu ni ko la ntoju ni le se wa orisirisi ko la ntoju okuri si o le se eyo dada ni suru
0: orisirisi eyan ara le mo lope ti gbadun iya wa e ri pe baba so nipa pe eyan fi ewi ate bo se toju ti won e ton yato tori won ton fi mo ti ode oni won ton fi kun legbe kila yin na duro de bi won se pe number won e ma lo si odo won tara yen emi won naturalist care to wa ni temidire bus stop opposite sweet oil to wa ni oje ni bada tabi ke mo pe ero ba ni soro ti won fi le ewo a tun mo pade won to a tun di ni ojo mi ojo re kunle fagbodo ruko temi aisan ko ni fi ago are mi ati ko ni bi se bujoko
2: ero ma wa o eda giri ma bo o ti le ise mi wa n to kale sojele koni le ogbo kale jogbo e so fadan korofo be pele ise mi wa naturalist care limited ti kale ka soje olorun lo kuku diri e wa fakuko ti wa gbogbo ogun to n jade ni le ise mi wa n pata lo wa nibe lowo ti o gajara lo pelu irinse igba lode loni ranran awon akose mo se nbe ni kale faye wa ara awon fi to wa leti wi pe anfani nbe bu gbogbo adote eniyan kankan 50 ti won ba kankan de lojumo atara sasa ma bo ni ajo ke plaza ni doju ko finish station to wa ni temi dire oje ibadan elo elo wa 08 0 3 4 0 5 1 5 3 3 emi wa lo so wi pe a ni fa isan sodun o
3: la la la la gelu efe jagaba gogo retio ma ro wa ni so
4: kara o jipe pe ninu ekurere alaafia nikan le da village aseyori nipa afojusun e laye o lo ba o ke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese eni keyin o ma mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin sa igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi ta isofise buba lara eda lo mu alara pe online mo ni san mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara o mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo ni san mesan ni number 1 lodge street beside amazing grace school oke ado ibadan 0813-885-5308 0813-885-5308 boba n se obi ojojo alara pe online mo ni san mesan ni o kan si
5: Olorun Apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Olorun Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láti ṣíde lẹ́tọ̀jọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mama Wòlíì obìnrin Mary Alárápẹ́ Prophet Mayowa Fèyíjì Pastor Emi Adéọ̀sán Evangelist Dr. Bosi Adéyíwá Evangelist Kehinde Akinwale Lady Evangelist Francis Bossy Adewumi pẹ̀lú àwọn ọmọ David Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adewumi ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sá àtàárọ̀ nípàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà níkàlẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi street end Molete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ ò sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
6: Are you seeking quality healthcare education and a rewarding career in health sector? Then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you? Say no UTME? No problem. Apply for professional diploma programs in Community Health Extension Workers CHEO, Health Technician, Pharmacy Technician. We also offer professional certificates in Junior Community Health Extension Workers, JCHEO. Visit us today at Plot 29 on Long Beja Street,
7: Degede Ululoyo, Amuloko Road, Ibadan.
6: Apply now at icotech.edu.ng or call 0805-109-8329, 0806-998-0560.
8: Mami ni mami na tu la mama kori le
9: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je ran lati lo sile Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo National Hajj Commission ojo ti foruko sile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu mo kadam ba suno Hajj Umrah service won tin se eto umura olosu osu umura December umura Ramadan 2027 ni sanji e die ile se mo kadam ba suno Hajj Umrah service ti piyama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa Siara ofe onigbadegba pe baba ile ise mukaddam basuna haja umrah service rin ajo itosona ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 oloya shopping complex ojabode nilu ibadan e pe wa loni sori 08034075325 ati 08123331119 mukaddam basuna haja umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi
10: o bale bage o wole pelu steez Gentleman on the body system o bon tarigi akanse bitters e to ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya aja 50 bitters besti gbogbo obirin to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun ton wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sunrayo ko fun bebi e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 Waves Limited. Esinyelida kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Ijolote.
11: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,000 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama tabo lendi nc HND A level to se fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ju so nipa eto eko re di memuse
12: Amo tu ya kalofa duara ibabada fawe swayo wa ninu padi ele kolodun ye
13: e power

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo má jẹ̀mú tó lòdù lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹ́yẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹ̀rẹ̀ olúfẹ́mi òní

0: amọ woda amọ ondo state da ani kini baba n win bi awon ara ifanda baba ni pe jorogbo jorogbo jorogbo ah se baba n jorogbo ni se baba olando n jorogbo ni abi won soro abi won so ton pa orogbo ko ye mi o mo pe awon omo Ondo state won gbo wa lale yi papa julo awon ara owo ifan omima ki lo njorogbo kini baba ti en so nbi se n gbo okay eje n wo nkan ti baba n so nbi 0912 3708675 kid tell me hello
1: my brother
0: yes sir
1: ekale
0: sir
1: enye use o
0: yes sir
1: ogunleje wo for ebeji lo so e ba mi ni
0: ara owo
1: owo
0: okay kid baba son bigan
1: sey nkan ta mo lo ma so lori phone ba
0: e tun rin
1: Hello.
0: Hello.
2: Ekale o.
0: Ekale sir.
2: Eku to sir.
0: Yes sir.
2: Seri o da ki ni yan da. Seri o mi ile mi atore mi kon gbe la re fa ko si pe.
0: Wow.
2: Ti ore ni e bayi o na ni so do yi. Mo wa so fun pe o ri pe awon mo wo lo le su pe o ni program kan ti mo nge Saturday di pe ni Fayo Zabu Asuluke do ma nsin lagili. Wo wa ni mo ma nge le ko mu. Wa da mo nti baba n so nibe se mi ma wo awon to ba ko wole ko je ka mo ori de won hide kankan
0: ko need kan le ko need gba won hide anything
2: lo ba je so ko yin yin ya to sele a play kini no kekere ni mo ti go yen sire sikolo la gbo ni wole ana la lo la gbo so gba won ewe yin la mo ko to so nbe so se mo ko so tun le ni e ma hide fu wa
0: okay
2: awon je ka mo
0: okay e ja ma babo e se gan ni eja n gbe pe kan si leyin a tesiwaju hello sir
3: Mr. Payo
0: yes sir
3: happy weekend though
0: I wish you the same sir
3: eri kini o to ko si gan so o se to love you now e je ki omo owo original ko so ni bayi si put man bo jogoyo
0: o lagbara igbe ipe ta gbe keyin na re hello
1: ogunleji lo ko pada
0: okay
1: seri kin so pe mo osuko ta hard but awon ko ase pe ohun na awon ko te pe gbodo ma so lori ategun
0: e le pe so
1: ẹ ṣe owó ìbòjọkọ omo sọ pé ó sọ nípa ọkùnrin àtòbìnrin kó àtòbìnrin bàbá sọ nípa bẹ yẹn ẹ jẹ́ àsọ bẹ yẹn omo sọ pé owó ìbòjọkọ ọmọ àwọn mìíràn ọmọ bíbí ọwọ ṣẹrí ọlàdọ àti bàbá mi ìyá ẹgbọn àtàbúrò ni
0: wọn
1: bàbá mi ni ọlàdọ jẹ ìyá ọlàdọ tó kú níbi 4 years ago ó jẹ àbúrò fún bàbá mi àmọ ìgbà tí bàbá ládé kò táwọn ọ̀pọ̀lọpọ̀ orin ọ̀dáwọ̀ tí bàbá fẹ́ kọ lẹ́pẹ́ ó máa wá sọ̀wọ̀ tó bàbá máa mẹ́mu dáadáa bàbá mi náà dẹ̀ bàbá mi afẹ́gbọ́n àjọ mẹ́mu nílùú wọ́n pè ìyá kan ní afẹ́bẹ́ ewó ó jẹ́ ọ̀rẹ́ fún ìyá ọ̀làndò ìbẹ̀rẹ̀ tí máa mẹ́mu bàbá máa bẹ̀rẹ̀ wá mọ́ ó ṣe rí ọ̀rọ̀

0: ko.
1: Ọgọ́sì ti ṣutu ọgọ́sì la ṣe máa gbé iṣu yẹn.
0: Oṣù la lọ́gọ́sì. Iṣu
1: yẹn tó bá ti ń harvest iṣu láti ìgbà tí iṣu ti bẹ̀rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: But wọn ní gbé wọ ìgboro. Wọ́n máa daṣọ bo.
0: Kábíyèsí.
1: Wọ́n daṣọ bo ni.
0: Kábíyèsí.
1: Èèyàn gbọ́dọ̀ rí nígboro. But ní ọgọ́sì báyìí tá a bá ti ṣe ìdúró kò. Wọ́n wá fi iṣu yẹn, wọ́n wá fi ìgbín yan. Oníkàlùkù poroporo odó yan ní nílé kábíyèsí. Ó máa ń dùn gan ni.
0: Ìṣapá.
1: Ìṣapá tá ní wọn ò rí mọ́. Ìṣapá sì wà o.
0: Ìṣapá sì wà.
1: Ìṣapá la máa fi gẹ, la máa fi ṣe ẹ̀gúsí. La máa fi gẹ iyán yẹn. Oríṣiríṣi. Ẹ̀wọ́.
0: Iswell. Ẹ ṣe gan ni.
1: Mo ti gbé tí mo ti worship ẹ̀gbà mi tí mo ti wọ́ṣẹ̀ ẹ̀ mọ́.
0: But
1: mo wá rí lórí Facebook. Since Duela of this man, our governor. Olórí Bible. Fayemi.
0: Fayemi.
1: And the late and the his late deputy. Àbúrò ní Yinka.
0: Okay.
1: Àwọn náà rí báyìí wo festival fún ẹ. À ń ṣe oríṣiríṣi o, à ń ṣe ògún. À ń ṣe ìwẹ́mọ ògún. Oríṣiríṣi festival la wa ń ṣe o.
0: Bọ́lá
1: tó ń ṣe ìwẹ́mọ ògún yẹn. Àwa ọmọ tó bá ti bí last.
0: Láàf.
1: Kábíyèsí tó bá ti bí last. Wọ́n á wẹ̀ lọ sí òjìdó. Oríṣiríṣi àwọn olóògùn olóògùn ní eléégún gbogbo wọn náà máa tẹ̀lé wa. Àwa ọmọ ọba la máa cross wọn. Ní ìgbẹ̀yìn tó bá ti fẹ́ máa lọ àwa ọmọọba la máa cross wọn ní ìgbẹ̀yìn kan tó máa ṣẹ̀ṣẹ̀ máa lọ sí òjìdó. Ìwé ọmọ ògún náà máa ń pè. Very interesting. Òkìtì ní festivals oríṣiríṣi o. Òkè ìlà wọ́n ṣe ọ̀dẹ́dẹ́. Ọ̀dẹ́dẹ́ ní òkè ìlà. Tọ́ máa máa jó kiri ilé àwọn wọ́n á gbé àkàrà. Wọ́n á gbé àgbàdo àkàrà títí. Wọ́n á máa dín àkàrà ní títì.
0: Ní títì.
1: Ẹbí ní àárọ̀ ìjọ yẹn. Wọ́n á dín àkàrà. Àkàrà ẹ̀wà. Àkàrà àgbàdo. Oríṣiríṣi. Wọ́n máa máa fún gbogbo èèyàn tó bá ti ń kọjá. Gbogbo àwọn tó ń lọ sóko tó ń lọ sọ́jà. Wọ́n á máa jẹ àkàrà. Tó bá wá dalẹ̀ wọ́n á lọ sí òkè ọ̀dẹ́dẹ́. Òkè ọ̀dẹ́dẹ́ yẹn nínú igbó. Virgin ọmọ 10 years. Àwọn sisi tí ò tí ì mọkùnrin.
0: Tí ò tí ì mọkùnrin.
1: Àwọn náà máa tan iná. Wọ́n á tan iná fìtílà. Wọ́n fi epo sí. Òun náà máa gbé lọ sí òkè ọ̀dẹ̀dẹ̀ yẹn. Àwọn bàbá àgbàlagbà ọlọ́dẹ yẹn wọ́n á máa tẹ̀lé wọn. Wọ́n á máa kọrin lọ. Wọ́n á máa kọrin lọ sínú igbó yẹn ní alẹ́.
0: Báyìí.
1: Wọ́n wá jíde ní àárọ̀ ní òru. Adé máa wà nítàdí wọn. Àwọn ọmọ kékeré ń gbà yẹn àwọ̀ bíi ten.
0: Ẹ̀yìn
1: ọ̀gá gbogbo wa la máa wù bí ó dì wọ́n. Wọ́n ṣe kò sí nǹkan tó fi ṣe ní abẹ́ ò. Ní ayé ìgbà yẹn ò ní mọ̀ bóyá wọ́n dẹ̀ ti bóyá ìpínlẹ̀ ti gbà
0: lọ́wọ́.
1: Wọ́n ṣe ìwé ọmọ ògún. Wọ́n ṣe ọ̀dẹ́dẹ́. Wọ́n ṣe kínní ní odò Adó.
0: Iswell. Tasha ma dupe. Ẹ ṣe gan ni ìyá àgùdà ọmọbabìnrin ewé ńlá.
1: Bàbá pátá mi mọ́.
0: Ẹ ṣe gan ni ìyá àgùdà. Thank you. All right. Yes, it's a special month. Month of festivity. If you go many states now. Many tribes, you go see them doing. I remember this Gede people, Agba Gede. Yes, I don't attend their festival too. We have to say na New Year festival as well. Igede Agba. Yes, Igede Agba. All right, let's see. We see. Hello, the caller. Hello. Yes, sir.
2: God bless you.
0: Amisa.
2: Agba Ọlọ́run, I'm okay.
0: Amisa.
2: Òye ṣubú dànù.
0: Ami.
2: Ọmọọba Gbẹ̀ngà Adéyẹyẹ ló sọ̀rọ̀.
0: Ẹ máa wulẹ̀.
2: Láti Ìdóàní.
0: Ìdóàní.
2: Very close to our.
0: Bẹ́ẹ̀ni.
2: Àwa náà a máa ń ṣe ọdún Igúlé.
0: Igúlé.
2: Igúlé. ibi ni a n se odun alimosuko pe awon ti o ba ti di a to to eji yen won gbudo won ni to si
0: wow
2: e kun abere si na won o titi di ale gan ni a de tun ma n se odun keke
0: odun keke
2: Wow. Oh, very, very interesting.
0: Wow.
2: I just want to say gully.
0: A gully?
2: A gully, a man do go.
0: Wow. Wow.
2: I'm not sure you're doing kicking. Boob, the little bad, yeah. Oh, to one, Leo call. So, I'm going to need an opportunity. That is. Lẹ́yìn ọjọ́ yẹn tó bá lọ ṣe ìwà mu
0: kábíyèsí
2: ọjọ́ yẹn nìkan ló ní opportunity àìmọye ọdún tá máa ń ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ó wà very very interesting.
0: Wow. And you too ṣe ó lóúnjẹ tó fi mọ̀ dẹ́yìn ọ̀dọ́ yín ti o lo be obe any special okay iyana to iya to petan iya to petan laipe yi iya guda won ni pe ekiti lo ni yan eyin na tun ni pe ondo lo ni yan bo mo pe ara ijesha tun ma pe laipe won la won la won ni yan ta lo ti wa ni yan
2: gan that is my that is my mother's side
0: okay
2: ibe na mo ti lo si school I went to Rika grammar school Idoani
0: Idoani
2: so Ilesa ati mo ti so fun yin tele ri pe Ilesa ati Ekiti omo iya omo baba ni won
0: okay
2: so gbogbo nkan ti e ba ba ni Ekiti e ma ba re awon mami wa to soro yen nisin ogun aladoko ma njade ni Ekiti ogun aladoko be na ni ni Ilesa na a ma nse odun be sugbon odun ti ilu awon iya mi yen mo gbe dada ti mo mo gbogbo e ko mo salaye fun yen to ba wa di aro ojo ti won fe lo yen awon sisi to je pe ko ti balaga ti o ti mo ko yen wa lo roko ni roho roho ni won ni wa panto
0: wow
2: so okunrin kan ko de gbudo lo so pe o fe lo yoju won okunrin to ba ti yoju won o ti ni wahala ni
0: eh o ti ni wahala ni yen
2: o ti ni wahala niyan o
0: kai
2: so aimoye odun bebe God bless you
0: thank you sir e se gan ni sir
2: o to fe ke ba wa so nipa e ti soro nipa ati logu dance
0: ati logu dance ko si wahala
2: for me
0: yeah I have mo di soro npa won laipe pe ati logu war dance so we keep talking about them continuously sir.
2: All right,
0: sir. Thank you, sir. Eshigoni on Facebook for Larry Akiode Halim. Many thanks to you. And also, I have Akile Manchester. Akile Manchester, you talk say nice one, Pius, to you tonight. It is Akogun from UK. It's been a long time. Anyway, have your personal number with me. I will try to make sure. Talk to you next week. All right, thank you, Akile Manchester, all the way from United Kingdom. Elijah Ayobami, Eshegoni, Ekaleo Ojoni, Ojoni Tini. Thank you, thank you, thank you.

0: tell us how na the drum for na place. I will go day happy. Hello.
1: Hello. Nicola.
0: Yeah. Yes, my sir. Huh?
1: Sisi Mili.
0: Ah, Sisi Mili. Ma wulema, e kalema. Yes, ma. Ibolete ti wa gan kale mo bi ta nlo
1: ijebu ode ni mama to bi ni lomo
0: baba yin ko
1: isedi ni
0: kile pe
1: ilobo
0: ilobo delta state o da pe odo mommy lo da pe fi siju
1: o fi sada mommy ni
0: ke
1: a ma se orisirisi sani ijebu ode I want to do it, but I like them all. We need the ridge. What do you mean? I mean, I can come up with me. I go. I go any Baba Ogun the Mountain Joe concert. Baba Ogun the Mountain Joe concert. Come on, so can you manage to come on do second?
0: Benny,
1: I go in there. I like them all. That over the emotion to bambo. I'm on the only me, Billy. What's the name? Go, I will, you know, my wife, I like them.
0: Okay.
1: I like them, many to the Buluwa.
0: I like them, many to the Bun.
1: Many to the Buluwa.
0: Okay.
1: What's the name? That other than that, it's a little less at Allah. What's the name? Wọ́n wà mọ́ sọ wípé elégbèrú légbèrú so ní ẹ̀kẹta káyẹn tó ti yé yín orin bí orin òkè ìbàdàn ni wọ́n máa ń kọ tó ti yé yín báyẹn wọ́n wà mọ́ sọ wípé elégbèrú légbèrú so a wà mọ́ lókàlùkù tí èyí ṣe awo a wà mọ́ lọlé ọkùnrin gan tí èyí ṣe awo ọgbọdọ dúró a wá di ìkẹrìnlá. A dẹ ni ọbẹ ta ma jẹ ni gbẹbu to se da gan
0: kọkọ
1: nisha ni wọn ma n si
0: ki le pe
1: kọkọ nisha ni wọn ma n si nigba ta wa kekere mama wa tan ba se kọkọ nisha a mo fi kọ ni pe kọkọ nisha le mu yan ja le to ti yin ba yen leyin na ni ikokore ikokore yen lo wa je nara to ti yin Kọkọ ni yẹn o je nara gan.
0: Kai.
1: Ọbẹ ati kọkọ ni ṣayẹn ati ikọkọ yẹn o special ni jẹbu gan gidi gan.
0: Wow.
1: O ti yeyi. Kọkọ ni ṣayẹn se mo pe jẹbu lo ni ẹja. Wọ́n wà ń ẹja gbígbẹ sí. Èyàn wà mọ ọjẹ́ yóò fi jẹba. O ti yeyi báyẹn. O nka nuku lo ni traditional
0: re. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
1: Ní ìlú bàbá mi, òòṣà kan bẹ́ẹ̀bẹ̀ tán máa ń pè ní òrìṣà owé.
0: Òrìṣà owó àbí kílẹ̀ pé?
1: Òrìṣà owé.
0: Owé.
1: Òrìṣà owé. Ọdọọdún ni wọ́n máa ń bọ́ tẹ bá rí Soko. Ọdọọdún ni wọ́n máa ń bọ́ òrìṣà yẹn dẹ̀ máa ń jáde gan.
0: Isoko òrùbò.
1: Òrìṣà owé náà máa ń jáde gan. Ó jẹ́ pé tó bá dàsìkò tí wọ́n bá ń bọ òòṣà yẹn ní Soko, ó kálukú máa ń bọ ọmọ rẹ̀ sí. Ó máa ń jáde gan tó ti léyìn. Tó bá wá di wípé wọ́n wá ṣe àṣekágbá ní gbogbo èèyàn máa ń lọ síbẹ̀.
0: Wọ́n
1: lọ sí. So ṣíṣèyàwó lọ́hùn-ún ó lágbára ju ti ọ̀dọ̀ wa ń bí yìí
0: lọ.
1: Tí ìgbà tí èèyàn ta ọmọ, wọ́n ṣe máa ń ṣe ìyàwó lọ́hùn-ún. Kò síyàwó tó ń ṣe náà tí o tó gba owó orí ẹ̀. O ti di owó gidi ní ìsìn millions. O ti di millions ní ìsìn. Torí ìgbà owó tán bá gbà yẹn ni wọ́n fi sọ fún ọ wípé wọ́n fìyà jẹ ọmọ mi. to ba ti ya je to ba pada wale gbogbo wo lo da pada to ba de fu mi be to lo loko bi
0: to tan
1: to je yi ya wo da owo lowo oko
0: mm
1: mm o gbowo yen lowo oko yen
0: Faji yi gagan ni o. Thank you. That's Adeola Martin is there. My sister. Adekunle Ojo, Christiana, awesome. Thank you. All right. I still there for Delta State. Ade for Ibuzo. Ibuzo. You remember Ibuzo?
2: Can you want to play
0: the any party one be say you go for Ibuzo, you not play this song, you not

0: Àlàáfíà fún yín.
1: Àlàáfíà fún yín sà.
0: Ọmọ ọba Gbẹ̀ngà gbajúmọ̀ kan jẹ́gbọ́n aṣíwájú pátápátá káfàtà. Láti dára ìbàdàn.
1: Mo wulẹ̀.
0: Mo kí àmì mo rẹ́ni kejì o. Èmi wọ́n oògùn fún mi dáadáa.
1: Àmì.
0: Bàbá tó pè tán láìpẹ́ yìí, bàbá dáadáa. If music is the what, Abanaman sọ.
1: If music be the food of love, give me more.
0: Of love, give me more.
1: Excess.
0: Ẹ bá mi kí wọn dáadáa. Bàbá láti ológun ẹrú.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbúrò kẹrin.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo kí wọn lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ mọ̀ pé àwọn gbébò gbogbo ti lọ́n tó sí ẹ̀? Ẹ jẹ́ kí sàrẹ́ má jẹ́ ká gbébò wa o. Ẹ jẹ́ di igun sí igun, junction to junction.
1: Ó ga.
0: Ẹ jọ tó lọ́wọ́ gbọ́dọ̀ jí gbogbo lọ. Ẹyin tí a ń dé àsúrà. Ká má gbégbò gba ọ̀gbọ́n yín kọjá tẹ́ ẹ̀ bá mú wọn. A jẹ́ kẹ́ mọ tó ń ṣẹlẹ̀ o. A bá yín jà lọ́pọ̀lọpọ̀. Àlàáfíà fún yín. Tọ́mọ́ dùn gbogbo fún Adéolú ọmọ Akínsọ̀yà.
1: 3 votes.
0: Àlàáfíà fún yín.
1: Àlàáfíà fún yín sà. 3 votes. Hello, the caller.
2: Hello.
1: Hello, sir.
2: Ajẹ́.
1: Yes, sir.
2: Ẹ kú gbàjí o.
1: Yes, sir.
2: Ó gbọ́ kí olóyè Kamaru ní Alam.
1: Nké.
2: Láti gbára di kéde kásùmù kéde gẹ́lẹ́ o. Ó dìbò mi fún Akínsọ̀lú Akínsọ̀yà.
1: Adéolú Akínsọ̀yà 4 votes. 4 votes for Adéolú Akínsọ̀yà bàbá ètò. Ó mú ètò ń tù. Hello, the caller.
3: Ààrẹ o.
1: Kára ó le o.
3: Ààrẹ o.
1: Kára ó le o.
3: Ẹ kú ìtọ́ pàtàkì.
1: Yes, sir.
3: Nǹkan ní sẹ́mi yín.
1: Àmì àti ẹ̀yin náà, sir.
3: Àláfíà láàmú ọgbọ́n yín.
1: Àmì.
3: Orúkọ tèmi ni Ẹ̀dá Ẹ̀dí Òyìnbó.
1: Bẹ́ẹ̀ni.
3: Kànájà kó orí afẹ́fẹ́ mọ kí ọ. Ìjẹ̀bàdàn, ìjẹ̀bú ìbàdàn ni ó yẹ sí ìjẹ̀bàdàn.
1: Bẹ́ẹ̀ni.
3: Ó ní ìjẹ̀bàdàn. Lálẹ́ gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ kí n put mouth on it. Ṣé àwọn ọdẹ lọ́kọ́mọ̀ fojú o. Kò sí àlejò tó lè bá ọdẹ tíyàwó rẹ̀ dìde fún lórí àga tí ó wà jókòó rẹ̀. Kọ̀ọ̀kan ni ó yà bọ̀ síbẹ̀. Àlejò yẹn ó bọ̀ síbi ọpẹ́ ti dìde. Kódà tí ìyàwó ọdẹ bá di ẹrù ẹ̀ tí ọ̀rẹ́ ní gbèrò tọ́kùnrin bá ń bọ̀ ìbáàṣọ ọdẹgbẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ wo ojú rẹ̀ tí ó fi gbẹ́rù. Kò gbọ́dọ̀ wo sọ̀nà pé tóbìnrin bá bùbá jẹ́ máa ń wọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ gbẹ́rù bùbá yẹn máa bẹ̀rẹ̀ díẹ̀ níbi àyà wọn. Ọdẹ yẹn wọ́n gbọ́dọ̀ yí ọrùn sẹ́gbẹ́ kan tí ó fi gbèrò. Kò sì gbọ́dọ̀ máa lọ wájú kọ́ wà kọ́ wà lẹ́yìn. Ọkùnrin ó yà máa lọ wájú kí ìyàwó ọdẹ máa bọ̀ lẹ́yìn. Ọdẹ ló kọ́ máa fojú. Ní àjẹyé mo dìbò mi fún Káyọ̀dé Fáṣọlá.
1: 2 votes for Káyọ̀dé Fáṣọlá. 2 votes. All right, hello, the caller.
4: Hello.
1: Ẹ máa wulẹ̀ sà, ẹ káàárọ̀ sà.
4: Ẹ káàárọ̀ o.
1: Yes, sir.
4: Àkùn àjò.
1: Àdúpẹ́.
4: A kì í gbàyàwó ọdẹ. Ibi tí ọdẹ bá jókòó, ẹlòmíì ò gbọ́dọ̀ jókòó síbẹ̀ o. Ẹni bẹ́ẹ̀ wọn kì í gbalẹ̀ ara wọn. Ọdẹ tó bá dalẹ̀ ara wọn ń wá wàhálà. So ọ̀dọ̀ wa nínú kọ́mọ̀ síjú pé ibi tí ìyàwó ẹnìkan bá jòkó sí ẹlòmíì ò lè jókòó síbẹ̀ ibi ìlú kọ́mọ̀ sí. Gbogbo mi ṣe gbọ́ mo ṣe mọ isi yẹn nìyẹn.
1: Okay, all right, sir.
4: Lálẹ́ yìí.
1: Káyọ̀dé Fáṣọlá àná Adéolú Akínsọ̀yà bàbá ètò.
4: Ìyàwó ní ìgbọràn. Ó lẹ́tọ̀ọ́ bá ó kó tiẹ̀ ní ìwọ̀n ìgbà lọ́wọ́ kan ni. Èyí tí ò bá gbọ́tọ̀ bá gba bàtà lórí ni bí àtàlá ń lò.
1: Kábíyèsí.
4: Aya tí ò gbọ́tọ̀ kan á gba bàtà lórí. Bàtà ló máa gbà lórí
1: ìgbòmìnirí
4: kankan gba bàtà.
1: Ó lágbára. Káyọ̀dé Fáṣọlá lè ń dì fún ẹ ṣe gan ni sir. Thank you. All right, another caller here. Hello. Hello, ẹ káàárọ̀ ohun yẹn kéré pọ̀ ẹ jọba gbé sókè díẹ̀.
5: Ẹ káàárọ̀
1: máa.
5: Vote fún Adéolú Akínsọ̀yà bàbá ètò.
1: Okay, oruko yin.
5: Oduanike.
1: All right, Assistant Secretary Adeolu Akinsanya Baba into 5 votes. All right, thank you. All right, hello.
6: Ekwajo.
1: Yes, sir.
6: Let me go to you.
1: Ami.
6: Ami Filaso.
1: Ami.
6: Eh, awon baba mi won ti so eto po ju loro ni ode ni o ki se yu ko be.
1: Hmm.
6: Ko ta ni odo wa gangan ni ilu owo. Awon bi kan wa se pe ti ti ode. Bi mo se jo bi mo baba mi se jo de bayi ti ma lo wo ore lo le. Ti ma jo de to re ni jo de. Ti ma ti ba ni ti ma baya wo emi gboro wole.
1: Hmm.
6: Ni gboro wole. Ma so fun pe o ki to ko ba yi de so gboko wa ko wa ko yo bi sin ile. Ode ni. Eh, Olorun gbagba wa.
1: Amen.
6: Number mi ti ati be lekun boya ta ba pari eto. Mo le send e sin.
1: Mm, okay, okay, all right. Okay, any number mi now? Ke send e sin mi.
6: Ba send e sin.
1: Okay. All right. So Talewan di fun lale yi. Adeolu Akinsanya ti
6: kayo. Mo vote fun Baba Eto.
1: Baba Eto Adeolu Akinsanya 6 vote. All right, thank you. All right. Hello. Hello.
7: Hello.
1: Hello sir.
7: E ka lo.
1: E ka ro sa o.
7: E ka ro ko eto.
1: Yes sir.
7: Alagba Olorun Olugore lati oje.
1: Hmm.
7: O dibo mi fun Adeolu Akinsanya.
1: Baba Eto 7 votes fun Baba Eto 7 votes. Hello. Hello. Hello.
8: Hello sir.
1: Hello sir.
8: Mambo programming that I'm love programming for me to feel body mo kan
1: ti ki. Ah, e se gan ni sir. Oju ni tin. E se gan ni. Thank you for appreciating this very program. All right, hello the caller.
9: Are o
1: kara o le o.
9: Are o
1: kara o le o.
9: Oruko mi ni aje ni jibade bo mo pe lati owo di apata.
1: E mo wo le.
9: Mo dibo me fun Kayode Fashola.
1: Kayode Fashola le di fun. That's 4 votes. All right, the next caller. Hello.
10: Are o
1: kara o le mo.
10: Ara gbogbo wa ni ole.
1: Hmm.
10: Anton Payo.
1: Ke mo wule.
10: Mo fi yan kwagbin o.
1: E se gan ni ma.
10: Mo fi baba mi re mi Bakari.
1: Hmm.
10: Ati gan ja gbo ori afefe.
1: Bẹẹni.
10: Ati yalede ati gbogbo ile.
1: Hmm.
10: Oju oni kia.
1: Hmm.
10: Abi awo gba.
1: Ami.
10: Dadlei.
1: Hmm.
10: Ko n kaluku dadi fun emi pẹn pẹn ni o.
1: Bẹẹni.
10: O n dibo gbe gan lọwọ eye o. Ko n kaluku o di adugbo re mi. Ọgbọ́n wa ń kárára náà wọ́n wá tún o.
1: Àtọ̀.
10: Àsìkò yìí èkú láti porun fáwọn.
1: Àtọ̀.
10: Lásìkò yìí. Mo gbébò ni fún Baba Eto.
1: Baba Eto Adeolu Akinsanya 8 votes. Ẹ ṣe gan ni mọ̀. Hello.
11: Hello sir.
1: Yeah.
11: Ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ mọ̀. Yes ma.
11: Àwọn mi ń kọ́ ìyàwó mi ń kọ́.
1: Tí náà ń kọ́ mà dúpẹ́ mà.
11: Ìyẹmẹ́ka ló ń pè látàjọba.
1: Mami Emeka ẹ mọ wulẹ̀ mọ.
11: Mẹ́kúnjẹ́ mẹ́ta sá.
1: Yes ma.
11: Yóò dìbò fún Adeolu Akinsanya.
1: Adeolu Akinsanya ẹ ṣe gan ni ma. Thank you. Adeolu Akinsanya ti capture 9 votes. Kayode Fashola 4 votes. Àwọn tó ń bẹ́ ń lo òyìnbó is 0+234814249 1006 fún àwọn tí ń bẹ́ ń lo òyìnbó.

0: All right, 0912370 8675. Hello, the caller.
1: Hello.
0: Hello, sir.
1: Ajá mo ti dìbò torí Lagos don play mo dẹ̀ bá bẹ̀sẹ̀ obìnrin gbogbo obìnrin tó bá dìbò lálẹ́ yìí wà ní dìbò fún Káyọ̀dé Fásọlá o.
0: Bàbá Ìjẹ̀sà Bàbá Ìjẹ̀sà láwọn obìnrin tó máa dìbò lálẹ́ torí orin yìí pé wọ́n ní dìbò. A sì ti rí lóòótọ́ Adé Olúwọ̀ndì fún. Hello, the caller. Hello.
2: Ọpẹ́
0: ẹ mọ̀ wọlé mọ̀.
2: That's 2 weeks ago.
0: Bẹ́ẹ̀ ni mọ̀ bí ẹ mọ̀ wọlé.
2: Akọ̀ gbọ́ yẹ àríbí wọlé ni o.
0: Ẹ ṣe gan ni mà lájà Nike Adékunlé.
2: Àdàgẹ́ Nike Adékunlé ló ń pè látẹ̀jẹ́ o.
0: Bẹ́ẹ̀ ni mà.
2: Mo kì í yan fún Fáyọ̀ sẹ́kùn sẹ́wà kò ní rẹ̀yìn.
0: Yes, ma.
2: Wishing you long longevity o.
0: Amen.
2: And success.
0: Àsìkú àṣekú ọdún mà.
2: Àwa nìyẹn
0: sà. Ẹ ṣe láàyè àti láàyè
2: ìlera.
0: Congratulations.
2: Ìyàwó ta tó fẹ́ ṣe àtòkù senior brother wa ó ló pa gbogbo kọ́nù kọ́ ọ̀tá àti tí rí káàdì sẹ́ndì o.
0: Iswell Iswell Iswell kò sí wàhálà àjọ sọ̀rọ̀
2: mọ́. Mo kí àǹtí mi àǹtí
0: Ẹlín
2: wọ́n ṣe o. Mo kí Ìyàdá Sọlá Uncle Fortune George ọmọ ọba Gbẹ̀ngà Gbajúmọ̀ Gbajàgbórí Afẹ́fẹ́ mo kí wọn o. Lórí ìbéèrè tí àǹtí mi Ẹlín tí wọ́n béèrè lọ́sọ̀ọ́lẹ̀ traditional practitioners ni wọ́n ń ṣe torí àwọn babaláwo kì í ṣe àwọn eléégún but majorly àwọn ọlọ́dẹ
0: ó tẹ̀
2: pọ́ mọ́ ọlọ́dẹ wa gan-an. Oúnjẹ wa ní ìrìbí wọlé ẹ̀pà àti lánilẹ́jẹ́ o every household.
0: Wow.
2: Gbogbo àwọn ọmọ wa ọ̀dà àwọn náà sì tọmọ ìjẹ́ tán ó sàn like. Ní ẹ̀sà ní àárọ̀ yìí o. Ìyá ẹni níyá ẹni. Bàbá ẹni ní bàbá ẹni o. Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. Lóòótọ́ Káyọ̀dé Fásọlá ó máa ń bù wa but mo láti orin ẹ̀ gan o ni mo bá lọ o.
0: Mo ló máa ń bà wọ́n rántí ọmọ ẹni. Tí ìwọ ṣe
2: o.
0: All right, my ṣe gẹ̀ẹ́dì mà.
2: Ẹ ṣe o, lágẹ̀ẹ́lì ò ní bàjẹ́ o.
0: Amen.